ma ajesa ton je ninu ile won awon ni wasu o du lenu won o ma so fun wipe ka ni yawo kan o ka se o gbogbo la mo iyen lojo koti won fe pa e lokanda igba ti gbogbo ba soro tan patapata iya e a wa bere a ma sunko o temi laarin ijo laarin egbe o dojuti mi o n gbe bibeli o tun wa ba je patapata o tun ya oju le elomi kakiri o tun waasu pada iya je mi bo ba yi pada bi n ba ku ma debe o sogbo gbogbo wa tun kenu ti e awon mi amu ni ti lile elomi to gbon inu wa tun pe si koro ani o ye mi emi na gba ti mo wa ni kekere mo se n gbe mi lokan niyan sugbon se jeje aye gba jeje nsin gba to ba kuro ninu ile isin gba to ba kuro ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba e debe bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to n gbe yen abo lowo e o sora e o ni awon eyan ni won penu po na so fun bolu wi pe ma lo ma gboran si olorun lenu o wa gu ese iketala nigba na ni paul dan wi pe ewo le eyin se yi ti eyin so ku ti e si mu are ba okan mi awon ore igba to ba fe gboran si olorun lenu won fe mu are ba okan re won ma so ku won ma daya fu o nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihin rere ti a fi to lenu wo yi wipe oni kuro nbe eko oro olorun ti o ye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki o ri to je ki o ni eti omo ti o n gboran mo gbagbo wipe oni kuro ninu eko na o se se ki awon eniyan ki won fe se inu ni bi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu sugbon paul n so fun won wipe nitori emi ti mura tan ki se fun dide nikan soso ki se fun dide nikan sugbon lati ku pelu ni jerusalem nitori oruko jesu oluwa a o ti pe o lati ku wo elegbe wa asaju wa ninu igbagbo eni ti a fe je jesu christi kan na ra pada bi a ti ra wa pada awa ti o ni igbala eni ti o mo oro olorun bi awa na se n gbo oro olorun ti o pinnu ninu okan re ti ko si se iye meji ti o n so wipe bi o se ti ku ni mo ti ya nigba ti a ko le pa ni okanda awa dake ohun ti mo fe ki o se akiyesi niyen ko si bi won se le so oro to ko si bi won se le wijo to pelu re ni ti won ba ri wipe won o le pa o le okanda won a dake sugbon bi o ba je eni ti o de eni ti ko mo olorun pupo eni ti ko ni ipinnu ti o duro eni ti won le deruba ti won le fejumo ti won le so fun won wipe bo ba gbo ari si o taya e ti n ja ti won a pe pe arabirin o ya ni eko bibeli o to so pe e ma niso emi n fe o salera fun ara bo ba ti ri pe bee ni won tun kenu ti o ju bee lo bo ba wa ninu awon eni to ranso awon gbogbo egbe won so pe owo tiẹ nkan ta fẹ fi se irubo ki kawon eyan le ma mu aso mi o ki n se irubo mo won wa si sọọbu e mi to ti ranso won a kora won de pelu egba lọ pelu gbogbo e lọwọ won a so pe oya egbe machine e won a gbe lọ won gba tan ba se fitina si e tan ba fi e bayi pe a lo lọkan e.
o se se ki won na ko lo ba pe ko buru ejo orisha na a jo ma sin tabi o se se ko ti je pe o ti n fe gbe igbese igboran si oro olorun ninu ise re tabi ni ti igbeyawo re gege bi o ti gbo oro olorun ni asale yi awon eyan si ma wa bo ba je iyawo to sese de tori wi pe oro olorun o gba ohun laye lati duro ninu ile e to si tin ka bibeli awon obi iyawo yi won ti pepe o so oko e ibi to n lo yen warrior boy to ba ma de a gbe bibeli ru niju awon ton ko lohun a kan de ni ta so fun e wi pe o je pale eru e mo pe iwo ni iyawo keji so o bo ba si ti de lo fun jamonu we pe mbo lo tin bo eko bibeli ibi oni gbe mi pelu e o ton ba ko e lohun wi pe ko wa pe nkan ma soro kan pe boya kin wa wa segbe kan die to ba so be lenu e ma je ka ye le fun e o ti e ti so be o tin so si e lenu wi pe o to be o iwo lo ma mu ipinu wi pe o fe ni igboran pipe si olorun nigba ti won ba ti ri wi pe won o le pa o le okan da won adake oro si so wi pe ife ti oluwa ni ke a se wo galatia ori ikini galatia ori ikini lati ese iketala nitori eyin ti gburo iwa aye mi ni igba tijo ninu isin awon juu bi mo ti se inu ni bi ni si ijo eni olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon oju gba mi yo ninu isin awon juu laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si ofin atowodowo awon baba mi eyi ti a ti n se tele tele ni Paul n so fun wa wipe oun paapaa oun o fa seyin tele tele ninu ise isin sugbon o se wa laanu wipe isin atowodowo lasan ni isin ti kii gba nila isin ti kii gba ese lowo eniyan isin ti kii gba ijekuje imukumu ifekufe lowo enikeni o ni oun ta awon to ku yo ninu esin ninu isina ninu iwo okunkun ninu inu ni bini oun se inu ni bini si ijo eni olorun re koja ala wa wo ese ikedogun sugbon nigba ti o wu olorun nigba ti o wu olorun o je mo pe akoko ti o wa yi o wu olorun ni iwo to tun wa sihi to wa joko to nko eko oro olorun se bi o mo wi pe awon egbe wa bi a se n soro ni yi bayi won wa ni ile tete won wa ni ile oti won mu amuyira amutosara ba se n soro yi awon egbe wa nisisin yi bi a ba gba ta ba n koja lo a ma ri ninu won ni ebe eba titi ti won jo ijo eleya ijo esin àwọn mìíràn nínú àwọn ẹgbẹ́ wa wọ́n wà ní ilé sinimá tí wọ́n wo àwòrán tí àwọn ọmọ èṣù tí wọ́n ṣe fún wọn tí wọ́n gba owó lọ́wọ́ wọn owó sì ń bá tẹ́tẹ́ àti ijó àti sinimá àti ọtí àti ìkóbìnrin jọ àti ti àgbèrè ó ń bá lọ ṣùgbọ́n bó ṣe ti àwa ni ó wu ọlọ́run nínú àánú rẹ̀ ó pè wá ó ní kí a súnmọ́ ọ̀dọ̀ òun mo n bẹ ọlọrun wipe ore aanu ati ọwọ ẹfẹ ti ọlọrun naa si wa ki ọlọrun ki o ma jẹ ki ore wa ki o kọ Paul wa n sọ wipe nigba ti o wu ọlọrun ẹni ti o ye ami sọtọ lati inu iya mi wa ti o si pe mi nipa ore ọfẹ rẹ lati fi ọmọ rẹ han ninu mi ke emi ki o le ma waasu re laarin awon keferi loju kan naa emi ko ba ara ati eje gbimopo awon wole ara ati eje baba iya ara ebi awon ana
awon ore re awon ni ara ati eje oni loju kan na nigba ti mo ti gbo ipe nigba ti mo ti gbo oro olorun nigba ti a ti so fun mi wipe dide kuro ninu ipoju okan ti o wa kuro ninu ese re ki o gba Jesu Christ Oluwa gbo ki o si bere si ni so itan agbelebu yi fun awon elomiran oni loju kan na emi ko ba ara ati eje gbimo po awon ara o ma nfa ni anu a ma se eniyan nigba ti awon ara awon ore ati opolopo awon eyan ti won ba so fun wa wipe o ti ero ti ya e o ti ero ti awon omo to bi kale igbese to fe gbe yi lati gboran si olorun lenu rowo ati eso tona iwo obirin to so pe o fe gbe igbese o fe se atunse o fe gboran si olorun lenu ki lo fe je laye oda ta wa ninu eyi abo gbo pe awon ijoba papa won mo aye ta won mo lara won je gbayan si se nsin ise factory o ti e le ri ise pe boji oji mi ko ti e si nkan won ni ta lo tun so pe o fe gbe igbese kan o fe pe bi para e o inu le to wa ton fun e lounje meta lojo omo ni to bi kale ki lo fe fi ton won gba to ba se atunse igbese aye e awon ara atore niyen awon ara ati eje ti won a fe ki a ba won gba imo e gba imoran ka gbimo ko pelu won iwo ti o ti gbo ipe lati wo ijoba olorun iwo lo so fun won wipe rara mo ti deru ijoba olorun kale kenikeni ko ma ba mi tu pale mo ni ise awon aposteli ori ikarun lati ese ikeji din ni ogbon ni mo ti nka ise awon aposteli ori karun ese ikeji din ni ogbon wipe awa ko ti kilo fun yin gidigidi wipe ke ma se fi oruko yi ko ni mo si wo eyin ti fi eko yin kun Jerusalemu e si n pete ati mu eje okunrin yi wa si ori wa awon ojogbon awon igi leyin ogba ninu ise isin sinagogu awon ni won pe awon omo olorun yi awon eni igbala awon ti Jesu ti fi eje re ra pada won pe won si ari awujo won wa so fun won wipe ewo la n gbo te n se yi ewo lo n danwo yi awa ko ti kilo fun yin ni a si kilo yi gidigidi ki se die a si so fun yin o a te mo yin leti wipe eko te n ko yi o ti le ju awon oyinbo nikan ni won le se iwo eni ta bi dada eni ta bi dada lo n kobirin jo ta ko won jo ti won po n le bo fe kenikan lo pon mi wa re ni pe bo fe kenikan lo segi wa re ni pe bo be tenikan odun wa ya si yara telomi iwo ta bi dada awon obi ton fun e lobirin to po won feran eni a se bakunrin ku lo ara eni ti o ti e ti re ni fe iwo ti won si woju e ti won ri pe awon eyan dada ni awon omoluabi gbogbo awon omoluabi ton sun sile oti awon omoluabi ton je ajigbese awon omoluabi ton se fayawo awon omoluabi to je pe inu ese ni won sun ni won je ni won mu won si ma so fun ari pe awon obi e won si je omoluabi pupo o ni won se nfun e won ti e so papa nisin wi pe leri iyawo meje to ti fe ikan tun bo lona bo ba si tin kunle we ninu ile awon isin mi ni won so fun wi pe o ma sorire o eni to mora wo ni mo ri ni waju e yi ninu isipaya laarin ose bo ba ti dele e ko se la le jo dada o nitori wi pe omo po ninu e wọ́n sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹni ni wọ́n fi ń kọlé ẹbẹ́ wọ́n di wàhálà rò ẹni àìsinmi àìbalẹ̀ àyà àìrójú àìráàyè ni wọ́n kọlé ọlọ́run
ni awon won yi wa pon wi pe a ti so fun yin wi pe e ko wo le tun gbede yi wi pe Jesu kan wa nibi kan to ma ngba ni lowo ese patapata e ma je a tun gbo be lenu yin mo o se e wa so awadi elese e wa mu eje Jesu yen e wa mu wa sori wa se nsi o fe so wi pe iwo ni alara mimo awaje elese wo ese e kokan din ni ogbon sugbon peteru ati awon apostle dahun won si wi pe awa ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo o ma dara lati ni olorun lati ni ipinu lati so wi pe ni kiku ni yiye titi ojo aye mi emi ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo ohun ti mo wa n fe wadi ni wipe kini abayori si igboran wo Exodus ori ikokandinlogun bi a ba gboran kini ere re kini o je ini ati ipin wa Exodus ori ikokandinlogun ese ikarun nje nisisin yi bi eyin ba fe gba ohun mi gbo ni toto ti o si pa ma je mu mi mo nigba na le yo je isura fun mi ju gbogbo eniyan lo nitori gbogbo aye ni ti emi eyin o si ma je ijoba alufa fun mi ati orile ede mi mo won yi li oro ti iwo o so fun awon omo Israeli nigba ti a ba gboran si olorun lenu lese kese ti a tin fi igboran pade eko oro olorun ti a n gbo lese kese ile a n di isura fun olorun kini a n pe ni isura bi o ba ti je eni ti o ni ohun kan ti o se owon fun o ohun ti o je isura fun o o je ohun ti o ma n fun ni itoju pupo gba ti a ba di isura fun olorun a ma toju wa a ma fun wa ni ohun ti o ye wa ni igba ti o si ye wa a ma daabo bo wa a ma fi iso re so wa ni Exodus ori iketa le ni ogun ni a ti n ka lati ese ogun Exodus ori iketa le ni ogun lati ese ogun kiyesi imiran angeli kan siwaju re lati pa omo leona ati lati mu ode ibi ti mo ti pese sile mo n feran leti pe ki Jesu Kristi ki o to faye sile ki o to lo le o n so fun awon omo ehin re o si n so fun awa naa pelu wipe e ma se je ki okan yi ki o daru e gba olorun gbo e si gba mi gbo pelu wipe ninu ile baba mi ọpọlọpọ ibùgbé ni ó wà ìbá má ṣe bẹẹ èmi ìbá ti sọ fún yín èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà kí ẹyin kí ó lè wà níbẹ pẹlú a wá ń sọ fún wa wípé ní àkókò kan ní ìgbà kan ní ayé àwọn ọmọ Ísírẹ́lì ni àwọn náà ní irú ìlérí bẹẹ bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa kò tó tiwa wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí ilẹ̀ kénání tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí ogun lọ́gùn àwọn áńgẹ́lì la lé jáde nínú rẹ̀ èṣù àti ìdámẹ́ta àwọn áńgẹ́lì lé ọ̀run ni a lé jáde a sì ń sọ fún wa wípé ààyè tí àwọn áńgẹ́lì wọ̀nyí pàdánù rẹ̀ ààyè tí ó lọ́lá ààyè tí ó tóbi ni Jésù Kristì ni ó lọ pèsè fún wa ṣùgbọ́n ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé òun fi áńgẹ́lì kan sí ọ̀dọ̀ wọn tí ó máa pa wọ́n mọ́ lé ọ̀nà tí ó sì lè mú wọn dé ilẹ̀ ibi tí wọ́n ń lọ áńgẹ́lì kan ló mú àwa lọ síbi tí a ń lọ nígbà tí Jésù Kristì tí ó gòkè lọ tí ó lọ pèsè àyè sílẹ̀ fún alé ọ̀run ó wá ran olùtùnú sí wa ẹni tá máa kọ́ wa
Anytime I shiwa leti, anytime to amo ono, anytime I towa si ono, e mimimo, ofun wa, lati shi atono wa, lo si onu rere, asin ki lo fun a wipe, ke ama shi mo emi olorun binu, bi o ba mo emi olorun binu, eni ti o se ipase re ti o to si ona lati lo si ijoba olorun lati lo si orun rere ta lo tuku fun o o pari fun eni be ni ese kokan le ni ogun le o wa so fun a wipe kiyesi ara lodo re ki o si gba ohun re gbo ma se bi ninu mo so fun a wipe emi olorun le a fun wa ni igba ti isinsin yi lati se atona wa lati tu wa ninu lati to wa lati je ki o ye wa ona ti an gba bi a tin gboro olorun emi olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo olorun ki se bayi bo ba tin fe soro emi olorun a so pe omo olorun ki so be bo ba tin fe lo raja oja ti o dara emi olorun ninu okan e a ma ta e ninu olorun wi pe ma se be omo olorun ki se be bo ba fe jeun ti aye bo fa fe irin ti aye o fe woso bi ti aye emi olorun ti wa ninu okan re ta ma so fun wi pe ma se be o omo olorun ki se be o eni to ba nlo si ile ti a ti pese sile ile orun ki se be bo ba tin fe gbe iyawo ti o da bi eni wi pe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wi pe e fe fun mi ohun mi gidigidi ti baba ati iya re ti won mo olorun ton so pe o ri eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon filistini awon elese awon ota olorun oni rara o e sa fe fun mi ohun mi gidigidi iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e debi ko ma wa awon ti won se ifekufe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe eni to ba nwa iwa ku wa a ri irikuri nkan to mu eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti se ifekufe ara lo nti emi olorun o si ko salaye je olooto lati kin ni ilo sugbon ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni Delila wa so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba in rere gba to ba fe lai gbagbo wa mo ile onisegun won a be nbo lagbara e wa a wa be si ni so fun e je Jesu lagbara mi Bibeli ni oro Olorun ti toni sona o lagbara mi emi Olorun ni bo ti so yen beni esu lo ngba lowo e o wa fa ori e agbara lo gbogbo imisi ti o ni tele tele o lo emi Olorun lo Delila yi ni o tun so pe Samsoni jidide awon Filistini won do dere won de Samsoni ba ji o lo won ase bi okunrin temi Olorun ba lo o le se bi okunrin won ni to mi ba tesamu o tan ologun aparada ni temi Olorun ba lo o to be won yi e mole won ri e mole loju orun wa pade e bo pe Jesu wa ni se bo ti komi sile se bo ti fi obirin se bo ti fi dipo mi bo so pe mi mo so kale adaba orun a lo ti o alon ki gbenu doti se bo ti wonu okunkun lo bo so pe baba sanu fun mi o ti ko anu sile se bo ti lo gbe obirin kan o si ti fi dipo anu ati ore ati ore ofe olorun ni santo ni bajiride o ba mi ara agbara ode ni won mu ni won be si ni fi se sin na wa won yoju e mejeji na wa so fun pe o ya won a kora won jo egbedogun eniyan won ni o ya o ma sere fun wa gba ton ba tun bi eni le oti pe orin te ma n ko njo si ngba to n lo si lesi gba to n san ekan asun dabo Jesu fejere we mi Jesu sanu fun panu e mo nbe wa ko ni fun wa gba ta won egbe ninu aye
àwọn onítẹ́tẹ́ tán bá mutí yó tán wá sọ pé Michael lórúkọ ẹ o yambi waka Psalm 23 fún wa olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì ó ṣe aláìní ò tí ì ṣaláìní di ọtí ò tí ì ṣaláìní ní ẹgbẹ́ àwọn onítẹ́tẹ́ ó ní àwọn ọmọ isẹ́ ni wọ́n sọ ó ní àwọn tí ó kó wálé ẹrú wọn ń bèrò ní lọ wá wọn ní kí a kọ orin sí òní fún wọn ó ní èmi ó ṣe kọrin sí òní ní ilé àjèjì ń bò ní wọn ti fẹ lọ kọrin sí òní orin tó ti ń kọ tó mú inú rẹ dùn orin tó ń da lárayá orin ìhìnrere ń bò ló ti fẹ lọ kọ ní samsoni ló bá ń ṣeré fún wọn ẹkún bá gbọn àánú ara rẹ ṣe ó fọwọ́ ba orí rẹ irun ìrònú pèwàdà ó ti ń hù lórí rẹ ó wá sọ pé ọlọ́run mo tẹ́ mo ń fọwọ́ kan ìtẹ́ ọ̀run ṣùgbọ́n mi ò lè débẹ̀ bó lẹ́ẹ̀kan ṣoṣo yìí mo ń fẹ́ gbọ́ràn mo ń fẹ́ ṣe ìpinnu torí pé ó ti dé bá mi nísinsìnyí àwọn tó ń kìmí nílọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò lè tẹ̀lé mi débí àwọn tó ń wọ aṣọ ọlọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tí mo ti pẹ̀yìn dà tí mo ti kọyìn sí ìrere wọn ti jù mí sílẹ̀ ọlọ́run bó bá lè ṣàánú fún mi lẹ́ẹ̀kan ṣoṣo yìí ti agbára ọ̀run agbára tí borí ẹ̀ṣẹ̀ agbára tí borí èṣù agbára tí borí ọ̀tá agbára tí dúró ṣinṣin agbára tí lè gbọ́ràn bó bá lè padà dé lẹ́ẹ̀kan ṣoṣo yìí mo fẹ́ gbọ́ràn ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ó wá sọ fún àwọn tí wọ́n darí rẹ̀ ó ní ẹjọ́ ẹ fi ọwọ́ mi ba àwọn òpó ilé mo tún fẹ́ dábìrà fún ọlọ́run mo tún fẹ́ ṣiṣẹ́ fún ọlọ́run mi ò kàn fẹ́ kú ní ikú aláìríṣe bó ṣe ń gbàdúrà yẹn tó ń ronú pòwàdà tó ń sọ fún ọlọ́run wípé bó bá lè yọ mí nínú eléyìí ó parí bí mo tiẹ̀ kú níbí ó sàn kì í kú sínú ìgbàgbọ́ ó jẹ́ mọ̀ ìdáríjì láti ọ̀run wá aṣọ mọ̀ pé ọlọ́run aláàánú ni pé bó bá ké pe ọlọ́run ó ní láti gbọ́ bó ti ń ké pe ọlọ́run àwọn tí wọ́n ń ṣeré àwọn abọ̀rìṣà ṣé àwọn òkú kó mọ̀ tún gbàdúrà mọ rẹ̀ tó ń gbàdúrà àwọn ọmọ kí ló ń ṣe wọn ò sì mọ̀ wọn ò mọ tún mọ ẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ ni iná ọ̀run agbára ọlọ́run ló sọ̀kalẹ̀ mo gba ọlọ́run jẹ́lẹ̀rí wípé bó bá sọ fún ọlọ́run wípé ìwọ náà ti ṣẹ́sẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ náà ti pẹ̀yìndà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé agbára sì ti lọ bó bá sọ pé mo ń fẹ́ gbọ́ràn ó dì ìṣúra fún ọlọ́run yóò ṣàánú fún ọ áńgẹ́lì ni ẹ̀mí ọlọ́run ẹni tí a rán láti ọ̀run wá láti tọ ipasẹ̀ rẹ dé ọ̀run réré kò ní fi ọ sílẹ̀ o yóò di ọwọ́ rẹ mú yóò máa ṣamọ̀nà rẹ bó bá ti ń fẹ́ gbẹ́sẹ̀ la máa sọ fún ẹ pé ibi ni kò gbẹ́sẹ̀ sí bó bá ti ń fẹ́ ṣì sọ àmàpànù ẹ̀ mọ́ bó bá ti ń fẹ́ lọ síbi ni máa lọ síbẹ̀ o bó bá sì ti ń gbọ̀nà ó dájú wípé bí ìpè bá dún bí jésù bá farahàn ní àwọsánmọ ó lọ kò tún yẹ ká máa sọ̀rọ̀ púpọ̀ mo gbàgbọ́ wípé gbogbo wa tá a wà ní ìní à ń fẹ́ gbọ́ràn ọlọ́run wa ń sọ fún ẹ pé kí a má dàbí sọ́ọ̀lù o ní májẹ̀mú láéláé àràn oníṣẹ́ a sọ fún yín pé pátápátá gbogbo àwọn àgùntàn àwọn ènìyàn àwọn tí wọ́n ṣòdì sí ọlọ́run àwọn ọ̀tá ọlọ́run kò pa wọ́n run ó bá lọ àwọn ènìyàn náà bá kò tí àgùntàn yìí dá májẹ̀ apá àgùntàn yìí eléyìí dá ọba agági náà jẹ́ ká dá sí ó bá ju ọlọ́run sílẹ̀ ó bá ń gbọ́ ti ènìyàn ọlọ́run bá wa lọ sọ fún samuel pé ó ṣe mí láàánú nítorí mo yan sọ́ọ̀lù lọ́ba ó ti pẹ̀yìn dá sí mi kò gbọ́ràn sí mi lẹ́nu kí ni ẹ̀rí ọlọ́run nípa tiẹ̀ ṣé o fẹ́ di ti samsoni ni àbò tó o fẹ́ di bi sọ́ọ̀lù o ò rántí wípé sọ́ọ̀lù ni àìgbọ́ràn kan ṣoṣo tó ṣe yẹn ní ìgbẹ̀yìn ayé ẹ̀ ó tún lọ ń wá àwọn àjẹ́ àwọn oṣó káàkiri ó lọ́lọ́run ò dá òun lóhùn ó tún padà lọ ń bọ̀ ọ̀rìṣà inú ẹ̀ ló kú sí o bá a ṣe ń sọ yìí kò fojú rí jésù kò rí ọlọ́run ó wà nínú ìṣòro nísinsìnyí ṣùgbọ́n bó ṣe tèmi pẹ̀lú ẹni ọlọ́run fún wa ní àǹfààní ó wu ọlọ́run nínú ọláńlá rẹ̀ nínú àánú nínú ìpamọ́ra rẹ̀ láti pè ọ wá sínú ìhìnrere mo ń bẹ ọlọ́run wípé orí inú ti máa ba tìta jẹ́ kọ́lọ́run mú kúrò nínú ọkàn rẹ̀ bọ́lọ́run sì ti ń pè wá láti gbọ́ràn lónìí mo gbàgbọ́ wípé gbogbo ọ̀la ń fẹ́ gbọ́ràn bó bá fẹ́ gbọ́ràn wàá sọ fọ́lọ́run
ẹjẹ akunle ki a so fun olorun pe emi a igboran patapata ki olorun ki o yo kuro olorun bere igboran pipe le owo re ati le owo mi kepe wa so fun olorun ohun ti o ba dabi eni pe o wole ona re so fun olorun wi pe o tun se bi a tun se ba wa le ona re ni ti igbeyawo ni ti ise sise ni ti iwa hiu so fun olorun eje jesu kristi wa sibe lati we omo emi olorun ti n toni sona emi olorun olutunu o wa sibe lati to lati ran olowo lati je itileyin fun o nigba ti o ba n gbe isise lati se atunse ma je ki won pa olokanda gboran si olorun lenu

lé ohùn rárá pé Olúwa, má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn. Nígbà tí ó sì wí èyí, ó sùn. Ní ẹsẹ̀ kọkàndínní ọgọ́ta ni ó ti wí pé wọ́n sọ Stéfánù lé òkúta. Ó sì ń ké pe Olúwa wí pé Jésù Olúwa gba ẹ̀mí mi. Òkè tí Dáfídì ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọba. Ó ń sọ nípa ibi mímọ́ Ọlọ́run. Ó ń sọ nípa ọ̀run rere. Níbi tí ẹnikẹ́ni tí ó ti wá sí ayé tí wọ́n fẹ́ lọ nígbà tí wọ́n bá pajú dé nínú ayé. Ó sì wá ń bèrè wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run wá ń dá a lóhùn wípé ẹni tí ó lí ọwọ́ mímọ́. Ẹni tí ó lí ọwọ́ mímọ́. Ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ni wọ́n ń ké pe orúkọ Olúwa, tí wọ́n sì ń wí pé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́, nítorí pé wọ́n ti sàmì, nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ Olúwa, tàbí nítorí pé àwọn náà máa ń ka Bíbélì, nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọ́n á dìde, wọ́n á sì lọ sí ilé ìsìn, tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere, wọ́n ní wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, nítorí pé láti ìgbà tí a ti bí wọn, wọ́n sàmì. Wọ́n máa ń san owó àpò àlùfáà tàbí ìdámẹ́wàá. Bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà, wọ́n máa ń sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá. Aṣọ àdúrà wọn, ó funfun, kò sì lè rí. Bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí, wọn ò kẹ̀rẹ̀. Bó sì jẹ́ pé àti mọ sáàmù orin Dáfídì tí a máa kà bí oṣó ń lé ni, bí àjẹ́ ń lé ni, tàbí bí a bá ń pa owó sí ajáde àpò, gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́, nípa à ń gbà àwẹ̀, kò ṣe ẹ̀yìn wọn, wọ́n mọ̀ ọ́ dáradára. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere, wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé, bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere, àwọn láti wà ńbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ìyàtọ̀ wà láàrin wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun. Bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun, ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́, tó o bá, tó o ní. O tún lè jìjà kadì fún àyà funfun. Bóyá tí o bá ní ọ̀kan nínú méjì, ó yege. A ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere. Ṣùgbọ́n sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́. Àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀, àyà funfun. Kò parí síbẹ̀, ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú, wọn kò gbé ọkàn wọn sókè sí asán. Kò sì fi mọ níbẹ̀ nìkan, ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn. Ó wá ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún, bí a bá ń gbàdúrà láti ní ìbùkún, bí a bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run láti ní ìbùkún, ó sọ wípé

ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ irọ́ kúrò lẹ́nu ẹ̀, èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀, ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀, owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀, síbẹ̀síbẹ̀ a jọ ara rẹ̀ lójú. Nítorí ìwé òwe sọ fún wa orí 30 ẹsẹ̀ 12 wípé ìran kan wà, ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀, ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa. Bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ti wẹ̀ ọ́, ó ní ohun tó o lè ṣe. Àwọn mìíràn ṣáájú wa, wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí, wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe. Bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò. Òwe orí 12 ẹsẹ̀ 13, ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́, tí ó sì kọ́ sílẹ̀, yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́, o sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Aísáyà orí 65 ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7 wípé ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí, jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá, èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀, ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìnà. Èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ́ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ, ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ́ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ́. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó jẹ́ ènìyàn búburú. Wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀

0: ìwé wòlíì àìsáyà orí ìkejìdínláàdọ́ta. Bó èyí ẹ̀yin ilé Jákọ́bù tí à ń fi orúkọ Ísírẹ́lì pè, tí ó sì tinú omi Júdà wọn ní jáde wá, tí ó ń fi orúkọ Olúwa búra, tí ó sì ń dárúkọ Ọlọ́run Ísírẹ́lì, ṣùgbọ́n kì í ṣe ilé òtítọ́ tàbí ilé òdodo, nítorí wọ́n ń pe ara wọn ní ti ìlú mímọ́ ni, wọ́n sì gbé ara wọn lé Ọlọ́run Ísírẹ́lì, Olúwa àwọn ọmọ ogun lórúkọ rẹ̀. Èmi ti sọ nǹkan ti ìṣáájú wọn ni láti ìpilẹ̀ṣẹ̀, wọ́n sì ti jáde láti ẹnu mi lọ. Èmi sì fi wọ́n hàn, èmi ṣe wọ́n lójijì, wọ́n sì ti ṣẹ. Nítorí èmi mọ̀ pé olórí líle ni ìwọ, ọrùn rẹ jẹ́ iṣan irin, iwájú rẹ sì jẹ́ idẹ, lé àtètè kọ́ ṣe ni mo tilẹ̀ ti sọ fún ọ, kí ó tó dé ni èmi ti fi hàn ọ́, kí ìwọ má bàa wí pé òrìṣà mi ni ó ṣe wọ́n, àti èrè mi gbígbẹ́, àti èrè mi dídà ni ó ti pa wọ́n ní àṣẹ. Ìwọ ti gbọ́, wo gbogbo èyí, ẹ̀yin kì yóò sọ ọ́, èmi ti fi ohun titun hàn ọ́ láti ìgbà yìí lọ, àní nǹkan tí ó pamọ́, ìwọ kò sì mọ̀ wọ́n. Ní ìsinsìnyí ni a dá wọn, kì í sì ṣe ní àtètè kọ́ ṣe, àní ṣáájú ọjọ́ náà tí ìwọ kò gbọ́ wọn, kí ìwọ má bàa wí pé kíyèsí, èmi mọ̀ wọ́n, lóòótọ́, ìwọ kò gbọ́, lóòótọ́, ìwọ kò mọ̀, lóòótọ́, láti ìgbà náà etí rẹ kò ṣí, nítorí tí èmi mọ̀ pé ìwọ hùwà rékéréke, gidigidi ni a sì pè ọ ní olùrékọjá láti inú wá, nítorí orúkọ mi, èmi ó mú ìbínú mi pẹ́, àti nítorí ìyìn mi, èmi ó fà sẹ́yìn nítorí rẹ, kí èmi má bàa kí ọ kúrò. Wò ó, èmi ti dà ọ́, ṣùgbọ́n kì í ṣe bí fàdákà, èmi ti yan ọ́ nínú iná ìléru wàhálà, nítorí èmi tìkálà mi, àní nítorí tí èmi tìkálà mi ni èmi ó ṣe é, nítorí a ó àṣe ba orúkọ mi jẹ́, èmi kì yóò sì fi ògo mi fún ẹlòmíràn. Gbọ́ ti èmi, ìwọ Jákọ́bù àti Ísírẹ́lì, ẹni ìpè mi, èmi náà ni, èmi ni ẹni ìkíní àti ẹni ìkẹyìn. Ọwọ́ mi pẹ̀lú ni ó sì ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, àtẹlẹwọ́ ọ̀tún mi ni ó sì na àwọn ọ̀run. Nígbà tí mo pè wọ́n, wọ́n jùmọ̀ dìde dúró, gbogbo yín ẹ péjọ, ẹ sì gbọ́, ta ni nínú wọn tí ó ti sọ nǹkan wọ̀nyí? Olúwa ti fẹ́ ẹ, yóò sì ṣe ìfẹ́ rẹ̀ ní Bábílónì, apá rẹ̀ yóò sì wà lára àwọn ará Káldíà. Èmi, àní èmi ti sọ ọ́, lóòótọ́, èmi ti pè é, èmi ti mú un wá, òun ó sì mú ọ̀nà rẹ̀ ṣe déédé. Ẹ súnmọ́ ọ̀dọ̀ mi, ẹ gbọ́ èyí, láti ìpilẹ̀ṣẹ̀, èmi kò sọ̀rọ̀ ní ìkọ̀kọ̀, láti ìgbà tí ó ti wà, níbẹ̀ ni mo wà, àti ní ìsinsìnyí, Olúwa Jìhófà, ohun ẹ̀mí rẹ̀ ni ó ti rán mi. Báyìí ni Olúwa wí, olùràpadà rẹ, ẹni mímọ́ Ísírẹ́lì, èmi ni Olúwa Ọlọ́run rẹ, tí ó kọ́ ọ fún èrè, ẹni tí ó tọ́ ọ ní ọ̀nà tí ìwọ ìbá máa lọ. Ìbáṣe pé ìwọ fi etí sí òfin mi, nígbà náà ni àlàáfíà rẹ ìbá dàbí odò, àti òdodo rẹ bí ìgbì omi òkun, irú ọmọ rẹ pẹ̀lú ìbá dàbí iyanrìn, àti ọmọ bíbí inú rẹ bí tààrà rẹ. A kìbá ti kí orúkọ rẹ kúrò, bẹ́ẹ̀ ni a kìbá pa àrùn kúrò níwájú mi. Ẹ jáde kúrò ní Bábílónì, ẹ sá kúrò lọ́dọ̀ àwọn ará Káldíà, ẹ fi ohun orin sọ ọ́, wí èyí, sọ ọ́ jáde títí dé òpin ayé, ẹ wí pé Olúwa ti ra Jákọ́bù ìránṣẹ́ rẹ̀ padà. Òǹgbẹ kò sì gbẹ wọn nígbà tí ó mú wọn la aginjù wọn nìjà, ó mú omi ṣàn jáde láti inú àpáta fún wọn, ó sàn àpáta pẹ̀lú, omi sì tú jáde. Àlàáfíà kò sí fún àwọn ènìyàn búburú, ni Olúwa wí.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í kùnà. A dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ jẹ́ ẹni tí ó máa ń fi ìlérí fúnni, tí ó sì máa mú ìlérí náà ṣẹ. À ń bẹ̀bẹ̀ wípé lónìí bí a ti wá, tí a ó sì gbàdúrà sí yín wípé ẹ ó gbàdúrà wa ní orúkọ Jésù. Gbogbo ibi tí ìṣòro wà, gbogbo ibi tí àìní wà, gbogbo ibi tí ìdánilóró ọwọ́ ìṣó wà ní ìgbésí ayé wa, ẹ bá wa mú ọ kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé bí ẹlẹ́ṣẹ̀ ṣe ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó gba kan rẹ̀ là. Bí àwọn aláìsàn ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀.

láti ẹsẹ̀ kejìdínlógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ ra yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye tí bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù tí kò lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Jésù Kristi. Ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí ni ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ Jésù Kristi jẹ́ iyebíye níwájú Ọlọ́run fún ìràpadà wa, fún ìmúláradá wa, fún ìdáǹde wa, àti fún bí a ṣe lè súnmọ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Kí Jésù kí ó tó wá sí ayé yìí, ẹ̀jẹ̀ àgùntàn ni a fún àwọn ọmọ Ísíráẹlì láti fi máa ṣe ètùtù fún ọkàn ẹlẹ́ṣẹ̀. Ní Lefitiko orí 17 ni a ti ń ka ẹsẹ̀ ìkọkànlá. Lefitiko orí 17 ẹsẹ̀ ìkọkànlá, nítorí pé ẹ̀mí ara ń bẹ nínú ẹ̀jẹ̀, èmi sì ti fi fún yín láti máa ṣe ṣètùtù fún ọkàn yín lórí pẹpẹ ẹni, nítorí pé ẹ̀jẹ̀ ní ṣe ètùtù fún ọkàn. Gẹ́gẹ́ bí a ti máa ń gbọ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo Ọlọ́run láti ìgbà tí Ádámù ti ṣubú kúrò nínú ipò tí a dá, ipò tí a fi sí láti ọwọ́ Ọlọ́run. Láti ìgbà náà ni ẹ̀ṣẹ̀ ti ń jọba lórí gbogbo àwọn ènìyàn tí wọ́n wá sí ayé yìí. Láti ìgbà náà ni a sì ti fi ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ akọ màálù tàbí ẹ̀jẹ̀ ẹranko fún wọn láti lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wọn. Títí ó fi di ìgbà tí Jésù wá sí ayé, tí Ọlọ́run pinnu láti ṣe àṣepé ìgbàlà àti ìràpadà wa, ẹ̀jẹ̀ ẹranko wọ̀nyí ni a máa ń fi ṣètùtù fún ọkàn wọn. Èyí ni a kà nínú Lepítíkù tí a ti kà sí wa nísinsìnyí wípé ẹ̀jẹ̀ wọ̀nyí ni ó ń ṣe ètùtù fún àwọn ọkàn tí wọ́n ti ṣákulọ́, àwọn ọkàn tí wọ́n ti dẹ́ṣẹ̀, àwọn ọkàn tí wọ́n ti fi ibi tí Ọlọ́run fi wọ́n sí tẹ́lẹ̀, tí wọ́n ti fi irú ipò bẹ́ẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó di àkókò tí Ọlọ́run fẹ́ ṣe àṣepé ìgbàlà àwọn ẹ̀dá, tí ó sì fẹ́ fi ìràpadà ńlá fún wa, ó rán Jésù Kristi ọmọ rẹ̀ láti kú fún wa. Láti ìgbà náà ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ ẹranko kò níye lórí mọ́, kò sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run mọ́. Bí a bá rí ẹnikẹ́ni lónìí tí ó sì ń ta ẹ̀jẹ̀ ẹranko sílẹ̀, tàbí ẹni tí ń ṣe ètùtù, tàbí ẹni tí ń rúbọ, ó yẹ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ wípé láti ìgbà tí Jésù Kristi ti kú lórí igi àgbélébò ni ẹ̀jẹ̀ ẹranko kò ti níye lórí fún ìgbàlà tàbí fún ìdáǹde tàbí fún ètùtù tàbí fún ìràpadà wa. Nínú Hebreu orí 10 láti ẹsẹ̀ 5, Hebreu orí 10 láti ẹsẹ̀ 5, nítorí náà nígbà tí ó wá sí ayé ó wípé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ, ṣùgbọ́n ara tí ara ni ìwọ ti pèsè fún mi, ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nígbà náà ni mo wípé kíyèsí nínú ìwé kíkà lè àgbékọ́ nípa tèmi, mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ní àti ọdún dé ọdún fún ọdún púpọ̀ gẹ́gẹ́ bí 1000 ọdún ní ọ̀nà 4 ni àwọn wọ̀nyí ni wọ́n ti ń ṣe ìróbọ, ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń mú ẹran wá síwájú Olúwa. Ṣùgbọ́n nígbà tí àkókò tó tí Jésù yóò wá sí ayé, a sọ fún wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí àwọn ẹbọ wọ̀nyí mọ́. Nítorí bẹ́ẹ̀ láti ìgbà náà tí Jésù ti dé ni ó ti jẹ́ wípé níwájú Olúwa àwọn ẹbọ

sísun, tàbí ẹran pípa, tàbí à ń ṣètùtù, tàbí à ń ṣe ohunkóhun tí ó jọ wípé à ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti mú ẹ̀ṣẹ̀ tàbí àìsàn tàbí àìní tàbí orí búburú kúrò, ni ó ti jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa mọ́. Èyí ni ó fi sọ ní ẹsẹ̀ kẹfà tí a ti kà nísinsìnyí wípé ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà níhìn ní àṣálẹ́ yìí tí ó jẹ́ wípé ó ń káàkiri, ó ń robọ, ó ń pẹran ní ìrètí wípé ẹran tí a pa yìí tàbí ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí yóò mú ẹ̀ṣẹ̀ àti orí búburú tàbí àìsàn tàbí àìní kúrò, a ń sọ fún wa wípé irú nǹkan wọ̀nyí Ọlọ́run kò ní inú dídùn sí i mọ́. Ṣùgbọ́n ó wípé nígbà náà ni mo wí pé kíyèsí, nínú ìwé kíkàlẹ̀ àti pé kọ́ nípa tèmi, èyí jẹ́ ohun tí a ti kọ sílẹ̀ nípa Jésù Kristì wípé mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ìfẹ́ rẹ Ọlọ́run tí a ń sọ níhìn ni wípé Jésù lọ sí orí igi àgbélébó, ó kú, ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìwọ àti fún èmi. Tí o bá rántí ní ojú kan náà tí Yohánù rí Jésù Kristì, ni ó tọ́ka sí i wípé òun ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí yóò kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nínú Yohánù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, ní ìjọ kejì Yohánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wí pé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Èyí jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti dé ni a ti fi òpin sí ẹran pípa, ni a ti fi òpin sí ìrúbọ, ni a ti fi òpin sí ẹbọ sísun tàbí irú ẹbọ mìíràn tí àwọn ọmọ Ísíráẹlì máa ń rú. Nítorí pé Jésù Kristì ni a wá fi fún wa nísinsìnyí láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Èyí ni Aísáyà wòlíì ti rí láti ọjọ́ pípẹ́, tí ó sì sọ fún àwọn ọmọ Ísíráẹlì wípé ìgbà kan wà tí Jésù Kristì yóò dé, èyí ti ṣe ọmọ Ọlọ́run tí a pè ní Emmanueli, tí ṣe wípé Ọlọ́run wà pẹ̀lú wa, wípé nígbà tí ó bá dé yóò jẹ ẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa, àti nígbà tí ó bá ti jẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa ni a rí wípé yóò kó àwọn ẹ̀ṣẹ̀ àwọn tí ó bá gbàgbọ́ lọ. Bí o bá wo Aísáyà orí 57 láti ẹsẹ̀ ìkẹta, Aísáyà orí 57 láti ẹsẹ̀ ìkẹta, akẹ́gàn rẹ̀, a sì kọ́ lọ́dọ̀ àwọn ènìyàn ẹni ìkáàánú tí ó sì mọ ìbànújẹ́, ó sì dàbí ẹni pé ó mú kí a pa ojú wa mọ́ kúrò lára rẹ̀, akẹ́gàn rẹ̀ àwa kò sì kà á sí. Èyí ń sọ nípa Jésù Kristì tí ó wá sí ayé láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo àgbáyé, kì í ṣe fún àwọn Júù nìkan ṣùgbọ́n fún àwọn kèfèrí pẹ̀lú. Ó ń sọ fún wa wípé akẹ́gàn rẹ̀, bí o bá ti ka ìwé ìhìnrere ti Matthew tàbí ti Marko tàbí ti Luke tàbí ti Johannu, ó rí i wípé akẹ́gàn Jésù lọ́pọ̀ lọ́pọ̀ lẹ́sẹ̀ nígbà tí a ti bí i, nígbà yìí ni a ti ń kẹ́gàn rẹ̀, nígbà tí ó sì wá ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ọmọ Ísíráẹlì tí ó fi lọ sí orí igi àgbélébó láti kó fún wa, ni a ti ń kẹ́gàn rẹ̀. Ní ẹsẹ̀ kẹrin lóòótọ́ ó ti rò ìbìnújẹ́ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú, ṣùgbọ́n a ṣáálé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a paálé ara nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìná rẹ̀ lè a fi mú wa lára dá. Bí a bá sọ wípé a ṣá ènìyàn lé ọgbẹ́, ó mọ̀ wípé ohun tí yóò jáde ni ẹ̀jẹ̀ bí a bá ṣá ènìyàn lọ́gbẹ́. Nígbà tí a ṣá Jésù lọ́gbẹ́, nígbà tí a kàn án mọ́ orí igi àgbélébó, nígbà tí a fi adé ẹ̀gún dé Jésù lé orí, nígbà tí a fi ọkọ̀ kàn án lé ẹ̀gbẹ́, ẹ̀jẹ̀ Jésù tí ó jáde, èyí wà fún
ìràpadà wa. Èyí wà fún ìdáǹde wa, ó sì wà fún ìgbàlà wa pẹ̀lú nítorí tìrẹ, nítorí tèmi ni a fi ṣá Jésù lé ọgbẹ́. Nítorí ìrékọjá rẹ, nítorí ìrékọjá mi, èyí jẹ́ nítorí ohun tí a ṣe tí a fi ré òfin Ọlọ́run kọjá. Ohun tí a ṣe tí a fi dẹ́ṣẹ̀, ohun tí a ṣe tí a fi ṣẹ̀ sí Ọlọ́run. Nítorí èyí ni a fi ṣá lé ọgbẹ́ apálára nítorí àìṣedédé wa. Bí a bá sọ nípa àìṣedédé, nígbà tí ènìyàn bá rìn ségesège tí kò rìn déédé, èyí ni Bíbélì ń kà sí ẹ̀ṣẹ̀ tàbí àìṣedédé. Nítorí nǹkan wọ̀nyí ni a fi pa á lára tí a sì ṣá lé ọgbẹ́, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè fi mú wa lára dá. Mo fẹ́ fún ọ ní ohun mẹ́jọ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe fún ọ, tí ó ṣe fún mi. Ìkíní ni wípé ó rà wá padà lọ́wọ́ ìgbèkùn èṣù, ó rà wá padà lọ́wọ́ agbára èṣù, ó rà wá padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí ó ti dè wá ní ìgbèkùn. Jẹ́ kí a tún padà sí Pétérù kíní orí kíní láti ẹsẹ̀ ìkejìdínlógún. Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkejìdínlógún dé ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye, bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù, tí kò sì lé àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristì. Gbogbo ẹranko tí àwọn ọmọ Ísírẹ́lì fi ń róbọ, bí a bá wò ní fínífíní gbogbo ayé ní láti àsìkò Ádámù ni ó ti wà lábẹ́ ìgún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àti ènìyàn, àti ẹranko, àti ohun ọ̀gbìn, àti ohun tí ó wà ní ìlú, àti ohun tí ó wà ní oko, ni ó wà ní abẹ́ ìgún Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè mú wọn pé, kò sí lè mú wọn jẹ́ mímọ́ pátápátá. Ṣùgbọ́n Jésù ni ó wà ní àìlábòkò, àìlábàwọ́n. Nítorí bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, ó jẹ́ ẹ̀jẹ̀ pípé, ẹ̀jẹ̀ mímọ́, ẹ̀jẹ̀ tí ó ṣe iyebíye. Èyí ni a fi ń rà wá padà. Bí a bá sọ nípa ìràpadà, bí o bá ti jẹ́ ẹni tí ó ka àwọn ìwé ìtàn ní ilẹ̀ Yorùbá, ó mọ̀ wípé ní àkókò ẹrú, bí a bá mú ẹnikẹ́ni lẹ́rú, a lò ó gẹ́gẹ́ bí ẹrú, a lè lù ú gẹ́gẹ́ bí ẹrú, a lè fìyà jẹ́ gẹ́gẹ́ bí ẹrú, àti ẹ̀ lè pàápàá gẹ́gẹ́ bí ẹrú. Ṣùgbọ́n nígbà tí olùdásílẹ̀, olùdáǹde, nígbà tí a ṣe òfin titun wípé kò sí ẹni tí ó yẹ kí ó wà ní abẹ́ ìsìnró mọ́, nígbà yìí ni àwọn ẹrú di òmìnira. Nígbà tí àwọn ẹrú wọ̀nyí sì di òmìnira, a kò lè fìyà jẹ wọ́n tàbí kí a lù wọ́n tàbí kí a pa wọ́n gẹ́gẹ́ bí ẹrú mọ́. Èyí ni Jésù Kristì ṣe fún wa wípé a ti jẹ ẹrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹrú nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹrú nítorí àṣeyọrí tí ó wà ní ìgbésí ayé wa, ẹrú èṣù. Ó sì ti kan àbàmọ́ wa lẹ́sẹ̀, ó sì ń fi ìyà jẹ wá nígbà kí ìgbà tí ó wò ó, ó lè fi àìsàn tí ó bá fẹ́ sí wa lára. Nígbà tí ó bá sì wọ́ pẹ̀lú, ó lè sọ wá di aláìní, ó sì lè pa wá. Ohunkóhun ni èṣù lè ṣe fún àwọn tí wọ́n wà ní abẹ́ ìkáwọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí o bá gba Jésù Kristì gbọ́, ẹ̀jẹ̀ Jésù yìí ni a fi ń rà wá padà. Bí o bá wo Gàlátíà orí kẹta, ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá, Kristì ti rà wá padà kúrò lọ́wọ́ ìgún òfin. Ẹni tí a fi ṣe ìgún fún wa, nítorí tí a ti kọ́ pé ìfibú ni olúkúlùkù, ẹni tí a fi kọ́ sórí igi, kí ìbùkún Ábráhámù kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristì Jésù, kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. Nítorí náà, bí o bá rántí wípé a ti pa Jésù lára fún ọ, a ti ṣá a lọ́gbẹ́ fún ọ, ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tìrẹ, bí o bá lè gbàgbọ́ lónìí, a ó ra ọ padà. Èyí jẹ́ wípé Jésù fún ara rẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run yóò mú ọ kúrò lábẹ́ ìsìnrú èṣù, lábẹ́ gbogbo ìyà tí ó ń fi jẹ ọ́ nítorí wípé o jẹ́ ẹni tirẹ̀. Nínú Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkẹtàlá,
ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ti ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí o bá wo ohun tí a kà yìí dáradára, ó ń sọ wípé a ti wà lábẹ́ agbára òkùnkùn, agbára ẹ̀mí búburú, agbára èṣù ti sàtánì tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n a ṣe wà nípò kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, a ṣe wà nípò kúrò ní abẹ́ agbára sàtánì sí abẹ́ agbára Ọlọ́run, a ṣe wà nípò kúrò nínú ìyà tó ń jẹ wá sí ọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, a sì ṣe èyí nípa ìdáǹdè tàbí ìràpadà nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí o bá máa ra rẹ̀ sí ẹlẹ́ṣẹ̀, tí o sì bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, tí o sì ń sọ fún un wípé o kò fẹ́ kú sí inú ẹ̀ṣẹ̀ tí o wà, o kò sì fẹ́ tẹ̀síwájú láti máa jìyà lábẹ́ agbára èṣù. Bí o bá gba Jésù Kristì gbọ́ tí o sì rántí wípé o ti kú fún ọ, ó dájú wípé yóò dá ọ ní èdè, yóò gba ọkàn rẹ là, yóò sì dárí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ìkejì. Ẹ̀jẹ̀ Jésù yìí kan náà ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹlẹ́rìí níwájú Ọlọ́run. Bí o bá sì wà nírú ipò yìí gẹ́gẹ́ bí ẹlẹ́rìí, kì yóò ṣeé ṣe fún ọ láti gbé lọ́dọ̀ Ọlọ́run títí ayérayé. Bí o bá kú sínú ẹ̀ṣẹ̀, o kú gẹ́gẹ́ bí ẹlẹ́rìí níwájú Ọlọ́run. Bí a kò bá fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́, kí ọkàn rẹ kí ó funfun láúláú, kì yóò ṣeé ṣe fún ọ láti wà lọ́dọ̀ Ọlọ́run títí láé títí ayé. Ṣùgbọ́n bí o bá lè tọ Ọlọ́run wá, tí o sì gbàgbọ́ nínú ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó dájú pé a ó wẹ ọkàn ẹ̀ṣẹ̀ rẹ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Nínú Hebreu 9:12, ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lẹ́ a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láì sí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì, kò sí ìwẹ̀nùmọ́, kò sí ìmúkúrò fún ẹ̀ṣẹ̀ wa. Láì sí ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì kò lè ṣeé ṣe fún ẹnikẹ́ni láti rí ojú Olúwa, nítorí wípé ẹlẹ́rìí ni a tanù níwájú Olúwa láti má lè gbé iwájú tàbí ilé Ọlọ́run títí. Nínú Matthew 24:12, ni Jésù fún ara rẹ̀ ti sọ fún wa wípé, nítorí èyí lé ẹ̀jẹ̀ mi tí májẹ̀mú titun, tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. A ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàgbọ́, fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàdúrà, tí ó sì ké pe Olúwa wípé òun fẹ́ ìmúkúrò ẹ̀ṣẹ̀, ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, rántí wípé ohun kìíní tí ẹ̀jẹ̀ Jésù máa ń ṣe fún wa ni wípé ó máa ń rà wá padà, ó máa ń gbà kúrò lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, ó sì máa ń dá wa ní ìdè. Ìkejì ni wípé ó máa ń wẹ ẹ̀ṣẹ̀ wa nù, ó máa ń mú ẹ̀ṣẹ̀ wa kúrò, ó máa ń mú wa di aláìjẹ̀bi níwájú Ọlọ́run. Ìkẹta ni wípé ó mú wa súnmọ́ tòsí. Gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni ó jìnà sí Ọlọ́run. Bí o bá wà nínú ẹ̀ṣẹ̀ rẹ, kì yóò ṣeé ṣe fún ọ láti wá síwájú Olúwa, nítorí wípé ẹ̀ṣẹ̀ a máa yani nípa sí Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ a máa mú ìkélé tàbí ìdábò sí àárín wa àti sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ni Aisa ṣe sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ wa ni ó jẹ́ kí a jìnà réré sí Ọlọ́run. Ṣùgbọ́n bí o bá lè gbàdúrà, tí o sì gbàdúrà wípé o gbàgbọ́ wípé a ti ta ẹ̀jẹ̀ Jésù sílẹ̀ fún ọ, nípa ẹ̀jẹ̀ yìí ni a fi lè mú ọ súnmọ́ iwájú Ọlọ́run. Efesu 2:13. Ṣùgbọ́n nísinsìnyí, nínú Kristì Jésù, ẹ̀yin tí ó ti jìnà réré nígbà àtijọ́ rí lè mú súnmọ́ tòsí. Nípa báwo? Nípa ẹ̀jẹ̀ Kristì. Nípa ẹ̀jẹ̀ tí Kristì ta sílẹ̀ ni a fi mú ẹni tí ó jìnà réré, ẹni tí ó ti ṣáko lọ, ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti yà nípa sí Ọlọ́run,
le a fi mu iru eni be wa sumo to si lati wa gbe ni ile olorun lati ni alaafia olorun lati ni idande olorun lati di omo olorun ikerin nipa eje jesu ni a fi ba wa laja ti a si je ki a ni alaafia atun wo kolose le kan si kolose ori kini ese ogun ati nipasẹ re lati ba ohun gbogbo laja lẹhin ti o ti fi eje agbelebo re pari ija moni nipasẹ re iwon ibase won ibase won ibase ohun tin be le aye tabi ohun tin be le orun nipa eje jesu christi ni ati pari ija ti o wa ni laarin elese ati olorun elese je ni ti o n ba olorun oja olorun paapa si ko jesus ja si elese sugbon lati igba ti jesu christi ti ku ni ori igi agbelebo ti o ti ta eje re sile be ni eje jesu christi ni o je ohun ti a fi n ba wa laja laarin awa ati olorun bi o ba wa si odo olorun gege bi ota olorun gege bi eni ti o ti n ba olorun ja tele tele ti olorun si ko juja si nitori ese ti o wa ni owo re bi o ba so fun olorun we pe o fe di eni ti ara pada o fe ba olorun laja o si n fe ki olorun ki o fun ni alaafia ki alaafia ki o wa laarin iwo ati olorun ki o si wa ninu okan re si olorun ki olorun ki o si se ase pe ise igbala ni okan re bi o ba gbagbo nipa eje jesu christi aba iwo yo le ba olorun laja gbogbo ti o si wa ni igbesi aye re ti olorun fi n ba oja olorun yo mu gbo awon nkan wonyi kuro bi o ba le se be ni asale yi o ri oju rere olorun gbogbo ija ti o si wa laarin iwo ati olorun nipa eje jesu christi a o mu gbogbo re kuro patapata ikarun adawa lari nipa eje jesu christi adawa lari nipa eje jesu christi wo romu ori karun lati ese ikesan o wi pe melo melo sini ti adawa lari nisinsin yi nipa eje re li a o gba wala kuro ninu ibinu nipa se re o so wi pe adawa lari bi a ba wa labe ebi a wa labe idajo olorun bi a ba wa labe ebi a je eni ti o n reti ibinu gbogbona olorun sugbon bi a ba wa sodo olorun ta si so fun olorun we pe a n fe idalare nipa eje re bi a ba ti n we okan re nu pelu eje jesu christi loju kan naa ni idalare yo wa eyi ni bibeli se n so fun a we pe nje ebi ko si nisinsinyi fun awon ti o wa ninu christi jesu kì í ṣe fún àwọn tí ń róbọ ẹbí wà fún àwọn tí ń róbọ ẹbí wà fún àwọn tí ó rò wípé wọ́n lè lọ sí ọ̀run nípa fífi owó fún àwọn alágbe ẹbí wà fún àwọn tí wọ́n rò wípé nípa iṣẹ́ rere ara wọn tàbí iṣẹ́ ọwọ́ wọn wọ́n lè ṣe ara wọn pé láti wá ojú ọlọ́run ṣùgbọ́n ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú kristi jésù àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí èyí ń sọ ìdáǹde ìdáláre tí ó wà fún àwọn tí a ti fi ẹ̀jẹ̀ jésù kristi wẹ̀nà mọ́ àwọn tí a ti fi ẹ̀jẹ̀ jésù kristi bá lájà pẹ̀lú ọlọ́run nípa ẹ̀jẹ̀ kan náà ìkẹfà ni ó ń fún wa ní ìwẹ̀nà mọ́ ojoojúmọ́ Yohánù kínní orí kínní ẹsẹ̀ ìkeje ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀ bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀ àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa ẹ̀jẹ̀ jésù kristi ọmọ rẹ̀ ní ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo ó wí pé bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀ ohun tí a pè ní ìmọ́lẹ̀ ni ìrè jésù kristi tí ó tọ̀ wá wá ohun tí ọlọ́run sọ fún wa wí pé ọlọ́run kò ní inú dídùn sí ẹbọ tàbí yálà ẹbọ sísun tàbí ẹbọ mìíràn ìmọ́lẹ̀ ni wípé nísinsìnyí jésù ti kú fún wa ní orí igi àgbélébò bí a bá tọ̀ ọ́ wá bí a bá ké pè é bí a bá sì fi ìgbàgbọ́ wa sí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀ bí a bá wo ọ̀rọ̀ ọlọ́run tí ó ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa
ti a si rin gege bi oro Olorun ti a nbere ore ofe lowo Olorun wi pe a fe gbe a fe rin gege bi o ti la sile ninu iwe mimo e je wi pe a rin ninu imole bi a ba fe se ipinu tabi a fe gbe igbese tabi a fe se ise tabi a fe da wole oko kan a si nbere wi pe kini oro Olorun ti wi nitori pe a fe se gege bi oro Olorun e je wi pe a rin ninu imole o wa nso fun a wi pe bi a ba je ni ti o rin ninu imole be wi pe eje Jesu Kristi omo Olorun ni nwe wa nu kuro ninu ese gbogbo aye ti a wa je aye ti o le ri aye ti o si ma mu iri tabi idoti ba wa nipa ti emi bi ki ba se wi pe a ni eje Jesu Kristi ti o nwe wa nu ti o nwe wa mo ni igba gbogbo ni ojojumo ki o le sese fun wa lati pa ara wa mo kuro ninu awon ohun ti o wa ninu aye ikeje eje yi kan na ni npo ni igboya lati wa si odo Olorun ati lati gbadura ati lati di ileri Olorun mu nitori pe ni gba gbogbo ti a ba wa si waju Olorun a wa nitori iwenu mo ti a ti ni nipa eje Jesu Kristi ninu Heberu ori kewa Heberu ori kewa lati ese kokandinlogun ara nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipase Jesu ani igboya lati wo ibi mimo nipa eje Jesu ohun ti anso fani hi ni pe awon mo Israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo de ba nitori ko si eni ti o mo to be eni ti agba laaye to be lati wa si ibi mimo tabi ibi mimo julo sugbon ni igba ti Jesu Kristi ti de ni aso ikele ti o wa ni temple le ati faya eyi je wi pe eni keni ti o ba fe to Olorun wa nisisiyi bi o ba wa pelu eje Jesu Kristi igbagbo ninu eje Jesu Kristi yo je ki o le wo ibi mimo lo oni o fi so wi pe ara awon ti a npe ni ara ni awon ti a ti fe eje Jesu wenu awon ti a npe ni ara ni awon ti o ti ko ese won sile awon ti won ti di arakunrin tabi arabirin ninu Olowa awon ti won gbe igbese aye otun o wa nso fun a wi pe nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipa bawo nipa ise owo wa ni tabi nipa ododo ti wa tabi nipa ohun ti a ti se tabi yala ase si Olorun tabi ase si awon eniyan o nso fun a wi pe nipase eje Jesu Kristi nikan soso ni a fi le wo ibi mimo lo nitori be je ki o ye owe pe nigba ti o ba ni igbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun ni ori igi agbelebo nigba naa ni yo le sese fun o lati le ni igboya lati wo ibi mimo lo lati wa si odo Olorun ikejo o fun wa ni isegun eje yi kan na ni o so wa di asegun asegun lori ese asegun lori iku asegun lori awon emi esu asegun lori aisan pelu o so wa di oba o si je ki oro wa ki o ni agbara nitori pe igba ti a ti we wa nu ni eje Jesu Kristi yi ni o ti so wa di oba bi a ba duro lati gbadura a gbadura gege bi oba bi a ba duro lati soro a soro gege bi oba bi a ba duro lati pase a pase gege bi oba nitori pe ise ti eje Jesu Kristi ti o ti se ni igbese aye wa eje ki a wo ifihan ori kini lati ese karun si ese kefa ati lati odo Jesu Kristi eleri olooto akobi ninu awon oko ati alase awon oba aye eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa biyesi daradara o fe wa o si we wa ninu eje re omi ninu igo tabi nibikibi ko le wo ese renu omi nibikibi yala abo leti okun tabi enikeni gbadura si ko le we ese renu o so fun a wi pe eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa lese kese ti a ti we wa kuro ninu ese wa ni ese kefa n so fun a wi pe ti o si ti fi wa je oba
ó fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀ tí rẹ̀ lé ogó àti ìjọba láé àti láéláé. Ìfihàn orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá. Wọ́n sì ṣẹ́gun rẹ̀. Èyí sọ fún ayé pé wọ́n ṣẹ́gun dragoni náà, wọ́n ṣẹ́gun èṣù satani, ẹni tí ó jẹ́ ọ̀tá fún ọ àti ọ̀tá mú gbogbo ayé. Ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọ́n kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa pé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà, òun ni ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, òun ló mú wa súnmọ́ Ọlọ́run, àwa tí a ti jìnà rere sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó mú wa súnmọ́ tòsí, òun ló jẹ́ kí a lè bá Ọlọ́run lájà, tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti Ọlọ́run. Òun ló dá wa láre, òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́, tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí àìsàn, lórí èṣù, lórí ikú, àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pèrò láti ṣe ní ìgbésí ayé wa lónìí. Bí a bá lè dìde dúró láti gbàdúrà, tí a sì sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ Jésù ṣe tán láti wẹ̀ ọ́nà láti gbà ọ́ là. Bí o bá ń bèrè ìsọ̀rí mímọ́, ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́nà, tí ó lè wẹ̀ ọmọ, kí ó sì sọ di mímọ́. Bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò, ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀. Bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ, tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá ọ lóró, tàbí àìní ni ó gbé ọ dè, ẹ̀jẹ̀ Jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ. Bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ta sílẹ̀ nígbà tí ó kó fún ọ lórí igi àgbélébò, ẹ jẹ́ kí á la ẹnu wa gbòòrò láti sọ fún Ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a gbàgbọ́ wípé ó ṣeéṣe fún un láti dá wa sílẹ̀, láti dá wa láre, láti fún wa ní àlàáfíà, láti wẹ̀ wá nù, láti wẹ̀ wá mọ́, láti fún wa ní ìgbàlà tòótọ́, láti jẹ́ kí a jẹ́ aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí àìṣedédé gbogbo, aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run. Képe Ọlọ́run, gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ti ta sílẹ̀ fún ọ.

bí o bá jẹ́ wọ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹni wájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apálára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kú fún wa. Àwa ẹni òṣìṣẹ́ ni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú abẹbẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn ń wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébù ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébò yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀yìn wípé gbogbo àìṣedédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn, wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. Adúpẹ́ ipẹ́ ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díjú wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, adúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébò, ní orí igi àgbélébò, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. Adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò. Pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì,
an be yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ni ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wi pe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo n fe ri iru eni be lati gbe owo soke ki n le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wi pe bi a ba to yin wa aseri aseti aini yo pora ni igbesi aye wa je mo n bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won a n be yin we pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o ti n kuro lori ikan ni o n bo si ori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbesi aye re lati le ko gbowo lo gba ti owo ba tan a dabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbesi aye iru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o gbe owo re soke ki n le gbadura fun o olorun alaanu alagbara adupe wi pe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo n bebe wi pe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wi pe lesekese ti a n gbadura nisinsiyi wi pe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni yi ba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni wipe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko se se ni inu iwe yin a n be yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu olarada adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisiyi idasile ti de fun o obirin ti o wa ninu oyin ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisiyi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti kii kona olorun ti ileri re kii ta se a wa sodo yin nisisiyi a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa enikan ti ara manta oda bi ara tita oda bi eniye pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wi pe e ti gbo ni oruko jesu kristi oluwa wa iwo ti o dabi eni pe igbese wo olorun o si nsa kaakiri nitori opopolopo awon ti o je lowo o si nbebe wi pe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nowo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa an wo oju yin nitori pe agbagbo wi pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa won igbese won yi ni oruko jesu adupe epo ti gbo ni oruko jesu kristi oluwa wa ami ohunkohun ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo owo le ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin a si nbe yin wi pe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan na jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o n saare nitori wahala ti o wa ni idile won nitori iwahala ti o wa ni abe ile a nbe yin wi pe e mu won kuro ni oruko jesu gbogbo ẹdun ọkan àwọn ènìyàn yín ní àṣálẹ yìí ẹ wá tan ẹ gbọ àdúrà wọn ẹ jẹ kí wọn kí ó lè ní ayọ kíkún ní orúkọ jésù bàbá à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ à ń bèbè wípé gbogbo rẹ pátápátá kí ẹ mú láadá ní orúkọ jésù èyí tí ó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo a bèbè wípé agbára àtọ̀run wá kí ó bà lé nísinsìnyí kí ó mú kúrò ní orúkọ jésù àwọn tí ó dàbí ẹni pé wọ́n máa ń ṣubú tí wọ́n sì ń fẹ́ ìmúnidúró nínú ìgbàgbọ́ a ń bẹ̀bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọ́n lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìgbàlà tí wọ́n bẹ̀bẹ̀ fún ìsọdimímọ́ ẹ wá sọ wọn di mímọ́ ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìsọdimọ́ tí wọ́n béèrè fún agbára ẹ̀mí ọlọ́run agbára tí ó máa mú ẹ̀rù kúrò agbára tí ó máa jẹ́ kí a lè wàásù ọ̀rọ̀ ọlọ́run agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ́ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ jésù à ń bẹ̀yìn wípé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ jésù obìnrin ni tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń bà ọ́ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí ọlọ́run yóò bà lé ọmọ náà à ń bẹ̀yìn wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti fi lo kaakire sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko jesu adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko jesu ni oruko jesu christ oluwa wa ki o ti lo mo nfe ki o dupe lowo olorun fun ti olorun ti se fun o so fun olorun wi pe o gbagbo ninu eje jesu christ ti atasile fun o ati wi pe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re dupe wi pe ati gbo adura re dupe wi pe ati gbo adura re

0: Ìwé Wòlíì Àìsáyà, orí 51. Ẹ gbọ́ ti èmi, ẹ̀yin erékùsù, kí ẹ sì fi etí sílẹ̀, ẹ̀yin ènìyàn láti ọ̀nà jíjìn wá. Olúwa ti pè mí láti inú wá, láti inú ìyá mi ni ó ti dá orúkọ mi, ó sì ti ṣe ẹnu mi bí idà mi mú, inú òjìji ọwọ́ rẹ̀ ni ó ti pa mí mọ́, ó sì sọ mí di ọfà dídán, nínú apó rẹ̀ ni ó ti pa mí mọ́, ó sì wí fún mi pé ìwọ ni ìránṣẹ́ mi, Ísírẹ́lì, nínú ẹni tí a ó yìn mí lógo. Nígbà náà ni mo wí pé èmi ti ṣiṣẹ́ lásán, èmi ti lo agbára mi lófo, àti lásán, ní tòótọ́, ìdájọ́ mi ń bẹ lọ́dọ̀ Olúwa, àti iṣẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run mi. Àti ní ìsinsìnyí ni Olúwa wí, ẹni tí ó mọ mí láti inú wá, láti ṣe ìránṣẹ́ rẹ̀, láti mú Jákòbù padà wá sọ́dọ̀ rẹ̀, láti ṣa Ísírẹ́lì jọ, kí èmi lè ní ògo lójú Olúwa, Ọlọ́run mi yóò sì jẹ agbára mi. Ó sì wí pé, ó ṣe ohun kékeré kí ìwọ ṣe ìránṣẹ́ mi, láti gbé àwọn ẹ̀yà Jákòbù dìde, àti láti mú àwọn ìpamọ́ Ísírẹ́lì padà, èmi ó sì fi ọ́ ṣe ìmọ́lẹ̀ àwọn kèfèrí, kí ìwọ kí ó lè ṣe ìgbàlà mi títí dé òpin ayé. Báyìí ni Olúwa, Olùràpadà Ísírẹ́lì, àti ẹni mímọ́ rẹ̀ wí, fún ẹni tí ènìyàn gàn, fún ẹni tí orílẹ̀-èdè kórira, fún ìránṣẹ́ àwọn olórí, pé àwọn ọba yóò rí, wọn ó sì dìde, àwọn ọmọ aládé pẹ̀lú yóò wólẹ̀ sí. Nítorí Olúwa ti ṣe olóòótọ́, ẹni mímọ́ Ísírẹ́lì, òní ó yàn ọ́. Báyìí ni Olúwa wí, ní àkókò ìtẹ́wọ́gbà, èmi ti gbọ́ tirẹ̀, àti ní ọjọ́ ìgbàlà, mo sì ti ràn ọ́ lọ́wọ́, èmi ó sì pa ọ́ mọ́, èmi ó sì fi ọ́ ṣe májẹ̀mú àwọn ènìyàn, láti fi ìdí ayé múlẹ̀, láti mú ni jogún ahoro ilẹ̀ níníwọ̀n ni, kí ìwọ kí ó lè wí fún àwọn ìgbèkùn pé, ẹ jáde lọ, fún àwọn tí ó wà ní òkùnkùn pé, ẹ fi ara yín hàn, wọn ó jẹ̀ ní ọ̀nà wọn ni, pápá ìjẹ wọn ó sì wà ní gbogbo ibi gíga, ebi kì yóò pa wọ́n, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò sì gbẹ wọ́n, ooru kì yóò mú wọn, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò sì pa wọ́n, nítorí ẹni tí ó ti ṣàánú fún wọn, yóò tọ́ wọn, àní ní àìsùn omi ni yóò dà wọ́n. Èmi ó sì sọ gbogbo àwọn òkè ńlá mi wọn ni di ọ̀nà, a ó sì gbé ọ̀nà òpópó mi wọn ni ga, kíyèsí, àwọn wọ̀nyí yóò wá láti ọ̀nà jíjìn, sì wò ó, àwọn wọ̀nyí láti àríwá wá, àti láti ìwọ̀ oòrùn wá, àti àwọn wọ̀nyí láti ilẹ̀ sínímù wá. Kọrin ẹ̀yin ọ̀run, kí o sì yọ ìwọ ayé, kú jáde nínú orin, ẹ̀yin òkè ńlá, nítorí Olúwa ti tu àwọn ènìyàn rẹ̀ nínú, yóò sì ṣàánú fún àwọn olùpọ́njú rẹ̀, ṣùgbọ́n Sioni yóò wí pé, Olúwa ti kọ̀ mí sílẹ̀, Olúwa mi sì ti gbàgbé mi. Obìnrin a lè gbàgbé ọmọ ọmú rẹ̀ bí, tí kì yóò fi ṣe ìyọnú sí ọmọ inú rẹ̀, lóòótọ́, wọ́n lè gbàgbé, ṣùgbọ́n èmi kì yóò gbàgbé rẹ̀, kíyèsí, èmi ti kọ́ sí àtẹlẹwọ́ mi, àwọn odi rẹ̀ ń bẹ níwájú mi nígbà gbogbo, àwọn ọmọ rẹ̀ yára, àwọn olùparun rẹ̀, àti àwọn tí ó fi ọ́ ṣòfò yóò ti ọ̀dọ̀ rẹ̀ jáde. Gbé ojú rẹ̀ sókè yí káàkiri, sì kíyèsí, gbogbo àwọn wọ̀nyí ṣe ara wọn jọ. Wọ́n sì wá sọ́dọ̀ rẹ̀, Olúwa wí pé, bí mo ti wà, ìwọ fi gbogbo wọn bo ara rẹ̀ bí ohun ọ̀ṣọ́, nítòótọ́, ìwọ sì àwọn ọmọ ara bí ìyàwó, nítorí ibi òfò rẹ̀ àti ibi ahoro rẹ̀ wọn ni, àti ilẹ̀ ìparun rẹ̀ yóò tilẹ̀ há jù ní ìsinsìnyí, nítorí àwọn tí ń gbé inú wọn, àwọn tí ó gbé ọmì yóò sì jìnà réré, àwọn ọmọ ọmọ rẹ̀ tí ó tinù yóò tún wí lé etí rẹ̀ pé, àyè kò gbà mí, pé àyè fún mi láti máa gbé. Nígbà náà ni ìwọ wí ní ọkàn rẹ pé, ta ni ó bí àwọn wọ̀nyí fún mi, mo ṣáà ti wà lé àìlọ́mọ àti lé àgàn, ìgbèkùn àti ẹni ìṣíkiri, ta ni ó sì tọ́ àwọn wọ̀nyí dàgbà, kíyèsí, a fi èmi nìkan sílẹ̀, àwọn wọ̀nyí níbo ni wọ́n gbé ti wà. Báyìí ni Olúwa Jehovah wí, kíyèsí, èmi ó gbé ọwọ́ mi sókè sí àwọn kèfèrí, èmi ó sì gbé ọ̀págun mi sókè sí àwọn ènìyàn, wọn ó sì gbé àwọn ọmọkùnrin rẹ wá lé apá wọn. A ó sì gbé àwọn ọmọbìnrin rẹ lé èjìká wọn, àwọn ọba yóò jẹ bàbá olùtọ́jú rẹ, àwọn ayaba wọn yóò sì jẹ́ ìyá olùtọ́jú rẹ, ní ìdojúbolẹ̀ ni wọn ó máa tẹríba fún ọ, wọn ó sì lá ikúrú ẹsẹ̀ rẹ, ìwọ sì mọ̀ pé èmi ni Olúwa, nítorí ojú kì yóò ti àwọn tí ó bá dúró dè mí. A lè gba ìkógun lọ́wọ́ alágbára bí, tàbí a lè gba àwọn òǹdè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n tọ́ fún, ṣùgbọ́n báyìí ni Olúwa wí, a ó ti lè gba àwọn òǹdè kúrò lọ́wọ́ àwọn alágbára. A ó sì gba ìkógún lọ́wọ́ àwọn ẹni ẹrù, nítorí ẹni tí ó ń ba ọjà ni èmi ó bájà, èmi ó sì gba àwọn ọmọ rẹ là, àwọn tí ó ní ọ́ lára ni èmi ó fi ẹran ara wọn bọ́, wọn ó mọ ẹ̀jẹ̀ ara wọn lé àmúyó, yọ ti ìwá ẹ̀nì dídùn, gbogbo ẹran ara yóò sì mọ̀ pé èmi Olúwa ni olùgbàlà àti olùràpadà rẹ, ẹni alágbára ti Jákòbù.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Baba, I want to borrow you this season. Ebe wa ni pe ke ba wa soro ke se wa loju emi ke awon ibokun ti emi ti e ti pese sile fun wa ke o le je ti wa e fun wa ni emi igboran ati igbagbo lati gba awon ipese yin fun wa ni oruko Jesu Christ Oluwa wa. Loni ni ati keko ninu wa inu iwe mimo nipa awon eso ti emi mo se ro we pe o ye ki atun wo iwe mimo ke a wo ohun ti iwe mimo so fun wa nipa gbigba emi mimo nitori na ohun ti a soro le lori nisinsin yi ni gbigba emi mimo je ki n se alaye die fun o nipa we pe a n gba emi mimo opolopo ni ohun ti a n gba lowo Olorun bi a ba nso nipa igbala eyi je nipa idariji ese bi a ba nso nipa ti iwenumo tabi nipa iso di mimo eyi je iriri kan ti a ma ni leyin igba ti a ba ti ni igbala bi a ba nso nipa wipe a gba iwosan tabi a gba awon ebun miran awon kan wonyi je awon ebun lati odo Olorun iba se iwosan iba se igbala iba se sodi mo iba se itusile tabi dande sugbon nigbati a ba nso wipe ke a gba emi mimo o je ohun ti o tayo eti ati nso tele tele iru apejuwe ti mo le se fun oni wipe bi enikan ti o je oga ile ise ti won ti nta moto bi o ba fun wa ni moto ayokele kan o seese ki a gba moto ayokele yi e je wipe a gba ebun sugbon bi eni ti o je oga ile ise yi gan bi o ba wa ti o so fun a wipe o je ife Olorun wipe ki ohun ki o je oko obirin yi ti o ti gba ebun moto tele tele bi obirin yi bi o ba gba ti o si gba okunrin yi lati je bi oko re o gba sinu ile a o ri wipe ebun o ko to olufuni ni ebun e je wipe eni ti obirin ti o gba si ile nisisi gege bi oko o je eniyan o je oga ibi ise o je eni ti o ju ohunkohun ti a le gba gege bi ebun lo e ni apere ti a le se fun wa wipe iwosan idande ati awon nkan miran won je ebun ni toto sugbon emi mimo o je iketa ninu meta lokan o je eni ti o tobi eni ti o lagbara eni ti o ti wa lati ayeraye ti yo si ma wa titi ayeraye eni ti o je wipe bi a se nko eko bibeli a ri wipe dogba dogba ni emi mimo yi pelu baba ati omo oni o ma fun wa ni agbara fun ise isin ninu ijo oni o si ma fun wa ni agbara lati se awon ohun ti Olorun lana sile fun wa ninu aye bi ati ngba Christi gege bi olugbala be ni o ye ki a tun mo bi ati gba emi mimo gege bi eni ti o fun wa ni agbara ati okun lati se awon ti Olorun lana sile fun wa ki a wo Johanu ori keje ese iketa din lo ese ikokan din logoji Johanu ori keje ese ikokan din logoji sugbon o so eyi ni ti emi ti a o gba o so eyi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori a ko ti se Jesu logo nihin ni a ti nso nipa emi mimo wipe o se dandan o je ohun ti o se pataki ni iriri igbagbo wa wipe ki a gba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo shugbon eyin o gba agbara nigbati emi mimo ba bale yin eyin o gba agbara nigbati emi mimo ba bale yin oro ti mo fe ki o se ayewo re ni wi pe ki a gba nkan lowo olorun awon elomiran bi won ba n gbadura won ma so wi pe

0: ìwé wòlíì Àìsáyà, orí 50. Báyìí ni Olúwa wí, níbo ni ìwé ìkọ̀sílẹ̀ ìyá yín gbé wà, ẹni tí mo ti kọ̀ sílẹ̀, tàbí ta ni nínú àwọn onígbèsè mi tí mo ti tà yín fún? Kíyèsí, nítorí àìṣedédé yín ni ẹ̀yin ti ta ara yín, àti nítorí ìrékọjá yín ni a ṣe kọ ìyá yín sílẹ̀. Nítorí nígbà tí mo dé, kò sí ẹnìkan. Nígbà tí mo pè, kò sí ẹnìkan láti dáhùn. Ọwọ́ mi akúrú tó bẹ́ẹ̀ tí kò fi lè rà padà, tàbí èmi kò wá lé agbára láti gbani. Kíyèsí, ní ìbáwí mi, mo gbẹ́ òkun, mo sodò ńlá di aginjù. Ẹja wọn rùn nítorí tí omi kò sí, wọ́n sì kú fún òǹgbẹ. Mo fi ohun dúdú wọ àwọn ọ̀run, mo sì fi aṣọ ọ̀fọ̀ ṣe ìbora wọn. Olúwa Jehovah ti fi ahọ́n akẹ́kọ̀ọ́ fún mi, kí èmi kí ó lè mọ bí a ti sọ̀rọ̀ lé àkókò fún aláàrẹ̀. Ó ń jí lóru òwúrọ̀, ó ṣí mi lé etí láti gbọ́ bí akẹ́kọ̀ọ́. Olúwa Jehovah ti ṣí mi lé etí, èmi kò sì ṣe àìgbọ́ràn, bẹ́ẹ̀ ni èmi kò yí padà. Mo fi ẹ̀yìn mi fún àwọn aluni àti ẹ̀rẹ̀kẹ́ mi fún àwọn tí ń tú irun. Èmi kò pa ojú mi mọ́ kúrò nínú ìtìjú àti ìtútọ́sí, nítorí Olúwa Jehovah yóò ràn mí lọ́wọ́. Nítorí náà, èmi kì yóò dààmú. Nítorí náà ni mo ṣe gbé ojú mi ró bí òkúta líle. Èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí. Ẹni tí ó dá mi láre wà nítòsí. Ta ni ó bá mi jà? Jẹ́ kí a dúró pọ̀. Ta ni ṣe ẹlẹ́jọ́ mi? Jẹ́ kí ó súnmọ́ mi. Kíyèsí, Olúwa Jehovah yóò ràn mí lọ́wọ́. Ta ni ó dá mi lé ẹ̀bi? Wò ó, gbogbo wọn ó di ogbó bí ẹ̀wù. Kòkòrò yóò jẹ wọ́n run. Ta ni nínú yín tí ó bẹ̀rù Olúwa, tí ó gba ohun ìránṣẹ́ rẹ̀ gbọ́, tí ń rìn nínú òkùnkùn, tí kò sí ní ìmọ́lẹ̀? Jẹ́ kí òun gbẹ́kẹ̀lé orúkọ Olúwa, kí ó sì fi ẹ̀yìn ti Ọlọ́run rẹ̀. Kíyèsí, gbogbo ẹ̀yìn tí ó dá iná, tí ẹ fi ẹ̀ta iná yí ara yín ká, ẹ máa rìn nínú ìmọ́lẹ̀ iná yín, àti nínú ẹ̀ta iná tí ẹ ti dá, èyí ni yóò jẹ́ tiyín láti ọwọ́ mi wá. Ẹ̀yin ó dùbúlẹ̀ nínú ìrora.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ ìwọ Ọlọ́run wípé ìwọ ni ó máa ń fi ìsinmi fún ọkàn àìsinmi. Ó sì máa ń fúnni ní ìfọkànbalẹ̀ nígbà tí a bá wá sí ọ̀dọ̀ rẹ. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ àti fún ẹ̀mí rẹ tí máa ń tọ́ni sọ́nà. À ń bẹ̀ ọ́ wípé ǹjẹ́ bí o bá ti ń darí wa tí o sì ń tọ́ wa sọ́nà, ẹ̀mí tí ó máa ń gbà sí ọ lẹ́nu wa fi fún wa. Agbára tí ó máa ń ṣe ìfẹ́ rẹ fi fún wa. A sì bẹ̀ ọ́ wípé gbogbo ọkàn aṣáko àti tí ó máa ń rìn kiri, èyí tí ó máa ń kúrò lọ́dọ̀ ìwọ Ọlọ́run aláàyè, jẹ́ kí ó jìnà sí wa. Jẹ́ ká lè dúró tì ọ́ dé òpin. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún àkókò kúkúrú tí a ní, ni a ó yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìtọ́ni Ọlọ́run. Inú ayé tí a wà, ó jẹ́ ayé tí a ò tí ì wárí. Àwọn òpòrọ́ àti ẹlẹ̀tàn ni wọ́n máa ń bímọ, tí wọ́n máa ń sọ pé Babátúndé tàbí Ìyábọ̀. Ìyá kì í padà wá. Bí bàbá bá sì ti lọ, ó lọ náà nìyẹn. Kò sí Babátúndé, kò sì sí Ìyábọ̀. Bí a bá ń pè ọ́ bẹ́ẹ̀, kálẹ̀mẹ́ni tó ṣẹ̀ la ṣe ń lórúkọ, wọ́n ń pè ọ́ bẹ́ẹ̀ ni. Ayé jẹ́ ibi tí a ò tí ì wá rí. Àwọn tí wọ́n ní ọgbọ́n díẹ̀, wọ́n máa ń sọ wípé ta ló mọ̀la, nítorí wípé ojú wa kò ríná ju igi imú wa lọ. A sì jẹ́ òpè tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé èyí tó ń bọ̀ lẹ́yìn ọ̀la kò là sí wa lójú, kò sì yé wa. Ó ní ìtọ́ni Ọlọ́run ṣe ṣe pàtàkì ní gbogbo ìgbésẹ̀ tí a bá ń fẹ́ gbé ní ìgbésí ayé wa. Ó wo ìtọ́ni Ọlọ́run ní Ẹ́xódù mo ka ese ti o gbeyin ninu ori ikejila Exodus ori ikokan le ni adota Exodus ori ikejila mutografara ese ikokan le ni adota o si se ile ojo na gan Oluwa mu awon omo Israeli jade kuro ni ile Egypt gege bi ogun won mo fe ki o fiye si wipe ki se Mose le o mu awon omo Israeli jade ki si se Aaron ki si se ninu agbara ti awon ti kara won ni won fi jade Olorun fun rara re Oluwa orun ohun aye eleda wa eni ti o mo opin lati ibere eni ti o mo igbesi aye wa eni ti o si nfe sanu fun wa ninu ife re pelu owo agbara re ni o ko si awon mo Israeli ori wi pe bi won ti le ti je iran Abraham sugbon gege bi eni to nka bibeli o ti mo wi pe Joseph ni eni ti ata si Egypt bi ojo tin gori ojo ti odun sin gori odun ni iyan bere si ni mu ni Egypt iyan yin si mu de Canaan ni bi ti Jacob ati awon omo re ti won wa bi asin gbo iroyin wi pe opo unje wa ni Egypt be ni Jacob ran awon omo wonyi ni won lo itana gun pupo sugbon ni ipari gbogbo re ni awon mewa ti aran lo ni won ri wepe won ni isoro pupo nitori Joseph o nbi won lere oro o ro we o so fun wepe se ki se pe e wa se ami ni ile Egypt e nfe ri ihoho ile na won ni da o rara ki se be sugbon o fi ye won wipe bi won ba fe ounje won lati mu Benjamin e ti o je aburo won ikeyin ti o si je omo iya Joseph won lati mu wa nigbati oro yi doju e gbati o ya ni Joseph fi ara re han fun awon eniyan won yi eyi ni o gbe Jacob ati awon omo re ati awon ti awon eniyan won ti bi pelu ni o mu owo si Egypt gba to ya Jacob ku awon baba nla meji lawon yi pelu Joseph awon na ku pelu awon omo Jacob nigba ti ati yi oruko Jacob pada si Israeli awon won yi tedo ni ipinle Gosheni ni ti ile orile ede Egypt sugbon nigba ti o ya iya nje won oju npon won won di eru ni inu isiru yin ni won wa ni won fi kepe Oluwa ni Olorun ran Mose si won o si so wi pe oun fe yo won jade opolopo ise ami ati ise iyanu ni Olorun ni lati se ki o to yo won jade nigba ti won jade tan ni awa n so fun anisinsin wi pe o si se le ojo na gan Oluwa mu awon omo Israeli jade kuro ni ile Egypt ni a fi se apere fun wa wi pe o je ile eru isinru o si je apere ile to wa ti awon eniyan won ti won o le se bi won ti nfe o je apere aye gbogbo ani ati wa ninu aye tele tele ti a je eru ese eru esu ti a sinsin Oluwa ororo ni ti a npe ni satani sugbon nigba ti o wo Oluwa eni ti o fe wa eni ti o mo wa eni ti o si mo wepe ohun o fe ki a segbe nitori okan wa se yebiye ni oju re o yo wa jade kuro ninu ese ti a wa nitori wepe a ti fi Jesu Kristi rubo fun wa eyi ni a si fi han wepe eyi yi ni odo agutan Olorun eni ti o ko ese araye lo eyi ni o tumo si igbala bi aba mo ese wa ti a ke pe oluwa ti a si je wo ese won yi fun olorun ti o dariji wa adi eni igbala lese kese ti a ti di eni igbala ni aye wa ife wa okan wa ara wa ise wa eto ishise wa nishise ntele ni a ko gbogbo re patapata ni a ko le olorun lowo awon ti ko ni oye igbala ati oye ona igbagbo won a ma ro wi pe mo ti di onigbagbo e je wi pe mo n lo si ijoba orun sugbon nipa ipinu ishise ati eto igbesi aye mi iyen wa lowo temi ikan tin ba fe ma se ohun to ba wun mi ma dawole sugbon gege bi eni ti o nfe mo kini inu olorun kini ife olorun bi a ba ti ni igbala ni a je ki olorun ki o di adari oko ti a wo ohun lo ma nfi eto si igbesi aye wa ohun lo ma nto wa ki se ti wa mo lati ma dari igbesi aye wa awon oluko wa nko wa nipa eto igbeyawo fun onigbagbo ninu aye a ki pe enikeni joko we pe bayi ni a se ngbeyawo ko si eto ni oni isina pupo se wa ni igbeyawo awon opolopo to sin je wi pe se awa na ti mo ni ile yoruba won so we pe iyawo ti a fi jo fe iran ni owo lo awon iyawo won yi ti a nfe ti a o si mona bi a ti nfe iyawo ile jo la ti ba won pade tabi idi tete ni a ti ba won pade o si sese ninu oja ki a ba won pade awon ta ba pade be won ki le duro nile nitori wi pe awon papa a o fi pa ni tan fun won baba ati won o fe pupo ni iya ati won na o sese ko je ikarun tabi ikefa ninu ile bi awon na si tin dagba ni won wo arowo to won gege bi okan omugo won bo ba se dari won be ni won tele sugbon awa ni olorun se ni olori ire bi o ba wa ni bi ni asale yi ti o ngbo awon eko won yi a o pa ni itan fun wa wi pe awon baba wa ki won ki o to gbe yawo wi pe enikan pe won joko o bere si ni so fun won gege bi a se ngbese kori be tabi ki a so fun wa wi pe gba ti an ka iwe iroyin ti awon orile ede ti won ma n te jade wi pe ah mo ma se alarin ba pade eto igbeyawo won si so fun ninu iwe iroyin wi pe ba se ngbeyawo niyi se e ma ri kan ninu iwe iroyin tabi ni itan alo ti a ma n pa ni asale eti abajoko si idi emu ati idi oti tabi ti anta ayo bo si je ludo ni atanomori ti anta a o pa ni itan fun a wi pe eni bi ti a ti n ta ayo tabi ludo tabi ni bi ti a ti n mu oti ni won wa n si wa leti ti won so fun a wi pe bi a se n gbe isise niyi rara o ki ri be sugbon awa ni olorun didi joko ni o ko bibeli fun awa n se fun wa lati oju ewe kan de oju ewe miran wi pe ki a ma ba se ese gbe ki aye wa ki o ma ba daru ki o ma ba dabi eni wi pe a o le kese jari ni ona ti igbagbo olorun wa n so fun wa wi pe ito ni wa mo si ku oku orire ko wa lasale yi abi inu odunba to n gbo eko oro olorun awon ti olorun dari ni a fe ka nipa won yi mo si n be olorun wi pe bi o se n je ki a gbo ki o fun wa ni eti igbo ati aya igbase ki a le se ife olorun titi o fi ri jesu loju koju nigba ti a ba de orun awon wonyi leyin ti olorun gba okan won la ti o yo won kuro ninu oko eru ati ti o yo won kuro ninu ipo ese ti won wa ni a so fun ani ori iketa la exodu ese iketa mose si wi fun awon eniyan na pe eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ni Egypt kuro li oko eru nitori owo agbara le Oluwa fi mu yin jade kuro nihi aki yo je akara wiwu o nso fun wa oni iwo ti a ti gba okan re la iwo ti o ti jewo ese re ti o ti ko sile iwo ti a ti fi eje Jesu we ti o ti di eniyan otun eda titun oni eran ti ojo oni ojo ti a gba ola ojo ti a fi imole han fun o ojo ti oro Olorun ti o la oloye ti o je ki o mo we pe ona abayo kuro ninu ese we pe o wa oni eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ninu ese kuro ninu aye kuro ninu ife ti ara eni kuro ninu iwa ori kunkun ti atijo oni ani lati ranti eyi lo ye ki o ranti nigbati o ba fe gbe igbese boya o fe gbe yawo ni o sese ki esu ki o lugo si eyin ipako re ki o ma so fun o wi pe ki o ma ti ogbon ogbon wi pe ki o se eyi tabi ki o se eyi ni mo fe ki o ranti ojo ti agba okan re la oni ojo nla ni ojo na ti Jesu ti o gba mi ojo ti a fi eje Jesu we okan re mo ojo nla ni ojo na ko si ye ki o gbagbe o sese nibi ti o tin wa owo nibi ti o tin fe sowo ki awon eniyan ki won ki o fe ki o se fayawo ranti ojo ti agba okan re la we pe o tun ni sare bi aye se sare o ni je bi aye se nje o ni woso gege bi aye se nwoso o si ni gbeyawo tire gege bi aye se ngbeyawo bi o ba fe je asegun oni lati ma ranti ojo ti agba okan re la ojo ti a so wi pe a mu ese re kuro sugbon ti mo nfe ki o yi o ni wi pe gere ti agba okan awon eniyan won yi la ni ki se wi pe okan won nikan ni Olorun gba o gba eto igbesi aye won o gba emi won o gba okan won o wa bere si ni dari won bere si ni se akoso won ni Exodus ori iketala lati ese ogun titi de ese ikeji le ni ogun won si mu ona ajo won kan lati Sukoti lo won si do si Etamu leti Iju Oluwa si nlo ni waju won Oluwa si nlo ni waju won iwo to saju Olorun nibo lo nsare lo bo ba sare saju Olorun wa popo gba to ba sare ibi t'Olorun o ba ede wa kan idi ninu iyo ile iyo nibi ti enikeni ki gbe ile asale wa debe o si mo pe ni aginju o mo bi ti omi wa kan apata Paulo se fe mu omi jade ninu apata iwo to fe gbe yawo to ti gbe kan ri to si bere lowo Olorun eni to lagbara to be to si ni oye ati imo to be to gbe yawo fun Adamu eni to si se amona iru eniyan bi Enoki eni to se amona eniyan bi Noah awon eniyan to ti saju wa ninu igbagbo eni ti o ye ki agbekele nibo lo nsare lo awon wonyi gba ti won jade kuro ni Egypt o ye ki won koju o ye ki won ki o be si ni sare sugbon won duro de Oluwa won si so fun wa wi pe Oluwa si nlo ni waju won ninu owon awo somo le osan lati ma se amona won amona ni eni ti o mo ona to si nlo siwaju ti o so fun wa wi pe ibi ni ki o gbe ese re si ki o lo si ihin tabi ki o lo si ohun lati ati le oru li owon ina lati ma fi imole fun won lati ma rin li osan ati li oru owon awosomo na kokuro li osan tabi owon ina li oru ni waju awon eniyan na eduro sebi mose ti wa le aginju saju akoko yi fun ogoji odun to si man ko awon eran jetro to man ko won rin lati jeun lati momi iru oludari be alakoso be to ti wa ni aginju yi kan na fun ogoji odun olorun o se fi won sile ko so wepe ah sebi mose ti mona awa ti a wa wuli kaakiri woli o ti ifeto si igbesi aye ti e iyawo ti e sa lo ko mo bo se ma pe pada awon omo ti e won ya igi won ya ko gbo kan alagidi sinu le ti e ohun ti ifeto si le ti e iwo na tun lo ko ti e ba o fe sina niyan mose to ti lo ogoji odun ninu agiju olorun o fi eto ati mona mo israeli le lowo olorun fun ara re o tun saju won je ki nbi o ninu igbeyawo ti re se olorun saju e so nso ona so nso fun o ninu isowo re ninu oja re nibi ti o ma nlo se olorun saju re lo awon to nlo sile oti ti won gbe bibeli sile ti won si nka bibeli won le ka samuju kini lo o ye ki abi won se olorun lo se amona won lo sile oti awon ti won lo sile sinema ti won lo nwo aworan ara ogiri aworan ti o ma mu eniyan lati roni ife kunfe se olorun lo lo saju won lo tele de won sibe pe e ma bo weyin omo mi e wa wo nkan aramanda lati india se olorun lo nto won abi emi okunkun abi emi esu awon ti won lo si ile tetenkose olorun lo se waju won lo to si nro ko sile to lana sile fun wi pe o ya ni ile tete ile oti nko ile ijo nko abi awon ti won fi ese sere ti bolu to di pe igba ti ere ba doju e won be si ni ju igo fun ara won se olorun lo se amona ti e lo sibe to so pe o ya o ko ri iwasu gbele e lowo iran wiwo lo gbele o lowo sugbon bo se ti amo israeli ni won so fun a wi pe oluwa si nlo saju won e wo numeri ori ikewa numeri ori ikewa e je ki a wo asise ti amo israeli won yi ti won se nipa itoni olorun numeri ori kewa ki a wo lati ese kokandini ogbon mose si we fun obabu omo ragueli ara midiani ana mose pe awan shilo si ibi ti oluwa ti wi pe emi o fi fun yin wa ba wa lo awa o se ole ore nitori pe oluwa soro rere nipa israeli ran ti wi pe oluwa ni o tin dari awon israeli o lo nsamona won owon ina ni oru ati ikuku ti awosomo gege bi owon pila ni an pe ni owon ni osan gangan o si nlo ni waju won angeli oluwa paapa nlo ni waju won sugbon o to akoko kan eto ni olorun dabi eni wo pe o fe su awon eniyan won yi ka ma duro de olorun o fe su won ka so wi pe a o mona ki ka se ma so pe ko Olorun samona wa o fe su won ni Mose ba so fun o babo omo ragueli ana re wi pe wa ba wa lo a sanwo fun e e to ngba lofe bi owo nla ni won san ni tafun ewosan lofe tolorun wo wa san baba be inu awon to wa ninu aye owo pupo ni won san iwo to je wi pe lati igba ti o ti di onigbagbo atun bi ti olorun ti gba okan re la bi ori ba nfo jesu ori nfo mi o asimukuro binu run o ni jesu ewo ni mo tun rin ba mukuro a mukuro bo da bi eni wi pe o wa ni po iloyun ni bo ba sa ti bo ti jeun to be si ni je ewo ton ka fun e tele tele se o mo pe awon elese bi efo wa loko won isu a so pe won gbodo fenu kan efo bo je agbalumo ni bo je osan ni isu a so wi pe o gbodo je bo ba je ara ya funfun bi la jade ko gbodo je bo je wa lo jade loko e ko gbodo je bo je osan ni a kan ma wodan bo je ebe pe ko gbodo je o si le wa ni pe iloyun gbogbo awon nkan to je wi pe ara nilo niru ipo be boya bi eyin ni won ti ma ka ewo fun wi pe orisa eni o gbodo je yin o orisa o fe rere fun e o fe ko ku sinu oyun yen ni o ti e sese kan won le so de bi wi pe kan tun ma ka ewo mi mimu fun e o pari foluwa e sugbon gba ta ti di onigbagbo gbogbo ewo tele tele osan ni ibepe ni gbogbo nkan patapata la wa nje tara ndan sugbon ko si po tun sanwo mo be na ni pe o nfe imoran lati odo olorun o nfe itosona koni po nsanwo nkan to je pe ninu aye awon ti won pe ni counselor awon ti won gba ni imoran owo pupo ni won san fun won eyi ni isina ti mose ati omo israel ti won tun fe wonu re lo won san fun o babo wi pe a se olore a san fun o bo ba le ba wa lo ninu ese ogbon o si wi fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni ijule awa do si iwo si ma se oju fun wa isina pupo ni eyi won ti ri owo olorun agbara olorun itoni olorun saaju akoko yi sugbon won fe gbekele ara ti won won fe gbekele eni ti won foju re eni ti won mo tani iwo fe gbekele ta lo fe ko yan iyawo fun o e to tin duro di olorun to olorun tin to nko o ranti igba to fe sise ni se bi olorun lo dari re o ranti ko to wa se ko se bo olorun lo dari re o ranti ile to ngbe ni se bi olorun lo dari re gba ti se to ti se won pupo ti o se ni to ri se se bi olorun lo dari re sibi ti o ti ri se gba to da be ni wi pe eyin kan won ni ta se bi olorun lo ti n dari re o wa fi olorun yi sile o wa da be ni wi pe e ko ni to omo o wa lo ba awon eniyan wi pe e jowo eyi ni asise ti mose ati awon agba israel ti won se ni akoko yi sugbon o ba bu so pe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to ba wa lo wa je oju fun wa mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o ba bu sugbon adupe lowo olorun wi pe o ri ijati e lodo eniyan bo ba ri ijati le lodo awon eniyan anu olorun ni fun o olorun fe ki o le teju mo oni ni o se je ki iru eje kule be ki o wa aye ni ese kejile logbon ni ese iketale logbon won si si kuro ni oke oluwa ni irin ojo meta apoti majem oluwa si si waju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won olorun lo wa ibi isimi se won mo e pe igba to ba fe gbe yawo o nso pe mo ti e fe isimi bi n ba gbe yawo nsin ile eni ti n ba wa ma le mo wi pe mo debi ti mo n lo olorun lo ma wa ibi isimi ori ti won so wi pe apoti majem oluwa si si waju won ni irin ojo meta lati wa lati se awari ibi isimi fun won olorun lo ma n se awari ibi isimi fun wa ile ti a o gbe oko ti a o fe iyawo ti a o fe olorun lo ma n wa to si ma n ri to si ma n je ki o di mo fun wa wi pe ohun ti ri ni ese kerin le logbon awo samo oluwa n be lori won le osan nígbà tí wọ́n bá sì ṣí kúrò ní ibùdó. Ó ń sọ fún wa ní Exodus orí ìkẹrìnlá. Ìgbà mìíràn a máa ń ṣe àṣìṣe púpọ̀. Àwọn onígbàgbọ́ kì í mọ kí ní ṣe tí a máa ní ìṣòro. Máa sọ wípé tó bá ṣe wípé Ọlọ́run ló ń darí mi, èwo ni mo tún wá bá pàdé yìí? Jẹ́ kí a kọ́ ẹ̀kọ́, kí a sì kọ́ ọgbọ́n. Lára àwọn ọmọ Ísíráẹlì, mo fẹ́ sọ fún ọ wípé bí ìṣòro bá wà lé ọ̀nà rẹ, ohun tó yẹ kó wádìí ni wípé wádìí ara rẹ. Béèrè lọ́wọ́ Ọlọ́run wípé èyí tó dé bá mi yìí, kí ni èrèdí rẹ̀? Ohunkóhun ló lè ṣẹlẹ̀, bóyá ní ìgbéyàwó rẹ. Béèrè lọ́wọ́ Ọlọ́run, Olúwa, kí ni dé tẹ́lẹ̀ dé bá mi? Àlàyé ọ. Bó bá jẹ́ wípé ìṣòro yìí dé, kí a lè fi agbára Ọlọ́run hàn nígbèsè ayé rẹ. Bó bá jẹ́ pé ìṣòro yìí wà níbẹ̀, kí iṣẹ́ ìyanu kí ó lè ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ, àfihàn ọ́. Bá sì jẹ́ pé àfọwọ́fà rẹ, àfihàn ọ́. Bó bá jẹ́ wípé ó yẹ kí o ronúpìwàdà, àfihàn ọ́. Bákan náà, rántí wípé Ọlọ́run darí àwọn ọmọ Ísíráẹlì, ó sì ń tọ́ wọn, ó sì ń tọ́ wọn. Wọ́n ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé, wọ́n tẹ̀lé Ọlọ́run, wọ́n ń wo ọ̀wọ́n ìkúkú nì àti ọ̀wọ́n iná nì. Wọn ò jẹ́ kí ojú wọn kí ó kúrò. Ọ̀rọ̀ Ọlọ́run ni Ọlọ́run fún wa ní ọjọ́ òní. Bí ò bá jẹ́ kí ojú rẹ kí ó kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, yóò máa darí rẹ. Ṣùgbọ́n wá wo ibi tí Ọlọ́run darí wọn lọ ní Exodus orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkẹwàá, nígbà tí Pharaoh sì ń sún mọ́tòsí. Àwọn ọmọ Ísíráẹlì gbé ojú sókè, wọ́n sì kíyèsí àwọn ará Egypt ń bọ̀ lẹ́yìn wọn. Ẹ̀rù sì bà wọ́n gidigidi. Ọmọ Ísíráẹlì sì kígbe pé Olúwa, ó ṣeéṣe nígbà tí o ti ń wá, tí a ti ń tọ́ sọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a ti ń kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a ń láàyè ọ ní kínníkínní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí ní ìgbéyàwó rẹ, tàbí ní iṣẹ́ rẹ, tàbí ní bó ṣe ń ka Bíbélì, bó ṣe ń gbàdúrà. Ṣùgbọ́n ó ṣeéṣe gẹ́gẹ́ bí a ti ń darí rẹ, tí a ń tọ́ sọ́nà. Ó wá gbójú sókè, ó wá rí èyí tó ti bọ́ nínú ẹ̀ tẹ́lẹ̀, tá ń pè ní Pharaoh. Ó lè jẹ́ Pharaoh àìsàn, ó lè jẹ́ Pharaoh àìní, ó lè jẹ́ Pharaoh àìríṣẹ́ṣe, ó lè jẹ́ Pharaoh àìtí níyàwó, ó lè jẹ́ òun ló tẹ̀lé ọ. Òkun pa wà níwájú, àwọn òkè wọ́n sì wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì. Ó sì ń sọ wípé ṣé bí wọ́n sọ fún wa wípé bàbá gbọ́tọ̀ Ọlọ́run, wọ́n sọ fún wa wípé bàbá tẹ̀lé ọ̀nà ti Ọlọ́run, pé àlàáfíà ni, ìpèsè ni, àti oore ọ̀fẹ́ ni. Èwo ni mo rí yìí? Ṣé bí Pharaoh ta kọ̀ sílẹ̀? Níjẹ́ lo ni mo rí tó ń tẹ̀lé mi? Àbí kì í ṣe àìsàn tó fi mí sí ẹ̀ lọ́jọ́ tí mo rí gbàlà? Òun kọ́ ló tún dé yìí? Kí ni kí n ṣe? Wọ́n bá kígbe, ìgbà tí Pharaoh dé, rántí o. Bàbá sọ kankan fún ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run nípa ìgbéyàwó rẹ, bóyá pé kò ṣe àtúnṣe ní tàṣọ fún ẹ pé oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún ọ. Pé bó bá ti ní ìyàwó méjì, dandan ni òun láti ṣe àtúnṣe bó bá fẹ́ wọ ìjọba Ọlọ́run. Tàbí bó bá tì ní kankan, òun láti dúró de àkókò àti ìgbà tí Ọlọ́run yóò yàn fún ọ. Pé o sì láti dúró de ìtọ́ni Ọlọ́run, ó sì jẹ́ wípé o ti ń gbọ́ràn. O ti ń gbọ́ràn yìí, Tọ́lọ́run sì ń tọ, tínú rẹ̀ ń dùn, tó ń kọrin ayọ̀, tó ń sọ pé gbangba ìjọba Ọlọ́run àjọ débẹ̀ ni, bíná ń jó bójo ń rọ̀, àmàjọ déjọba Ọlọ́run ni. Èṣù wa ni kò fòkó nìṣó, pé ṣó ń kọrin ni. Ó sọ pé o bọ́ lọ́wọ́ mi, mi ò tí kú, mo lọ sábúlé ni, mo lọ ṣiṣẹ́ lábúlé ni, mo tún ti dé ìsìn. Àyà wá já. Bí irú ẹ bá ṣẹlẹ̀ lọ́jọ́ Monday, wà á máa sọ pé ǹjẹ́ màá lè lọ ní ọjọ́ Ìṣẹ́gun lọ́jọ́ Tuesday? Ǹjẹ́ màá lè lọ sẹ́kọ̀ọ́ Bélì yẹn? Pé àwọn á sọ pé ó ṣe bẹ̀rẹ̀ ni, àwọn aráalé wọ́n á sọ pé mi ò sọ fún ẹ. Ìgbàgbọ́ kò sẹ́ni tó ka Bíbélì bíi ti ẹ̀yí tí kì í dáran. Bíbélì èyí táwọn òyìnbó kàkàkà tí ó gbé wọn, ìwọ náà wá gbé, ìwọ èèyàn dúdú. Ifá náà fi kọ́ wa nínú ilẹ̀ tiwa, ojú òrìṣà tiwa lẹ̀, ò gbé Bíbélì. Ó di nǹkan mímọ ẹ lọ́wọ́, abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀, ó dètè. Àyà ẹ wá já, ó ní kí ni kí n ṣe? Èyí ni ó dé bá ọmọ Ísíráẹlì. ni won gboju soke na ri farao lo wa nbo na wa kigbe wo ese kokanla won si wi fun mose pe nitori isa ko si ni jiti ki iwo se mu wa wa lati kule agiju lati ku ni iju e se ti iwo fi se wa be lati mu wa jade ti jiti wa bo ba je ni to ni igbagbo wa bohun bato ba dele iwo to wa seko ibeli ta korin ta patewo ta gbadura ta ko eko ro olorun to si se ipinu wipe ah ko si nkan na gbangba ijoba olorun a ma jo debe ni bo ti dele na ti lekun abi ere ni o kan lekun won daun o si ngbo radiogram o nkorin ninu le o ngbo boya oko eni o nkorin ti e o si pe awon mo ni eje maju iya eju iya were iya je ejule o lo wa o lo mo nkan to wa kaki loru yi o tun kan lekun ko se en to daun o pe omo e pe ade o to ba daun to ba silekun ade na joko le abo mo mi ko yi ni isu a ma so pe se bo fe ka bibeli ni e o ti ka bibeli ibeli na o gbe ensin igbagbo na o gbe daada o ti mo nkan oju a ri nkan aya be si ni ja amo Israeli no ba be si ni kigbe na so pe Mose

dúró jẹ́, máa ṣe àlàyé fún ọ yékéyéké. Èyí tí ó fi jẹ́ wípé ẹdúró jẹ́ tó wí ni, kò yẹ kó wí bẹ́ẹ̀. Ó ní ẹ má bẹ̀rù ẹdúró jẹ́, kí ẹ sì rí ìgbàlà Olúwa tí yóò fi hàn yín lé òní, nítorí àwọn ará Íjíbítì tí ẹ̀yin rí lé òní yìí, ẹ̀yin kì yóò tún rí wọn mọ́ láéláé. Nítorí tí Olúwa yóò jà fún yín, kí ẹ̀yin kí ó pa ẹnu yín mọ́. Olúwa sì wí fún Mose pé èé ṣe tí ìwọ ń ké pè mí. Sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì kí o sì sọ fún ọmọ Ísíráẹ̀lì kí wọn kí ó dúró jẹ́, àbí kí wọn kí ó ṣe kí ni? Ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ Bíbélì torí ìṣòro. Ọlọ́run ò ní ká dúró pé a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ sin òun nítorí ìṣòro. Nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà, wọ́n dẹ̀ sọ fún mi, ká gbàdúrà ká gbàdúrà, mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí. Èyí tí Ọlọ́run sì yàn fún mi, mo dẹ̀ ti gbéyàwó sin ọdún kan kọjá, ọdún méjì ń kọjá, a ò bímọ. Ọlọ́run ni kò tẹ̀síwájú ni, tẹ̀síwájú àdúrà ni, kò tẹ̀síwájú ẹ̀kọ́ Bíbélì ni, kò tẹ̀síwájú àti máa kọrin yan Ọlọ́run lógo ni, kò tẹ̀síwájú àti máa jẹ́rìí káàkiri pé Jésù ń gbàlà, Jésù ń sọ di mímọ́, Jésù ń fi agbára ẹ̀mọ́kú ni, Jésù ń wò sàn, Jésù sì máa ń pèsè, Jésù máa ń fi ọmọ fún àgàn. Ìwọ ni tó sì yàgàn, o sì tí ì bímọ. Èṣù a máa sọ pé dúró jẹ́, òye tó ti ń wàásù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn pànùmọ́, dúró jẹ́. Ọlọ́run ni ó tì, Ọlọ́run ni bó tiẹ̀ tí bímọ, tẹ̀síwájú láti máa sọ pé Ọlọ́run máa ń fún àgàn ní ọmọ. Ìwọ tó tí gbéyàwó táwọn òbí ẹ̀ tán sọ fún ẹ wípé ó tó sú ẹ náà, àwa padà kò sí ni o láti padà, àbí òun náà ní ìsìn, o ti tó ọmọ ọgbọ̀n ní, o sì tí lọ́kọ, o sì tí gbéyàwó. Àwọn èèyàn á sì máa sọ fún ẹ pé tẹ jẹjẹ tiẹ̀ yìí náà ti pọ̀ ju, ìwọ ló pa Jésù ni. Èwo ni tiẹ̀, báwo ni tiẹ̀ ti wálé, o ti ń gba wèrè mẹ́sìn, o tiẹ̀ yìí ti pọ̀ jù. Wọ́n á máa sọ fún ẹ pé ẹdúró jẹ́. Ọlọ́run sì sọ fún ọ wípé èyí tán bọ́n ṣe ń sọ̀rọ̀ sí yẹn, tán ṣe nínú bí ní iṣẹ́ sí yẹn, ó ní kò tún tẹ̀síwájú kó máa lọ. O sì òòrí ní ẹsẹ̀ 16, ṣùgbọ́n ìwọ gbé ọ̀pá rẹ sókè, kí ìwọ kí o sì na ọwọ́ rẹ sí ojú òkun, kí o sì yà á méjì. Àwọn ọmọ Ísíráẹ̀lì yóò sì la àárín òkun náà kọjá ní ìyàngbẹ ilẹ̀. Àárín ìṣòro tó wà níwájú ẹ̀yin, òun náà la fẹ́ rìn kọjá. Òkun pupa tó wà níwájú yẹn, àárín ẹ̀ náà la máa gbà kọjá. Àwọn tí ò mọ ọ̀nà Ọlọ́run, ṣé o mọ̀ pé àwa báyìí ni iṣẹ́ Ọlọ́run? Àwọn tí wọn ò ní ìgbàgbọ́, àfọ́jú ni wọ́n. Gbà tí òkun wà níwájú, tá a sọ pé ó yẹ ẹ múra o, a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò wa o, tán sọ pé afárá tá a ṣe síbẹ̀ dà kò nílò afárá. Àwọn ọkọ̀ bàálù tó máa ń fò lófuru tó máa gbé wa kọjá òkun dà, wọ́n ní kò nílò. Wọ́n sá sọ pé ẹ múra o, ẹ jẹ́ ká tẹ̀síwájú o, ẹ jẹ́ ká lọ o. Ìwọ tó ń rí ìṣòro nígbèsè ayé ẹ, tá a sọ pé ó yá o, ẹ jẹ́ tẹ̀síwájú, a fẹ́ ṣẹ́ fọlọ́run. Èyí tó wà lẹ́gbẹ́ akọrin tó jẹ́ pé ìṣòro ló bá débí ní àṣálẹ̀ yìí, tí a sì sọ pé ó yá o, ẹ jẹ́ ká tẹ̀síwájú, o tún láti wá akọrin ní ọ̀la. Èyí tó jẹ́ pé ó ti gbàdúrà àti lè rí ìyàwó àti lè rí ọkọ fẹ́, tó ta sì ń kọ ní ọ̀nà Ọlọ́run, ìṣòro sì dé. Màmá kígbe, màmá sunkún, màmá sọ pé bó o bá lọ́kọ, mi ò ní súre fún ẹ, bí mo kú nínú sàárè, bọ́ ń ṣépè lọ́run, màmá ṣépè fún ẹ ni. Ó sì wá ó sọ pé ẹjọ́ ẹ bá mi gbàdúrà, ọkọ ni mo ń wà, ìyàwó ni mo ń wà. Kí ni ká sọ fún àṣọ pé sá tẹ̀síwájú ni, tẹ̀síwájú àdúrà, tẹ̀síwájú àti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, tẹ̀síwájú àti máa gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, tẹ̀síwájú àti gbogbo ìgbésí ayé rẹ àti ọkàn rẹ àti gbogbo ọ̀nà rẹ, fi lé Ọlọ́run lọ́wọ́ pátápátá, bójú mójú kò nínú ìṣòro tó ní, tẹ́jú mọ́ Jésù, kò sì máa tẹ̀síwájú. Ìṣẹ́gun dájú, mo sọ pé kí ni dájú? Ìṣẹ́gun dájú. Àwọn apadà sẹ́yìn, àwọn ni wọ́n ń pàdánù. Àwa ta fẹ́ tẹ̀síwájú, ìṣẹ́gun ni fún wa. Lónìí ni Ọlọ́run béè lọ́wọ́ wa pé èwo ló fẹ́ ṣe. Òkun pa ló wà níwájú ẹ̀yìn, fara ọ wà lẹ́yìn. Bó o bá padà, Ọlọ́run ò ní bẹ́ẹ̀ padà o, Ọlọ́run ti bẹ́ẹ̀ kò ní bá ẹnikẹ́ni padà sí Íjíbítì. Bó o bá padà, ọwọ́ fara ò ní wà á kó sí. Ẹ̀gbẹ́ ò ṣe é sá lọ, òkè wà ń bẹ̀. Tí bí ò ṣe é sá lọ, òkè wà ń bẹ̀. Iwájú nìkan ni Ọlọ́run wà, ó sì ń ṣíwájú wa lọ. Bọ́lọ́run bá wo òkun pa, mo rò pé ó yẹ ká ní ìgboyà láti wo òkun pa. Bọ́lọ́run wà nínú iná, ṣé iná.

ohun tí wọ́n ṣe ní ìkọ̀kọ̀ èyí ni a fi ń kí àwọn ènìyàn ní ìlọ̀ wípé kí a ṣọ́ra nítorí pé owó tàbí ipò tàbí gbajúmọ̀ tàbí ìwà òṣèlú ẹlòmíràn ó lè jẹ́ ìtìjú ìhìnrere ìtìjú àgbélébù ó lè jẹ́ òní yóò di àwọn ẹlòmíràn lọ́wọ́ láti lè má wọ ìjọba ọlọ́run nítorí pé bí wọ́n bá ti wá tí wọ́n jáde náà sọ pé ìwọ náà ti lọ darapọ̀ mọ́ àwọn tó ń dàtún bí ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kì í lo yẹ tí yẹrùn ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kò mọ fàárí ṣe àwọn tí kò gbajúmọ̀ akílódé ṣé àìní ló wà fún ọ ni àbí ṣé ìdààmú ọkàn ni àbí ṣé wàhálà nínú ilé ló jẹ́ kó lọ darapọ̀ mọ́ àwọn tó ń sọ wípé dàtúnbí àwọn oníwà mímọ́ àwọn tó jẹ́ pé ọ̀run nìkan náà ń wò wọn ò gbọ́ tayé mọ́ ó lọ darapọ̀ pẹ̀lú wọn ẹlòmíràn ìtìjú àgbélébò kristi ni kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin àwọn ẹlòmíràn àwọn ọ̀ṣọ́ ayé ìmúra ti ayé ó ní kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin tàbí àwọn mọ̀lẹ́bí àwọn ẹbí tán máa sọ wípé bó bá fẹ́ jẹ tẹbí nítorí ó gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn wọ̀nyí àwọn mìíràn pàápàá nínú àwọn ẹbí wa tí kò mọ ọlọ́run gbọ́ wọn a sọ wípé ohun ènìyàn òun ni ohun ọlọ́run wípé bí bàbá tàbí ìyá bá sọ pé kò sí ọ̀nà nínú ọ̀nà bíbélì ó jẹ́ pé kò sí ọ̀nà níbẹ̀ nìyẹn nítorí wípé ohun ènìyàn ni ohun ọlọ́run wọn a sọ wípé ọlọ́run pàápàá ti sọ pé bó o bá gbọ́ tòbí ẹ òbí ẹ tó ní kó bọ̀rìṣà òbí ẹ tó ní kó lọ fẹ́ ẹni tó ti ní ìyàwó ńlé òbí ẹ tó ní kó lọ ṣe ohun tí ò da wọn á ní tó o bá gbọ́ tòbí ẹ wọn á nínú ọlọ́run pàápàá ó lè dùn sí ẹ irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ kí àwọn ẹbí wọn kí ó dí wọn lọ́wọ́ láti lè wọ ìjọba ọlọ́run àwọn ẹlòmíràn máa jẹ́ kí àwọn ọ̀rẹ́ ọ̀mùtí àwọn ọ̀rẹ́ bòdà wá àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé nígbà tó bá dára ni a ó rí wọn nígbà tí nǹkan bá yí padà a ò lè rí wọn wọ́n máa jẹ́ kí irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ kán dí wọn lọ́wọ́ nítorí bẹ́ẹ̀ sọ fún ọlọ́run wípé ó jẹ́ ti ọlọ́run àti wípé ò ní gba ohunkóhun tàbí ẹnikẹ́ni láàyè láti dí ọ lọ́wọ́ ìpè tí a ń pè ọ nísinsìnyí ni ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré yẹ kí a wo lúkù orí kejìlá ọlọ́run pè ọ́ àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ilé ìsìn wa ó ṣeéṣe nítorí wípé ibi tí a ti ń péjọpọ̀ wọ́n á wo àwọn àga ìjókòó wa wọ́n á ní àga ìjókòó àwọn ọmọ kéékèèké ni wọ́n kó sílẹ̀ fún wa láti máa jókòó lé má jẹ́ kí àga ìjókòó kí ó di ọ lọ́wọ́ ìjọba ọlọ́run àwọn ẹlòmíràn wọ́n á wo bí a bá ń ṣe ìsìn wọ́n á wo wọ́n á ní àwọn dùrù tá a ní ó dàbí àwọn dùrù tí àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ń kọ orin kíkọ ni pé níbi tí àwọn ti wá wọ́n ní àwọn dùrù tó jẹ́ wípé ohun kọrin orin àti ohun dùrù ó dúnlẹ̀ má jẹ́ kí dùrù tàbí ohun àfọwọ́bà fílẹ̀ ayé má jẹ́ kí nǹkan wọ̀nyí má jẹ́ kí ó dí ọ lọ́wọ́ àwọn ẹlòmíràn máa ń sọ wípé nígbà tí àwọn dé sí inú ìjọ deeper life nítòótọ́ ni wọ́n ń ka bíbélì fún wa nítòótọ́ ni wọ́n ń kọ́ wa ní ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn wo ni mo wá darapọ̀ mọ́ yìí àwọn tí ó jẹ́ ọmọ kéékèèké àwọn tí ò tí ì la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá nínú ayé èmi tó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀ ìyálòde ni mí èmi tí ó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀ bàbá ẹgbẹ́ ni mí èmi tí ó jẹ́ pé bí mo bá ní ṣíṣe àwọn ènìyàn máa wá ni láti ilẹ̀ ibo láti ilẹ̀ haúsá láti gbogbo ilẹ̀ káàrọ̀ òjíire làwọn ènìyàn máa wá tán máa sọ ọ́pọ̀ pẹ̀lú mi nítorí pé mo jẹ́ ènìyàn jàǹkàn nínú ayé má jẹ́ ká wo nǹkan wọ̀nyí ìjọba ọlọ́run jù bẹ́ẹ̀ lọ àwọn tó rí nísinsìnyí àwọn tó wà níbí nísinsìnyí wọ́n jẹ́ agbo kékeré nítòótọ́ wọ́n jẹ́ àwọn tí àwọn tán wà nínú ayé tí wọn ò rò wípé a jẹ́ ẹnikẹ́ni ṣùgbọ́n o jẹ́ mọ̀ àwa ni ìmọ́lẹ̀ ọlọ́run ni ó ti mọ́lẹ̀ fún àwa bí a tilẹ̀ jẹ́ agbo kékeré a jẹ́ ẹni tí ó mọ inú ọlọ́run a jẹ́ ẹni tí ó mọ ọ̀rọ̀ ọlọ́run a jẹ́ ẹni tí ó ní ìhìnrere a jẹ́ ẹni tí ó ń fẹ́ bá jésù dúró kí a bá lè bá jésù jọba ní ìkẹyìn ìpè tí ọlọ́run ń pè ọ́ ni wípé kí o wá darapọ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́ kí o wá darapọ̀ pẹ̀lú àwọn tí ó mọ ọlọ́run kí o wá darapọ̀ pẹ̀lú àwọn tí ó fẹ́ ọlọ́run olúkò orí kejìlá ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n lúkù orí kejìlá ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n má bẹ̀rù àgbo kékeré nítorí dídùn inú bàbá yín ni láti fi ìjọba fún yín àgbo kékeré ni yóò jogún ìjọba ọlọ́run.

o mọ̀ bẹ́ẹ̀. Agbo kékeré àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn tí wọ́n ń gbé ní ìwọ̀ntúnwọ̀nsì, àwọn tí wọ́n gba olúwa gbọ́, àwọn tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristi ra padà, àwọn tí a wẹ̀nàmọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn, àwọn agbo kékeré yìí àwọn ni ó jẹ́ dídùn inú Ọlọ́run láti fi ìjọba Ọlọ́run fún. Ò ṣe dìde dúró, ò ṣe sọ fún Ọlọ́run wípé o rọ̀ mọ́ àgbélébò, ó ṣe sọ fún Ọlọ́run wípé ohunkóhun tí ìbá jẹ́ lókè tàbí nílẹ̀ tàbí ní ìsàlẹ̀ òkun tàbí láhéré ni tàbí nínú ìlú ni tí yóò fà ọ́ kúrò nínú ìjọba Ọlọ́run, wípé nínú àánú Ọlọ́run, nínú agbára Ọlọ́run yóò bá ọ ké wọn kúrò. Ó ṣe sọ fún Ọlọ́run wípé ohunkóhun tí ìbá ṣẹlẹ̀ ìjìlèjà mímí lè mí wípé ṣùgbọ́n ó fẹ́ wà pẹ̀lú Ọlọ́run, wípé ò ní fi Ọlọ́run sílẹ̀, ò ní fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, ò ṣe béèrè ìrànwọ́ lọ́wọ́ Ọlọ́run, ò ṣe béèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run, ò ṣe sọ fún Ọlọ́run wípé Ọlọ́run ní kíkú ní yíyè ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀, ìjìlèjà afẹ́fẹ́ lè fẹ́, ìkún omi lè dé, inú ni bíní lè dé, ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀, àwọn ọ̀rẹ́ lè kọ̀ mí sílẹ̀, àwọn ojúlùmọ̀ wọn lè kọ̀ mí sílẹ̀, àwọn ẹgbẹ́ àti ọgbà wọn lè sọ wípé wọn ò fẹ́ fi tèmi ṣe mọ́, àwọn ènìyàn lè ṣe inú ni bíní, ohunkóhun tí ìbá dé ìjọba Ọlọ́run yìí sẹ́, mo fẹ́ débẹ̀, mo fẹ́ débẹ̀. Sọ fún Ọlọ́run wípé bó o bá tí ní ìgbàlà, bó o bá tí fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ sọnù, bó o bá ti bọ́ pátápátá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, sọ fún Ọlọ́run wípé òun fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, òun fẹ́ jẹ́ ti Ọlọ́run, òun fẹ́ wà pẹ̀lú Ọlọ́run. Sọ fún Ọlọ́run wípé kò ràn ọ́ lọ́wọ́, kó fún ọ lóore ọ̀fẹ́, kó o bá lè jẹ olóòótọ́, kó o bá lè forí tì í títí dé òpin. Olúwa díẹ̀ hali àwọn tí a ó gbàlà. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn agbo kékeré yìí, nínú àwọn díẹ̀ tí a ó gbàlà tí wọ́n ó bọ́ lọ́jọ́ ìdájọ́, tí wọ́n ó bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé, tí wọ́n ó bọ́ lọ́wọ́ inú iná ọ̀run àpáàdì, tí wọ́n ó wà pẹ̀lú Ọlọ́run ní ọ̀run rere títí láé láé. Sọ fún Ọlọ́run wípé òun fẹ́ dúró láti forí tì í títí dópin, yóò sì ràn ọ́ lọ́wọ́.

jẹ́ worship. Wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́ worship. Wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́ worship. Wọn jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bí o bá wo Jọ́hánù kíní, Jọ́hánù kíní orí kẹta, láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án, ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ ti èṣù ni. Ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, a kò tí ì ṣe nípò padà kúrò nínú aginjù sínú ilé. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ síbẹ̀, ó jẹ́ wípé a kò tí ì ṣe nípò padà kúrò lábẹ́ agbára òkùnkùn, agbára èṣù sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó jẹ́ wípé ẹni tó ń dẹ́ṣẹ̀ síbẹ̀ tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi, ó jẹ́ wípé a kò tí ì ra ọkàn rẹ̀ padà, kò tí ì ní ìgbàlà. Ó wípé ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ní ẹnikẹ́ni tí ì bá jẹ́, ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan ni ó máa ń sọ wípé òun dẹ́ṣẹ̀ síbẹ̀. Bíbélì sọ wípé ẹnikẹ́ni ìbáàjẹ́ àlùfáà tí ó ń dẹ́ṣẹ̀ tí èṣù ní, ó ṣeéṣe kí ó jẹ́ oníwàásù ìhinrere kan ni a bá pàdé tí ó sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ojoojúmọ́ ni òun máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí òun dá. Kí a sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé Bíbélì wípé ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ní, ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan tí ó rò wípé òun jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ tàbí òun tilẹ̀ ti di àtúnbí, lé ó sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tí ó ń sọ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, ẹ̀ṣẹ̀ ìyá, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ tí a kò mọ̀ nípa rẹ̀, ẹ̀ṣẹ̀ tí ó lẹ̀ mọ́ wa, ẹ̀ṣẹ̀ tí kò lẹ̀ mọ́ wa. Irú ẹni bẹ́ẹ̀, ó jẹ́ wípé kò tí ì ní ìgbàlà ní kíkún ní tòótọ́. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ títa ni, tí èṣù ni, nítorí láti àtètè kọ́ ṣe lí èṣù ti ń dẹ́ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù run wọ ẹsẹ̀ ìkẹsàn-án. Ó yẹ kí èyí kí ó jẹ́ ìrírí tìrẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí, ẹnikẹ́ni tí a ti tún bí, ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà Ọlọ́run, ẹnikẹ́ni tí a ti ṣínópò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí kì í dẹ́ṣẹ̀. Nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé àti ipa Ọlọ́run òbí, bí a bá ti di àtúnbí, bí a bá ti yí wa padà, bí a bá ti rà wá padà, kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. Ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn ni lẹ́ẹ̀kan, kí a ti ní ìdáríjì, kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí wípé bí Ọlọ́run bá ti dáríjì wá, kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí. Bí Ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kò yẹ fún wa láti máa rántí wọn lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá. Nítorí a sọ fún wa nínú Hebrew orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹwàá, nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ò bá ilé Israẹli dá lé ọjọ́ wọn ni, lè Olúwa wí, èmi ò fi òfin mi sínú wọn, èmi ò sì kọ́ sí wọn lé ọkàn, èmi ò sì máa jẹ́ Ọlọ́run wọn, wọn ò sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù. Kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo Olúwa, nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà, nítorí èmi ò ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́. Nítorí bẹ́ẹ̀, bí a bá ti di ẹni ìgbàlà, ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀, ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi. Jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i, kí a wo àwọn tí Pọ́ọ̀lù àpọ́sẹ̀lẹ̀ ń sọ fún wa wípé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́, ẹ̀mí oore, ẹ̀mí ìmoore hàn láti inú ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́. Kólósè orí kínní láti ẹsẹ̀ ìkejìlá, ó ní kí a máa dúpẹ́. A ti ṣe àlàyé fún wa wípé ó yẹ kí àdúrà wa kí ó jẹ́ lákọ̀ọ́kọ́ àdúrà ọpẹ́, kí a sì ní ìṣìpẹ̀ níwájú Ọlọ́run. Kí ni àwọn ohun tí a ń dúpẹ́ fún? A ń dúpẹ́ fún ìwà Ọlọ́run, a ń dúpẹ́ wípé Ọlọ́run jẹ́ olóòótọ́, a ń dúpẹ́ wípé Ọlọ́run kì í ṣèké, a ń dúpẹ́ wípé bí Ọlọ́run bá wí bẹ́ẹ̀.

ẹ ó sì rí mi, nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi. Ohun tí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó ní ìwà mímọ́, ìsọdimímọ́, ìsọdọ̀tun. Ohun tí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè borí ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ti inú, ẹ̀ṣẹ̀ ti òde ara. Nǹkan tí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè jẹ́ aṣẹ́gun, kí wọn kí ó lè wà ní ẹni mímọ́, aláìléèrí, aláìlábùkù, aláìlẹ́gbin kan ṣoṣo. Nǹkan tí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè dàbí Jésù Kristì ní ọ̀rọ̀, ní ìwà, ní ìrò, ní ìṣe, ní ohun gbogbo. Òun ni wípé wọn kì í fi tọkàntọkàn gbàdúrà. Bí ó bá jẹ́ wípé wọ́n ń wá owó ni, wọ́n fi tọkàntọkàn wá. Bí wọ́n bá ń wá ìwòsàn ni, wọ́n fi tọkàntọkàn wá. Bí wọ́n bá wá iṣẹ́ ni, wọ́n fi tọkàntọkàn wá. Bí ó bá di pé à ń wá ìgbàlà, à ń wá ìsọ̀dìmọ́, à ń wá ìwà mímọ́, à ń wá agbára tí borí ẹ̀ṣẹ̀, tí borí ìwà òkùnkùn, tí borí gbogbo ẹ̀gbin ayé yìí, wọ́n kì í fi tọkàntọkàn wá. Wọ́n máa gbàdúrà bẹni tí ò lè gbàdúrà. Wọ́n máa gbàdúrà bẹni pé egbò wà lẹ́nu wọn, wọn ò lè lanu láti bá Ọlọ́run sọ̀rọ̀. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wípé ó ní ẹ̀yin ó ṣàfẹ́rí mi, èjẹ́ pé ẹ ó wá mi, ẹ ó sì rí mi, nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi. Ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ ni pé nísinsìnyí kí a lọ sí orí eékún wa. Mi ò ní kí a jókòó, mi ò ní kí a dìde, kí a lọ sí orí eékún wa, kí a sọ fún Ọlọ́run pẹ̀lú ìkérora, kí a sọ fún Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́, kí a sọ fún Ọlọ́run pẹ̀lú ọkàn tí ṣàfẹ́rí Ọlọ́run, kí a sọ fún Ọlọ́run wípé Ọlọ́run ìwà mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí, ìwà mímọ́ tí a ń dárúkọ rẹ̀ yìí, ìwà mímọ́ tí a ń tẹnumọ́, mo fẹ́ ni, mo fẹ́ kí àwòrán Ọlọ́run, ìwà Ọlọ́run, mo fẹ́ kí ó wà nínú ọkàn mi, mo fẹ́ jẹ́ bí ẹni bí ti inú Ọlọ́run. Lọ sórí eékún rẹ, sọ fún Ọlọ́run, o mọ bí Jésù Kristì ṣe gbàdúrà ní òkè Gẹ́tísímánì, o mọ bí ó ṣe fi ìkérora gbàdúrà, o mọ bí ó ṣe fi omijé gbàdúrà, o mọ bí ìwà ayé ẹ̀jẹ̀ àdúrà yìí tí ó jẹ́ kí ìró ẹ̀jẹ̀ kí ó máa kán láti ara rẹ̀, o lè sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. O mọ bí Jákọ́bù bí ó ti dúró ti áńgẹ́lì nì tó sọ pé èmi kì yóò jẹ́ kí o lọ, bí kì í bá ṣe pé ìwọ bùkún mi, o lè sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. O lè sọ wípé èyí ni ogún tí mo ń fẹ́, èyí ni ohun ìní tí mo ń fẹ́, èyí ni ohun tí ó wù mí jù ní ìgbésí ayé mi, wípé kí ìwà mi kí ó di mímọ́, kí ọ̀rọ̀ mi kí ó di mímọ́, kí ìrìn mi kí ó jẹ́ mímọ́, kí àwọn ayé yìí, ìbàjẹ́ ayé yìí, ìrìn ayé, ọ̀rọ̀ ayé, ẹ̀ṣẹ̀, kí wọn kí ó kúrò nínú ọkàn, nínú gbogbo tí mo ń ṣe. O lè sọ fún Ọlọ́run ìwo ló ń dúró ṣe, o lè kúnlẹ̀, o lè gbàdúrà, o lè ké pe Ọlọ́run, o ṣàfẹ́rí Ọlọ́run, ó ní èyí ó ṣàfẹ́rí mi, ẹ ó sì rí mi. Nígbà tí ẹ bá fi gbogbo ọkàn yín wá mi, sọ fún Ọlọ́run, gbàdúrà sí Ọlọ́run, Jésù kú fún ọ lórí igi àgbélébùú. Ó fẹ́ kí o bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá, ó fẹ́ kí o di ti Ọlọ́run, ó fẹ́ kí o ní ìwà mímọ́, ó fẹ́ kí o ní ìsọdimímọ́. Bí o bá tí ní ìgbàlà, béèrè fún ìgbàlà, béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀, sọ fún Ọlọ́run wípé kí o fún ọ ní oore ọ̀fẹ́ kí o bá lè jẹ́ ènìyàn Ọlọ́run, àti bí o bá sì ti ní ìgbàlà, kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìsọdimímọ́, o fẹ́ ní ìsọdimímọ́, o fẹ́ ní ìsọdimímọ́, títí Ọlọ́run yóò fi rí àwòrán rẹ̀ nínú rẹ, yóò fi rí àwòrán rẹ̀ nínú rẹ, tí ohun gbogbo nínú rẹ, ní ìgbésí ayé rẹ, tí yóò fi yí padà pátápátá, tí ó jẹ́ ti Ọlọ́run. Kí gbé pé Ọlọ́run, sọ fún Ọlọ́run wípé ìwà mímọ́ yìí, òun ni ẹ̀dùn ọkàn rẹ, o sì fẹ́ jẹ́ tirẹ̀ títí, o sì fẹ́ jẹ́ tirẹ̀ nínú ìwà, nínú ìṣe, nínú èrò, nínú ìrìn, nínú gbogbo, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Kí pé Ọlọ́run, ó dájú wípé yóò ṣe fún ọ.

wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ má jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú, bí àwọn tí ó wà nínú ayé, ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Ìkẹrin, ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísíráẹlì wọ̀nyí, nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nínú orin Dáfídì, lẹ́ẹ̀kan sí orin Dáfídì orí 95, orin Dáfídì orí 95, 95, ẹsẹ̀ 17, ó sì mú wọn jáde, tí àwọn ti fàdákà àti wúrà, kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀. Báwo ni ó ṣe ṣeéṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí, ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta, láti wà ní ara dídá ṣáṣá, láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn, nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n, tí a fi dáàbò bọ̀ wọ́n? Èyí ni ó jẹ́ kí ó ṣeéṣe ní ìgbésí ayé wọn. Rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn, ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀. Rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun, wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni. Ìkejì, o ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Ìkẹta, a ó fi ìyàtọ̀ sí àárín rẹ àti àwọn tí ó wà nínú ayé. Ìkẹrin, ìwòsàn pípé kúrò nínú gbogbo àrùn yóò jẹ́ tirẹ. Nísinsìnyí, a ó tọ Ọlọ́run lọ. A ó sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ wípé fún wa ni Jésù Kristì kú, wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa, tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tiwa, àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà, tí ó ń sọ fún Ọlọ́run, tí ó ń kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, bẹ́ẹ̀ ni ìgbàlà Ọlọ́run, ìwòsàn látòkè wá, ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a dìde dúró láti bá Ọlọ́run sọ̀rọ̀. Rántí pé Jésù Kristì nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè gbà á kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè. Sọ fún Ọlọ́run, àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ, mú wọn kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ, ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ, àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ, àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń jẹ́ ó tí o ti ń kàn wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ, tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé a ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. A ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. Kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí ó bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ ọ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ́lí ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú,

ìrìnkúrìn ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kí ó lè jẹ́ tirẹ̀. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ̀. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá, àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ni yóò máa rí ọ kọjá, nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristi. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristi. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́, ìpọ́njú yóò rí ọ kọjá. Wàhálà ayé yìí yóò rí ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá, kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

0: yẹwọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí o rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá o ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ ọ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí o bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ kúkẹ́ aláàánú ni, olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipe o ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké. Ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kì í ṣe kéni ọ. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀àdà jínlẹ̀jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́,
1: àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọ mọ́ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bójú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ní ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò. O ti fún wa ní ọ̀rọ̀ rẹ, o sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sèso. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kìí ṣe ọkàn ìdíbàjẹ́, kìí ṣe ọkàn tí ó ń dágula

rẹ̀ tí kì í yí padà. Dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò. Títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́ tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, abẹ̀ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́ tí wọ́n ti kọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀, àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé. Abẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídòtó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, bí o bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn angẹ́lì tí wọ́n ń tẹríba fún, ìwọ tí ò ṣèkérí, ìwọ tó jẹ́ pé bí o bá pa, kò sẹ́ni tó lè sọ dí ààyè, ìwọ tí agbára rẹ kò lópin. Abẹ̀ wípé agbára rẹ fi pa àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé àwọn tí ó ti ronúpọ̀ àdà, tí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì ó lè gbérí mọ́ ní orúkọ Jésù. Ṣe iṣẹ́ àgbàlá rẹ ní ọkàn wọn. Jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó di ìríra fún wọn. Jẹ́ kí ìwà mímọ́ kí ó jọba nínú ọkàn wọn. Abẹ̀ wípé gẹ́gẹ́ bí wọ́n ti gbàgbọ́ wípé wọ́n ti jẹ́ ọkọ̀ sì ti dáríjì, jẹ́ kí ó rí fún ẹnì kọ̀ọ̀kan àti olúkúlùkù tí ó ní irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ bí ìgbàgbọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí ní orúkọ Jésù. Ǹjẹ́ bí a sì ti ń lọ, jẹ́ kí ẹwà rẹ kí ó hàn lára wa. Ògo rẹ jẹ́ kí ó hàn lára wa. Ẹwà ìwà mímọ́ rẹ jẹ́ kí ó hàn lára wa. Nínú ọ̀rọ̀ wa, nínú ìrìn wa, nínú ìṣe wa, nínú gbogbo ibi tí a ó máa lọ, jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀ pé ní tòótọ́, ẹ̀jẹ̀ Jésù ti wẹ̀ wá, ọ̀rọ̀ Jésù ti sọ wá dọ̀tun, agbára Jésù ti yí wa padà. A sì ń bẹ̀ wípé ẹ̀mí rẹ, ẹ̀mí mímọ́ ni, jẹ́ kí o máa jẹ́rìí nínú ọkàn wa wípé a ti di ọmọ Ọlọ́run. A sì bẹ̀ wípé ìhìnrere tòótọ́ níbikíbi tí a bá lọ, jẹ́ kí ó wà ní ẹnu wa. Ní ojoojúmọ́, jẹ́ kí a máa kéde ìhìnrere. Kí a sì máa sọ fún àwọn ẹlòmíràn tí ó ń bọ̀ lẹ́yìn wípé ọ̀nà ìgbàlá wà. Bí a bá sì ti ń sọ fún wọn, kí a sì ń gbàdúrà pẹ̀lú wọn, kí a ń tọ́ wọn sọ́nà, à ń bẹ̀ wípé ẹ̀mí kan náà tí ó ṣiṣẹ́ nínú ọkàn wa, agbára ẹ̀jẹ̀ kan náà tí ó ṣe ìyípadà nígbèsí ayé wa, ọ̀rọ̀ kan náà tí ó mú ìyípadà rere dé bá wa, jẹ́ kí ó ṣiṣẹ́ ní ọkàn wọn pẹ̀lú. A dúpẹ́ pé o ti gbọ́. Ǹjẹ́ ìbùkún tí a ti ń pàdánù rẹ̀ láti ẹ̀yìn wá, nítorí àìmọ̀kan wa, nítorí àìgbọ́ tirẹ, nítorí àìju ẹ̀ṣẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbogbo àwọn ìbùkún bí ìlera, bí ìwòsàn, àánú rẹ tó ti jìnà sí wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nísinsìnyí bàtà ti bá Jésù dọ́rẹ̀ẹ́, tí a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí a ti di ọmọ èrò ìjọba ọ̀run, a ń bẹ̀ wípé gbogbo ìbùkún tí ó ti fà sẹ́yìn kúrò lọ́dọ̀ wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, yẹ kí wọn kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo àlákàlà, orunkorun,

0: iṣẹ́ àṣekára láìrí èrè nídìí ẹ̀ owó tí a ń gbà sí ajáde àpò ọ̀nà tó ń lé wa ilẹ̀ tó nà wá abẹ́ wípé gbogbo ẹ̀ pátápátá lé wọn kúrò lẹ́yìn wọn ní orúkọ Jésù láti ìsinsìnyí lọ jẹ́ kí àlàáfíà rẹ kí ó wà ní ọkàn wa jẹ́ kí ìlera rẹ kí ó wà ní àgọ́ ara wa àti ìwà mímọ́ àti àlàáfíà jẹ́ kí ó máa bá wa gbé adúpẹ́ lọ́wọ́ rẹ wípé o ti gbọ́ tiwa nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristo Olúwa wa.
1: Ìwé Wòlíì Àìsáyà orí 44 kọrin ìwo àgàn tí kò bírí bó sì orin ti kérara ìwọ tí kò rọbírí nítorí àwọn ọmọ ẹni aláhoro pọ̀ ju àwọn ọmọ ẹni tí a gbé ní ìyàwó ni Olúwa wí sọ ibi àgọ́ rẹ di gbígbòrò sì jẹ́ kí wọ́n na aṣọ títa ibùgbé rẹ jáde má ṣe dá sí sọ ọkùn rẹ di gígùn kí o sì mú èèkàn rẹ le nítorí ìwọ yà sí apá ọ̀tún àti sí apá òsì irú ọmọ rẹ yóò sì jogún àwọn kèfèrí wọn ó sì mú kí àwọn ìlú ahoro wọn nídìí ibi gbígbé má bẹ̀rù nítorí ojú kì yóò tì ọ́ bẹ́ẹ̀ ni kí o má ṣe dààmú nítorí a kì yóò dojú tì ọ́ nítorí ìwọ gbàgbé ìtìjú ìgbà ìwé rẹ ìwọ kì yóò sì rántí ẹ̀gàn ìwà òpó rẹ mọ́ nítorí ẹlẹ́dàá rẹ ni ọkọ rẹ Olúwa àwọn ọmọ ogun ni orúkọ rẹ àti olùràpadà rẹ ẹni mímọ́ Ísírẹ́lì Ọlọ́run àgbáyé ni a ó máa pè é nítorí Olúwa ti pè ọ́ bí obìnrin tí a kọ̀ sílẹ̀ tí a sì bà ní inú jẹ́ àti bí aya ìgbà ìwé nígbà tí a ti kọ̀ ọ́ lé Ọlọ́run rẹ wí ní ìṣẹ́jú díẹ̀ ni mo ti kọ̀ ọ́ sílẹ̀ ṣùgbọ́n lé àánú ńlá ni èmi ó kó ọjọ́ ní ṣíṣàn ìbínú ni èmi pa ojú mi mọ́ kúrò lára rẹ ní ìṣẹ́jú kan ṣùgbọ́n oore àìnípẹ̀kun ni èmi ó fi ṣàánú fún ọ ni Olúwa olùràpadà rẹ wí nítorí bí àwọn omi Noah lè yí rí sí mi nítorí gẹ́gẹ́ bí mo ti búra pé omi Noah kì yóò bu ayé mọ́ bẹ́ẹ̀ ni mo sì ti búra pé èmi kì yóò bínú sí ọ bẹ́ẹ̀ ni èmi kì yóò bá ọ wí nítorí àwọn òkè ńlá yóò ṣí lọ a ó sì ṣí àwọn òkè kéékèèké ní ìdí ṣùgbọ́n oore èmi kì yóò fi ọ sílẹ̀ bẹ́ẹ̀ ni èmi kì yóò ṣe májẹ̀mú àlàáfíà mi ní ipò ni Olúwa wí tí ó ṣàánú fún ọ ìwọ ẹni tí a ń pọ́n lójú tí a sì ń fi ìjì gbá kiri tí a kò sì tù nínú wò ó èmi ó fi tìró tẹ òkúta rẹ èmi ó sì fi sáfìrì fi ìpìlẹ̀ rẹ lé ilẹ̀ èmi ó fi rúbì ṣe ṣóńṣó ilé rẹ èmi ó sì fi òkúta dídán ṣe àṣẹ rẹ èmi ó sì fi àwọn òkúta àṣàyàn ṣe agbègbè rẹ a ó sì kọ gbogbo àwọn ọmọ rẹ láti ọ̀dọ̀ Olúwa wá àlàáfíà àwọn ọmọ rẹ yóò sì pọ̀ nínú òdodo ni a ó fi ìdí rẹ múlẹ̀ ìwọ ó jìnà sí ìnira nítorí ìwọ kì yóò bẹ̀rù àti sí ìfòyà nítorí kì yóò sún mọ́ ọ kíyèsí ní kíkójọ wọn ó kó ara wọn jọ ṣùgbọ́n kì í ṣe nípasẹ̀ ẹ̀mí ẹnikẹ́ni tí ó bá dìtẹ̀ sí ọ yóò ṣubú nítorí rẹ kíyèsí èmi ni ẹni tí ó ti dá alágbẹ̀dẹ tí ń fẹ́ iná ẹ̀yìn tí ó sì mú ohun èlò jáde fún iṣẹ́ rẹ èmi ni ó sì ti dá apanirun láti panirun kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ dálé ẹ̀bi èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá ni Olúwa wí.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé Wòlíì Àìsáyà orí 45 ǹjẹ́ gbogbo ẹni tí ò ń gbẹ́ngbẹ́ ẹ wá síbi omi àti ẹni tí kò ní owó ẹ wá ẹ rà kí ẹ sì jẹ lóòótọ́ ẹ wá ra ọtí wáìnì àti wàrà láì ní owó àti láì díyelé nítorí kí ni ẹ ṣe ń ná owó fún èyí tí kì í ṣe oúnjẹ àti làálàá yín fún èyí tí kì í tẹ́ni lọ́rùn ní gbígbọ́ ẹ gbọ́ tèmi kí ẹ sì jẹ èyí tí ó dára sì jẹ́ kí inú yín dùn nínú ọ̀rá ẹ tẹ́tí lélẹ̀ kí ẹ sì wá sọ́dọ̀ mi ẹ gbọ́ ọkàn yín yóò sì yè èmi ó sì bá yín dá májẹ̀mú àìnípẹ̀kun àánú dáfídì tí ó dájú kíyèsí èmi ti fi òun fún àwọn ènìyàn fún ẹlẹ́rìí olórí àti aláṣẹ fún àwọn ènìyàn kíyèsí ìwọ pé orílẹ̀-èdè tí ìwọ kò mọ̀ àti orílẹ̀-èdè tí kò mọ̀ ọ́ yóò sáré wá sọ́dọ̀ rẹ nítorí Olúwa Ọlọ́run rẹ àti nítorí ẹni mímọ́ Ísírẹ́lì nítorí òun ti ṣe ọ́ lé ògo ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí i ẹ pè é nígbà tí ó wà nítòsí jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀ sì jẹ́ kí ó yí padà sí Olúwa òun ó sì ṣàánú fún un àti sí Ọlọ́run wa yóò sì fi jì lé ọ̀pọ̀lọpọ̀ nítorí èrò mi kì í ṣe èrò yín bẹ́ẹ̀ ni ọ̀nà yín kì í ṣe ọ̀nà mi ni Olúwa wí nítorí bí ọ̀run ti ga ju ayé lọ bẹ́ẹ̀ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ àti èrò mi ju èrò yín lọ. Nítorí gẹ́gẹ́ bí òjò àti odò dídì ti ọ̀run wá ilẹ̀ tí kìí sì tún padà sọ́run, ṣùgbọ́n tí ó ń rin ilẹ̀ tí ó sì ń mú nǹkan kù jáde tí ó sì rudì kí ó lè firú fún àwọn afúrúgbìn àti oúnjẹ fún ọ̀jẹun. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ mi tí ó ti ẹnu mi jáde yóò rí kì yóò padà sọ́dọ̀ mi lófo, ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí, yóò sì máa ṣe rere nínú ohun tí mo rán. Nítorí ayọ̀ ni ó fi jáde, àlàáfíà ni a fi tọ́ yín, àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké yóò bú sí orin níwájú yín, gbogbo igi ìgbẹ́ yóò sì ṣapẹ́, igi fírì yóò kù jáde dípò ẹ̀gún, igi mítìlì yóò kù jáde dípò òṣùṣú, yóò sì jẹ́ orúkọ fún Olúwa, fún àmì ayérayé tí a kì yóò ké kúrò. Ìwé Wòlíì Àìsáyà, orí 16. Báyìí ni Olúwa wí, ẹ pa ìdájọ́ mọ́, ẹ sì ṣe òdodo. Nítorí ìgbàlà mi fẹ́rẹ̀ dé àti òdodo mi láti fi hàn. Alábùkún ni fún ọkùnrin náà tí ó ṣe èyí, àti fún ọmọ ènìyàn tí ó dì í mú, tí ó pa ọjọ́ ìsinmi mọ́ láìsọ di àìmọ́, tí ó sì pa ọwọ́ rẹ̀ mọ́ kúrò ní ṣíṣe ibi, tí kò sì jẹ́ kí ọmọ àlejò tí ó ti da ara rẹ̀ pọ̀ mọ́ Olúwa sọ wípé Olúwa ti yà mí kúrò nínú àwọn ènìyàn rẹ̀ pátápátá. Bẹ́ẹ̀ ni kò jẹ́ kí ìwẹ̀fà wípé wò ó, igi gbígbẹ ni mí. Nítorí báyìí ni Olúwa wí fún àwọn ìwẹ̀fà tí wọ́n pa ọjọ́ ìsinmi mi mọ́, tí wọ́n sì yan èyí tí ó wù mí, tí wọ́n sì di májẹ̀mú mi mú, pé èmi ó fi ipò kan fún wọn ní ilé mi àti nínú òdì mi àti orúkọ tí ó dára ju ti àwọn ọmọkùnrin àti ọmọbìnrin lọ. Èmi ó fi orúkọ àìnípẹ̀kun fún wọn tí a kì yóò ké kúrò, àti àwọn ọmọ àlejò tí wọ́n dá ara wọn pọ̀ mọ́ Olúwa láti sìn àti láti fẹ́ orúkọ Olúwa, láti jẹ́ ìránṣẹ́ rẹ̀ olúkúlùkù ẹni tí ó pa ọjọ́ ìsinmi mọ́ láìsọ di àìmọ́, kí ó sì di májẹ̀mú mi mú. Àwọn ni èmi ó sì mú wá sí òkè ńlá mímọ́ mi, èmi ó sì mú inú wọn dùn nínú ilé àdúrà mi, ẹbọ sísun wọn àti ìrúbọ wọn yóò jẹ́ ìtẹ́wọ́gbà lórí pẹpẹ mi. Nítorí ilé àdúrà ni a máa pe ilé mi fún gbogbo ènìyàn. Olúwa Jehova, ẹni tí ó ṣa àtanù Ísírẹ́lì jọ wípé èmi ó ṣa àwọn ẹlòmíràn jọ sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn tí a ti ṣàjọ sọ́dọ̀ rẹ̀, gbogbo ẹ̀yin ẹranko ìgbẹ́ ẹ wá láti pàjẹ, àní gbogbo ẹranko ìgbẹ́ afọ́jú ni àwọn alóore rẹ̀, ó pe ní gbogbo wọn, òdi ajá ni wọn, wọn kò lè gbó, wọn a máa sùn, wọn ń dùbúlẹ̀, wọn fẹ́ máa tò gbé ní tòótọ́, ọ̀jẹun ajá ni wọn tí kì í yó, àti olùṣọ́ àgùntàn tí kò mòye ni wọn. Olúkúlùkù wọn wo ọ̀nà ara wọn, olúkúlùkù ń tọ́jú èrè rẹ̀ láti ẹ̀kùn rẹ̀ wá. Ẹ wá ni wọ́n ń wí, èmi ò mu ọtí wáìnì wá, a ó sì mu ọtí líle ilé àmúyó, ọ̀la yóò sì dàbí ọjọ́ òní, yóò sì pọ̀ lọ́pọ̀lọpọ̀.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé àwa síwájú yín kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwa sí orí tábìlì yín láti jẹ oúnjẹ ti ẹ̀mí. Ẹ̀bẹ̀ wa ni wípé kì í ṣe wa lójú kí a lè jẹ oúnjẹ ẹ̀mí yìí, kí a sì di alágbára nínú Olúwa. À ń bèbẹ̀ wípé kí ẹ ṣe wa lójú, kí ẹ fi ọ̀nà ìyè kí ẹ fi hàn wá, kẹ jẹ́ kí nǹkan tí a ń kọ́ àti èyí tí a ń kà kí ó jẹ́ èyí tí ó ṣe wá láǹfààní, tí ó ṣe wá lóore, tí ó pèsè wá sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa. Lónìí à ń wo Kólósè orí 2 ẹsẹ̀ 10. Kólósè orí 2 ẹsẹ̀ 10. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Níhìn-ín ni a ń sọ fún wa nípa Jésù Kristì àti àǹfààní tí a ní nínú Jésù Kristì. Ó sọ wípé a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Pọ́ọ̀lù apostẹ́lì ni ẹni tí a ṣí lójú, ẹni tí a fi ìran ọ̀run hàn, ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó yé, ẹni tí ẹ̀mí Ọlọ́run tí ó kún nínú, tí ó fi la àwọn kírísítíẹ́nì, àwọn onígbàgbọ́, tí ó fi ń la àwọn lóye nípa Kristi we pe ori ni Kristi je eni ti agbega eni ti agbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o ga ju awon angeli eni ti o ga ju gbogbo eda patapata eni ti o je wi pe oun ni ori ati oluwa oun gbogbo oni eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oni o se idajo gbogbo aye o wa nso fun wa oun ti a je ninu Kristi ati eni ti a je ninu Kristi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni oun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa wi pe a je kikun a je pipe ninu Kristi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a fetin sile ki a fi esi oun ti a nko dara dara ki amaba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu Kristi aimo kan yi kan na ni o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni popo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu Kristi ninu okan olorun ninu ete olorun o ti fi gbogbo isura pamọ ninu Kristi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu Kristi o po to be ge to je wi pe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin Sheba ti o so fun Solomon nigba ti o wi pe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu Kristi bi abawo ohun ti Olorun se fun wa nigba ti o fi omo bibi re kan soso rubo fun wa a o ri wi pe a ko ti so idaji won fun wa tabi ke a kunkun so wi pe bi a ti le nka bi a ti le nri bi a ti le ngbadura ti a si ni die die ninu awon kan ti Olorun se fun wa ninu Kristi a ko ti ri idaji awon kan wonyi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu Kristi ohun gbogbo ni o je ti wa ninu Kristi wo Korinti kini ori keta ese ikokan le ni ogun nitori na ki enikeni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o nso fun wa ohun ti a ni ninu Kristi o ni nitori ti wa ni ohun gbogbo ohun gbogbo je ti wa sugbon ni pato opolopo ni o je wi pe iriri nkan wonyi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osewon o dabi awon ti a ri ninu ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigbati eyin gbagbo won si we fun pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woji oluwa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalem emi mimo ti ati tu dale won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efeso ni Paul ti ri awon omo ehin wonyi ti o bi won wi pe anfani ti a ni ninu Kristi agbara emi mo ti a ni nipa wi pe a je ti Olorun agbara emi mo ti o le je ti wa lati fun wa ni isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigba ti e gbagbo won wi pe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbesi aye opolopo we pe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori pe won je alaimokan alailoye nipa kikun ti a ni ninu Kristi Olorun ti se ohun pupo fun wa nipasẹ Kristi ki a kunkun wi pe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipasẹ Kristi igbagbo ninu Kristi ni o ma n je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun wa sugbon aimokan ati agbagbo ni o man di opolopo lowo ti o je wipe ati mu ife olorun se ati ilan olorun se ki je ti won emi mimo ni o mi si Paul apostle lati ko si ijo wipe ati seyin ni kikun ninu re ati seyin ni kikun ninu re nje ki o ma se dabi eni wipe adabi omo olina kuna ti o wa ni ile ajeji ti o wi pe ohun gbogbo ti baba ohun ni o po to be ge to je wi pe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wi pe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi awo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kiku ninu Kristi iketa kiku ti ani kiku ti o je ti wa ikini isokan pelu Kristi je ki a tun pada si Kolose ori keji ese ikewa asi ti se yin ni kiku ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara an so fun awon wonyi wi pe ati se yin ni kikun ninu re ije ninu Kristi o ye ki a topase oro yi ninu Kristi bi abari eni ti o wo inu ebi wa wa a ma so wi pe o ti di ara wa o je okan ninu wa bi abari eni ti o ti wa ni ita tele tele ti abe wi pe ki o wole ti o si gba isepe wa ti o wole a ma so wi pe o wa ninu ile a ma so wi pe ta ba so wi pe nibo lo wa a ma n toka si ile na wi pe o wa ninu re bi o ba je pe a fe fi onkan pamo ti a fi sinu apoti ti a si wa nkan wonyi omo wa ma ran wa leti wi pe o wa ninu re a se toka si apoti e je wi pe bi a ba fe wa nkan wonyi nkan yi ti a n wa a o ri nibi ti a fi pamo si ninu apoti mo se apejuwe yi ki o le yi o daradara wi pe nigba ti a so wi pe a ti se wa ni kikun ninu re e je wi pe lakoko ani lati koko wo inu ebi olorun ani lati koko wa si inu ile olorun ani lati koko wa sinu ijoba olorun ani lati koko wa sinu Kristi eni ti o je olugbala fun wa o ye ki o ye wa daradara bi eniyan ba wa lode ti a se fe mu wo inu ile ki a ba le so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a n je ese bi eni jeun awa ti a n sogo ninu ese awa ti a n yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi a ba fe so wi pe a wa ninu Kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronupo ada ani lati gba Jesu Kristi Oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba Jesu Kristi Oluwa gbo ohun ti Beeli so ni wi pe a ti di eni ti o wa ninu Jesu a di eni ti o wa ninu Jesu ye ki a wo Efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re ninu eni ti o n so nipa Jesu wi pe bi a ba wo inu Jesu bi a ba wa sinu ijoba Jesu bi a ba kuro ninu okunkun bi a ba kuro ninu ose bi a ba gbe isise irunupo ada ati igbagbo a di eni ti o wo inu Jesu ani irapada nipa eje re idariji ese wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ awa ti a ko si ninu ijoba Jesu tele tele ani gbe ifise igbagbo igbese ironu pada ki a wa sinu Christi ki a gbadura ti ti o firi we pe adari ese wa je wa gege bi oro oro ore ofe re ati we pe bi a ba tin wo inu Christi idalebi yo lo ni igbese aye wa ninu Rome ori kejo ese ikini nje ebi ko si nisisin yi fun awon ti o wa ninu Christi Jesu ti o fi esi on ti an ka dara dara ti o wa ninu Christi Jesu awon ti o ti gbe igbese irunupo ada ti won ti wo inu Jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba Jesu Oluwa gbo gege bi Oluwa ati Olugbala won o ni ebi ko si idalebi ko si nisisin yi fun awon ti o wa ninu Christi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu Christi Jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti abati gbe igbese igbagbo yi ti ati kuro lode ti ati wo inu ile ti ati kuro lodo esu ti ati di ebi olorun ti a wonu ebi olorun ti ati moruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti ati koruko wa sinu iwe iye lorun ki akungun so wipe nigba ti ati wo inu Christi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayiraye o kuro ati wipe aso wa di ominira ese to tin je gaba lori wa tele tele amu kuro adi eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo Corinth keji ori karun Corinth keji ori karun lati ese iketa dilogun nitori na bi eni keni ba wa ninu Christi sori oni bi eni keni ba wa ninu Christi o ti di ebi olorun o ti gbe igbese ironupo ada ati igbagbo o ti wo inu Christi lo o je wipe Christi ni o je olugbala re wipe bi olorun ba fe wo ari Christi ki o to ri ari wipe ati bo pelu eje Jesu pelu ore ofe olorun ati wipe gbogbo ese ati idalebi igbese aye re ore ofe Christi o ti mu nkan wonyi kuro nitori na bi enikeni ba wa ninu Christi enikeni lowi iba ase omode iba ase agba iba ase kuruntu iba ase omowe bi enikeni ba wa ninu Christi o sese iba je Jew tabi iba je keferi eni ti o ti je aborisha tele tele bi enikeni ba wa ninu Christi o sese ki iru eni be ki o ma mo we ki o ma mo we ka o sese ki iru eni be ki o ma ti koja abule re tele tele lati lo si oke oku bi enikeni enikeni bi o ba wa ninu Christi o sese ki o je wipe ijo wa nihin ni o ti njosin tabi ijo miran ni o ti njosin bi enikeni ba wa ninu Christi o di eda titun o di eda titun o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di titun ohun ti a nso ti o ye wa gbangba ninu oro Olorun ni wipe bi a ba ti wo inu Christi ti a ko ese sile a o ri wipe igbe aye otun ni o ma gbe a o ma rin ni irin otun yo je irin ododo a o je eda titun yo wa ninu wa ete ati ilana igbe aye wa yo di titun okan wa yo di titun eri okan wa yo di titun ilana ti an tele yo di titun agbara otun lati bori ese yo wonu igbese aye wa ki se be nikan ini titun ni yo je ti wa opin ajo wa yo si je opin titun awa ti o je wipe tele tele a je igi idana ti o ye ki a so sinu ina orun apadi sugbon nigba ti a ba gba Jesu ti a wa sinu Christi o je wipe opin otun ni yo je ti wa eti a ba fi so wa sinu ina tele tele a o lo si orun rere bi a ba so wipe a wa ninu Christi o ye ki o ye wa wipe opolopo ni o je wipe won ko si ninu Christi awon ti ko si ninu Christi kini a ti mo ti won si kini a le so nipa ti won ye ki a wo Jobu ori kefa ese ikokanlelogun nje nisisin yi eyin dabi won eyin ti eyin ri iresile mi ayasi po yin o ti an so nihin ni wo pe awon ti o ba je wo pe won ko mo olorun ti won ko si si ninu kristi bi won ba ni idamu bi won ba ni ri iresile bi won ba ri ohun kohun aya yo ma po won won ma jaya nitori wi pe won je eni ti ko mo olorun ki a kon kon so wi pe won dabi ohun asan ni waju oluwa nitori wi pe won ko ni agbara ti o wa ninu olorun ati ti o wa ninu kristi e je ki a wo Isaiah ori ogoji ese ikokan ese keta dilogun gbogbo orile ede ni o dabi ofo asan ni waju re ase ka won si fun bi ohun ti o reyin ju ofo ati asan lo bi a ko ba ni kristi a je bi ofo ati asan awon ohun omule mopo aye la ma sato leyin a ko si ni ni ere kankan nipase won nitori eni ti ko lọlọrun eni ti ko ni Jesu o dabi opo ati asan ninu Johanu ori kedogun ese karun oni emi ni ajara eyin le eka eni ti o ngbe inu mi eni ti o ngbe inu mi ati emi ninu re oni yoso eso opolopo nitori ni yiyara yin kuro lodo mi e ko le se ohun kan bi abafe je eni ti o le se ohun kan eni ti o ni lari ni waju oluwa eni ti o ni opolopo ore ofe ni waju oluwa igbese ti ani lati gbe ni we pe ki a wa sodo olorun nipase Jesu Christi ki a wo inu Jesu lo ki a gbe igbese ironu pada ati igbagbo ki a ba le je ti olorun oni bi a ba se be opolopo anfani ni o je ti wa nitori we pe ani isokan pelu Jesu Christi ninu Efeso ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun ninu Christi Jesu ninu Christi Jesu a joko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli boburu a joko ninu Christi ninu awon orun eyi ni anfani wa bi abaje ti olorun eyi ni anfani wa bi abagba Jesu Christi gbo eyi ni anfani wa bi abari daju wi pe ati gbe igbese igbagbo a se ti wo inu Christi lo nitori be bi o ba ti igba olorun gbo bi o ba ti wa ninu Jesu Christi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Christi o je asan o je opo ninu Efeso ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni Christi e je ajeji si anfani awon loto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni olorun le aye eni ti o ba wa lai ni Christi o je eni ti ko ni ireti o je eni ti ko lọlọrun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi sugbon bi a ba ti di ti oluwa bi a ba ti di Christi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Christi oluwa gbo ti a ti mo we pe ohun ni aropo wa ohun ni a fi se ebo fun wa ohun ni o so wi pe ki olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Christi a si ti fi iye wa pamo ninu Christi ninu pelu Christi ninu olorun wo Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Christi ninu olorun a fi iye wa pamo pelu Christi ninu olorun o je wepe Jesu ni olugbala wa Jesu ni abo wa. Jesu ni asaju wa. Oni o si lo pese aye sile fun wa le orun ati fi wa pamo pelu Kristi ninu Olorun. Je ki a wo kikun ti a ni ninu Kristi. Kikun ti a ni ninu Kristi. Mo tun ka Kolose ori keji ese ikewa. A si ti se yin ni kikun ninu re. Duro nibe. A si ti se yin ni kikun ninu re. Mo fe ki o wo apejuwe yi bi abari kanga omi ti a si ni koroba ti o je wipe o sofo bi a ba fe pon omi ti a fe ki omi yi ki o kunu garawa ti a fe bu omi si a o ju koroba tabi garawa yi a o ju sinu kanga o sese ki koroba yi ki o wa lori kanga ni toto o ni idapo pelu kanga yi sugbon ko ni ekun rere omi sugbon nigbati abami koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe pa soke a ri wi pe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan na ni ki a to mo Kristi ki a to wa ninu Kristi Kristi je Kristi dabi kanga omi ye bi o ba ranti ninu Johanu ori kerin Johanu ori kerin nigbati Jesu Kristi ti o ba obirin kan ara Samaria soro won soro nipa kanga omi je ke aka lati ese kepa Johanu ori kerin kanga Jacob si wa nibe nitori na bi o ti re Jesu tan nitori irin re Beli ojoko leti kanga o si je iwon wakati kefa ojo obirin kan ara Samaria siwa lati pa omi Jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje nigba na le obirin ara Samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se Jew fi nbere ohun mimu lowo mi emi eni ti se obirin ara Samaria nitori ti awon Jew ki ba awon ara Samaria lopo Jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun Olorun ati eni ti o wi fun o pe fun mimu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obirin na wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kanga na jin nibo ni iwo gbe ti ri omi iye na ese ketala Jesu dahun o wi fun pe enikeni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe sugbon enikeni ti o ba mu ninu omi ti emi o fi fun orun gbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye aini pekun ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi adabi ladugbo tabi bi garawa to sofo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun asofo a ko ni ebun orun ni igbese aye wa sugbon bi abati wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju pe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada se Kolose ori keji ese ikewa o ye ki o yi o nisisiyi a si ti se yin ni kikun ninu re nigbati ati wo inu Kristi nigbati ati je pelu Kristi ati gbagbo ninu Kristi ati se wa lokan pelu Kristi wi nigbati ati wo inu Kristi ani kikun ninu re ohun gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi oni afiwe omi ti o wa ninu kanga bi abagbadura bi abagbagbo bi abawa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re je ki n ka awon ese Olorun po ki o le yi o daradara ninu Efesu ori kini ese iketa olubukunle olorun ati baba jesu kristi olowa wa eni ti o ti fi ohun gbogbo eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu kristi eni a pe ni kikun wa ninu kristi o ti fi gbogbo ibukun emi a ku fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbese aye wa agbara ti tuni sile agbara ti dani ni ide gbogbo re patapata ni aso wi pe ati fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu kristi jesu nitori be o ye ki amo we pe kikun wa inu kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu kristi ki a wo peteru keji ori kini peteru keji ori kini ese keta ati ese kerin ki a ri apejuwe kikun wa ninu kristi peteru keji ori kini ese keta bi agbara re bi olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati ola nla re o nso ni iwe pe gege bi agbara olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu kristi bi abanfe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa we pe iwosan wa ninu kristi bi abanfe alaafia ko tun leto fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu kristi bi abanfe agbara ko tun leto fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wi pe agbara ti a nilo o wa ninu kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun bi a ba nfe agbara lati bori ese agbara lati gbe igbese aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati fi won fun wa ninu kristi tun wo le kan si bi agbara re bi olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati ola nla re ese kerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wipe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje tin be ninu aye nipa ife kufe awon ese oro olorun wonyi won je ki o ye wa wipe tito wa o wa ninu kristi wipe anito ati anisheku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu kristi ki a kon so we pe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori we pe kikun wa wa ninu kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti mose ti o ti koja lo tabi elomiran ti nbo wa ti o le se nipa igbala wa kiki wupe ki a ronu pada ki agba jesu kristi lo agbo a o si gba wala nitori be je ki o ye o wipe igbala wa ninu kristi bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba jesu kristi lo agbo a o gba okan re la ki se be ni kan soso a ri wipe leyin igba ti a ba ti ni igbala iwa mimo isodi mimo ni a ti pese sile fun wa ninu kristi jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lau lau ninu efeso ori karun ese iketadinlogbon ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboko wepe bi e ba fe isodi mimo we pe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wi pe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa we pe a le so wa di mimo bi abato Olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba n fi agbara agbara ti emi aso fun a wi pe eyin o gba agbara nigbati emi mimo ba bale yin agbara fun ise esin Olorun yo je ti wa bi abato Olorun wa nipase Jesu Kristi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki amo pe nipa ina Kristi ni amu wa larada nitori be bi aba wa si ese agbelebo ti a ti so fun Olorun wi pe a nfe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi aba gba Olorun gbo o daju pe a o mu wa larada bi o si je wi pe anfe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamu ninu Kristi fun olukuluko wa ninu Philippi ori kerin ese ikokandilogun sugbon Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni inu Kristi nikan le ati le ri tabi isodi mimo nipase Kristi nikan soso lati le ri tabi agbara emi mimo nipase Kristi nikan soso lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a ri tabi anfe ipese ni igbesi aye wa we pe Olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipase Kristi tabi ninu Kristi o ye ki o ye wa wi pe ohun gbogbo ti Olorun ri wi pe anilo ninu aye ati ni aye raye ni ati fi pamo fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa e ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa a se ti se yin ni kikun ninu re ki o ye wa wi pe opolopo ni o ma nlo si ilesi ti won si tin lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wi pe igbala Kristi ko je ti won sibe an fi ye wa wi pe ati se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa ni hin sugbon kikun ninu Kristi gbogbo ibukun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wi pe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bukun won lati oke wa tabi o je wi pe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wi pe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ese kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro Olorun o daju wi pe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re ti o je wi pe ohun gbogbo ibukun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kerinla lati ese iketala ohunkohun ti eyin ba si bere le oruko mi iba se igbala ohunkohun ti eyin ba si bere le oruko mi idariji ese ni ireti orun ni iye anipekun ni ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo o n so fun a wi pe bi o ba je wi pe a ri pe ninu okan wa a ko ti so wa di mimo a ri pe ninu okan wa gbogbo ese si wa nibe sibe a ri pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma wa sinu okan wa o ma ndabi eni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma npo jojo ninu okan wa o ni bi a ba be lowo Olorun we pe ki o so wa di mimo nitori ohunkohun ti eyin ba si bere le oruko mi o na le mi yo se bi o ba fe di eni ti o ni so di mimo ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, o lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà lí èmi ó ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹde nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wípé kí á fún wọn ní ìgbàlà, kí á lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí á lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí á mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí á mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí á mọ̀ wípé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí á mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi, ìbá ṣe ìgbàlà, ìbá ṣe ìsọ̀rí mímọ́, ìbá ṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹde, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí á pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é, òun náà lèmi ó ṣe. Kí á lè yin bàbá lógo nínú ọmọ, nínú ẹsẹ̀ ìkẹrìnlá, bí ẹ̀yin bá béèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọ̀rí mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun. Oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi, èmi ó ṣe é. Ní Jòhánù orí 15 ẹsẹ̀ ìkeje, Jòhánù orí 15 ẹsẹ̀ ìkeje, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Bí Ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí, wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́, tí a sì rí wípé ìní lọ́run, ààyè lọ́run, ilé ògo lókè, wípé ojú tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run, wípé nígbà tí a bá pa ojú dé ní ikú, wípé a fẹ́ rí Ọlọ́run, a fẹ́ rí Jésù Kristì lójúkojú. Èé ṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run, láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú Jésù Kristì, láti ní àlàáfíà nínú ọkàn wa, kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi àti mú kúrò. Bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa, wípé òun ni ọ̀rọ̀ tí ó tóbi jù, tí ó pọ̀ jù, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ní ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú Ọlọ́run, nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa, wípé àǹfààní wa ni, ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára, wípé àfi bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa, kí ó sọ wá jí, kí ó fi iná ẹ̀mí, kí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa, kí ó fún wa ní agbára àti gbàdúrà, agbára láti di ìlérí Ọlọ́run mú, agbára láti dúró tiri nínú inú níbí ni, agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́. Bí a bá rí wípé a jẹ́ aláìlágbára, a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì, pé a kò ní ìtara tí ó yẹ kí a ní, tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá, gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ, gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ, àti wípé gbogbo àìlè dúró ti Ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa, èé ṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára Ọlọ́run, à ń fi agbára Ọlọ́run. Bí a bá ti gba ọkàn wa là, bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára, ìfikún ni agbára Ọlọ́run, èé ṣe tí a kò fi béèrè. Ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣetán, ohun gbogbo ni Jésù Kristì ni ó ti rà fún wa, ni ó ti pèsè fún wa. Nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ 22, ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe, tí kì yóò fún wa lí ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run, yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́. Òun fẹ́ ìsọdi mímọ́ ni, ọ̀fẹ́ ni, on fe agbara emi ni igbese aye re ofe ni on fe ki agbara emi olorun ki o wa ta oji ki o wa so oji ofe la ngba lowo olorun on fe ewosan ni ofe la ngba lowo olorun tabi on fe idandi idani sile lowo awon emi okun ti o na olowo ofe la ngba ibukun orun yanturu ni igbese aye re lo n fe ni oni olorun fun rara re ti ko da omo re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa lati ko ese wa lo on ki o ha fun wa ni on gbogbo pelu Kristi lofe o ye ki a mo we pe lofe ni on gbogbo ti olorun fe lati se fun wa ki a to gbadura e je ki a wo ifihan ori kokan le logun ifihan ori kokan le logun lati ese ikepa o si we fun mi pe o pari o si we fun mi pe o pari se o ranti awon oro won yi lori igi agbelebo ohun la tun so ni hin emi ni alpha ati omega ipilese ati opin emi o si fi omi fun eni ti o ngbengbe lati orisun omi iye lope ranti wo pe ofe ni igbala ofe ni isodi mimo ofe ni agbara emi olorun atoke wa ofe ni isoji ofe ni iwosan ranti wo pe ofe ni idande ranti pe gbogbo ibukun emi lati orun wa ofe ni eni ti o ba si segun ni yo jogun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi eni ti o ba se segun yo jogun nkan wonyi an so ni pa wo pe nigbati a ba de orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori wi pe awa ninu Kristi igba yi gan ni o ri ekunrere itumo ohun ti an so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati se yin ni kikun ninu re lese kese ti ababa jesu pade ni o bere sini to kikun inu Kristi wo bi a ba tin jinle ju be lo ti ani isori mo a o tun ma to jijin ife ati gbigboro ife olorun ju be lo a o tun ma to kikun ninu Kristi a ma to ju be lo bi a ba tin fun ni agbara mi olorun a o tun ma to ju be lo nigba ti o ba ya ti aba gba wa soke ti aba pa alada ti aba ri jesu Kristi loju koju ti aba mu wa lo si orun ti a se je ki a wa ni orun titi lai pelu olorun nigba yi gan ni o ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun olorun wipe gba ti a ti se wa ni kikun ninu Kristi e se ti a fi se bi talaka ese ti a fi se bi eni ti o lo lorun ese ti a fi se bi eni pe ko si ibukun latoke wa ese ti a fi se bi eni wipe igbala ko si mo tabi isodi mo ko si mo tabi agba olorun ko si mo eje ki a dide eje ki a gbadura eje ki a so fun olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku jesu kristi lori igi agbelebo wipe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodi mo ni tire ni bi o ba le gbadura ohun fi agbara emi olorun lati oke wa ki o so kale le olori ni ti re ni bi o ba le duro ti olorun ki o se gbadura titi agbara yi o fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohun kan ti ibaje ati se wa ni kikun ninu re ti wa ni pe ki a gbagbo ki a di ilere olorun mu ki a gbadura o daju wipe yo gbo ti wa.

0: Ìwé wòlíì Àìsáyà.
1: Orí ìkẹtàdínlọ́gọ́ta 57. Olódodo ṣègbé, kò sí ẹni tí ó kà á sí. A mú àwọn aláàánú kúrò. Kò sí ẹni tí ń rò pé a mú olódodo kúrò ṣáájú ibi. Ó ń wọ inú àlàáfíà, wọ́n sinmi lórí àkété wọn. Olúkúlùkù ẹni tí ń rìn nínú ìdúróṣinṣin rẹ̀. Ṣùgbọ́n ẹsún mọ́ ẹ̀yìn, ẹ̀yin ọmọ oṣó, irú ọmọ panṣágà, òun àgbèrè. Ta ni ẹ̀yin fi ń ṣe ẹ̀sìn? Ta ni ẹ̀yin ń yanu gbòòrò sí? Tí ẹ̀yin ń yọ ahọ́n jáde sí? Ọmọ alárìkọjá kí ẹ̀yin, irú ọmọ èké tí òrìṣà ń gùn lábẹ́ gbogbo igi tútù, tí ẹ̀ ń pa àwọn ọmọ wẹrẹ nínú àponífojì wọn ni, lábẹ́ àpáta tí ó yanu. Láàrin òkúta ọ̀bọ̀rọ̀ odò ni ìpín rẹ, àwọn ni ìpín rẹ, àní àwọn ni ìwọ́ da ẹbọ rẹ mímu sí, tí ìwọ́ sì rú ẹbọ rẹ jíjẹ. Èmi a lè gba ìtùnú nínú wọ̀nyí. Lórí òkè gíga gíga ni ìwọ́ fi àkété rẹ sí, àní níbẹ̀ ni ìwọ́ ti lọ láti rú ẹbọ. Lẹ́yìn ilẹ̀kùn àti

0: mímọ́ mi. Òun ó sì wípé ẹkọ bèbè, ẹkọ bèbè, ẹ tún ọ̀nà ṣe, ẹ mú ìdìbòlù kúrò ní ọ̀nà àwọn ènìyàn mi. Nítorí báyìí ni ẹni gíga àti ẹni tí a gbéga sókè sọ, tí ń gbé ayérayé, orúkọ ẹni tí jẹ́ mímọ́. Èmi ń gbé ibi gíga àti mímọ́, àti inú ẹni tí ó ní ẹ̀mí ìròbìnú jẹ́ ohun ìrẹ̀lẹ̀ pẹ̀lú, láti mú ẹ̀mí àwọn onírẹ̀lẹ̀ sọjí, àti láti mú ọkàn àwọn oníròbìnú jẹ́ sọjí. Nítorí èmi kì yóò jà títí láé, bẹ́ẹ̀ ni èmi kì yóò bínú nígbà gbogbo. Nítorí ẹ̀mí ìbádákú níwájú mi àti èémí tí èmi ti dá, mo ti bínú nítorí àìṣedédé ojú kòkòrò rẹ̀, mo sì lù ú, mo fi ojú pamọ́, mo sì bínú. Òun sì ń lọ ní ìṣìnà ní ọ̀nà ọkàn rẹ̀. Mo ti rí ọ̀nà rẹ̀, èmi ó sì mú un ní arada, èmi ó sì tọ́ ọ pẹ̀lú, èmi ó sì mú ìtùnú padà fún un wá àti fún àwọn aṣòfò rẹ̀. Èmi ni ó dá èso ètè, àlàáfíà, àlàáfíà fún ẹni tí ó jìnà réré àti fún ẹni tí ó wà nítòsí, ni Olúwa wí. Èmi ó sì mú un ní arada. Ṣùgbọ́n àwọn ènìyàn búburú dàbí òkun ríru nígbà tí kò lè sinmi, èyí tí omi rẹ̀ ń sọ ẹrẹ̀ àti èérí sókè. Àlàáfíà kò sí fún àwọn ènìyàn búburú, ni Ọlọ́run mi wí.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán, kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá.
3: Ẹjọ́ sà níbi tí a kà nínú ìwé Róòmù orí 12. Ẹsẹ̀ ìkọkànlá. Ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹjọ́ sà ibi ẹ máa ní ìgbóná ọkàn yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún. Pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn? Ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí? Àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn?
2: Ìbéèrè. Ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
3: Bẹ́ẹ̀ni sà.
2: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa?
3: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ ẹ̀sìn Kìrìsìtẹ́nì.
2: Ẹ ṣé púpọ̀. Róòmù orí 12 ẹsẹ̀ 11. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ohun tí Paul apostle ń sọ fún wa ni wípé kí a ní ìtara. Kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n ó sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Paul apostle ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà? Bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn, wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọn kí ó tó lè tẹ̀lé Jésù. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérò, Jọ́hánù, Jákọ́bù àti àwọn Ándérò, Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì. Bí a bá sì wo ìpè Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì. Àti ẹ̀rí ọ̀gbẹ́ni Saulu ará Tarsu, nígbà tí Olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó lọ sí ilẹ̀ Damascus, tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni

Paul tàbí Pọ́sọ́lù láti tàpá sí ẹ̀gún tí ó sọ wípé ìwọ ta ni Olúwa. Tí Olúwa sì fi ara rẹ̀ han Sọ́ọ̀lù lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara pẹ̀lú ìgbóná ọkàn ni a rí wípé Paul ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Bí a bá sì wo ìṣe àwọn apọ́sẹ́lì pẹ̀lú ní orí kejì, ìṣe àwọn apọ́sẹ́lì ní orí kejì láti ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Nígbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérù àti àwọn apọ́sẹ́lì yòókù pé, ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérù sì wé fún wọn pé, ẹ ronú pìwàdà, kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ ogójì àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn li ó fi ń jẹ́rìí tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí. Nítorí náà, àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a bàtísì wọn li ọjọ́ náà a sì ka ìwọ̀n 1,000 kún wọn. A rí àwọn ènìyàn wọ̀nyí ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n sì ronú pìwàdà, tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún Jésù Kristì. Èyí ni àpẹẹrẹ tí a fi lélẹ̀ fún wa wípé àwa pàápàá lẹ́sẹ̀kẹsẹ̀ tí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a kò gbọ́dọ̀ fi àkókò ìgbàlà tàbí ìdáríjì wa dọ́la, kí a máa sọ wípé bí ó bá di ọjọ́ mìíràn, bí àkókò bá wà fún wa, a ó gbàdúrà, a ó ronú pìwàdà, a ó wa ojú Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni bí a ti ń gbọ́ nípa àtúnṣe, gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ ojúṣe tí a ní ṣe, yálà sí Ọlọ́run, yálà sí ara wa, yálà sí àwọn aládùúgbò wa, tàbí sí àwọn tí ó jẹ́ ọmọ ìjọ, àwọn tí ó jẹ́ ènìyàn Ọlọ́run bíi tiwa. Ó ṣeé ṣe a ní àtúnṣe láti ṣe. Tí ẹ̀mí Ọlọ́run tí ó ń tọ́ka sí fún wa, tí ó sì ń kàn nípa fún wa wípé ó yẹ kí a gbé ìgbésẹ̀ yìí tàbí kí a gbé ìgbésẹ̀ ẹni. Bí ẹni tí ó mọ Ọlọ́run, a rí àwọn ẹlòmíràn wípé wọ́n máa fi àkókò falẹ̀, a máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara, wípé nígbà tí mo bá gòkè àgbà, àwọn onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ, bóyá tí n bá ní ìrírí tàbí ìrírí mìíràn, ó ṣeé ṣe fún mi tàbí yóò ṣeé ṣe fún mi láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń sọ fún wa wípé àtúnṣe wà ní ọ̀nà wa láti ṣe, ní irú ìgbà bẹ́ẹ̀ ni a láti fi ìtara tàbí ìgbóná ọkàn sí Olúwa, kí a sì sọ fún Ọlọ́run wípé gẹ́gẹ́ bí ó bá ti fún wa ní oore ọ̀fẹ́, a ó gbọ́ràn sí i lẹ́nu. Tàbí ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́, a ti mọ̀ wípé bí ènìyàn bá ní ìgbàlà, ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ní àlàáfíà Ọlọ́run ní ọkàn rẹ̀, a kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè Ọlọ́run, èyí kò mọ nípa wípé àti ní ìgbàlà nísinsìnyí, nítorí bẹ́ẹ̀ kò sí òmíràn tá a ní láti ṣe. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé a ní láti tẹ̀síwájú wípé ìrírí onígbàgbọ́ mìíràn wà tí a ń pè ní ìsọdi mímọ́. Ìsọdi mímọ́ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa, ni yóò mú kúrò, ni yóò fà á tu pátápátá. Tí àìlera tí ó wà nínú ọkàn wa, tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí ń ṣe ti Ọlọ́run, tàbí kí a lè gbé ìgbésí ayé ìwà mímọ́ láti inú ẹ̀mí wa wá, nígbà tí a bá ní ìsọdi mímọ́, gbogbo nǹkan wọ̀nyí ni Ọlọ́run yóò mú kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa. Gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́, àwọn ẹlòmíràn wọn máa fi dọ́là, wọ́n máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn, bóyá ní ọdún tí ó ń bọ̀, ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá Ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa, kí Ọlọ́run kí ó bá wa fà á tu. A rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdi mímọ́ fún ọdún púpọ̀, ṣùgbọ́n ìtara láti wọ ojú Ọlọ́run, láti walẹ̀ jìn tó bẹ́ẹ̀ gẹ́, tí a fi ohun gbogbo rúbọ, èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébu Jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe, ọ̀nà tí o bá fẹ́ kí a rìn, ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé, a fẹ́ gbé. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn, kò sí ìtara, wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe. Ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí Ọlọ́run bá ń sọ fún wa, ó ń sọ fún wa nípa ìgbàlà ni, ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ ni, ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá bàtísí wa pẹ̀lú ẹ̀mí mímọ́. Ohunkóhun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa, Ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara, kí a ní ìgbàlà.
ìgbóná ọkàn tàbí ó ṣeéṣe ní bí a ti ń jèrè ọkàn. Àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. Wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún Kristi. Ó dàbí ẹni pé ìṣupa wọn lẹ́nu dé. Ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn. Ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé, gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́ tàbí àwọn agbanisíṣẹ́ tàbí àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn, wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú Bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú Bíbélì tí wọ́n ti gba Jésù Kristì gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún Jésù. Ẹ jẹ́ kí a wo Jọ́hánù, ìwé ìhìnrere ti Jọ́hánù orí kìíní. Jọ́hánù orí kìíní láti ẹsẹ̀ ogójì. Ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jọ́hánù tí ó sì tọ Jésù lẹ́yìn ni Andrew, arákùnrin Simoni Pétérò. Òun tètè kọ́ rí Simoni arákùnrin, òun ti kára rẹ̀. Ó sì wí fún un pé àwa ti rí Mẹ̀sáyà, ìtumọ̀ èyí tí jẹ́ Kristi. Ó sì mú un wá sọ́dọ̀ Jésù. Jésù sì wò ó, ó wí pé ìwọ ni Simoni ọmọ Jona, Kefa li a ó sì máa pè ọ́, ìtumọ̀ èyí tí jẹ́ Pétérù. Wò ó irú ìgbóná ọkàn tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ rẹ, tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ mi wípé bí a bá ti mọ Jésù, a kò gbọ́dọ̀ fi ìgbàlà àwọn ẹlòmíràn di ọjọ́ mìíràn. Kí a sọ wípé bóyá nígbà tí mo bá mọ ọ̀rọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá lè gbàdúrà jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá rí àwọn ìrírí onígbàgbọ́ jù bẹ́ẹ̀ lọ, yóò ṣeéṣe fún mi láti lọ sọ fún àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Andrew tí ó bá Jésù pàdé, tí ìyí Ọlọ́run, àlàáfíà Ọlọ́run tí ó wọ inú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbóná ọkàn ni ó lọ sọ fún Simoni Pétérù wípé àwa ti rí Mẹ̀sáyà, a ti rí Kristi. Ó sì mú un wá sí ọ̀dọ̀ Jésù. Ní orí kẹrin Jọ́hánù yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá Jésù pàdé ní ibi kànga Jákọ́bù. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba Jésù gbọ́, tí ó sì mọ̀ wípé èyí ni Kristi náà, ohun tí Bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ, ni ó sọ fún àwọn ará ìlú. Ẹ jẹ́ kí a wo Jọ́hánù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n lọ sí ìlú, ó sì wí fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà. Ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi, èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ́ wá. Èyí ni a ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn. Bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí Ọlọ́run bá ìjọ wí lé lórí, òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ni kò gbóná, kò tutù, kò sí ìtara, kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí adènà, yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin, yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun, yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí ajèrè ọkàn, yálà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka Bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka Bíbélì, tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà, tàbí níbikíbi tí a ti lè ṣeéṣe fún Ọlọ́run tàbí ó ṣeéṣe. À ń sọ fún wa lónìí wípé ìjọ ní èdè Yorùbá, ìsìn wa ní èdè Yorùbá yóò bẹ̀rẹ̀. Ó ṣeéṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí Jésù tó jẹ́ ọkọ lórí ìjọ, olórí lórí ìjọ, tí ó ń bá ìjọ wí sí lónìí, òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó káwọ́ gbéra, tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí Ọlọ́run, sí ìdílé wa, sí àwọn ènìyàn tí ó wà nínú ayé, àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ. Èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn. Ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta.
Ìfihàn orí kẹta láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù tàbí kí ìwọ kókó gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù. Èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi. Èyí ni ìdájọ́ tí Jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù, àwọn akaogbera, àwọn tí ó wà láìríṣe fún Ọlọ́run, àwọn tí kò ní ìtara, àwọn tí kò ní ìgbóná ọkàn, àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ tàbí ní ọkàn wa tàbí ní àyíká wa, ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn. Ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́wọ́ tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù, ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ, yóò pọ̀ wá jáde kúrò lí ẹnu rẹ̀. Èyí jẹ́ pé yóò ya àwa àti òun, a kì yóò jẹ́ tirẹ̀ mọ́. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ ìkọkàndínníogún, gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí, tí mo sì ń nà, nítorí náà ní ìtara. Nítorí náà ní ìtara. Ó ń sọ fún wa wípé bí a bá ti bá ara wa ní ipò tí kò gbóná tí kò tutù, ní ipò tí ó ń ṣe ìlọ́wọ́wọ́, ó ń sọ fún wa wípé òun bá wa wí, òun sì ń fẹ́ kí a jí gìrì sí àwọn ojúṣe tí ó ń bèèrè lọ́wọ́ wa. Ó ń fẹ́ kí a ní ìtara àti ìgbóná ọkàn. Ó sì ń sọ fún wa wípé kí a ronú padà. Ẹ jẹ́ kí a tún padà sí Rómù orí kejìlá. Rómù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá ní ti iṣẹ́ ṣíṣe. Bí a bá ń sọ nípa iṣẹ́ ṣíṣe, apostoli ń ṣiṣẹ́ fún Ọlọ́run, evangelist ń ṣiṣẹ́ fún Ọlọ́run, àwọn tí a yàn gẹ́gẹ́ bí alóore, gẹ́gẹ́ bí wòlíì ní Májẹ̀mú titun, tí wọ́n sọ ọ̀nà ìgbàlà fún àwọn aráyé, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí ẹni tí ń kọ́ni nínú ìjọ, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n sì ń bá wa tọ́jú ilé Ọlọ́run, tí wọ́n ń jẹ́ kí ilé Ọlọ́run kí ó wà ní ìmọ́tótó, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń kọrin, àwọn tí wọ́n ń ṣe àdènà, àwọn tí wọ́n ń tẹ ìwé ìhìnrere jáde, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere, èyí tí a máa ń pè ní track ní èdè òyìnbó, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere fún àwọn ènìyàn, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń fi mọ́tò sílẹ̀ láti máa kó èrò sínú rẹ̀, láti máa mú ọ wá sínú ìjọ Ọlọ́run, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Ó ń sọ fún wa wípé nígbà tí iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ tí a lè ṣe nínú ọgbàjàrà Ọlọ́run, èé ṣe tí ìwọ fi ń káwọ́ gbéra. Ó ń sọ wípé ní ti iṣẹ́ ṣíṣe, a sáà rí àwọn ẹlòmíràn tí wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. A rí àwọn akọrin, a rí àwọn adènà, a rí àwọn oníwàásù, a rí ẹni tó ń kọ́ wa nísinsìnyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. A rí àwọn ẹlòmíràn tí wọ́n mú nǹkan tàbí òmíràn ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Èé wá ti ṣe tí a fi jókòó láì rí nǹkan ṣe fún Ọlọ́run? Nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ. Kí a má ṣe àwáwí wípé ọmọ ló dí mi lọ́wọ́, ọkọ ló dí mi lọ́wọ́, ìyàwó ni ò jẹ́ kí n ráyè ṣiṣẹ́ fún Ọlọ́run, tàbí iṣẹ́ tí mo ń ṣe ni ò jẹ́ kí n ṣe iṣẹ́ fún Ọlọ́run. Ẹ má ṣe ọ̀lẹ, ẹ ní ìgbóná ọkàn, kí ẹ sì máa sin Olúwa. Mo ń gbàdúrà wípé gbogbo àwa tí a wá lónìí, irú ìtara bẹ́ẹ̀, irú ìgbóná bẹ́ẹ̀, Ọlọ́run yóò fi fún wa. A ó sì rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí a ó fi àkókò àti ayé wa sílẹ̀, àti owó àti dúkìá àti àwọn ìní tí a ní tẹ́ ọ́fẹ́ sílẹ̀ láti lè ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde láti gbàdúrà sí Ọlọ́run wípé ibi tí a ti ń ṣe ọ̀lẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ibi tí ìlọ́wọ́wọ́ ti wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, ibi tí ọ̀lẹ àbí ìmẹ́lẹ́ wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, pẹ̀lú iná ẹ̀mí mímọ́, Ọlọ́run yóò gba ọgbọ́n kúrò ní ìgbésí ayé wa. A ó sì fi ayé wa, àkókò wa, ohun gbogbo tí a ní, a ó fi sílẹ̀ láti ṣe iṣẹ́ fún Ọlọ́run. Pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, a ó ṣiṣẹ́ fún Ọlọ́run. O ti gbọ́ nípa ti ìgbàlà, ṣé o ti onípòàdà, a sì ti gba ọkàn rẹ là. O ti gbá nípa ti àtúnṣe, ṣé o ti mú ọ̀nà rẹ tán níwájú Olúwa, o sì ti ṣe àtúnṣe
ti o ye ti o si to o ti gbo nipa ti so di mimo se oni itara okan igbona okan lati gbadura lati kunle ni ese agbelebo lati se nti olorun bere ile owo re o ti gbo pe bi a ba ni so di mimo ani lati tese waju lati ni agbara emi olorun ki o kun ani akun osile o ati se nti olorun bere lowo re o ti gba nipa ati jere okan lati lo lati ile de ile lati so fun awon eni ti a ba pade nipa Jesu Christ olugbala nje oni itara tabi igbona okan lati se nti olorun bere lowo re o ti gbo nipa ise sin wa nipa adura gbigba wepe ki a ma gbadura le aisimi le aisare o wa ni igbona okan lati gbadura titi olorun yio fi dahun lati gbadura fun awon elese ki won ki o le ni igbala ni ti ise sise e ma sise ole e ni igbona okan e ma se olowa.

0: He abari ni ti o ni ibere ninu ohun ti olukoko wa ninu oro Olorun a le fi han nipa gbegbe owo wa soke.
1: Mo fe bere ninu ibere ninu eko wa ti aro yi won so fun wa wi pe awon omo Israeli won kun ge ba se ka ninu eko yen ti awa papa gege bi onigbagbo nigbati aba ni awon wahala kan ti a si nbere ati gbadura nipa e a si tun tenumo ibere ya nbere lowo Olorun pe Olorun o de ri gbogbo awon kini yi mo de so fun Oluwa saanu fun mi nje sese la kun si Olorun ni eleyi ni tori ko ye mi dara dara nbe yen sa
0: a so fun won ninu iwe mimo we pe o ye ki a ma gbadura lai sima ati lai share bi a ba wo ihinre ti loko ori kejidini ogun lati ese kini o se pa owe kan fun won nitori eyi yi pe o ye ki a ma gbadura ni igba gbogbo ki a ma se se share we pe onidajo kan wa ni ilu kan ti ko beru Olorun ti ko si se oju saaju eniyan opo kan si wa ni ilu naa o si to wa wepe gbesan mi lara ota mi ko si suja ko susi nigba osa kan sugbon nikehin o wi ninu ara re pe ki bi emi ko ti le beru Olorun ti emi ko si se oju saaju eniyan sugbon nitori ti opo yi n yo mi lenu emi o gbesan re ki o ma ba fi wewa re nigba kogba da mi lagara Oluwa se we pe e gbo bi alaisooto onidajo yi ti wi Olorun ki yo ha si gbesan awon ayan fe re ti n fi osan aturu ki gbe pe ti o si mu soro fun won awon ese Olorun ti a ka yi o je ki o ye wa daradara we pe o ye ki a ma gbadura lai simi ati lai share we pe bi a ba ni isoro tabi a ni ongbe okan ninu okan wa a si mo ileri Olorun gege bi omo Olorun a si lo siwaju Oluwa pelu ileri ti o se fun wa we pe ki o saanu fun wa ki o gbo adura wa ki o pese ni kikun fun aini wa bi a ba so lekini ti o dabi eni we pe adura o ti gba ayo wa o si ti kun o ye ki a tun lo lekeji tabi leketa titi Oluwa yo fi gbo ti wa bi a ba se be pelu okan imore pelu okan to n dupe eyi ki se we pe a n kun eyi ki si se we pe a n saare sugbon o ye ki o fiyesi ohun ti mo so we pe bi a ba gbadura bee ni igba gbogbo laikun pelu okan idupe eyi eni je wepe kii se wepe a n kun tabi soro ti tan wa ni Filipi ori kerin Filipi ori kerin lati ese ikerin e ma yo ninu Oluwa ni igba gbogbo mo si tun wi e ma yo e je ki ipamora yin di mimo fun gbogbo eniyan Oluwa n be nitosi e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun Olorun eyi n so fun wa wipe nitooto ni a le ni isoro nitooto ni o le dabi eni wipe ati je ati mu ati sise ati gbo bokata ati toju omo tabi ati to egbe tabi ogba o le soro die fun wa o n so wipe ni ipo kipo ti a ba wa e ma yo ninu Oluwa nigba gbogbo nitori adari ese wa je wa nitori akoroko wa ninu iwe iye Lorun nitori wipe ati pese ade ogo sile fun wa nitori ere ayeraye to n duro de wa nitori alaafia Olorun ti o wa le okan wa nitori igbala ti Olorun fun wa ti owo ko le ra ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gbagbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni gbagbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun sugbon ki se ohun ti o je edun okan wa yi gẹ́gẹ́ bí oúnjẹ gẹ́gẹ́ bí aṣọ gẹ́gẹ́ bí ilé gẹ́gẹ́ bí ìtọ́jú ọmọ tàbí àwọn nǹkan mìíràn kì í ṣe èyí ni ó yẹ kí a fi ṣáájú ohun tí ó yẹ kí a fi ṣáájú ni ìdúpẹ́ ayọ̀ wípé àjẹ ti Olúwa kí ó ba lè yé wa dáradára kí ó ba lè dàbí ẹ kí ó má ṣe dàbí ẹni wípé abójúfò nítorí ohun tó ń ta wá lára lábẹ́ aṣọ ó ń sọ ó ní mo tún wí fún yín ó sọ fún alẹ́ ìkíní ó tún wá sọ wípé mo tún wí ẹ máa yọ̀ ó wá tún sọ fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún ó ní ẹ jẹ́ kí ìpamọ́ra yín kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn ìpamọ́ra tí a ń sọ níhìnyí ni ìwọ̀ntúnwọ̀nsì wípé nínú àdúrà wa ó yẹ kí a lè fi ẹ̀mí ìpamọ́ra ìwọ̀ntúnwọ̀nsì kí a lè fi hàn kí o má ba dàbí ẹni pé àdúrà wa dúró lórí ojú kòkòrò wípé kò sí ohunkóhun tí Ọlọ́run lè ṣe fún wa síbẹ̀síbẹ̀ ohun tí a tún máa wí ni pé mo ń fẹ́ èyí fún mi ní tibí fún mi ní tọ̀hún ó ní kí a ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú àdúrà wa ó ní Olúwa ń bẹ nítòsí ohun tó ń wí ni pé bíbọ rẹ̀ ó súnmọ́ tòsí ó wá sọ wípé ẹ má ṣe àníyàn ohunkóhun àníyàn ni ó máa ń mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá àníyàn ni ó máa ń mú kí ìṣòro kí ó tán wa àníyàn ni ó máa ń mú ìdáyàpọ̀ wá sínú ọkàn wa àníyàn ni ó máa ń jẹ́ kí ó dàbí ẹni wípé a ń fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́ àníyàn ni ó máa ń jẹ́ kí ó dàbí ẹni wípé àìgbàgbọ́ pàápàá ó fi ọkàn wa ṣe ilé àti ṣe ibùgbé ṣùgbọ́n ó ń sọ fún wa wípé bí a ti ní Ọlọ́run lókè ọ̀run bí a ti ní jésù kristi tó ń gbàdúrà fún wa bí a ti ní ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún wa bí a ti ní ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí rẹ̀ tí kì í yẹ̀ tí ó wà fún wa àti bí a ti ní àwọn oore tí ọlọ́run ti ṣe fún wa nígbà tí a ti gba jésù kristi gbọ́ ó ń sọ fún wa wípé kí a má ṣe àníyàn ohunkóhun bí ó jẹ́ ilé ọlọ́run ti pèsè ilé fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ́ ọmọ fún àwọn tó yàgàn ó ti ṣe fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ́ oúnjẹ la fẹ́ jẹ ní odindi 40 ọdún ni Ọlọ́run fi bọ́ àwọn ọmọ Ísírẹ́lì láìná kọ́bọ̀ tàbí náírà láti àpò wọn tó jẹ́ wípé lójoojúmọ́ láràárọ̀ ni wọ́n lọ ń kó mánà bí ó jẹ́ ti àtiráṣọwọ̀ mélòómélòó ni kí a sọ nípa èyí tí Ọlọ́run ṣe fún wọn bí ó sì jẹ́ pé kí ó pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́ gbogbo rẹ̀ pátápátá ni Ọlọ́run lè ṣe bí ó jẹ́ pé kí ó tọ́jú wa ní ayé yìí kí ó tún lọ tọ́jú wa ní ayé tí ń bọ̀ ọwọ́ Ọlọ́run ló wà ó ní nítorí bẹ́ẹ̀ níwọ̀n tí a ti mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe àti pé ó ti ń tọ́jú wa gẹ́gẹ́ bí a ti wà lónìí òun ló pa á mọ́ dé ibi tí a wà ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nínú ohun gbogbo nínú ẹbí nínú ilé nínú àgọ́ ara wa ní ibi iṣẹ́ wa fún àwọn ọmọ fún àtijẹ fún àtimu fún gbogbo èròǹgbà tí ó wà ní ọkàn wa ó ní nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ wípé bí a bá ń gbàdúrà bí a bá sì ń bẹ Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa kí ó fún wa ní ohun kan tàbí ohun mìíràn ó ní kí a rántí wípé kí a máa dúpẹ́ nígbà gbogbo nínú ìdúpẹ́ yìí ni a máa fi ìbéèrè wa hàn fún Ọlọ́run nítorí bẹ́ẹ̀ bí a bá ní kí a sọ kí ó lè yé ni kini anpe ni wepe enyonkun kikun ni wepe nigba ti a ba nso fun olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti n gbadura kilode wo nkan to fun lagbaja wo nkan to fun tamedo wo gba awon to n jeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won besi ni mo ti ronu po ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun ni yen nitori pe gbogbo ti a nso yi ko si idupe ko si imore wo awon mo israeli ti a nso nipa re bi ki ba se wi pe olorun gba won lowo farao ati lowo awon omo ogun egypt eru ni won ibaje lati iran de iran abati gbagbe won sugbon nitori anu olorun o ran mose si won wi pe mo ti ri awon eniyan mi ti o njiya o dabi eni wi pe won wa ninu ina ile eru nitori ibanuje ati isoro ti o doju ko won nitori be so fun farao wi pe ki o je ki awon eniyan mi ki o lo owo agbara ni olorun fi mu awon eniyan wonyi kuro ninu oko eru egypt ko si idupe won o fi igba kankan so fun olorun wi pe o se nitooto ni o dabi eni pe won korin iru orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti olorun ti se fun won ti o se lori won ni egypt won gbagbe patapata won be si ni kigbe a le so wepe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri olorun adura won ni wepe oba ti fi wa sile ni egypt aba ti kodanu bi eranko aba ti ku bi eni ti o ni iya ti o ni baba ti o ni eni to n bere e oba ti fi wale aba ti ku gege bi eru adura won niyen ni olorun so fun mose wepe awon wonyi o madura agba bi abajoko titi won abaje ki awon ara egypt ki o pa won run sugbon mose nitori ileri mi ati majemu mi fun abrahamu na opa re omi okun o ya si meji awon wonyi lai duro wepe olorun ko se awi be se be eni ti ki jani tile won koja ni olorun so fun mose wepe na opa re omi tun pada o gbogbo awon mo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagunjagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo wepe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni a ri wepe ounje o tete de awon agbalagba to je wepe gba ti won wa ni oko eru farao ko ba won mo wepe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisiyi ebi die se amo awa ti a je onigbagbo nisisiyi to je pe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gba ta ti de waju olorun ko bere aso ko bere eran ko bere ounje bi ki se won iba kekere ida mewa lati le fore han we pe o pese fun mi je ki fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o di pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsunkun asunrin ekun losan ekun loru lodo adaun se pelu adiye lowo pelu eran ala kigbe bamba na sugbon nsin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be e je wo pe ankun nitori bi ari awon mo israeli won yi ni asiko ti won kun yi won gbagbe wi pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi abawo ori ikokanlelogun ti aka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori ikokanlelogun ese kini si ese keta eni ara kenani oba aradi ti n gbe iha gusu gbọ pe israeli gba ona amiyo nigba naa leoba israeli ja o si mu ninu won ni igbekun israeli si je eje fun oluwa wepe bi iwo ba fi awon eniyan yi lemi lowo ni toto nje emi ohun ilu won patapata oluwa si gbo ohun israeli o si fi awon ara kenani tore won si run won patapata ati ilu won o si so oruko ibe naa ni homa ni ipari ese iketa yi ohun ti a ro we pe o ye ki omo oluwa bi se eni ti o more eni ti ko ni bu ika ti o nbo ti ko ni bu osan ohun ti o ye ki won se ni pe ki won ki o tile to bere ohun miran rara o ye kan ki o be si ndupe lowo olorun opeda pe olorun sore fun won o segun ota won kini won fi san fun olorun ohun ti a ri ni ese ikerin ni wipe won si rin lati oke hori lo li ona oko popa lati yi ile edomu ka suru si tan awon eniyan na popo popo nitori ona na won si awon eniyan na si ba olorun ati mose so ko si ope gbogbo ti olorun se fun won ko si wipe ki a tile so wipe loni a ko ni bere ohunkohun lowo olorun wo mana to fi n bo wa wo aso ta ti n lo lati odun mewa odun meedogun ti olorun pamo wo bata ti a n lo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi olorun se sogba yi wa ka ti awon ota ko le kolo wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi olorun se se fun wa ki won ti le so wipe loni ko si ebe ko si pe a n bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo olorun ohun ti a ri ni wipe idayafo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun olorun wipe ki lo ti e se na toju orire mana to so wa ta mo boyo dun abi odun ki lo se tawon orisa o se fawon to nsin orisa ni olorun so pe awon wonyi ko ye lati wa laaye lorun ejo amobe na si won pe kan ma pa won gba ton si be si ni pa won ton wo won ma dura agba won le ke pe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wa anu olorun lori won Olorun so fun Mose wo pe ogede dudu ko se boshan omo boruko se lupa ro ide fun won bi won ba wo won aye Olorun tun lana igbala sile fun won bi Olorun ba nsami ese tani ibaduro gbogbo ore t'Olorun ti se fun wa bi ki ba se anu Olorun lori wa opolopo bi a ti n gbadura tabi bi a ti n so edun okan wa fun awon elomiran o ma n ja si kikun nitori pe gbogbo n ta n so ko mu idupe lowo nitori be arabirin wa bi a ba ni ohun ko ti o je edun kan fun wa ohun ti o ye ki a se ni wo pe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wo pe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere we pe se bayi ki a koko ma dupe we pe a wa laaye amo christian aka bibili o ye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seye biye ju ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si we pe a n kun níwájú ọlọrun arábìnrin ṣe oyè yín
1: oyè mi sà ẹ ṣe pa
0: ẹ ṣe púpọ̀
1: ìwárùn ìlọ́wọ́
0: ẹ ṣe o ẹ jẹ́ kí a dìde dúró láti gbàdúrà ṣé o ní ọkàn ọpẹ sí ọlọrun ohun tó ti ṣe fún ọ àbí kí a máa kùn lójoojúmọ́ ní ìwà ìgbésí ayé rẹ

0: Ìwé wòlíì Àìsáyà, orí ìkejìdínlọ́gọ́ta, 58. Kérara, má ṣe dá sí, gbé òun rẹ sókè bí ìpè, kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi bí orílẹ̀-èdè ti ń ṣe òdodo tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi. Wọn a máa ṣe inú dídùn láti súnmọ́ Ọlọ́run. Nítorí kí ni àwa ṣe ń gbàwẹ̀ tí ìwọ kò sì rí i? Nítorí kí ni àwa jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀? Kíyèsí, ní ọjọ́ àwẹ̀ ẹ̀yin, ẹ̀yin ń ṣe afẹ́, ẹ sì ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ ẹ̀yin. Kíyèsí, ẹ̀yin ń gbàwẹ̀ fún ìjà àti aáwọ̀ àti lílù. Nípa ìkúukú ìwà búburú, ẹ má ṣe gbàwẹ̀ bíi ti ọjọ́ yìí kí a lè gbọ́ ohùn yín lé òkè. Àwẹ̀ irú èyí ni mo yàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti ti orí rẹ̀ ba bíi koríko odò àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eérú lábẹ́ rẹ̀. Ìwọ a pè èyí ní àwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa. Àwẹ̀ tí mo yàn kọ́ èyí láti tú ọ̀já ìṣòdodo, láti tú ẹrù wíwo, àti láti jẹ́ kí a nílára lọ lọ́fẹ̀ẹ́, àti láti já gbogbo àjàgà, kí a ṣe láti fi oúnjẹ rẹ fún àwọn tí ebi ń pa, àti kí ìwọ kí o mú àwọn òtòṣì tí a ti sóde wá sí ilé rẹ. Nígbà tí ìwọ bá rí arin hòhò, kí ìwọ kí o bò ó, kí ìwọ kí o má sì fi ara rẹ pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tìrẹ. Nígbà náà ni ìmọ́lẹ̀ rẹ yóò bẹ jáde bí òwúrọ̀, ìlera rẹ yóò sọ jáde kankan, òdodo rẹ yóò sì lọ ṣáájú rẹ, ògo Olúwa yóò kú ọjọ́. Nígbà náà ni ìwọ ó pè, Olúwa yóò sì dáhùn, ìwọ ó kígbe, òun ó sì wí pé, èmi nìyí. Bí ìwọ bá mú àjàgà, nínà ìka, àti sísọ asán kúrò láàrin rẹ, bí ìwọ bá fa ọkàn rẹ jáde fún ẹni tí ebi ń pa, tí o sì tẹ ọkàn tí a pọ́n lójú lọ́rùn, nígbà náà ni ìmọ́lẹ̀ rẹ yóò là nínú òkùnkùn àti òkùnkùn rẹ bí ọ̀sán gangan. Olúwa yóò máa tọ ọ nígbà gbogbo, yóò sì tẹ ọkàn rẹ lọ́rùn ní ibi gbígbẹ, yóò sì mú egungun rẹ sanra, ìwọ sì dàbí ọgbà tí a bomirin, àti bí ìsun omi tí omi rẹ kì í tán, àti àwọn tìrẹ yóò mọ ibi àpòrò àtijọ́ wọn ni. Ìwọ gbé ìpìlẹ̀ ìran ọ̀pọ̀lọpọ̀ rò ó, a ó sì máa pè ọ ní alátúnṣe ẹ̀yà ni, olùmúpadà ọ̀nà wọn ni láti gbé inú rẹ̀. Bí ìwọ bá yí ẹsẹ̀ rẹ kúrò ní ọjọ́ ìsinmi láti máa ṣe afẹ́ rẹ ní ọjọ́ ìsinmi mi, tí ìwọ sì pe ọjọ́ ìsinmi ní adùn, ọjọ́ mímọ́ Olúwa, ọlọ́wọ̀ tí ìwọ sì bọ̀wọ̀ fún, tí ìwọ kò pe ìwà rẹ, tàbí tẹ̀lé afẹ́ rẹ, tàbí sọ ọ̀rọ̀ ara rẹ, nígbà náà ni inú rẹ yóò dùn sí Olúwa, èmi ó sì mú ọgùn ibi gíga ayé, èmi ó sì fi ilẹ̀ níní Jákọ́bù bàbá rẹ bọ, nítorí ẹnu Olúwa ni ó ti sọ ọ́.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí a ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípò ẹ̀kan lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti ń sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn ní ìyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì sọ fún àwa náà ni a fẹ́ gbéyẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22, Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbàtí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín, ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń kin àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 24. Bí ó sì ti rí lé ọjọ́ Noah, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn oúnjẹ, wọ́n mu, wọ́n ń gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fún ni títí ó fi di ọjọ́ tí Noah wọ inú ọkọ̀ lọ, kíkó omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, a mú Noah àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta, a mú wọn kúrò nínú ìparun náà, a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí, èyí ni nígbà ìpọ́njú ńlá, a ó mú ìjọ Ọlọ́run, ìjọ tí a ti tún bí, ìjọ tí a wẹ̀nà mọ́, ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun, a ó mú ọ kúrò lórí ilẹ̀ ayé, a ó mú ọ lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ 28. Gẹ́gẹ́ bí ó sì ti rí lé ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń rà, wọ́n ń tà, wọ́n ń gbìn, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n lé ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù, òjò iná àti súlfúrò rọ̀ láti ọ̀run wá, ó sì run gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn. Èyí jẹ́ kí ó tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kejì wípé a kò pèsè àwọn ìjọsílẹ̀, àwọn àtúnbí, a kò pèsè wọn sílẹ̀ fún ìparun tó ń bọ̀ láti bá aráyé. Ṣùgbọ́n a pèsè wa sílẹ̀ fún ìgbàlà, ìgbàlà náà yóò sì jẹ́ tiwa lórúkọ Jésù. Ṣùgbọ́n bí ó ti ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ló tún kì wọ́n nílọ̀, ló ń sọ fún wọn nínú ẹsẹ̀ 22. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Ó ń sọ fún wa pé kí a múra sílẹ̀, nítorí wípé a ní láti jẹ́ ẹni tí a ti rà padà, ẹni tí a ti gbàlà, ẹni tí a ti sọ di mímọ́, tí a ti sọ di ọ̀tun. Bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpalárada àwọn ènìyàn mímọ́, nítorí àtòkèrè lójú jíjìn ti mẹ́kún sun. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà, ó yẹ kí a múra sílẹ̀. A sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókun. Èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni. Ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúrasílẹ̀, a ní láti ṣe é kánkán. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀, ó ṣẹlẹ̀ sí obìnrin yìí, èyí aya Lọ́ọ̀tì, tí Jésù sọ fún wa wípé kí a rántí rẹ̀. Ẹ̀kọ́ àti ìkìlọ̀ tí Jésù ń fún ìjọ,
o fun gbogbo wa lapapo o fun awon ijo lakoko na o si fun awon ijo ni akoko ti wa yi o nso fun awe pe enikeni ti o ba ni eti ki o gbo koko meta ni a yewo ninu ohun ti anko loni ikini anfani alailegbe anfani alailegbe ikeji aigboran ati aigbagbo aigboran ati aigbagbo iketa adanu ayeraye adanu ayeraye.

bẹ́ẹ̀ni òun náà ni ó ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ ìgbàlà àti láti sá kúrò nínú ìparun sódómù àti gomorrah ṣùgbọ́n kò mú àǹfààní náà lò. Genesis orí kejìlá láti ẹsẹ̀ ìkẹrin. Genesis orí kejìlá láti ẹsẹ̀ ìkẹrin níhìn-ín ni a ti ń wò ó. Nígbà tí a pe Abrahamu, tí Abrahamu sì ṣe ìgbọràn sí Ọlọ́run tí ó sì jáde ṣùgbọ́n kí a wo àwọn tí ó bá jáde ẹsẹ̀ ìkẹrin. Bẹ́ẹ̀ ni Abrahamu lọ bí Olúwa ti sọ fún ọ, Lọ́ọ̀tì sì bá a lọ. Abrahamu sì jẹ́ ẹni 85 ọdún ní ìgbà tí ó jáde ní Harani. Èyí sọ fún wa wípé Lọ́ọ̀tì wà pẹ̀lú rẹ̀, àwọn ìdílé Lọ́ọ̀tì sì wà níbẹ̀ pẹ̀lú ní ẹsẹ̀ ìkarùn-ún. Abrahamu sì mú Sarai aya rẹ̀ àti Lọ́ọ̀tì ọmọkùnrin rẹ̀ àti gbogbo ìní wọn tí wọn kójọ, ènìyàn gbogbo lára àwọn ènìyàn gbogbo wọ̀nyí ni aya Lọ́ọ̀tì wà pẹ̀lú, tí wọn rí ní Harani. Wọ́n sì jáde láti lọ sí ilẹ̀ Kenani. Ní ilẹ̀ Kenani ni wọ́n sì wá sí. Abrahamu sì la ilẹ̀ náà kọjá lọ sí ibi tí à ń pè ní Shekemu, sí ibo More. Àwọn ará Kenani sì wà ní ilẹ̀ náà ní ìgbà náà. Olúwa sì fi ara hàn fún Abrahamu, ó sì wí pé irú ọmọ rẹ ni èmi ó fi ilẹ̀ yìí fún, níbẹ̀ ni ó sì tẹ́ pẹpẹ fún Olúwa. Ó sì fi ara hàn níhìn a rí wípé Abrahamu ó jẹ́ ẹni tí ó sin Ọlọ́run. Ṣùgbọ́n ohun tí a fẹ́ kí ó yé wa ni wípé bí ó ti tẹ́ pẹpẹ, bí ó ti ń gbàdúrà, bí ó ti ń sin Ọlọ́run alààyè, Lọ́ọ̀tì àti aya rẹ̀ pẹ̀lú wọ́n wà níbẹ̀. A ti lè sọ fún wa wípé nígbà kan wọ́n kó Lọ́ọ̀tì àti aya rẹ̀ àti àwọn ènìyàn rẹ̀ àti ohun gbogbo tí ó wà nínú Sódómù àkó wọn lẹ́rú. Èyí Abrahamu yìí kan náà ló tún lọ láti jẹ́ ìrànwọ́ láti kó wọn padà ní oko ẹrú tí a kó wọn lọ nínú Genesis orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìndínlógún. Bí a ti ń kà kí o máa fi ọkàn bá a lọ kí o sì mọ àwọn àǹfààní tí aya Lọ́ọ̀tì ní ṣùgbọ́n tí kò múlò. Nínú Genesis orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó sì gba gbogbo ẹrù náà, ó sì gba Lọ́ọ̀tì arákùnrin rẹ̀ padà pẹ̀lú ẹrù rẹ̀ àti àwọn obìnrin pẹ̀lú. Láà àwọn obìnrin wọ̀nyí ni aya Lọ́ọ̀tì àti àwọn ènìyàn. Ní àkókò yìí nínú ẹsẹ̀ ìkejìdínlógún, Melkisedeki ọba Sódómù sì mú oúnjẹ àti ọtí wáìnì jáde tọ̀ ọ́ wá, ó sì òun a sì máa ṣe àlùfáà Ọlọ́run ọba ògo tàbí ọ̀gá ògo. Níhìn-ín ni a ń sọ fún wa wípé nígbà tí Melkisedeki tí ó pàdé Abrahamu tó sì fún ní oúnjẹ àti ọtí wáìnì, aya Lọ́ọ̀tì yìí kan náà ó wà níbẹ̀, ó rí ohun gbogbo tí à ń ṣe. Bí kò bá tilẹ̀ sí níbẹ̀, ó yẹ kí ọkọ Lọ́ọ̀tì yìí kí ó ròyìn fún àwọn tí ojú òun rí àti àwọn tí wọ́n bá pàdé, àti bí Melkisedeki ẹni tí a dá ní ìrísí, ní àwòrán, ní àpẹẹrẹ ọmọ Ọlọ́run, ọmọ aládé àlàáfíà. Nítorí pé a pe Melkisedeki fúnra rẹ̀ ní ọba Sálẹ́mù, èyí jẹ́ ọba àlàáfíà tí ó ń ṣe àpẹẹrẹ, tí ó ń dúró fún ọmọ aládé àlàáfíà Jésù Kristi. Nínú Genesis orí ìkọkàndínlógún, ẹsẹ̀ ìkíní, àwọn áńgẹ́lì méjì sì wá sí Sódómù ní àṣálẹ́. Lọ́ọ̀tì sì jókòó ní ẹnu bodè Sódómù. Bí Lọ́ọ̀tì sì ti rí wọn, ó dìde láti pàdé wọn, ó sì dojúbolẹ̀. Níhìn-ín ni a rí àwọn áńgẹ́lì méjì tí ó wá sí Sódómù. Wọ́n ní iṣẹ́ kan tí a rán wọn, èyí ni láti pa Sódómù òun Gomorrah run. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìfarahàn Ọlọ́run fún Lọ́ọ̀tì àti ará ilé rẹ̀, ó jẹ́ kí Lọ́ọ̀tì kí ó rí wọn, ó sì gbà wọ́n wọlé nínú ẹsẹ̀ ìkẹta, ó sì rọ̀ wọ́n gidigidi. Wọ́n sì yàtọ̀, wọ́n sì wọ inú ilé rẹ̀, ó sì ṣe àsè fún wọn, ó sì dé àkàrà aláìwo fún wọn, wọ́n sì jẹ. Èyí jẹ́ kí ó yé wa wípé aya Lọ́ọ̀tì yìí pẹ̀lú ó jẹ́ ìrànwọ́ láti wá oúnjẹ, láti se oúnjẹ fún àwọn áńgẹ́lì wọ̀nyí. Wọ́n sì jẹ. Wo irú àǹfààní tí obìnrin yìí ní kí wọ́n tó sùn ní ọjọ́ náà. Bí o bá jẹ ẹni tí ń ka Bíbélì, ó mọ̀ wípé àwọn

0: sọ fún, tàbí àwọn tí ó sọ fún tí wọn ò wá lọ sọ fún wọn ní àkókò yìí wípé Ọlọ́run retí wọn. Ìgbà ìtura, ìgbà ìpèsè, ìgbà àánú, ìgbà ìbùkún, ó tún ti dé. Nítorí bẹ́ẹ̀ yẹ kí a sọ fún wọn. Àwọn tí a bá ń sọ fún, bí wọ́n ti ń gbà, bí wọ́n ti ń wá, bẹ́ẹ̀ ni ìràwọ̀ kọ̀ọ̀kan yóò máa wà ní adé wa. Nígbà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n bá gbàdúrà àgbàyọrí sí ìgbàlà, nígbà tí a bá mú wọn wá, tí a gbàdúrà pẹ̀lú wọn, tí a rí i wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn, yóò mú kí ìràwọ̀ kí ó wà nínú adé wa. Yóò mú kí àwọn ìlérí tí Ọlọ́run ṣe fún wa yóò jẹ́ kí ó di mímúṣẹ, yóò sì jẹ́ kí èrè wa Ọlọ́run kí ó máa pọ̀ ju bẹ́ẹ̀ lọ. Gbàdúrà kí ó sọ fún Ọlọ́run wípé ó sọ fún àwọn ẹlòmíràn kí wọ́n ba lè wá láti jẹ́ alábàápín nínú àwọn nǹkan tí Ọlọ́run pèsè fún wa ní àkókò tí ń bọ̀ yìí.
1: Ìwé wòlíì Àìsáyà, orí 59. Kíyèsí, ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedédé yín ni ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín ni ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀ àti ìka yín fún àìṣedédé. Ète yín sọ ìké, ahọ́n yín sọ ibi jáde. Kò sí ẹni tí ń wá ẹ̀tọ́, bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́. Wọ́n gbẹ́kẹ̀lé ohun asán, wọ́n ń sọ èké, wọ́n lóyún ìkà, wọ́n ń bí ìparun. Wọ́n pa ẹyin pamọ́lẹ̀, wọ́n kun okùn aláǹtakùn. Ẹni tí ó jẹ nínú ẹyin wọn yóò kú, àti èyí tí a tẹ̀ bẹ́ẹ̀ ọká jáde. Okùn wọn kì yóò di ẹ̀wù, bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ wọn bo ara wọn. Iṣẹ́ wọn ni iṣẹ́ ìkà, iṣẹ́ ìpá sì ń bẹ ní ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi, wọ́n sì yára láti tàjẹ́ aláìṣẹ̀ sílẹ̀. Èrò wọn èrò ibi ni. Ìbàjẹ́ àti ìparun bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀, kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò mọ àlàáfíà. Nítorí náà ni ìdájọ́ jìnà sí wa. Bẹ́ẹ̀ ni òdodo kì yóò lé wa bá. Àwa dúró de ìmọ́lẹ̀, ṣùgbọ́n kíyèsí òkùnkùn. A dúró de ìmọ́lẹ̀, ṣùgbọ́n à ń rìn nínú òkùnkùn. À ń wá ògiri kiri bí afọ́jú, àwa sì ń wá ọ̀nà bí ẹni tí kò ní ojú. Àwa ń kọsẹ̀ lọ́sàn gangan bí ẹni pé lóru ní ibi àporo bí òkú. Gbogbo wa ń bú bí biárì, àwa sì ń pohùn réré bí oriri. Àwa wo ọ̀nà fún ìdájọ́, ṣùgbọ́n kò sí fún ìgbàlà, ṣùgbọ́n ó jìnà sí wa. Nítorí ìrékọjá wa ń pọ̀ sí níwájú rẹ. Ẹ̀ṣẹ̀ wa ń jẹ́rìígbè wá, nítorí ìrékọjá wa ń bẹ lọ́dọ̀ wa. Ní ti àìṣedédé wa, àwa mọ̀ wọ́n. Ní rere kọjá àti ṣíṣèké sí Olúwa, ìfàsẹ́yìn kúrò lọ́dọ̀ Ọlọ́run wa. Ìsọ̀rọ̀ ìnilára àti ìṣọ̀tẹ̀, lílóyún àti sísọ̀rọ̀ èké láti inú jáde wá. A dá ìdájọ́ padà, ẹ̀tọ́ sì dúró lókèrè réré. Òtítọ́ ṣubú ní ìgboro, àìṣègbè kò lè wọ ilé. Òtítọ́ kò sí, ẹni tí ó sì kúrò nínú ibi, ó sọ ara rẹ̀ di ìjẹ. Olúwa sì rí, ó sì burú lójú rẹ̀, tí ìdájọ́ kò sí, ó sì rí pé kò sí ẹnìkan. Ẹnu sì yà á pé onípẹ̀ kò sí. Nítorí náà, apá rẹ̀ mú ìgbàlà fún wa. Àti òdodo rẹ̀ òní ó gbé ero. Ó sì gbé òdodo wọ̀ bí àwọ̀ àyà. Ó sì fi àṣíborí irin ìgbàlà dé ara rẹ̀ lórí. Ó wọ ẹ̀wù ìgbẹ̀san ní aṣọ, a sì fi ìtara wọ̀ bí agbádá. Gẹ́gẹ́ bí èrè iṣẹ́ wọn, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò san fún wọn. Ìrunú fún àwọn ọ̀tá rẹ̀, ìgbẹ̀san fún àwọn ọ̀tá rẹ̀, fún àwọn erékùsù yóò san ẹ̀san. Wọ́n sì bẹ̀rù orúkọ Olúwa láti ìwọ̀ ọ̀run wá àti ògo rẹ̀ láti ìlà ọ̀run wá. Nígbà tí ọ̀tá yóò dé bí kíkún omi, ẹ̀mí Olúwa yóò gbé ọ̀págun sókè sí. Olùràpadà yóò sì wá sí Sioni, àti sọ́dọ̀ àwọn tí ó yí padà kúrò nínú ìrékọjá ní Jákọ́bù ni Olúwa wí. Ní ti èmi, èyí ni májẹ̀mú mi pẹ̀lú wọn ni Olúwa wí. Ẹ̀mí mi tí ó wà lára rẹ àti ọ̀rọ̀ mi tí mo fi sí ẹnu rẹ yóò kúrò ní ẹnu rẹ, tàbí kúrò lẹ́nu irú ọmọ rẹ, tàbí kúrò lẹ́nu irú ọmọ ọmọ rẹ ni Olúwa wí, láti ìsinsìnyí lọ àti títí láéláé.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe wòlíì Àìsáyà, orí ọgọ́ta, 60. Dìde, tan ìmọ́lẹ̀, nítorí ìmọ́lẹ̀ rẹ dé, ògo Olúwa sì yọ lára rẹ. Nítorí kíyèsí, òkùnkùn bu ayé mọ́lẹ̀, àti òkùnkùn biribiri bu àwọn ènìyàn, ṣùgbọ́n Olúwa yóò yọ lára rẹ, a ó sì rí ògo rẹ̀ lára rẹ. Àwọn kẹfìrí yóò wá sí ìmọ́lẹ̀ rẹ, àti àwọn ọba sí títàn yíyọ rẹ. Pé ojú rẹ sókè yíká kí o sì wò, gbogbo wọn ṣara wọn jọpọ̀, wọn wá sọ́dọ̀ rẹ. Àwọn ọmọ rẹ ọkùnrin yóò ti ọ̀nà jíjìn wá, a ó sì tọ́jú àwọn ọmọ rẹ obìnrin ní ẹ̀gbẹ́ rẹ. Nígbà náà ni ìwọ ó rí, ojú rẹ ó sì mọ́lẹ̀, ọkàn rẹ yóò sì yí padà, yóò sì di ńlá. Nítorí a ó yí ọrọ̀ òkun padà sí ọ, ipá àwọn kẹfìrí yóò wá sọ́dọ̀ rẹ. Ọ̀pọ̀lọpọ̀ ràkúnmí yóò bù ọ́ mọ́lẹ̀, àwọn ọmọ ràkúnmí Midiani òun Efa, gbogbo wọn ó wá láti Sheba. Wọ́n mú wúrà àti tùràrí wá, wọ́n fi ẹ̀yìn Olúwa hàn sóde. A ó ṣa gbogbo ọ̀wọ́ ẹran Kedari jọ sọ́dọ̀ rẹ. Àwọn àgbo Nebaioti yóò ṣe ìránṣẹ́ fún ọ. Wọ́n ó gòkè wá sí pẹpẹ mi pẹ̀lú ìtẹ́wọ́gbà. Èmi ó sì ṣe ilé ògo mi ní ògo. Ta ni wọ̀nyí ti ń fò bí àwọ̀ sánmọ̀ àti bí àwọn ẹyẹlé sí ojúlé wọn? Ní tòótọ́, erékùsù wọn ni yóò dúró dè mí. Ọkọ̀ Tashiṣi wọn ni lè kínní láti mú àwọn ọmọ rẹ ọkùnrin ti ọ̀nà jíjìn wá. Fàdákà wọn àti wúrà wọn pẹ̀lú wọn fún orúkọ Olúwa Ọlọ́run rẹ àti fún ẹni mímọ́ Ísírẹ́lì, nítorí tí òun ti ṣe ọ́ lógo. Àwọn ọmọ àlejò yóò sì mọ odi rẹ, àwọn ọba wọn yóò ṣe ìránṣẹ́ fún ọ. Nítorí ní ìkánú mi ni mo lù ọ́, ṣùgbọ́n ní inú rere mi ni mo sì ṣàánú fún ọ. Nítorí náà àwọn ẹnubodè rẹ yóò ṣí sílẹ̀ nígbà gbogbo, a kì yóò ṣe wọn lọ́sàn-án tàbí lóru, kí a lè mú ọlá àwọn kẹfìrí wá sọ́dọ̀ rẹ, kí a bá sì mú àwọn ọba wọn wá. Nítorí orílẹ̀-èdè tàbí ilé ọba tí kì yóò sìn ọ́ yóò ṣègbé, orílẹ̀-èdè wọn ni a ó sọ dakoro ráúráú. Ògo Lẹ́bánónì yóò wá sọ́dọ̀ rẹ, igi firi, igi pínì, pẹ̀lú igi bóksì láti ṣe ibi mímọ́ mi lé ọ̀ṣọ́. Èmi ó ṣe ibi ẹsẹ̀ mi lógo. Àwọn ọmọkùnrin àwọn aninilára rẹ pẹ̀lú yóò wá ní ìtẹríba sọ́dọ̀ rẹ. Gbogbo àwọn tí ó ti ń gbọ̀n ọ́ wọ́n ti ara wọn ba sílẹ̀ ní àtẹlẹsẹ̀ rẹ, wọ́n sì pè ọ́ ní ìlú Olúwa, Sioni ti ẹni mímọ́ Ísírẹ́lì. Níbi a ti kọ̀ ọ́ sílẹ̀ kí a sì kórira rẹ tó bẹ́ẹ̀, tí ẹnìkan kò kọjá láàrin rẹ, èmi ó sọ ọ́ di ògo ayérayé, ayọ̀ ìran dé ìran ọ̀pọ̀lọpọ̀. Ìwọ mú wàrà àwọn kẹfìrí, ìwọ sì mú ọmú àwọn ọba, ìwọ sì mọ̀ pé èmi Olúwa ni olùgbàlà rẹ àti olùràpadà rẹ, ẹni alágbára Jákọ́bù. Nípò ìdẹ, èmi ó mú wúrà wá, nípò irin, èmi ó mú fàdákà wá, àti nípò igi, ìdẹ, àti nípò òkúta, irin, èmi ó ṣe àwọn ìjòyè rẹ ní àlàáfíà, àti àwọn akóniṣiṣẹ́ rẹ ní òdodo. A kì yóò gbọ́ ìwà ìpamọ́ ní ilẹ̀ rẹ, ìdahoro tàbí ìparun ní agbègbè rẹ, ṣùgbọ́n ìwọ ó pe odi rẹ ní ìgbàlà àti ẹnubodè rẹ ní ìyìn. Oòrùn kì yóò jẹ́ ìmọ́lẹ̀ rẹ mọ́lẹ̀ ọ̀sán, bẹ́ẹ̀ ni òṣùpá kì yóò fi ìmọ́lẹ̀ rẹ hàn fún ọ, ṣùgbọ́n Olúwa yóò ṣe ìmọ́lẹ̀ àìnípẹ̀kun rẹ àti Ọlọ́run rẹ ògo rẹ. Oòrùn rẹ kì yóò wọ̀ mọ́, bẹ́ẹ̀ ni òṣùpá rẹ kì yóò wọ ọkùn, nítorí Olúwa yóò jẹ́ ìmọ́lẹ̀ àìnípẹ̀kun fún ọ. Ọjọ́ àwẹ̀ rẹ wọn ni yóò sì dé òpin, àti àwọn ènìyàn rẹ, gbogbo wọn ó jẹ́ olódodo, wọn ó jogún ilẹ̀ náà títí láéláé. Ẹ̀ka gbígbìn mi, iṣẹ́ ọwọ́ mi, kí a bá lè yìn mí lógo. Ẹni kékeré kan ni yóò di ẹgbẹ̀rún, àti kékeré kan yóò di alágbára orílẹ̀-èdè. Èmi Olúwa yóò ṣe é kankan ní àkókò rẹ̀.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí wí pé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wí pé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètí ọkàn yín kí ó di mímọ̀ fún wa, àti láti ṣe wá lóore, láti ṣe wá láǹfààní. A dúpẹ́ wí pé ẹ kà wá yẹ, ẹ fà wá, ẹ yọ wá kúrò nínú ayé. Ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn, kí a máa ṣe ohun tí kò tọ́, ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọpọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa. A dúpẹ́, ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí láti máa wá fún ìtọ́nisọ́nà, fún ẹ̀kọ́, fún àṣepé àwọn ènìyàn mímọ́, à ń bẹ̀bẹ̀ wípé àǹfààní yìí kò ní ré wa kọjá.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, aláàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ wípé a wá sí yín láti wá gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí mímọ́ yín kí ó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín tí a ó kà àti ọ̀rọ̀ yín tí a ó gbọ́, kí a ba lè fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ tòótọ́ nínú Kristi. À ń bẹ̀ yín wípé okun àti agbára láti sinmi lé yín, láti jẹ́ tiyín ní tòótọ́, àti láti ní oore ọ̀fẹ́ láti máa rìn gẹ́gẹ́ bí ìlànà yín. Ẹ fi fún olúkúlùkù wa bí a ó ti máa wo ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé kí ẹ jẹ́ kí a jẹ́ èlé ti ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe àwọn tí ẹ ń béèrè lọ́wọ́ wa. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún fún wa ní àǹfààní láti wà papọ̀ nínú ìsìn àwa elédè Yorùbá. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe ìlànà yìí sílẹ̀, ó jẹ́ ohun tí ó jẹ́ àǹfààní fún wa, ó sì ṣe ojú wa kí a ba lè jẹ ọ̀rọ̀ tí ó ń bẹ nínú irú ìsìn bẹ́ẹ̀. Ó yẹ kí a sọ fún àwọn ẹlòmíràn tí ó dàbí ẹni wípé bóyá kò tí ì dé etí ìgbọ́ wọn, tàbí tí wọ́n ń lọ́ra láti wá sí ìsìn Yorùbá, ṣùgbọ́n tí a mọ̀ wípé ìsìn Yorùbá yìí ni yóò jẹ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní púpọ̀. Lónìí, mo ń sọ̀rọ̀ lórí pàtàkì ẹ̀sìn Kristiẹni tòótọ́. Pàtàkì ẹ̀sìn Kristiẹni tòótọ́. Àwọn ilé ìjọ àti àwọn àpéjọ púpọ̀ ló wà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lé ó dàbí koríko ìgbẹ́ èyí tí ó wà lónìí tí a sì gbé sọ sínú iná lọ́la. Ohun tí a sọ ni wípé irú àwọn ìpéjọ bẹ́ẹ̀, ó ṣeéṣe kí wọn kí ó rẹwà lóde, ó ṣeéṣe kí ó dàbí ẹni wípé wọn dára, ṣùgbọ́n nítorí wípé wọn kò ní gbòǹgbò, wọn kò fẹsẹ̀ múlẹ̀, wọn kò mọ kí ni ó jẹ́ pàtàkì igun ilé tí ó yẹ kí ó wà nínú ìjọ tàbí nínú ẹ̀sìn Kristiẹni tòótọ́, a ó gbé wọn sọ sínú iná láìpẹ́ ọjọ́. Àwọn òjíṣẹ́ Ọlọ́run ní irú ìjọ bẹ́ẹ̀, wọ́n dàbí àwọn alágbàṣe tí ń tọ́jú igi, tí ó dàbí ẹni wípé ó ṣíji bò wọ́n bí igi tí ó ṣíji bo Jona, ṣùgbọ́n tí ó rọrùn fún kòkòrò aláìlágbára láti bi àwọn igi wọ̀nyí ṣubú, láti pa wọ́n run pátápátá. Ẹ̀sìn Kristiẹni tí kò ní gbòǹgbò, tí kò sì ní ìpìlẹ̀, ó lè tètè gbèrú ṣùgbọ́n kò ní pẹ́ láti dojúbolẹ̀. Èyí ni Jésù sọ fún wa nínú Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkọkàndínláàádọ́rùn-ún. Ó ní ṣùgbọ́n ẹni tí ó gbọ́ tí kò sì ṣe, ó dàbí ọkùnrin tí ó kọ́ ilé sí orí ilẹ̀ láìní ìpìlẹ̀. Nígbà tí ìgbì omi bìlú lọ́gán, ó sì wó ìwó ilé náà sì pọ̀. Èyí ni Jésù ń jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá kọ́ ilé ìgbàgbọ́ wa tàbí ẹ̀sìn Kristiẹni wa tí kò ní ìpìlẹ̀, tí kò ní gbòǹgbò, kì yóò lè sèso, kì yóò lè pẹ́ lọ títí wípé ní ọjọ́ ìdájọ́ àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ohun tí a ó wo palẹ̀, tí ó sì dàbí ẹni wípé a fi iná sun wọ́n. Irú ẹ̀sìn Kristiẹni bẹ́ẹ̀ tí ó gbòde kan lọ́jọ́ òní ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń jọ́sìn, ó dàbí labalábá. Èyí ni irú ẹ̀sìn Kristiẹni tí kò léegun, tí kò ní iṣan, tí kò ní agbára. Labalábá lè farahàn bí ohun tí ó rẹwà nígbà tí ó bá ń fò káàkiri, ṣùgbọ́n nígbà tí ọwọ́ ọmọdé ti ń ṣeré, tí ó bá tẹ̀ ó jẹ́ ohun aláìlágbára àti aláìwúlò. Kò ní ipá láti sá, kò ní ipá láti dáàbò bo ara rẹ̀, kò ní ipá láti gbé ara rẹ̀ ró. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn Kristiẹni tí kò ní ẹ̀kọ́ nínú, ó dàbí Kristiẹni tí kò lágbára, tí kò léegun, tí kò ní iṣan, tàbí tí kò ní

wo ohun ti o le pese wa sile fun orun rere awon iwaasu ti a si man gbo ni opolopo ibi ti a ti man lo o je awon iwaasu ti ko le gbe ni ro ti ko le mule lokan le ti ko le dari wa sibi a o ti mo Kristi gege bi olugbala wa ati gege bi idakoro wa ati gege bi eni ti yo le se ategun fun wa lati aye lo si orun opolopo awon ti a si man ri ni ibi gbogbo won yi won da bi awon ti a nfi afefe eko keko gba kaakiri sugbon eyi ni o fi ye fun wa lati gbaro ohun ti ese kristeni ti o duro le lori a wo ikoko meta ninu oro ti a o so fun wa ikini ipile ese kristeni tooto ipile ese kristeni tooto ikeji itan ese kristeni tooto iketa ipenija lati pa ese kristeni tooto mo ipenija lati pa ese kristeni tooto mo ikini ipile ese kristeni tooto bi abawo peteru kini ori keji ese ikefa peteru kini ori keji ese ikefa an so fun wa ohun ti o je tabi eni ti o je ipile kristeni tooto ninu peteru yi peteru kini ori keji ese ikefa nitori o nbe ninu iwe mimo pe kiyesi mo fi pataki okuta egun ile asayan iyebiye lele ni sioni eni ti o ba si gba gbo oju ki yo ti an so fun anihin we pe kristi ni ipele oni pataki okuta egun ile bi a ba fe kole bi a ko ba mo pataki egun ile a ko ni le ko ile yi ki o dara tabi ki o joju awon ara ju bi won ba fe kole ni igba ti won won mu pataki okuta gun le won akoko fi lele eyi ni o ma topase won lati mo bi won o se ma gbe awon okuta tabi biriki ti o ba ku le ibi ti o ye ki o wa be na ni kristi je bi a ba fe se ese kristeni tooto bi a ba fe se ti o je eto gba ni waju olowa ani lati fi ipile kristi ani lati fi lele nitori pe o ni ipile kan soso ti o je otito ninu koriti kini oriketa koriti kini oriketa ese ikokanla nitori ipile miran leni keni ko le fi lele ju eyi ti a ti fi lele lo ti se jesu kristi ipile yi ni ipile ti o daju bi abari eni ti o fe ko ile ti ko fe ki iji ki o wo ile yi pale o daju wipe o ni lati koko se ipile nitori pe bi ki ba se be ile ti o ba ko ki o je ile ti o le duro pe lo titi nitori be bi a ba fe sin olorun ni tooto o ye ki a mo wipe kristi ni ipile kan soso yi ti a le fi lele o si ni ipile tooto a tun pe kristi ni gbongbo gbongbo igi eyi ni a fi kristeni we igi ti o ni ewe tabi ti o ni eka tabi ti o ni awon eso popo sugbon ki a ranti wipe gbongbo ni o gbe igi yi ro ninu romu ori kokanla romu ori kokanla ese ikerindinlogun nje bi akoso ba mo be ni akopo bi gbongbo ba si mo be si ni awon eka re na anfi jesu kristi we gbongbo nihin wepe bi abari daju wepe agba jesu gege bi gbongbo igi awa ti a je eka lara igi na awa paapa a o le gba ore ofe lodo re bi ohun ba mo a mo wepe o mo a mo wipe o je olooto a mo wipe o je eni rere a mo wipe o je olugbala o je alailese bi ohun paapa ba mo yo fi ore ofe re je ki a je mimo pelu ninu efesu ori karun
ẹsẹ̀ ìkẹtàlélógún, Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàlélógún. Nítorí pé ọkọ ní ṣe orí aya, gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀, ó ń sì ní olùgbàlà ara. Níhìn ni a fi Jésù wé ọkọ, nítorí wípé òun ní ṣe orí, òun ló máa ń darí, òun ló máa ń kọ́ni, òun ló máa ń tọ́ni sọ́nà. Nítorí bẹ́ẹ̀, nínú ìjọ ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristi ni adarí, ó ní olùtọ́ni sọ́nà, òun sì ní agbára tí ń gbéni ró. Bíbélì tún sọ fún wa wípé òun ní olùgbàlà àti olùṣọ́ àgùntàn rere. Nínú Jòhánù orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlá, èmi ní olùṣọ́ àgùntàn rere. Olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó mú dá wa lójú wípé ìpìlẹ̀ ẹ̀sìn Kristẹni tòótọ́ ni Kristi, wípé Kristi ni òkúta igun ilé, pé Kristi ni ìpìlẹ̀ kan ṣoṣo tí ó jẹ́ òtítọ́, wípé Kristi ni gbòǹgbò igi tí a fi wé Kristẹni, wípé òní orí àti agbára tí ń gbéni ró, òun sì ni olùdarí fún ìjọ, òun ni olùgbàlà àti olùṣọ́ àgùntàn, òun ni olùfúnni ní ìyè. Nítorí bẹ́ẹ̀, bí Kristẹni, bí ìjọ, tàbí bí ẹnikẹ́ni bá fẹ́ ní ìyè, a ní láti mọ̀ wípé Kristi gan-an òun ni olùgbàlà àti olùfúnni ní ìyè. Láìsí rẹ̀, àpéjọpọ̀ wa yóò jẹ́ ìsìn lásán tí kò ní ìyè nínú, yóò jẹ́ ìsìn lásán tí kò ní agbára Ọlọ́run, yóò dàbí àwọn òkú tí wọ́n kó ara wọn jọ, tí wọ́n ń dúró de ìdájọ́ Ọlọ́run tí ó banilẹ́rù lọ́jọ́ ìkẹyìn. Àwọn tí a sọ wọ̀nyí nípa Jésù Kristi, ó yẹ kí a gbà wọ́n rò, ó yẹ kí a ronú lé wọn lórí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá ń wá sí ilé ìsìn, wípé Jésù Kristi ni òkúta iyebíye, ó ní ìpìlẹ̀ fún iṣẹ́ ìsìn wa, ó ní ìpìlẹ̀ fún ìgbésí ayé wa, ó ní ìpìlẹ̀ fún gbogbo ìjọ pátápátá lápapọ̀. Jẹ́ kí a kọ́kọ́ wò ó gẹ́gẹ́ bí oníwàásù. Bí oníwàásù bá ń darí àwọn ènìyàn sí ọ̀dọ̀ ara rẹ̀, bí ó bá ń sọ̀rọ̀ bí ẹni wípé òun ni olùtọ́ni sọ́nà, bí oníwàásù bá ń fi ara rẹ̀ fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùgbàlà wọn, irú ilé ìsìn bẹ́ẹ̀ a ó rí wípé wọn kò ní lè dúró lórí ẹ̀kọ́ tí ó yè kooro nínú Bíbélì, tàbí bí àwọn adarí nínú ìjọ, bí àwọn òṣìṣẹ́ nínú ìjọ, bí wọ́n bá ń fi ara wọn hàn gẹ́gẹ́ bí àwọn tí yóò mú àwọn ènìyàn lọ sọ́run, gẹ́gẹ́ bí àwọn tí yóò lè ṣe àṣepé ní ìgbésí ayé àwọn ènìyàn. Ó dájú wípé irú àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ aṣinilọ́nà, nítorí wípé òkúta iyebíye, òkúta igun ilé àti ìpìlẹ̀ tí ó dájú tí ṣe òtítọ́, òun ni Jésù Kristi. Bí àwa tí a ń wàásù, bí àwa tí a ń kọ́ni, bí àwa tí a ń ṣe ojúṣe nínú ìjọ, bí abẹ́fẹ́ jẹ́ òtítọ́ sí olóòótọ́ sí ohun tí Ọlọ́run fi pè wá, ó yẹ kí a mọ̀ wípé a ní láti máa tọ́ka àwọn ènìyàn sí Jésù Kristi. Àwa tí a ń wàásù, àwa tí a ń kọ́ni, ó yẹ kí ó yé wa wípé a ní láti máa fi hàn ní ìgbà gbogbo wípé Jésù Kristi òun ni olùgbàlà. Nítorí wípé bí àwọn ènìyàn bá ń wá sí inú ìjọ, bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run fún wọn láì fi Jésù Kristi hàn wọ́n gẹ́gẹ́ bí olùgbàlà, a dàbí ẹni tí ó ń gbìyànjú láti kọ́ ilé, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò fi ìpìlẹ̀ lélẹ̀. A dàbí ẹni tí ó ń ṣiṣẹ́, ṣùgbọ́n tí a kò mọ̀ wípé a ní láti fi igun ilé lélẹ̀ kí a tó máa bá iṣẹ́ lọ. Nítorí bẹ́ẹ̀, àwọn tí ó ń wá sínú ìjọ, ohun tí a kọ́kọ́ láti máa sọ fún ni wípé wọ́n ní láti ní ìgbàlà, wọ́n ní láti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, wọ́n ní láti gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn. Bí àwa tí a ń wàásù, àwa tí a ń kọ́ni nínú wíwá inú ìwé mímọ́, bí a bá ń fira wa hàn gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́ni sọ́nà, bí a bá ń fira wa hàn gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ tí a kò sì fi wọ́n mọ Jésù Kristi tí ó jẹ́ ìmọ́lẹ̀ ayé tí ń tọ́ni sọ́nà, ìmọ́lẹ̀ tí ń fi ọ̀nà hàn wá,
gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìmọ́lẹ̀ tí ó lè mú wa lọ sí ọ̀dọ̀ bàbá bí a kò bá fi Kristi lélẹ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ olùṣọ́ àgùntàn àti olùgbàlà àti ẹni tí ń darí wa sọ́dọ̀ bàbá ó jẹ́ wípé a ń ṣe àwọn ènìyàn náà lọ́nà bí a kò bá fi Kristi lélẹ̀ gẹ́gẹ́ bí olùfúnilíyè bí a kò bá kọ́ àwọn ènìyàn lọ́run ní ẹ̀kọ́ tí ó yè koro wípé Jésù Kristi nìkan ṣoṣo lè ó lè fún òkú ọkàn wa ní ìyè ó jẹ́ wípé a kò tọ́ wọn sọ́nà dáradára a ń sọ nípa àwa tí a ń wàásù tàbí àwa tí a ń kọ́ni tàbí àwa tí a ń ṣe ojúṣe kan àbí ojúṣe mìíràn nínú ìjọ jẹ́ kí a sọ nípa ti àwa tí a ń wá sínú ilé ìsìn àwa tí a ń jọ́sìn àwa tí a sọ wípé a jẹ́ ọmọ ìjọ dípàláì ó yẹ kí ó yé wa wípé òkúta igun ilé ìpìlẹ̀ tí ó dájú àti gbòǹgbò tí ń gbé niró àti orí àti agbára ìsìn àti agbára ìjọ olùgbàlà àti olùṣọ́ àgùntàn olùfúnni ní ìyè ni Jésù Kristi jẹ́ àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ilé ìsìn wọ́n á gbìyànjú láti mọ àwọn ènìyàn tí ó wà ní ilé ìsìn wọ́n á gbìyànjú láti mọ àwọn adarí tí ó wà ní ilé ìsìn wọ́n á gbìyànjú láti mọ àwọn nǹkan mìíràn tí ó wà ní ilé ìsìn bí a ti wọṣọ bí a ti kọrin bí a ti gbàdúrà bí a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n wọn kò mọ Jésù gẹ́gẹ́ bí olówa àti olùgbàlà wọn ó dàbí ẹni tí ń kọ́ ilé láì fi ìpìlẹ̀ lélẹ̀ ẹni tí ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí kò kọ́kọ́ yanjú àti ní ìgbàlà àti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ó sì kọ́ sílẹ̀ àti gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ àti ní Jésù olùdáǹdè ní ìgbésí ayé rẹ̀ ẹni tí ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí kò mọ Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó fi ara rẹ̀ rúbọ fún wa kí a ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ ó jẹ́ ẹni tí ń kọ́ ilé láì ní ìpìlẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ohun àkọ́kọ́ láti ṣe òun ni kí a mọ Jésù a lè mọ orin kọ bí a kò bá mọ Jésù a ò tí ì ní ìgbàlà a lè máa ṣọ́wọ̀ bí a kò bá mọ Jésù a kò ní ìgbàlà a lè mọ bíbélì kà bí a kò bá mọ Jésù a kò ní ìgbàlà ó tilẹ̀ ṣeéṣe kí a mọ àwọn díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí a kò bá mọ Jésù a kò ní ìgbàlà ó dàbí ẹni tí ń kọ́ ilé láì kọ́kọ́ fi ìpìlẹ̀ ilé lélẹ̀ nítorí bẹ́ẹ̀ ohun tí ó ṣe pàtàkì tí ó ṣe dandan fún olúkúlùkù wa ni pé bí a ti ń wá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kí a kọ́kọ́ rí wípé a mọ Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa a ní láti gbé Jésù sókè gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ wo Jòhánù orí kìíní ẹsẹ̀ 21 ní ìjọ kejì Jòhánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó wípé wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ èyí ni ohun àkọ́kọ́ tí Jésù ní láti ṣe ní ìgbésí ayé wa èyí ni ohun àkọ́kọ́ tí a ní láti mọ Jésù Kristi fún ní ìgbésí ayé wa bí o bá jẹ́ olóòótọ́ o mọ̀ wípé nínú ẹ̀ṣẹ̀ lẹ́ abíọ́ nínú ẹ̀ṣẹ̀ lẹ́ àsìlóyún rẹ bí o bá jẹ́ olóòótọ́ o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ rẹ pọ̀ tó bẹ́ẹ̀ tí a kò lè kà wọ́n ní iye bí o bá jẹ́ olóòótọ́ o mọ̀ wípé ẹ̀mí ọlọ́run dá ọ lẹ́bi nínú ọkàn rẹ wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀ nípa ọ̀rọ̀ ẹnu rẹ nípa ìṣe ọwọ́ rẹ nípa àwọn nǹkan tí o máa ń sọ tàbí tí o máa ń ṣe o mọ̀ wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀ a sì sọ fún wa wípé ẹlẹ́ṣẹ̀ kò lè rí ògo olówa kò lè rí ojú olówa wípé bí àwọn ẹ̀ṣẹ̀ yìí bá wà síbẹ̀ tí o kò ní ìdáríjì tí o kò ní ìgbàlà kò ṣeé ṣe fún ọ láti bá ọlọ́run gbé ní ayérayé nítorí bẹ́ẹ̀ ohun tí ó ṣe pàtàkì ohun tí ó jẹ́ ohun àkọ́kọ́ àìgbọ́dọ̀ má ṣe ni wípé kí o mọ Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó dáríjì ọ gẹ́gẹ́ bí ẹni tí ó ra ọ padà gẹ́gẹ́ bí ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ rẹ lọ gẹ́gẹ́ bí ẹni tí ó ti mọ àwọn ẹ̀ṣẹ̀ wọn jìnà réré sí ọ tí a kò ní rántí wọn nípa rẹ mọ́ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a tẹjú mọ́ Jésù kí a mọ̀ wípé òun ni ẹni tí ó jẹ́ olùgbàlà àti olùràpadà wa ó yẹ kí a máa jẹ́ kó yé wa nígbà gbogbo wípé ọlọ́run dènìyàn ni Jésù Kristi ó ti wà pẹ̀lú ọlọ́run bàbá láti àtètèkọ́ṣe láti ayérayé ṣùgbọ́n ó wá ó dènìyàn nítorí tiwa ó gbé àgọ́ ènìyàn wọ̀ ó sì wá jẹ́ olùràpadà fún wa ó yẹ kí a mọ̀ wípé nípa ìrúbọ rẹ̀ àti nípa ìlàjà tí ó ṣe láàrin ènìyàn àti ọlọ́run ni a fi lè bá ọlọ́run làjà
o ye ki atenumo wipe iku Jesu Kristi oni o gba iya wa je oni o gba iko wa ku oni o sese irubo ti o je itewogba fun wa ati wipe nipa iku re yi lori igi agbelebo ati eje re yebiye ti o ta sile fun wa ni apili dawa lari nipa igbagbo ninu re bi akoba mo nkan won yi o je wipe ilesi ti an wa a ko ti fi ipele lele bi akoba mo nkan won yi o je wipe isin ti an sin ko ni gbongbo ko si ni itakun ti o le gbe waro ni ojo ikeyin gbogbo wa ni ese ti parun ni ese ti ba aye re je sugbon nigba ti Kristi wa ti o ku fun wa eyi ni o fi se ona ati eto lati ra wa pada nigba ti a ba ronu pada ti a si gbagbo ninu Jesu Kristi ki se be nikan a gbodo ma kede re lore kore we pe Jesu Kristi ni olugbala kan sosho ki a mo we pe oni o wa lati gba wa kuro ninu ese wa ni gba gbogbo ni o ye ki a ma so nitori kini nitori we pe awon ti o wa sinu ijo gege bi eni ti o wa ni akoko o ye ki won ki o mo we pe ani lati gba wa la kuro ninu ese wa ninu Matthew ori kini ese kokan lelogun Matthew ori kini ese kokan lelogun yo si bi omokunrin kan Jesu ni iwo pe oruko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won igba gbogbo lo ye ki a ma kede eyi lo ye ki a ma so leti awon ti o nwa sinu ijo wi pe ani lati ni igbala ani lati gba kuro ninu ese wa ani lati ni idariji lodo Olorun ani lati le gbe igbesi aye ti o bori ese o ye ki a si tun ma kede re ni igba gbogbo wi pe Jesu ni eni tin so ni di mimo wi pe nipa eje re ti a ta sile wi pe nipa iku ti o ku fun wa bi abagbadura igba yi ni a o ri wi pe yo mu gbongbo ese ti o wa ni igbesi aye wa ninu okan wa yo mu kuro yo so wa di mimo iru Adamu ti o wa ninu okan wa yo fa tu yo yo won kuro patapata a o se ri wi pe ife pipe ati okan ti o nsin Olorun pelu okan pipe yo wa sinu aye wa nigba na ninu Heberu ori ketala ese kejila nitori na pelu Jesu pelu ki o le fi eje re so awon eniyan di mimo o jiya leyin ibode nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin ibode awon elomiran ma ro we pe bi aba nwa si ilesi nigba gbogbo we pe eyi to lati so wa di mimo we pe bi aba nka bibeli nigba gbogbo wi pe die die a o ma so wa di mimo awon elomiran ro wi pe bi a ba nse ojuse ninu ijo wi pe nigba ti o ba ya a o so wa di mimo rara o ye ki a mo wi pe Jesu Kristi ni o ta jere sile oni o ku fun wa oni o jiya fun wa ki a ba le so wa di mimo nipa iku ti o ku fun wa bi o ba ti ni igbala to ti je wose ti o ti ko sile ti a ti so aye re di otun ti o ti je eni otun niwaju Olorun o ye ki o tun lo ba Olorun wi pe ki o so di mimo ki o mu gbongbo ese ti o wa ni igbesi aye re ninu okan re ki o fa tu ki o ye o kuro eda Adamu eda abinibi ti o wa ninu re wi pe ki o yo won kuro bi o ba se be o daju wi pe yo so di mimo bi o ba fara re robo bi o ba gbe gbogbo ohun ti o wa ni igbesi aye re si waju Oluwa wi pe ti Oluwa ni wo ma je okan re aye re gbogbo ti o wa layika re ti o le toka si po je ti re wepe fun ogo Oluwa ni o ma lo won bi o ba si gbagbo ninu Jesu Kristi ti o ku lati so di mimo o dajo wepe yo so di mimo ki se be nikan o ni eni ti baptisi wa ninu emi mimo eni ti o fi agbara emi Olorun kun wa nitori ninu Matthew ori keta le ati ka ti Johanu ti o fi ye awon eniyan wi pe ni tooto ninu Matthew ori keta ese ikokanla o wi pe ni tooto li emi fi omi baptisi yin fun ironu po ada sugbon enikan ti o po ju mi lo eyi n toka si Jesu Kristi nbo leyin mi bata eni ti emi ko to gbe
òun yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín. Ó yẹ kí a mọ̀ wípé gẹ́rẹ́ tí a bá ti ní ìgbàlà, ohun tí ó yẹ kí a máa gbàdúrà fún, ohun tí ó yẹ kí a máa lépa ni wípé kí a làkàkà, kí a gbàdúrà, kí a ṣe ohun tí ó yẹ kí a ṣe níwájú Olúwa, kí a dúró níwájú Olúwa láti sọ wá di mímọ́. Bí a bá ti ní ìsọ̀dí mímọ́, ó yẹ kí a tún làkàkà, kí a gbàdúrà, kí a ṣe ohun gbogbo tí ó yẹ tí Ọlọ́run pa láṣẹ fún wa, kí a ba lè ní agbára ẹ̀mí Ọlọ́run oní ìrètí wa ní àkókò ikú. Bí a bá ń sọ nípa ikú, ẹlẹ́ṣẹ̀ tí kò ti mọ̀ Ọlọ́run a máa bẹ̀rù, ó sì yẹ kí ó bẹ̀rù, nítorí pé bí ó bá kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, ó dájú wípé ìdájọ́ ìbínú Ọlọ́run yóò bà lé lórí, yóò sì jìyà títí ayérayé. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ẹ̀rù kí ó ba aláìgbàgbọ́, kí ó ba ẹlẹ́ṣẹ̀, nítorí pé kò ní ìdákọ̀rọ̀, kò ní ìrètí bí ikú bá dé. Ṣùgbọ́n bí o bá ti gba Jésù Kristì gbọ́, ó yẹ kí o mọ̀ wípé Jésù Kristì òun ni ìrètí wa ní àkókò ikú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, òun ni ilẹ̀kùn kan ṣoṣo tí ó lọ sí ọ̀run, tí a ṣí sílẹ̀ láti darí wa sí ọ̀run. Òun sì ni alágbàwí ńlá níwájú onídàájọ́ òdodo. Bí ó bá di ọjọ́ ìkẹyìn, nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé, bí a kò bá ní Jésù, ó dájú wípé a ó dá wa lẹ́jọ́, a ó sì rán wa lọ sí ibi tí àwọn tí kò ní Jésù tí wọ́n ó wà títí ayérayé, nínú ìpayín keke àti nínú ìṣẹ́ àti nínú ìdánilóró. Ṣùgbọ́n bí a bá ní Jésù, a ti mọ̀ wípé òun ni olùgbàlà wa, òun ni alágbàwí wa, òun ni ẹni tí ó ti fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé tí ó yàtọ̀ sí èyí tí a ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Jẹ́ kí ó yẹ wípé ẹ̀kọ́ yìí tí ó ń sọ nípa Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń sọni di mímọ́, gẹ́gẹ́ bí ẹni tí ń baptisi wa nínú ẹ̀mí mímọ́, gẹ́gẹ́ bí ìrètí wa ní àkókò ikú, gẹ́gẹ́ bí ilẹ̀kùn kan ṣoṣo tí ó wà láti tọpa wa sí ọ̀run, àti gẹ́gẹ́ bí alágbàwí ńlá níwájú onídàájọ́ òdodo, wọ́n jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí a kò bá wàásù rẹ̀ bẹ́ẹ̀, bí a kò bá fi kọ́ni ní ìgbà gbogbo, irú ìjọ bẹ́ẹ̀, irú ẹ̀sìn bẹ́ẹ̀, ó jẹ́ ẹ̀sìn tí kò ní ìdákọ̀rọ̀, tí kò ní gbòǹgbò, tí kò ní ìpìlẹ̀. Jẹ́ kí a wo ìkejì, ìtàn ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́. Láti àtètèkọ́ṣe tí Jésù fún ara rẹ̀, tí ó ti fún wa ní ẹ̀sìn kìrìsìtẹ́nì yìí, tí ó sì ti jẹ́ kí ó yé wa wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni a lè fi ní ìdáǹdè láti ìgbà yìí gan-an ni a ti ń tọpinpin, tí a sì jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristì ni olùgbàlà. Ẹ̀kọ́ yìí ni ó jẹ́ ìdákọ̀rọ̀ fún gbogbo ìjọ láti àkókò náà títí di àkókò yìí. Jẹ́ kí a wo Matthew orí 16 ẹsẹ̀ 18. Èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù, orí àpáta yìí lèmi ó kọ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Jésù ń jẹ́ kí ó dá àwọn ọmọ ìhìn rẹ̀ lójú wípé òun ní òkúta iyebíye, òun ní ìpìlẹ̀, òun ní àpáta tí a ó kọ ìjọ lé lórí. Àti wípé bí a bá kọ ìjọ lé Jésù Kristì lórí gẹ́gẹ́ bí ìpìlẹ̀, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni ní ìdè, gẹ́gẹ́ bí ẹni tí mú wa wá sí ọ̀dọ̀ Ọlọ́run, wípé àwọn ipò òkú tàbí àwọn ẹ̀mí kẹ́mí àti èṣù pàápàá pẹ̀lú wọn, wọn kì yóò lè borí ìjọ. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ ti fi gbòǹgbò múlẹ̀ lórí ìpìlẹ̀ ìhìn rere tí kò lábòlà, tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé gbogbo àwọn ìránṣẹ́ Sàtánì àti àwọn ìránṣẹ́ ọ̀run àpáàdì wọn kò lè ṣẹ́gun rẹ̀. Àkókò yóò kùnà fún wa láti jẹ́ kí n lè sọ fún ọ àwọn inúnibíni tí ó dìde sí ìjọ láti àtètèkọ́ṣe àti láti ọ̀pọ̀lọpọ̀ ọdún, ṣùgbọ́n tí ó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé ìjọ àkọ́kọ́ kì í ṣe ìjọ tí ó lówó, ìjọ tí ó ní àwọn gbajúmọ̀ tàbí ìjọ tí ó ní àwọn dúkìá, ìjọ tí ó ní ohun ìní tàbí ilẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí wípé Jésù Kristì ni ó jẹ́ ìpìlẹ̀, nítorí pé Jésù Kristì ni ó jẹ́ àpáta, nítorí bẹ́ẹ̀ àwọn inúnibíni tí a ṣe sí ìjọ wọn kò lè ba ìjọ jẹ́, tàbí kí wọn kí ó da ìjọ rú, tàbí kí wọn kí ó pa ìjọ run pátápátá. Síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣe inúnibíni wọ̀nyí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìjọ ńlá gbára sí i.
gbogbo akojopo itan itesewaju ati ikede irere ni igba awon aposteli titi di akoko yi won je ki o ye wa wi pe iwaasu Jesu Kristi gege bi olugbala ki se jo ki se gege bi olukoni ni kan soso tabi bi woli tabi bi oniwa rere tabi bi eni nla kan tabi aperere kan lasan ki se yi ni o je ki ijo ki o lagbara ti o si je ki o gbero sugbon iwaasu Jesu Kristi gege bi olugbala gege bi eni ti o nse asekagba igbala wa ti a pini idariji ese iwaasu yi gan ni o je ki ijo ki o lagbara o si ye ki o ye wa we pe ohun yi kan na lo ye ki a ma tenumo titi di oni ki a si ma toka awon eniyan ti wa sihin si Jesu Kristi olugbala ati oludande wa ninu Korinti kini ori keta ese ikokanla ki a tun wo lekan si nitori ipile miran ni enikan ko le fi lele ju eyi ti a ti fi lele lo ti se Jesu Kristi ipile miran li enikan ko le fi lele ju eyi ti a ti fi lele lo ti se Jesu Kristi o ye ki o ye wa wi pe ipile yi kan soso ni o le gbe wa ro isegun ti esin Christianity ni o je ohun ti a ni nipa ilana ti a fi le wa lowo lati inu bibeli nitori wepe ilana yi ni o fi Jesu han gege bi eni ti a ko ile igbagbo wa le lori bi awa pelu bi abamo nkan wonyi yo je ki isin wa ki o je ohun ti o je etewogba ni waju olowa ki o si je pe awa paapa a o je eni ti o je etewogba ni waju olowa ki a mo wepe awon eko ihin rere ti o gbe Jesu kale gege bi oluso agutan ati gege bi olugbala awon wonyi ni o wulo fun wa lati je ki ijo ki o duro ni waju olorun bi o ba je pe oludasile ijo le an fi han awon eniyan bi o ba je pe oluso agutan eleran ara le an fi han awon eniyan bi o ba je wipe awon oluko le an fi han awon eniyan bi o ba je wipe awon eniyan kan ti a ka si pataki ninu ijo le an fi han awon eniyan ijo be ki o le duro ijo be ki o le fun awon eniyan wonyi ni ohun ti o se koko lati le dari won si odo Olorun lati le ni igbala nitori be o ye ki a mo wipe ohun ti a ko ninu itan Kristeni ni wepe lati ibere ni won ti fi ontete oro yi wepe Jesu Kristi nikan ni wo ma soro re gege bi olugbala ati olufuni ni iye apere yi ni o ye ki a wa pelu ki o tele ye ki a wo Heberu ori keji ese keta Heberu ori keji ese keta awon ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi ti a tete ko bere si so lati odo olowa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni awa o ti se la awa o ti se bo ninu idajo olorun awa o ti se bo ninu ijiya ayeraye bi a ko ba nani igbala nla bi iru eyi nitori be o ye ki o je ohun ti a n so ni igba gbogbo fun awon ti o n wa si inu ijo wepe won ni lati gbadura titi won o fere wepe ati gba okan won la ati dari ese won ji won ati yi igbesi aye won pada si rere nipa igbagbo ninu Jesu Kristi nikan soso ninu Peteru keji ori keta Peteru keji ori keta ese keji ki eyin ki o le ma ranti oro ti ati enu awon woli mi mo so saju ati ofin oluwa ati olugbala wa lati odo awon aposteli yin wepe eko yi ti awon aposteli fi lele ti won je ki o da wa loju wepe Jesu Kristi ni olugbala ohun eni ti so ni di mimo ohun eni ti fi agbara emi mo kuni ohun ni ireti wa ni akoko iku o n si ni idakoro wa o ni alagbawe wa niwaju Olorun o ni ki a ma ranti awon eko yi nitori pe eyi ni yo je idakoro wa ni akoko iku ikoni ti o ye koro nipa Kristi
ni o n fun ni ni igbagbo lati le dojuko iku nigbati iku ba de eyi ni yo je ke a ma rin irin ajo wa nigbati irin ajo ba n lo sopin gege bi eni tin ri ohun ti a ko ri ti se ti ayeraye eko kristi gege bi onilaja laarin awa ati olorun gege bi aropo wa ti o gba iya wa je ti o si ku fun wa gege bi eni tin sipe fun wa ati gege bi olurapada wa eni ti o ku fun ese wa ti o si jiride fun idalare wa eko yi ni o le fun wa ni igboya lati dojuko iku nigbati akoko yi ba to eyi ni o je ki a so wipe iku oro reda isa oku isegun reda nitori be je ki oyi o wipe bi o ba ni jesu gege bi olowa ati olugbala re nigba na ni o le ni idakoro ni esin christianity o sinsin yo je itewogba ni waju olowa ki se eyi nikan a n pe wa nija wipe ani lati pa esin christianity yi ani lati pamo ni toto titi a o fi ri olowa ye ki a wo epistle ti juda si eniyan gbogbo epistle ti juda si eniyan gbogbo ese keta olufe nigbati mo fi aisimi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan ko gbodo sai ma kowe si yin kin si gba yin niyanju lati ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo lekan sosho eyi ni ipenija ti bibeli nfun wa wepe ki a ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo lekan sosho ki a ma je ki awon ti won waasu iwaasu eke tabi eko eke ki won ki o fi afefe eko keko gba wa kaakiri Kristi ati awon aposteli re won ti so tele saju wipe ni igba ikehin awon eleko eke yo po awon woli eke yo po awon Kristi eke papa won yo po jojo wipe yo si ronun fun awon eniyan lati sipo pada ati lati kuro ninu eko ti o ye koro ati lati lo si ibi etan nitori be ma se je ki awon egan aladugbo re ma se je ki eleya ti awon ara aye ti won fi o se nitori wipe o je eni tin sin olorun nipase igbagbo ninu jesu kristi tabi iyosho ti si ti awon alariwi si awon apeinda ti won yosho ti si o ma se je ki awon nkan wonyi ki o da opada ma se je ki awon nkan wonyi ki o mu ogbojege tabi ki o mo kuro lori ipile ti ati filele fun o eyi ti se jesu kristi je ki o ye o wipe gbogbo awon oro olorun ti o ti gbo nipa jesu nipa wipe ani lati ni igbala wipe o je ki awon nkan wonyi ki o duro ninu okan re o si simi le won o si duro ti won o si n se aisimi lati ri wipe o je eni ti a ti gba okan re la nipa ewenumo eje jesu kristi wo heberu ori kerin ese ikini nitori na eje ki a beru bi a ti fi ileri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma ba dabi eni pe o kuna re bi a ba kuro lori ipile bi a ba kuro ninu eko bibeli bi a ba kuro lori eko ti o so fun wa nipa jesu gege bi olugbala gege bi eni tin so ni di mimo gege bi eni tin fi agbara emi mo kuni gege bi eni ti o je oluso agutan wa oluso agutan rere ati gege bi eni ti o je ipile eko kristi atabi eko ihin rere bi a ba kuro lori nkan wonyi a ko ni le de ijoba orun a ko ni le ri olorun ni ikeyin nitori be e je ki a beru ki a ri wipe bi a ti fun ani ileri ati wo inu isimi re wipe enikeni ninu wa ko padanu iye aini pekun ati anfani lati ba jesu joba ni ikeyin e je ki a dide duro ki a gbadura ki a so fun olorun wipe eyi ti a ti file wa lowo gege bi jesu olugbala eyi ti a ti file wa lowo
Jesu eni ti so ni di mimo e ti ati fi le wa lowo Jesu Christi eni ti yo fun wa ni agbara emi mimo ati eni ti o ndari wa ti o je ilekun si ayeraye si odo Olorun we pe a o di mu shinshin titi di ojo ekeyin a ko ni je ki enikeni ki o fi eko eke ki o fi tan wa je tabi ki o fi gba wa kuro lodo Olorun dide duro ki o diju re ki o se gbadura si Olorun ki ori wipe o pa igbagbo to tomo bi oko ba ti ni igbala eyi ni ohun akoko ti oni lati se oni lati so fun Olorun wipe o fe ni igbala bi oko ba ti ni isodi mimo o ye ki o so fun Olorun bi o ba ni idaniloju pe o ti ni igbala wipe o fe ni isodi mimo ti o fi fo kan re mo ti o se funfun lao lao bi ojo didi bi o ba si mo wipe o ti ni agbara o ti ni isodi mimo o ye ki o gbadura ka le fun ni agbara emi mimo ki ori wo pe eko yin rere ti a ti file olowo odi mu titi a o fi ri Jesu olowo ati olugbala wa e je ki agbadura Olorun alaanu adupe lowo yin o je ayo kan wa lati wa se waju yin nitori wo pe a mo pe nigba ti a ba wa e o so okun odi imole a mo pe nigba ti a ba wa aisan yo pora a mo wo pe nigba ti a ba wa gbogbo osi gbogbo ise yo dopin ni igbese aye wa a mo pe nigba ti a ba wa e o tan imole sinu okan wa ati si ipa ona wa ati sinu aye wa a mo pe nigba ti a ba wa si waju yin gbogbo awon agbara okunkun ti o tin je gaba ti o tin te wa mole we pe a o ni idande kuro ninu awon nkan won yi to nda wa loro a mo we pe nigba ti a ba wa a o le gbadura e o si le gbo adura wa a nbebe we pe bi a ti wa loni we pe igbagbo aye igbagbo otun yo soji ninu okan wa loruko Jesu a si nbere we pe gege bi igbagbo aye igbagbo otun yo ti dide ninu okan wa wi pe bi a o ti ma gbadura e o gbo adura wa e o so okunkun di imole fun wa awon ikanu tabi awon ohun ti o nda wa loro e o mu won kuro ni oruko Jesu e ba wa soro e mu wa sumo odo ara yin adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa loni mo soro nipa igbagbo o ye ki a mo wi pe a ti ma n soro nipa igbagbo ohun ti igbagbo le se ere ti o wa ninu igbagbo ipa ti igbagbo ko ninu adura ti a ma n gba bi a ba wo Heberu ori kọkànlá ẹsẹ ikini njẹ igbagbo ni idaniloju ohun ti a n reti ijeri ohun ti a ko ri bi a ko ba ti ri ohun kankan bi ọwọ wa ko ba ti tẹ ohun ti a n fẹ ṣùgbọ́n tí ẹ̀mí ọlọ́run jẹ́rìí nínú ọkàn wa lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà wí pé ohun yìí tí a kò tí ì rí yóò jẹ́ tiwa èyí ni à ń pè ní ìgbàgbọ́ bí a bá ń retí ohun kan tí kò sì tí ì dé ṣùgbọ́n tí a ní ìdánilójú tí a sì ní ìfọkànbalẹ̀ nínú ọkàn wa wí pé ọlọ́run kì yóò jẹ́ wa kulẹ̀ àti wí pé ọlọ́run yóò fún wa ní nǹkan wọ̀nyí a sì ní ìdánilójú yìí a ní ìjẹ́rìí yìí nínú ọkàn wa èyí ni à ń pè ní ìgbàgbọ́ bóyá o ti ń gbàdúrà fún ọmọ rẹ wípé ìyípadà titun yóò dé nínú ọmọ rẹ ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tó ń retí kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ o kò tí ì rí kí o fi ojú ara rí ṣùgbọ́n o ní ìdánilójú ẹ̀mí ọlọ́run sì ń jẹ́rìí nínú ọkàn rẹ wípé nǹkan tí o ti gbàdúrà fún yìí wípé dandan ọlọ́run yóò ṣe wípé ó tilẹ̀ ti ṣe ká fojú rí i lókù èyí ni à ń pè ní ìgbàgbọ́ bóyá o ń gbàdúrà fún ọkọ rẹ wípé ìyípadà rere nínú ẹbí ìyípadà rere ní ti iṣẹ́ ìyípadà rere ní ti ìgbéga yóò dé ṣùgbọ́n a kò tí ì fi ojú rí lójúkojú a kò tí ì rí ìgbéga tàbí ìyípadà tí a ń béèrè lójúkojú ṣùgbọ́n a ní ìdánilójú nínú ọkàn wa balẹ̀ wípé ọlọ́run ti ṣe pàápàá bí a kò tilẹ̀ tí ì fojú rí ẹ̀mí ọlọ́run sì ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé ọlọ́run ti gbọ́ àdúrà wa inú wa bẹ̀rẹ̀ sí ní dùn bí a kò tí ì fojú rí bí a kò tilẹ̀ tí ì rí síbẹ̀síbẹ̀ a ní inú dídùn nítorí pé a mọ̀ wípé ọlọ́run ti ṣe é èyí ni a ń pè ní ìgbàgbọ́ ó sọ nínú ẹsẹ̀ ìkejì wípé nítorí nínú rẹ̀ li àwọn alàgbà ní ẹ̀rí rere
bi aban so awon alagba ke se awon ti won lewo lori amo wi pe awon ti won lewo lori wa ti won ko ni igbagbo ninu olorun an so nipa awon alagba awon baba wa ninu igbagbo gege bi abrahamu ti o je wi pe bi ileri ti olorun se fun bi owo re ko tile ti ite sibe sibe o nyo wo apere yi ninu romu ori kerin romu ori kerin ninu lati ese iketa dilogun gege bi ati ko pe mo ti fi o se baba orile ede popo ni waju eni ti o ngbagbo olorun ti kara re ti o so oku di aye ti o si pe a ohun won ni ti ko si bi eni pe won ti wa je ki o ye o wi pe ni akoko yi abrahamu ko ti bi omo ileri sugbon ati se ileri fun a si so fun awe pe bi o tile je wi pe ko ti ipoju ri olorun pe ohun won ni ti ko si bi eni pe won ti wa ijeri si ninu okan re yi idaniloju ti o ninu okan re yi eyi ni a npe ni igbagbo wese keji ni logun nigbati ireti ko si eni ti o gbagbo ni ireti ki o le di baba orile ede popo gege bi eyi ti a ti wi pe bayi ni iru omo re yori eni ti ko se ailera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun ati kiku inu sara ko fi agbagbo siye meji ileri olorun sugbon o le ni igbagbo e je pe o duro sinsin ni igbagbo o n fi ogo fun olorun nigbati o sa ti mo daju daju pe ohun ti o n ba ti leri ohun si le se ini a pe ni igbagbo wipe bi a ko tile ti ipoju ri sugbon a ti gbadura debi wipe emi olorun ba emi wa jeri o si je ki o da wa loju wipe ohun ti a n beere olorun ti se nigbati a ba gbadura ti a ba de akoko yi ti a be si ninu inu didun ti emi olorun ba emi wa jeri ti a ni idaniloju ati ifokanbale wipe ma dupe lowo olorun ohun to n beere olorun ti se ma yin olorun logo nitori wipe ohun to n beere olorun ti fi ifo bi o tile je wipe o ko ti ri nigbati o ba be si yin olorun logo nigbati o ba be si dupe nigbati o ba be si bu ola fun olorun nigbati o ba be si ki olorun nigbati o ba be si so nipa agbara nla olorun bi o tile je pe o ti o ko ti fi oju ri nkan wonye yi ni a npe ni igbagbo bi o ba wo heberu ori kokanla ese kefa sugbon lai si igbagbo ko le sese lati wu nitori eni ti o ba nto olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe o ni olusesan fun awon ti o fi ara bale wa eni o so fun awi pe igbagbo ki duro lasan igbagbo ki wa lo nikan wi pe bi a ba ni igbagbo a o ma gbiyanju lati wu olorun bi a ba ni igbagbo a ma to olorun wa ni igbagbogbo bi a ba ni igbagbo wipe a ma ke pe olorun a ma gbadura bi a ba ni igbagbo a ma fihan nipa ohun ti a n so lenu igbagbo je ohun ini ti o se iyebiye aigbagbo je ohun ti o ma n ja wa tile aigbagbo je ohun ti o ma n pani aigbagbo je ohun ti o ma n je ki igbala olorun iyi olorun ibukun olorun ki o bo lowo eniyan igbagbo ma n so nipa ohun ti o dara aigbagbo ma n so nipa ohun ti ko dara lati inu okan wa ohun ti a ma n so ni o ma n fihan eyi ti a ni yala a ni igbagbo tabi a ni aigbagbo bi a ba ni igbagbo igbagbo yio so osi ati ise wa yio so di ayo igbagbo yio mu wa kuro ninu okunkun yio mu wa sinu imole igbagbo yio yi atubotan aye wa yio yi pada igbagbo yio mu wa kuro ninu ona to lo si orun apadi yio mu wa si ona ti o lo si orun rere ni eda keji aigbagbo yio so ayo di ibanuje aigbagbo yio ya wa nipa kuro lodo olorun kuro ninu iye olorun ati kuro ninu ibukun olorun bi eniyan ba ni igbagbo igbagbo ti gbanila igbagbo aye
ìgbàgbọ́ tí ń dàgbà sókè àti ìgbàgbọ́ tí ń fẹsẹ̀ múlẹ̀ nínú Ọlọ́run àti nínú ọ̀rọ̀ rẹ̀. Ìgbàgbọ́ yìí yóò ní ohùn tí ń bá Ọlọ́run sọ̀rọ̀. Èyí ni a fi ń sọ ní àṣálẹ́ yìí nípa ohùn ìgbàgbọ́, tàbí kí a kúkú wí pé ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ láti ẹnu rẹ̀ jáde. Ohùn ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ. Kí a tó kú, ìgbàgbọ́ yóò máa sọ̀rọ̀. Bí a tiẹ̀ wà ní ibi tó jẹ́ wípé ó dàbí ẹni pé ayé fẹ́ pin fún wa, ìgbàgbọ́ yóò sì máa sọ̀rọ̀. Bákan náà, bí o bá wo Ìṣe àwọn Apọ́stẹ́lì orí keje ẹsẹ̀ 15, Ìṣe àwọn Apọ́stẹ́lì orí keje ẹsẹ̀ 15, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹjúmọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run, àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Òun sì wí pé, wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀, àti ọmọ ènìyàn dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Nígbà náà ni wọ́n kígbe lé òun rárá, wọ́n sì di etí wọn, wọ́n sì fi ọkàn kan rọ́lù, wọ́n sì wọ sẹ́yìn òde ìlú, wọ́n sọ ọ́ lé òkúta. Àwọn ẹlẹ́rìí sì fi aṣọ wọn lélẹ̀ lé ẹsẹ̀ ọmọkùnrin kan tí à ń pè ní Saulu, ṣùgbọ́n wọ́n sọ Stefanu lé òkúta. Ó sì ké pe Olúwa wípé, Jésù Olúwa, gba ẹ̀mí mi. Bí o bá wo ibi tí a kà yí dáradára, ó rí wípé nípa ìgbàgbọ́ ni Stefanu ni ó fi sọ̀rọ̀. Ohun tí a ń gbọ́ lẹ́nu rẹ̀ ni ohùn ìgbàgbọ́. Wò wípé ó kún fún ẹ̀mí mímọ́. Nígbà tí a fẹ́yàn Stefanu, ohun yìí ni a rí kà nípa rẹ̀ wípé ó kún fún ìgbàgbọ́, ó kún fún ọgbọ́n Ọlọ́run, ó sì kún fún ẹ̀mí mímọ́ pẹ̀lú. Níhìn ni a ń ṣe inúni bíni sí i, níhìn ni a ń sọ́lé òkúta. Ó ní, wò ó, mo rí Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Rí wípé Jésù kò sọ ohunkóhun nísinsìnyí, ṣùgbọ́n ó dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Báwo ni Stefanu ṣe mọ̀ wípé kì í ṣe wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí onídàájọ́? Kì í ṣe wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ dá lẹ́bi wípé bóyá Stefanu ti sọ ohun kan tí kò dùn mọ́ Ọlọ́run nínú, ohun kan tí ó fa inúnibíni tàbí sísọ lókúta tí wọ́n sọ lókúta? Báwo ni ó ṣe mọ̀ wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí alágbàwí, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ pe òun lọ sílé, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ kí òun káàbọ̀ sí ìjọba Ọlọ́run? Ohun tí ó fi mọ̀ ni wípé ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé òun jẹ́ ti Ọlọ́run, àti wípé Jésù pàápàá ó jẹ́ olùràpadà àti olùdáǹdè òun. Èyí ni a ń sọ nípa ìgbàgbọ́, wípé ní ojú ikú, ẹni tí ó bá ní ìgbàgbọ́, ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ ń kú lọ, yóò máa wípé mo ń lọ sílé, yóò máa wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún mi, yóò máa wípé mo mọ̀ wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé níbẹ̀, ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín, àti wípé èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín, wípé nígbà tí mo bá sì ṣetán, èmi ó padà wá láti mú yín lọ sí ọ̀dọ̀ ara mi. Ẹni tí ó bá ní ìgbàgbọ́ títí di ojú ikú ni ó máa wípé mo ń lọ sí ìlú ọ̀run, mo ń lọ sí ibi rere. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ wà ní ẹnu bodè ọ̀run báyìí, yóò máa wípé mo fẹ́ wọlé, nítorí wípé mo ní orúkọ nínú ìwé ìyè. Èyí ni a fi ń mọ àwọn tí ó ní ìgbàgbọ́ nínú ayé, ohùn wọn yóò máa sọ̀rọ̀ ìgbàgbọ́. Ní ojú ikú, ọ̀rọ̀ ẹnu wọn yóò máa jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́, wọ́n máa ní ìrètí àti ìdákọ̀rọ̀ ìdánilójú nínú ọ̀rọ̀ àti ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tí ó bá ní àìgbàgbọ́ yóò máa dààmú, yóò máa ṣiyèméjì. Gẹ́rẹ́ tí ó bá ti ní inúnibíni tàbí àjálù tàbí ẹ̀dùn ọkàn kan, ó máa gbọ́ láti ẹnu rẹ̀ bẹ́ni wípé Ọlọ́run kò fẹ́ mi, bẹ́ni wípé kò sí ohun tí mo lè ṣe tó lè ṣe dáradára, bẹ́ni wípé Ọlọ́run kì í gbàdúrà mi, bẹ́ni wípé mi ò mọ kí ni mo ṣe, bẹ́ni wípé bóyá mi ò tiẹ̀ pẹ̀lú àwọn àyàn fẹ́, bẹ́ni wípé mi ò kúnkún mọ̀ bóyá Ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n máa sin òun, mi ò kúnkún mọ̀ bóyá mo kàn ń wá sí ilé ìsìn lásán, mi ò kúnkún mọ̀ bóyá gbogbo èyí tí mo ń ṣe ó jẹ́ òtú báńtẹ́ níwájú Ọlọ́run. Ẹni tí kò ní ìgbàgbọ́ láti ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó máa rí wípé ohun tí ó ń sọ jáde lẹ́nu ó jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́, kí o sì mọ̀ wípé ohun tí a ń sọ jáde lẹ́nu òun ni ó ń fi wá hàn, yálà a jẹ́ ẹni tí ó gbàgbọ́
tàbí ajẹ́ aláìgbàgbọ́, ohun tí ó ń jáde láti ẹnu wa, yálà ọ̀rọ̀ ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́, èyí ni yóò máa fi hàn, yálà a ó ní ìbùkún tàbí a ó ní ìdájọ́. Kí n tó máa sọ síwájú sí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń sọ̀rọ̀, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń kọrin, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń jẹ́rìí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú. Kí n tó sọ síwájú sí, ohun tí ìgbàgbọ́ máa ń ṣe, ohun tí ọ̀rọ̀ ìgbàgbọ́ máa ń sọ, jẹ́ kí n kọ́kọ́ sọ fún ọ ohun tí àìgbàgbọ́ máa ń sọ láti inú ọkàn àwọn tí kò ní ìgbàgbọ́. Wo Ezekieli orí 37, Ezekieli orí 37, ẹsẹ̀ 11. Nígbà náà ni ó sọ fún mi pé, ọmọ ènìyàn, egungun wọ̀nyí ni gbogbo ilé Ísíráélì wò ó. Wọ́n wí pé egungun wa gbẹ, ìrètí wa sì pin, ní ti àwa àti ké wa kúrò. Ọlọ́run ní èrò rere nípa àwọn ènìyàn wọ̀nyí. Ó ń sọ fún Ezekieli wípé òun fẹ́ dábìrà pẹ̀lú àwọn ọmọ Ísíráélì. Òun fẹ́ kí àwọn egungun wọn tí ó ti gbẹ, tí ó wà ní àfonífojì, àwọn egungun tí a ti yà nípa kúrò nínú àwọn egungun mìíràn, òun fẹ́ ṣe ìkójọpọ̀. Òun fẹ́ fún wọn ní iyì, òun fẹ́ kí wọn kí ó lè dìde lórí ẹsẹ̀ wọn gẹ́gẹ́ bí ogun ńláńlá. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé Ọlọ́run ní ìrètí tí ó dára, ìpinnu tí ó dára, ìlànà tí ó dára àti ètò tí ó dára nípa àwọn ènìyàn wọ̀nyí, síbẹ̀síbẹ̀ ni wọ́n ń sọ wípé kò sí ìrètí fún wọn. Ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni pé àwọn á lè ní ìgbàlà. Ni wọ́n sọ wípé kò dàbí ẹni wípé egungun tí ó ti gbẹ, wípé ó tún lè ní iyè. Èyí jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu àwọn tí ó jẹ́ wípé bí Ọlọ́run tilẹ̀ ní ohun tí ó dára tí ó ń sọ nípa wọn, ohun tí ó dára tí ó ń pètè, tí ó ń pèrò nípa wọn. Síbẹ̀síbẹ̀ àìgbàgbọ́ a máa dí wọn lójú, àìgbàgbọ́ a máa se inú wọn. Àìgbàgbọ́ kì í jẹ́ kí wọn kí ó lè mọ̀ ohun iyebíye, ohun rere tí Ọlọ́run pèsè nípa wọn. Jẹ́ kí o yí ọ wípé Ọlọ́run jẹ́ aláàánú, Ọlọ́run jẹ́ ẹni tí ó ní ìfẹ́, Ọlọ́run ronú nípa rẹ, ohun tí ó sọ nípa rẹ nínú Jeremiah orí 29. Jeremiah orí 29. Kí a ṣí ìwé, kí a ṣí Bíbélì wa kíákíá. Jeremiah orí 29 láti ẹsẹ̀ 11. Nítorí èmi mọ èrò tí mo rò sí yín, lé Olúwa wí, àní èrò àlàáfíà, kì í sì ṣe fún ibi tàbí fún yín láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Àwọn tí kò ní ìgbàgbọ́, bóyá ọmọ ń gbóná, bóyá ọmọ ń ṣàìsàn, bóyá ọkọ lọ sí ibi iṣẹ́ kò tètè dé, bóyá ìyàwó lọ sọ́jà kò tètè dé, bóyá àwọn ẹbí wọ́n ní àríwísí díẹ̀ sí, bóyá ó dàbí ẹni wípé oúnjẹ kò tó nínú ilé, tí ó dàbí ẹni wípé àwọn ọmọ wọn ò lè jẹ àjẹyó. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn kò ní ìgbàgbọ́, èyí tí wọn ìbá fi máa wípé ọjọ́ ọ̀la yóò dára, wípé ọ̀la yóò mú ìbùkún wá ju ti òní, wípé nígbà tí ó bá di òwúrọ̀ ìmọ́lẹ̀ yóò tàn, àti wípé nígbà tí òru yìí bá kọjá, wípé ìtànṣán ògo Ọlọ́run yóò farahàn. Èyí tí wọn bá fi nírètí wípé mo mọ̀ wípé Ọlọ́run ronú nípa mi, mo mọ̀ wípé Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò nípa mi, wọn máa wípé Ọlọ́run kì í gbàdúrà mi, mi ò mọ kí ni mo ṣe. Bóyá ẹ̀ṣẹ̀ bàbá, bóyá ẹ̀ṣẹ̀ ìyá, bóyá ẹ̀ṣẹ̀ bàbá, bóyá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, bóyá ẹ̀ṣẹ̀ tó farahàn, bóyá ẹ̀ṣẹ̀ tí a mọ̀, mi ò kúkú mọ kí ni mo ṣe. Mo ti gbàdúrà, mo ti gba àwẹ̀, mo ti wá sí dípà, kò sí ibi tán lọ tí mi ò bá wọn lọ. Ìpàgọ́ mo débẹ̀, bí wọ́n sọ wípé nínú ẹkùn ni ìjọtún wọ, mo débẹ̀. Bí wọ́n sọ pé gbàgádà ni gbogbo akátún kọrí sí, mo ti débẹ̀. Bí wọ́n sọ wípé àlímọ̀ṣọ́ tàbí nínú ní ìpájà ní ibi tí wọ́n ti ń ṣe ní Ayọ̀bọ́ ni kátún lọ, kò sí ibi tán nìkan lọ tí mi ò lọ. Ṣùgbọ́n wo bí mo ti rí, bí gbogbo ibi tí mo ti dé, àdúrà tí mo ti gbà, ààwẹ̀ tí mo ti gbà, Bíbélì tí mo ti kà. Bọ́ ń sọ pé ìpàdé ojúlé wàá bá mi ń bẹ̀. Bí wọ́n sọ pé nínú ẹkùn ni wàá bá mi ń bẹ̀, kò sí nǹkan tí mi ò tí ì ṣetán. Ṣùgbọ́n bí nǹkan ti iná ló ṣiṣẹ́ rí, ọmọ ò sí, àlàáfíà ò sí, gbogbo ara ló kún fún àìsàn. Bí wọ́n ti ẹ̀ ní ká wá sí ilé ìwòsàn, ẹ̀ síbẹ̀síbẹ̀ kò sówó tí máa san.
mo fe ri oluso agosan o pe ti mo tin gbianju awon ti mo ni mo ko iwe ebe adura ti bi won ka ebe adura awon elomi won o je ka temi mi o mo kini mo se o boya olorun ti yan mo mi wo pe mi o ni ni igbala boya olorun ti yan mo mi pe ko ni si idunnu ni gbogbo ojo aye mi sibe sibe won ko mo we pe olorun ro ero rere ero alaafia nipa won awon won yi je awon tin soro aigbagbo o ti a se so yi fun wa ni wo pe ke a le yi ohun wa pada ke a le yi oro enu wa pada ke a le ma so oro igbagbo ki se oro

kì í jẹ́ kí àdúrà gbà. Ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í mú ìrètí wá. Ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í múni lọ́kàn le. Ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í ṣí ni lórí. Ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí àwọn ẹlòmíràn pàápàá kí wọ́n fẹ́ tẹ̀lé Ọlọ́run. Ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí a lè ní ìbùkún lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run ro èrò rere nípa wa. Wò mí níhìn-ín, mo fẹ́ kí o mọ̀ wípé Ọlọ́run fẹ́ràn rẹ. Mo fẹ́ kí o mọ̀ wípé Ọlọ́run ro èrò àlàáfíà nípa rẹ. Mo fẹ́ kí o mọ̀ wípé Jésù pàápàá ní ọwọ́ ọ̀tún Ọlọ́run nísinsìnyí ó ń gbàdúrà fún ọ. Ṣé o gbàgbọ́ bẹ́ẹ̀? Bí o bá gbàgbọ́ bẹ́ẹ̀, èé ṣe tí a fi ń sunkún àsundẹ́kun. Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀, èé ṣe tí a fi ń ṣe èméjì nínú àdúrà. Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀ wípé Ọlọ́run ṣe èrò nípa tiwa, èé ṣe tí a fi ń ṣe bí ẹni tí kò ní ìrètí. Ó yẹ kí a lè ní ìrètí nínú Ọlọ́run. Ó yẹ kí a lè mọ̀ wípé Ọlọ́run ti gbàdúrà, Ọlọ́run aláàánú, Ọlọ́run olóore ọ̀fẹ́, Ọlọ́run tí ṣe ìlérí tí sì ti ìlérí náà lẹ́yìn, Ọlọ́run tí kì í ṣèké, òun ni a tọ̀ wá, yóò sì gbọ́ àdúrà wa. Mo ní yóò sì gbọ́ àdúrà wa. Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀, ó yẹ kí a máa sọ̀rọ̀ ìgbàgbọ́ látẹnu wa. Jẹ́ kí n tún fi àpẹẹrẹ mìíràn hàn ọ́. Ẹni tí ó ní àìgbàgbọ́ nínú ọkàn rẹ̀, ó sì fi àìgbàgbọ́ rẹ̀ hàn nípa ọ̀rọ̀ tí ó sọ jáde láti ẹnu rẹ̀. Mo fẹ́ kí o wò ó láti inú ìwé Samueli kìíní, orí kẹta. Samueli kìíní, orí kẹta. Wò ó láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Samueli dùbúlẹ̀ títí di òwúrọ̀, ó sì ṣí ilẹ̀kùn ilé Olúwa. Samueli sì bẹ̀rù láti ro ìfihàn náà fún Eli. Nígbà náà ni Eli pe Samueli, ó sì wí pé Samueli ọmọ mi. Òun sì dáhùn wí pé èmi nìí. Ó sì wí pé kí ni ohun náà tí Olúwa sọ fún ọ? Èmi bẹ̀ ọ́ má ṣe pa á mọ́ fún mi. Kí Ọlọ́run kí ó ṣe bẹ́ẹ̀ sí ọ, àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú. Bí ìwọ bá pa ohun kan mọ́ fún mi nínú gbogbo ohun tí ó sọ fún ọ. Samueli sì ro gbogbo ọ̀rọ̀ náà fún un, kò sì pa ohun kan mọ́ fún un. Òun sì wí pé Olúwa ni, jẹ́ kí ó ṣe èyí tí ó dára lé ojú rẹ̀. Bí o bá ti jẹ́ ẹni tí ń ka Bíbélì tí ó ti ka ìtàn tí mo kà fún ọ yìí tí ó ti kà á tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó rí i wípé Ọlọ́run sọ fún Samueli wípé inú mi kò dùn sí Eli, nítorí wípé kò bójútó àwọn ọmọ rẹ̀, kò sì bá wọn wí nínú àwọn ohun tí wọ́n ń ṣe tí kò dára. Àti wípé ó dàbí ẹni wípé Eli ń bu ọlá fún àwọn ọmọ rẹ̀ ju àti bu ọlá fún Ọlọ́run. Kò sì jẹ́ kí wọn kí ó dẹ́kun àti máa ṣe búburú, tàbí láti ṣíwọ́ nínú iṣẹ́ Ọlọ́run nígbà tí ó rí wípé wọn kò rìn ní ọ̀nà ẹ̀tọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run sọ nǹkan wọ̀nyí fún Samueli, tí ó sì sọ wípé òun ó mú ìdájọ́ bá ilé Eli, Samueli sọ fún Eli nígbà tí Eli béèrè lọ́wọ́ rẹ̀. Èyí tí Eli bá fi ṣe bí àwọn ará Nínépè nígbà tí Jona lọ sí Nínépè wípé ní 140 ọjọ́ Ọlọ́run yóò pa ìlú yìí run. Ṣùgbọ́n tí wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ wípé ẹ jẹ́ kí a ronú padà, kí a fi iṣẹ́kíṣẹ́ tí ó wà lọ́wọ́ wa kí a fi wọ́n sílẹ̀, kí Ọlọ́run kí ó bá lè fi ojú rere wò wá. Èyí tí Eli ìbá ṣe bẹ́ẹ̀, Eli sọ wípé ó dára, Ọlọ́run ní í ṣe, Olúwa ní í ṣe, ohunkóhun tó bá dáa lójú rẹ̀. Mo ti ń sìn láti ọjọ́ yìí. Bí ó bá jẹ́ pé torí àṣìṣe tàbí torí àléébù tí ó ti rí nínú ẹbí ni ó fẹ́ fi dá mi lẹ́jọ́, dáadáa náà ni, nítorí wípé Ọlọ́run ni ohun tó bá fẹ́ ṣe, kò sí ẹni tí ó lè yí i lọ́kàn padà. Èyí ni à ń pè ní ọ̀rọ̀ àìgbàgbọ́. Sọ fún mi, bí ọba Nínépè bí ó bá ṣe bẹ́ẹ̀, nígbà tí Jona tí ó sọ pé ní 140 ọjọ́ a ó pa Nínépè run, a ó bì í wó, a ó wo olulẹ̀, kí ọba Nínépè kí ó sọ pé Olúwa ni, ohun tí ó bá dára lójú rẹ̀ jẹ́ kí ó ṣe. Àbá pa Nínépè run ní àkókò náà, ṣùgbọ́n Ọlọ́run ṣíjú àánú wò wọ́n nítorí pé wọ́n ronú padà, wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu. Ṣùgbọ́n wo ọkùnrin yìí tí ó ní àìgbàgbọ́ ẹlòmíràn bóyá ó láàlàá, tí Ọlọ́run kìlọ̀ fún lójú àlá wípé ò ṣe dáadáa, ò gbàdúrà tó, ò rìn bí ó ṣe yẹ níwájú mi, nítorí bẹ́ẹ̀ ṣọ́ra kí ìbínú Ọlọ́run kí ó má bàa jálù ọ, etí ìbá fìdí láàárọ̀ kùtùkùtù kí ó bẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run dáríjì mi o, Ọlọ́run ṣàánú fún mi o, Ọlọ́run má ka ẹ̀ṣẹ̀ sí mi lọ́run o, Ọlọ́run ṣàánú fún mi.

0: pọ̀ tí wọ́n ń sọ wípé wọn ò ní jẹ́ kí o lọ sí iwájú wọn ò ní jẹ́ kí o ní ìtẹ̀síwájú ní ìgbàgbọ́ sí ọlọ́run àyíkáyè ipòkípò tí o bá bá ara rẹ nínú ẹbí ni láàrin àwọn ọ̀rẹ́ ni níbi iṣẹ́ ni níbikíbi tí o bá wà àyíkáyè tí o bá bá ara rẹ ohun kan ló lè ṣe kí o lè ní kí o lè borí àwọn ọ̀tá kí o lè borí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ní àyíká rẹ ohun kan náà nìyí pé ní ìgbàgbọ́ sí ọlọ́run wo ẹsẹ̀ ìkẹtàlélógún nítò lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí ṣídìí kí o sì bọ́ sínú òkun kí tí kò bá sì ṣiyèméjì lé ọkàn rẹ̀ ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe yóò rí bẹ́ẹ̀ fún un níhìn-ín ni Jésù Kristì ń sọ wípé àṣẹ kan náà tí ó wà lẹ́nu àwọn wòlíì nígbàánì àṣẹ yìí lè wà ní lẹ́nu ẹnì kọ̀ọ̀kan wa ṣé o mọ̀ wípé àṣẹ wòlíì ni à ń kà níhìn-ín tí ó ń sọ wípé ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídìí kí o sì bọ́ sínú òkun tí kò bá sì ṣiyèméjì nínú ọkàn rẹ̀ tí ó sì gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe ó ní yóò rí bẹ́ẹ̀ fún bí o bá wo ìgbésí ayé mose èyí la rí ní ìgbésí ayé mose bí o bá wo ìgbésí ayé joshua èyí la rí ní ìgbésí ayé joshua bí o bá wo ìgbésí ayé elijah tàbí elisha tàbí danieli tàbí ezekiel isaiah jeremiah ohun kan yìí ni a rí ní ìgbésí ayé wọn wípé bí wọ́n bá ti sọ ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọlọ́run fi sí wọn lẹ́nu wípé wọn kì í ṣiyèméjì wọn a gbàgbọ́ wípé nǹkan yìí yóò rí bẹ́ẹ̀ jésù ń sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa a lè ní àṣẹ àti agbára ìsọtẹ́lẹ̀ tí àwọn wòlíì ìgbàanì wípé bí àìsàn bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àìní bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àwọn ọ̀tá bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àṣe ìrí bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àgbàna bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí ohunkóhun gẹ́gẹ́ bí ìṣòro bí ó bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa wípé a lè sọ fún òkè yìí pé ṣídìí kí a sì gbàgbọ́ kí a má ṣe iyèméjì wípé yóò sì rí bẹ́ẹ̀ wẹ́sẹ̀ 24 nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín èyí ni ìlérí ọlọ́run fún wa ó ní nítorí bẹ́ẹ̀ ohunkóhun tí ẹ̀yin bá ń bèrè nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà ẹ gbàgbọ́ wípé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín ṣé ìgbàlà ló ń bè ni o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbàgbọ́ bí o bá ti gbàdúrà tán ìsọdimọ́ ló ń bèè ni gbàgbọ́ bí o bá ti sọ fún ọlọ́run àbí agbára ẹ̀mí mọ́ látòkè wá ló ń bèè lọ́wọ́ ọlọ́run gbàgbọ́ bí o bá ti sọ fún ọlọ́run àbí àìsàn ló wà lágọ̀ ara rẹ tí ó ń fẹ́ kí ọlọ́run kí ó mú kúrò gbàgbọ́ ó sàti wípé èmi ni olúwa tí mú yín lára dá ó ní àdúrà ìgbàgbọ́ yóò sì wo aláìsàn náà sàn ó ní bí o bá ti dẹ́ṣẹ̀ a ó sì dáríjì ó ní àdúrà olódodo ó lágbára púpọ̀ gbàgbọ́ bí o bá ti gbàdúrà ó ní àmì wọn yóò máa bá àwọn tó gbàgbọ́ lọ lórúkọ mi wọn ó máa lé ẹ̀mí èṣù jáde lórúkọ mi ó ní wọn bá mu ohun olóró kan kì yóò pa wọn lára wọn ó gbọ́wọ́ lé aláìsàn ara wọn yóò sì dá bí o bá ti gbàdúrà ó yẹ kí o gbàgbọ́ ó ní o sọ fún wa jẹ́ kí n tún kà á sí ọ létí lẹ́ẹ̀kan sí i nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ̀yin ti rí wọn gbà náà ó ní yóò sì rí bẹ́ẹ̀ fún yín nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a dìde dúró ó yẹ kí a sọ fún ọlọ́run wípé à ń fẹ́ nǹkan báyìí tàbí nǹkan báyìí ni bóyá ìgbàlà ló ń fẹ́ ni ìsọ̀rímọ́ ló ń fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run ló ń fẹ́ ni ìpèsè ló ń fẹ́ ni àbí òun fẹ́ gbéyàwó ni o sì mọ ẹni tó fẹ́ ó ń bèèrè lọ́wọ́ ọlọ́run ó ń fẹ́ lọ́kọ ni tàbí o ti ní ẹbí o sì tí ì bímọ ó yẹ kí o sọ fún ọlọ́run wípé òun fẹ́ nǹkan wọ̀nyí ó ní ohunkóhun tẹ̀yìn bá bèèrè bí ẹ bá gbàgbọ́ ẹ ó rí ògo olúwa bí ẹ bá gbàgbọ́ ẹ ó rí ògo olúwa rántí wípé jẹ́ kí ìlérí ọlọ́run kí ó wà nínú ọkàn rẹ jẹ́ kí ìlérí ọlọ́run kí ó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn rẹ gba ọ̀rọ̀ yìí gbọ́ tọkàntọkàn bí kò tilẹ̀ yí ọ bí yóò ti ṣeé ṣe gba ọ̀rọ̀ yìí gbọ́ tọkàntọkàn kí o sì máa retí ìmúṣẹ rẹ̀ nítorí pé ọlọ́run tí ó ṣèlérí kì í ṣèké gba ọ̀rọ̀ yìí gbọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn òjiyàn àwọn òpòrọ́ àwọn tí í ṣe méjì wọ́n wà ní àyíká rẹ wọ́n sì sọ fún ẹ pé bóyá kò lè ṣeé ṣe gbàgbọ́ ó rí ògo olúwa ìgbésí ayé rẹ bí o bá ti ń bèrè ohun yìí lọ́wọ́ olúwa kí o gbàgbọ́ kí o sì máa yin olúwa lógo ó rí wípé ìṣẹ́gun yóò jẹ́ tirẹ̀.
1: Ìwé wòlíì Àìsáyà, orí ìkọkànlélọ́gọ́ta, 61. Ẹ̀mí Olúwa Jehovah ń bẹ lára mi, nítorí ó ti fi àmì òróró yàn mí láti wàásù ìrere fún àwọn òtòṣì. Ó ti rán mi láti ṣe àwòtán àwọn oníròbìnújẹ́ ọkàn, láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìṣísílẹ̀ túbú fún àwọn òǹdè, láti kéde ọdún ìtẹ́wọ́gbà Olúwa àti ọjọ́ ẹ̀sán Ọlọ́run wa, láti tu gbogbo àwọn tí ń gbàwẹ̀ nínú, láti yàn fún àwọn tí ń ṣọ̀fọ̀ fún Sioni. Láti fi ọ̀ṣọ́ fún wọn nípò eérú, òróró ayọ̀ nípò ọ̀fọ̀, aṣọ ìyìn nípò ẹ̀mí ìbànújẹ́, kí a lè pè wọ́n ní igi òdodo, ọ̀gbìn Olúwa, kí a lè yìn lógo. Wọ́n sì mọ ibi ahoro àtijọ́ wọn nì, wọ́n gbé ahoro àtijọ́ wọn nì ró, wọ́n sì tún ìlú wọn nì tí ó ṣòfò ṣe, ahoro ìran ọ̀pọ̀lọpọ̀. Àwọn àlejò yóò sì dúró, wọ́n sì bọ́ ọ̀wọ́ ẹran yín, àwọn ọmọ àlejò yóò sì ṣe atulẹ̀ yín àti olùrẹ́ ọwọ́ àjàrà yín. Ṣùgbọ́n a ó máa pè yín ní àlùfáà Olúwa, wọ́n máa pè yín ní ìránṣẹ́ Ọlọ́run wa, ẹ ó jẹ́ ọ̀rọ̀ àwọn kèfèrí, àti nínú ògo wọn ni ẹ ó máa ṣògo. Nípò ìtìjú yín, ẹ ó ní ìṣẹ́po méjì, àti nípò ìdààmú yín, wọn ó yọ̀ nínú ìpín wọn. Nítorí náà, wọn ó ní ìṣẹ́po méjì ní ilẹ̀ wọn, ayọ̀ àìnípẹ̀kun yóò jẹ́ tiwọn. Nítorí èmi Olúwa fẹ́ ìdájọ́, mo kórìíra ìjalè nínú àìṣòdodo, èmi ó sì fi iṣẹ́ wọn fún wọn ní òtítọ́, èmi ó sì bá wọn dá májẹ̀mú ayérayé. A ó sì mọ irú wọn nínú àwọn kèfèrí àti irú ọmọ wọn láàrin àwọn ènìyàn. Gbogbo ẹni tí ó rí wọn yóò mọ̀ wọ́n pé irú ọmọ tí Olúwa bù sí ni wọ́n. Èmi ó yọ̀ gidigidi nínú Olúwa, ọkàn mi yóò yọ̀ nínú Ọlọ́run mi. Nítorí ó ti fi agbádá wọ̀ mí, ó ti fi aṣọ òdodo bò mí, gẹ́gẹ́ bí ọkọ ìyàwó tí í ṣe ara rẹ̀ lọ́ṣọ̀ọ́, àti bí ìyàwó tí í fi ohun ọ̀ṣọ́ ṣe ara rẹ̀ lọ́ṣọ̀ọ́. Nítorí gẹ́gẹ́ bí ilẹ̀ ti mú èéhù rẹ̀ jáde, àti bí ọgbà ti mú ohun tí a gbìn sínú rẹ̀ hù sókè, bẹ́ẹ̀ ni Olúwa Jehovah yóò mú òdodo àti ìyìn hù sókè níwájú gbogbo orílẹ̀-èdè.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún ìfẹ́ nínú Kristi Jésù. A dúpẹ́ fún iyì àìnípẹ̀kun. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó ń kí wá láyà wípé a ó làájá. A dúpẹ́ wípé ẹ̀mí yín ń sọ fún wa wípé bó ti wù kó rí, ọjọ́ ọ̀la yóò dára. A dúpẹ́ wípé ẹ fi wá lọ́kàn balẹ̀. A dúpẹ́ wípé ẹ gbin ìgbàgbọ́ sínú ọkàn wa, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristi Olúwa Olùṣọ́ àgùntàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa, àti wípé nítorí bẹ́ẹ̀ bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ́ alábàápín,
3: ninu ibukun atun wa nitori wipe loni ni agbe asia wa soke wipe nihi le ran wa lowo de adupe egba pe ati yin wa baba lati igba ti ati gbagbo lati igba yi ni e ti nse ise arabara ni igbese aye wa baba e ku ise wipe e pa wa mo wipe e nto wa wipe ani idakoro ninu okan wa wipe Jesu Kristi je ti wa egba pe ati yin wa ni oruko Jesu nje odun tuntun la tun bo si yi odun tuntun lati sin Oluwa odun tuntun lati ka oro Olorun odun tuntun lati je alaba pin si waju si ninu ibukun atorun wa odun tuntun lati le gbekele yin ju be lo odun tuntun lati mo wi pe eyin sesho lori wa a nbebe wi pe ninu odun tuntun yi igbagbo wa yo rekoja igbagbo ti odun ti o koja ibukun ti o ma dale wa lori yo rekoja awon ibukun ti odun ti o koja ati isimi ifokanbale ti o ni ninu yin yo rekoja ti odun ti o koja a nbe yin wo pe ninu odun yi ni ojojo e o ma je ki okan wa ki o ma simi leyin ki o ma feran yin si ki o ma gbagbo si ki o ma gbadura si ki o si ma ri ibukun ju be lo siwaju ati siwaju loruko Jesu loni e ba wa soro loni e pa wa mora loni e ko wa loni e je ki ife wa ki o fese mule ju be lo loni e je ki igbagbo wa ki o dagba ju be lo adupe wepe e ti gbo e se wa loju ti emi ke ba le ri awon ti e ti pese fun wa ninu oro yin loni adupe wepe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa adupe lowo Olorun wipe o je ki a wa laaye loni gege bi o ti mo oni

Kọ́kọ́, lílóye ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ Olódùmarè, kó lóye ẹ̀, kó mọ̀, kó lérò ẹ̀, kó ní ìmọ̀lára ẹ̀, kó sì lóye wípé eléyìí ó tèmi ni. Lílóye ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ ti Olódùmarè ìkejì yìí ó yóò wá sí ìmúṣẹ́nú ayé tèmi. Mo sọ wípé ìkejì tí mo fẹ́ nú ma báyìí ó máa wá sí ìmúṣẹ́nú ayé tèmi. Kí ni kókó kejì? Ṣíṣẹ́gun àwọn òmìnira alágbára nípasẹ̀ Olódùmarè. Gbogbo òmìnira tó bá dojúkọ ayé rẹ̀ lálẹ́ yìí àṣẹ́gun wọn. Gbogbo agbára tó ń lòdì sí ayé rẹ̀ lálẹ́ yìí àṣẹ́gun wọn lálẹ́ yìí. Ṣíṣẹ́gun àwọn òmìnira alágbára nípasẹ̀ Olódùmarè. Ìkẹta, ìfẹsẹ̀múlẹ̀ ni o. Kó o tó jáde kúrò lẹ́nu ilẹ̀kùn bí ta wà yìí lálẹ́ yìí, ìfẹsẹ̀múlẹ̀ nínú ọkàn rẹ, ìfẹsẹ̀múlẹ̀ nínú àgọ́ ara rẹ, ìfẹsẹ̀múlẹ̀ nínú ẹbí rẹ, ìfẹsẹ̀múlẹ̀ àní gbogbo àwọn èsì àbájáde òyìnbó eléyìí rí báyìí máa bìkítà nípa ẹ̀. Ọlọ́run Olódùmarè ń bẹ níbí lálẹ́ yìí, yóò yí ohun gbogbo padà sí rere fún ọ lórúkọ Jésù. Ìkẹta, fífi ẹsẹ̀ àwọn ẹ̀bùn aláìlódiwọ̀n ti Olódùmarè múlẹ̀. Ìfẹsẹ̀múlẹ̀ àwọn ẹ̀bùn aláìlódiwọ̀n ti Olódùmarè. Àkọ́kọ́, lílóye ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ ti Olódùmarè. Pétérù kìíní máa kà láti ẹsẹ̀ Pétérù kìíní orí kẹrin ẹsẹ̀ kẹwàá. Pétérù kìíní orí kẹrin, mo fẹ́ ka ẹsẹ̀ kẹwàá. Pétérù kìíní orí kẹrin ẹsẹ̀ kẹwàá. Ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ni oore ọ̀fẹ́ Ọlọ́run, kì í ṣe pé mo dẹni ìgbàlà, ògo ni Fọlọ́run, pò dẹni ìgbàlà, oore ọ̀fẹ́ tún sì kù sí. Ìwọ wo oore ọ̀fẹ́? Pétérù kìíní orí kẹrin ẹsẹ̀ kẹwàá. Pétérù kìíní orí kẹrin ẹsẹ̀ kẹwàá. Bí olúkúlùkù ti rí ẹ̀bùn gbà, olúkúlùkù máa rí ẹ̀bùn gbà. Mo sọ wípé olúkúlùkù ló máa rí ẹ̀bùn gbà. Ọlọ́run ti mú ẹ wọlé, ìwọ má kara ẹ síta. Olúwa ronú nípa rẹ, má sọ wípé o lo ohunkóhun, o ní ohun gbogbo èmi ni o. Mo sọ pé èmi mo ní wọlé yìí o. Bí olúkúlùkù ti rí ẹ̀bùn gbà, bẹ́ẹ̀ ni kí ẹ máa ṣe ìpínfúnni rẹ̀ láàrin ara yín. Bí ìrùjí rere, ohun táwọn olè yìí o, ti onírúurú oore ọ̀fẹ́ Ọlọ́run. Onírúurú oore ọ̀fẹ́ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run. À ń sọ nípa Olódùmarè, ó ní ipa tó bẹ́ẹ̀ gẹ́ tí kò lè kùnà. Ó ní ipa tó bẹ́ẹ̀ gẹ́ tó débi pé kò sí ohunkóhun tí kò ní ṣeé ṣe fún. Ó sọ wípé òun á tọ̀ wá wá nípasẹ̀ onírúurú oore ọ̀fẹ́. Jẹ́ kí n sọ, jẹ́ n fi hàn ọ́ nípa ohun tó sọ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, kí òye ba lè yọ nípa ní kó lè mọ̀ pé tiẹ̀ wà níbẹ̀. Á yanjú wàhálà rẹ, á mú ìbànújẹ́ rẹ kúrò. Wo Róòmù orí karùn-ún ẹsẹ̀ kẹtàdínlógún. Róòmù orí karùn-ún ẹsẹ̀ kẹtàdínlógún. Ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, onírúurú oore ọ̀fẹ́ Ọlọ́run. Róòmù 5:17, ó sọ wípé ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ọkùnrin kan ikú jọba nípasẹ̀ ẹnìkan náà, mélòó ni àwọn tí ó ń gba irú oore ọ̀fẹ́ wo ló wà níbẹ̀ yẹn? Mo sọ pé irú oore ọ̀fẹ́ wo ló wà níbẹ̀ yẹn? Ǹjẹ́ mọ̀ nígbà míì wọ́n ń pín nǹkan, ó wá wá, wọ́n wá fún ẹ, wọ́n wá ṣe òdiwọ̀n ẹ̀, wọ́n wá dá a dúró, wọ́n bẹ̀rẹ̀ sí gbogbo èèyàn. Wọ́n ní táwọn bá fún ẹ púpọ̀ jù pé kò ní lọ yíká, ṣùgbọ́n oore ọ̀fẹ́ Ọlọ́run ó pọ̀, ó tóbi. Gbogbo oore ọ̀fẹ́ tó nílò lálẹ́ yìí ó wà lárọ̀ọ́wọ́ tó fún ọ. Nítorí pé ó sọ wípé ǹjẹ́ bí ní ó ní wọn ò ní jọba lórí rẹ, ìwọ ló máa jọba lórí wọn. Ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú ìyè nípasẹ̀ ẹnìkan. Ǹjẹ́ o mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run ó ń bọ̀ lórí rẹ lálẹ́ yìí, ìwọ yóò sì máa jọba nípasẹ̀ ẹnìkan Jésù Kristì. Ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́, bá mi pariwo ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́. Kí ló ń tó máa rí gbà lálẹ́ yìí? Kí ló ń bọ̀ lọ́nà rẹ lálẹ́ yìí? Bí ó ti wù kí ó ti lọ jìnà tó lọ́nà tó lòdì, oore ọ̀fẹ́ Ọlọ́run ó ga jù bẹ́ẹ̀ lọ, yóò dé ọ̀dọ̀ rẹ, á borí rẹ, á tún.

òkúta kan láàrin òkúta márùn ó máa mú Gòlá láti balẹ̀ lónìí. Àdúrà kan ṣoṣo lálẹ́ yìí a mú àwọn òmíràn yìí balẹ̀ lálẹ́ yìí dìde kí o tẹ̀síwájú. Fi gbogbo ẹ̀rù sílẹ̀ lẹ́yìn ìgbàgbọ́ kékeré fi sílẹ̀ lẹ́yìn àìní ìgbàgbọ́ fi sílẹ̀ lẹ́yìn kí o sì lóye wípé pẹ̀lú ipa Olódùmarè òun tẹ̀síwájú wàá sì ṣẹ́gun. Gbàá pé ó ti di ṣíṣe gbàgbọ́ pé a ti ṣe é dìímú ṣinṣin ìgbẹ́kẹ̀lé tó nínú Ọlọ́run Olódùmarè má jẹ́ kó sú ẹ má jẹ́ kó rẹ̀ ọ́ dìímú ṣinṣin àti ṣe é dìímú ṣinṣin àti ṣe é ìdáhùn ti dé ìfarakan rẹ̀ nínú ayé rẹ̀ iṣẹ́ ìyanu nínú ayé rẹ̀ agbára Ọlọ́run tó ga ju ti ẹ̀dá lọ́nú ayé rẹ̀ kà á sí pé a ti ṣe ó ti di ṣíṣe dúpẹ́ lọ́wọ́ rẹ̀ yìí ní ìgbẹ́kẹ̀lé tí kò lè mì pé a ti ṣe é àmì kan bẹnu ayé rẹ báyìí àmì kan nínú ọkàn rẹ àmì sí àwọn àdúrà rẹ Olúwa ti dáhùn àdúrà rẹ mo ní Ọlọ́run ti dáhùn àdúrà rẹ Ọlọ́run ti dáhùn àdúrà rẹ àmì nínú ọkàn rẹ àmì ní ojú ọ̀nà rẹ àmì nínú ẹbí rẹ àmì lòdì sí gbogbo àwòrán inú ayé rẹ àmì ìlérí yìí o a ti mú ṣe iṣẹ́ ìyanu náà a ti ṣe é ìdáhùn a ti fi fún ẹ báyìí mo fẹ́ kó o ṣe àmì tó máa mú padà lọ sílé a ti ṣe é ó ti di ṣíṣe ní orúkọ Jésù ní agbàdúrà. Nọwọ́ aṣẹ́gun sókè ọwọ́ ìjẹgàba ọwọ́ ìṣẹ́gun ọwọ́ àṣeyọrí ohunkóhun tí ọwọ́ yìí bá fọwọ́ kan á yọrí sí àsìkí ohunkóhun tí ọwọ́ yìí tó bá fọwọ́ kan á lé gbogbo òmíràn jáde ó ń lọ sí ilẹ̀ ìlérí mo rí ìtànṣán ní ojú rẹ ayọ̀ àti ọ̀yàyà ti dojúkọ ẹ báyìí mo rí ìgbàgbọ́ aláṣeyọrí níbẹ̀ mo rí ojú aṣẹ́gun níbẹ̀ mo bá ọyọ̀ láti àkókò ipá rẹ̀ yìí àwọn nǹkan nínú ayé rẹ kò ní rí bákan náà mọ́ nọwọ́ yẹn sókè bàbá ní orúkọ Jésù a dúpẹ́ fún ọjọ́ ológo yìí ọjọ́ àti àkókò wákàtí agbára àti ipá rẹ gbogbo àwọn tá ń bẹ níbí lálẹ́ yìí gbogbo àdúrà tá ti gbà ẹ ṣe àmì láti ọ̀run wá sí gbogbo rẹ̀ lórúkọ Jésù Olúwa sí gbogbo arákùnrin tó ń bẹ níbí yìí sí gbogbo arábìnrin tó ń bẹ níbí yìí gbogbo ọmọdékùnrin ọmọdébìnrin tó ń bẹ níbí yìí jẹ́ kí áńgẹ́lì kó ṣe àmì sí àdúrà wọn Olúwa mo gbàdúrà.
gbogbo awon olorun awon orisa kekeke ni ti awon keferi awu agbara won lule ailera ikare aison are idojuko awon emi okunkun jade lo ni oruko Jesu aison ko gbogun aison ko gbogun ako won lale yi ni akoko ipa re yi gba iwosan ni oruko Jesu aison opolo ati isinwin were to nsise ninu ebi gbogbo arun opolo gba idande ni oruko Jesu oluwa mo gbadura pe gbogbo ota eyi to ntele enikeni debi yi won le saseyori won le saseyori won le lo siwaju iwo ota asegun re loruko Jesu oluwa gbadura ipo keyan ma ni nkankan yi ko sise ko si omo ko si yawo ko si oko ko si ojo waju ko ti e si nkankan ninu ko si nkankan na odun wa dabi o miran oluwa mo gbadura e fagile ko si nkan loruko Jesu ipese lopolopo ipese lopolopo lati toju aye re lati toju ebi re lati toju awon omo re lati gbegbe aye alayo oluwa mo gbadura pe ipese lopolopo e fun olukuluku wa loruko Jesu ipese atoke wa ati anito aniseku nu aye re loruko Jesu oluwa mo gbadura omiran ijaya omiran wahala omiran ijiriwo omiran okunrin ika ati obirin ika to nsa jelejele tele wa iwo okunrin ika mo pase fun e jade loruko Jesu oluwa mo gbadura fun gbogbo ọmọ Ọlọrun to nbe nibi yi gbogbo nkan to ni se pelu iberu to nfa o seyin mo fagile iberu yi loruko Jesu oluwa gbogbo iji to nbe nu aye won arakunrin mi nibe yen arabinrin mi nibe yen odomokunrin mi odomobirin mi nibe yen iwo iji mo ni ki o paroro loruko Jesu oluwa e sifere si orun sori olukuluku to nbe ni bi lale yi lai ju enikeni e sifere si orun sile e ro le wa lori ibukun ro le wa lori ipese ro le wa lori igbala ro le wa lori isegun ro le wa lori aluyo ro le wa lori eri lohun yen oluwa mo gbadura eleyi ni yo je akoko iyipada nu aye olukuluku ati se ati fi ese re mule nu aye olukuluku loruko Jesu e fun olukuluku to nbe nibi laleyi ni eri oluwa dupe tori pa mo pe ti se o ti sele ni oruko Jesu ohun ni agbadura si ari ami kan nibe yen ami ni oju ona ami ni ale ami ni osan emi lati orun wa lori aye re

0: ẹnu mi, èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi. Èyí jẹ́ wípé a ó mú ààbò tí ó wà lórí wọn, a ó ṣí kúrò. Èyí jẹ́ wípé a ó yà wọ́n nípa sí Ọlọ́run. Èyí jẹ́ wípé a ó ta wọ́n nù. Èyí jẹ́ wípé bí a ti gbà wọ́n gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wípé nísinsìnyí bí a bá ta wọ́n nù, bí a bá pọ̀ wọ́n jáde kúrò lí ẹnu Olúwa, kúrò lẹ́nu Olúgbàlà, wípé wọn kì í ṣe ti Ọlọ́run mọ́. Ó jẹ́ mọ̀ wípé bí ìlọ́wọ́wọ́ bá jọba ní ìgbésí ayé rẹ, tàbí ìrẹ̀wẹ̀sì ni ó jọba ní ìgbésí ayé rẹ, tàbí àìlè gbàdúrà ni ó jọba ní ìgbésí ayé rẹ, èyí yóò mú kí Ọlọ́run kí ó ta ọ́ nù, kí ó sọ fún ọ wípé o kì í ṣe ti òun. Nítorí wípé ó ní bí o bá wà ní ìlọ́wọ́wọ́ síbẹ̀, wípé a ó ta ọ́ nù, a ó pọ̀ jáde kúrò lẹ́nu Olúgbàlà. Nínú Jákọ́bù orí kẹrin, Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ ìkejì, ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Bí a bá wo ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì, a lè sọ èyí nípa wọn wípé ẹ̀yin ń fẹ́ ẹ̀yin kò sì ní. Bí a bá rí ẹni tí ó ní ìwọ̀ tútù, bí a bá rí ẹni tí ó máa ń ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì, bí a bá rí ẹni tí ó ní ìwà bí Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀, ó ṣeéṣe kí èyí kí ó máa wọ̀ ọ́. Rántí wọn pé kò lè ṣeéṣe fún ọ láti ní ìwà tútù tàbí ìwọ̀ntúnwọ̀nsì tàbí ìwà òdodo tàbí ìwà olóòótọ́ láìjẹ́ wípé o ní ìgbàlà nínú ọkàn rẹ, láìjẹ́ wípé o ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ, láìjẹ́ wípé o ti fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ sọnà, láìjẹ́ wípé o ti kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, a sì ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ ọ́. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó ní ìwà rere, ẹni tí ó ní ìwà tútù, ẹni tí ó ti di àtúnbí, ẹni tí a sì rí wípé nípa àtúnbí yìí ohun rere gbogbo ni ó ń wá sí ìgbésí ayé rẹ̀, kí o sì máa fẹ́ kí irú nǹkan wọ̀nyí kí ó ṣẹlẹ̀ sí ọ. Jákọ́bù ń wí pé ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ó ṣeéṣe kí o rí ẹni tí ó jẹ́ wípé oore Ọlọ́run àti ìbùkún látòkè wá ó ń ṣàn yanturu ní ìgbésí ayé rẹ̀. Ó ṣeéṣe kí o rí ẹni tí ó jẹ́ wípé bóyá o ti ṣe ìgbéyàwó, ó ń bímọ lé ọmọ, tàbí ó ṣeéṣe kí o wà lé ẹnu iṣẹ́, ó ní ìgbéga kún ìgbéga, tàbí ó ṣeéṣe kí o jẹ́ wípé gbogbo àwọn ọ̀tá pátápátá ni wọ́n ti wá tẹríba fún ọ. Ó ṣeéṣe kí o jẹ́ wípé ibi tí ó ti ní ìṣòro tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tàbí àìsàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn nǹkan wọ̀nyí ti pòórá ní ìgbésí ayé rẹ̀, ìwọ sì ń fẹ́rù nǹkan bẹ́ẹ̀. Ó wípé ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ẹ kò ní nítorí wípé ẹ kò ṣe nǹkan tí àwọn wọ̀nyí ṣe nípa wípé wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn, wọ́n kọ̀ ọ́ sílẹ̀, wọ́n pe orúkọ Olúwa, wọ́n fẹ́ kí Olúwa kí ó dáríjì wọn. Báyìí ni ìbùkún àti oore àti àánú Ọlọ́run ṣe dé ìgbésí ayé wọn. Ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ó ṣeéṣe bóyá o ti ní ìgbàlà. Ṣùgbọ́n bí a bá ń sọ nípa ìsọdimímọ́, bí a bá ń sọ nípa pé kí a fa gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé ẹ̀dá, kí a fà á tu kúrò ní ọkàn rẹ, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àjèjì sí ọ. Bí a bá ń sọ nípa ìwà bíi ti Ọlọ́run, bí a bá ń sọ nípa ìwà ìfarajọ Jésù Kristì nínú èrò, nínú ọkàn, nínú ìrìn, nínú gbogbo tí a ń ṣe, kí àwọn nǹkan wọ̀nyí jẹ́ àjèjì sí ọ. Bí o bá sì rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdí mímọ́, bí o bá rí oore ọ̀fẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wọn, bí o bá rí ìwà mímọ́ ìwà tútù tí ó wà ní ìgbésí ayé wọn, bí o bá rí ìwà tí kóra ẹni ní ìjánu ní ìgbésí ayé wọn, ìwọ ń fẹ́ nǹkan wọ̀nyí, ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Nítorí kíni? Nítorí wípé o kò rú ara rẹ sókè, nítorí wípé o kò di ìlérí Ọlọ́run mọ́, nítorí wípé o kàn gbọn ara rẹ kúrò nínú àwọn ohun tí ó dè ọ mọ́lẹ̀. Ó ṣeéṣe wípé o rí ẹni tí ẹjọ́ wá sí inú ilé ìsìnyìí ní àkókò kan náà. Nísinsìnyìí wọ́n ti ní ìgbàlà, nísinsìnyìí wọ́n ti ní ìsọdimímọ́, nísinsìnyìí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run ó ti jọba ní ìgbésí ayé wọn. Kí ni wọ́n ṣe? Kí agbára Ọlọ́run kí ó tó wá sí ìgbésí ayé wọn, ohun tí Jésù sọ fún wa ni wọ́n ṣe, wípé kí wọn kí ó dúró ní Jerusalemu títí a ó fi agbára ẹ̀mí Ọlọ́run kan wọn. Èyí ni wọ́n ṣe, wọ́n dúró, wọ́n fara wọn róbọ, wọ́n jẹ́ kí gbogbo ìgbésí ayé wọn kí ó di ìfihàn níwájú Olúwa. Wọ́n sì sọ fún Ọlọ́run wípé bí ó bá fún ọ ní agbára ẹ̀mí mọ́ yìí, wọ́n ó máa gbàdúrà, wọ́n máa ṣiṣẹ́ fún Ọlọ́run, wọ́n máa ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run àti fi agbára ẹ̀mí Ọlọ́run kan wọn. Nísinsìnyí bí wọ́n bá gbàdúrà, wọ́n á sọ̀rọ̀ bí ọba, bí wọ́n bá gbàdúrà, wọ́n á sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ, bí wọ́n bá gbàdúrà, wọ́n á lè di ìlérí Ọlọ́run mú. O sì ń fẹ́ nǹkan wọ̀nyí ní ìgbésí ayé tìrẹ pẹ̀lú, ó ní ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ó ṣeéṣe kí o rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní àìsàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń wá sínú ìjọ, bẹ́ẹ̀ ni
1: ati mu awon awon esan won yi koro.

0: àwọn tí wọ́n ti jẹ́ ẹni tí wọ́n jẹ́ aláìlera tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn tí wọn kò lè lọ síbi iṣẹ́ ní ọjọ́ méjì nínú ọ̀sẹ̀, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò lè gbé ohun tí ó wúwo, wọn kò lè ṣe ohunkóhun, àwọn tí wọ́n máa mami hẹlẹ hẹlẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, nísinsìnyí wọ́n ti di alágbára. Gbogbo àìsàn, gbogbo ìrẹ̀wẹ̀sì, gbogbo ohun tí ó ń ṣe wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti mú un kúrò, kí o sì máa fẹ́ nǹkan wọ̀nyí ní ọkàn rẹ̀ wípé àjọ wà nínú ìjọ, àjọ ń gbàdúrà, àjọ ń ka bíbélì, àwọn wọ̀nyí sì ti ní ìlera pípé. Síbẹ̀síbẹ̀ èmi wà nínú àìsàn, ó ní ẹ̀yìn ń fẹ́, ẹ kò sì ní kíni ṣe. Tí a rí wípé àwọn ẹlòmíràn wọ́n ti ní ìdáǹdè, àwọn ẹlòmíràn wọ́n ti ní ìgbàlà, àwọn ẹlòmíràn wọ́n ti ní ìsọdimíwọ́n, àwọn ẹlòmíràn wọ́n ti ní agbára ẹ̀mí Ọlọ́run, àwọn ẹlòmíràn a ti dá wọn sílẹ̀ kúrò nínú àìsàn tí ó ń ṣe wọ́n, àwọn ẹlòmíràn àwọn májèlé tí wọ́n gbé fún wọn jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, gbogbo rẹ̀ pátápátá ló ti pòórá ní ìgbésí ayé wọn. Kí ni ṣe? Tí oore ọ̀fẹ́ Ọlọ́run wà fún irú àwọn wọ̀nyí, ṣùgbọ́n tí kò sí nínú ayé àwọn kan nínú wa, ìdí rẹ̀ ni wípé a kò ru ara wa sókè. Ìdí rẹ̀ ni wípé a jẹ́ ẹni tí ń ṣe ìlọ́wọ́wọ́. Ìdí rẹ̀ ni wípé a jẹ́ ẹni tí ń rẹ̀wẹ̀sì. Ó ní ẹ̀yìn ń fẹ́, ẹ kò sì ní wo àwọn nǹkan tí o ti ń fẹ́ nínú ọkàn rẹ, wo àwọn nǹkan tí o ti ń sọ fún Ọlọ́run, ṣùgbọ́n tí o kò sọ fún Ọlọ́run pẹ̀lú ọkàn tí ó ń gbàdúrà jágara, ọkàn tí ó ń gbàdúrà àgbáyọrí. Àwọn nǹkan wọ̀nyí tí o ń fẹ́ wọ̀nyí, bí wọ́n bá máa jẹ́ tirẹ, o ní láti rú ara rẹ sókè. Ẹ̀yìn ń fẹ́, ẹ kò sì ní, ẹ̀yìn ń pa, ẹ sì ń ṣe ìlara, ẹ kò sì lè ní. Ó ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run, bí a bá ń fẹ́ ìgbàlà Ọlọ́run, bí a bá ń fẹ́ ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí, bí a bá ń fẹ́ láti gòkè àgbà nínú àwọn ìdáwọ́lé wa, kìí ṣe nípa owó jíjẹ, kìí ṣe nípa ìlara ṣíṣe. Ó ní ẹ̀yìn ń ṣe ìlara. Síbẹ̀síbẹ̀ pẹ̀lú owó àti ìlara wọ̀nyí, ẹ kò sì lè ní, ẹ̀yìn ń jà. Èyí jẹ́ wípé ẹ ń jiyàn. Èyí jẹ́ wípé a ń fojú tẹ́ḿbẹ́lú àwọn tí ó lè ní nǹkan wọ̀nyí. Èyí jẹ́ wípé a ń wo àwọn èèyàn tí ó ti ní nǹkan wọ̀nyí, èyí tí a bá fi lọ sí orí ikun wa kí a gbàdúrà kí àwọn nǹkan wọ̀nyí kí ó lè jẹ́ tiwa. Ìjà tàbí ìlara tàbí àran kan ni a fi ń gbẹ́kọ̀ àwọn ẹlòmíràn lójú. Ẹ̀yin sì ń jagun, ẹ kò ní nítorí ẹ̀yin kò béèrè. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Bí a bá rí àwọn ẹlòmíràn nínú ìjọ, bí a bá ti ń parí ìwàásù, bẹ́ẹ̀ ni wọ́n ń sá jáde, wọ́n ń lọ sí etí ọkọ̀ láti lè lọ mú mọ́tò. Nǹkan wọ̀nyí kì yóò jẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lè ní oore ọ̀fẹ́ Ọlọ́run àti àwọn ìlérí Ọlọ́run tí wọ́n fẹ́ ní ìgbésí ayé wọn. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Bí a bá fẹ́ ní ìgbàlà, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní ìsọ̀dímọ́, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé wa, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní ìwòsàn kúrò nínú àwọn àìsàn tí ó wà ní àgọ́ ara wa, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé ẹ̀mí òkùnkùn ni ó ń rìn wá mọ́lẹ̀, tí a sì ń fẹ́ ní ìdáǹdè, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé àrùn kò gbóògùn ló wà ní ìgbésí ayé wa, tí a sì ń fẹ́ ìtúsílẹ̀ àti ìmúniláradá, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé a ní wàhálà nínú ilé, nínú ẹbí, pẹ̀lú àwọn ọmọ tàbí pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aya, tí a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó pẹ́ ẹ̀rọ sí ìgbésí ayé wa àti sí ìdílé wa, a ní láti béèrè. A ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. A ní láti jẹ́ ẹni tí ń ru ara wa sókè. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Ó yẹ kí a mọ̀ wípé àdúrà ṣe pàtàkì. Bí a bá fẹ́ ní oore ọ̀fẹ́ Ọlọ́run, bí a bá fẹ́ ní ìmúṣẹ ìlérí Ọlọ́run, a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Wo Matthew orí 24, Matthew orí 24 láti ẹsẹ̀ 40. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn. Èyí ni a ń sọ nípa ti Jésù Kristì àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó ti sọ fún wọn ní ìṣáájú wípé òun fẹ́ kí wọn kí ó lè gbàdúrà pẹ̀lú òun. Ó mú Jọ̀hánù, Jákọ́bù àti Pétérù. Ó sọ wípé wọ́n ní láti gbàdúrà pẹ̀lú òun. Òun sì lọ síwájú. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ó bẹ̀rẹ̀ sí ní képe Olúwa wípé kí a lè fún òun ní agbára láti lè dojúkọ àwọn nǹkan tí ó yẹ kí òun dojúkọ, àti láti lè ru ẹ̀ṣẹ̀ wa, àti láti lè lọ sí orí igi àgbélébùú kí ó bá lè kú fún ẹ̀ṣẹ̀ wa. Èyí jẹ́ àkókò tí ó ṣe pàtàkì púpọ̀ fún Jésù Kristì. ki se be ni kan o se pataki popo fun gbogbo eda fun gbogbo agbaye nitori wi pe gbogbo ebo ti an ru ninu majemo lai lai iwon yi ni ibaje abayori si re tabi imuse awon kan won yi nigbati Jesu Christi odo agutan Olorun ti o fi ara re ru ebo fun gbogbo agbaye patapata sugbon awon eniyan won yi e ti won iba fi dide ejo e ba fi konle ejo e ba fi gbe ohun won soke lati gbadura pelu Jesu Christi won ko le gbadura o si to awon omo ihin re wa we pe o si ba won won sun gba ti o ye ki won ki o gbadura won sun abajo ti irewesi ti o fi joba ninu okan won abajo ti ailagbara ti o fi wa ni igbese aye won abajo ti aseti aseri ti o fi wa ni igbese aye won abajo ti iberu ti o fi kun okan won abajo ti won ko le ni agbara nigbati awon omo kekeke ton wa bere we pe o je okan ninu awon omo ehin abajo ti won fi se Jesu o wi pe o si to awon omo ehin re wa o ba won won sun bi abaye igbese aye re wo dara dara bi abawo kini idi ti o dabi eni we pe aisan fi joba ti o ko le segun ti o dabi eni pe awon ota won joba ti o dabi eni pe nigba gbogbo ni awon ota ma ngbeye lowo re ti o dabi eni wi pe nigba gbogbo ni o ma nja otile no ma nfi eyin re bale eyi ni wi pe o je eni ti ki gbadura o je eni ti ko le ru ara re soke o to won wa o si ba won won sun o si we fun petero pe kin la eyin ko ha le ba mi sona ni wakati kan o je alaisan iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni igbala iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni isodi mimo ati iwa bi olorun ninu okan re iwo ko ha le sona ati gbadura ni wakati kan e ma sona ki esi ma gbadura e ma sona ki esi ma gbadura bi o ba fe di alagbara e ma sona ki esi ma gbadura bi o ba fe ki ore ofe olorun ki o wa ni igbese aye re e ma sona ki esi ma gbadura bi o ba fe je akoni ninu igbagbo ti o si fe di asegun e ma sona ki esi ma gbadura bi idanwo ti n wa latowo esu lati inu aye lati inu ara bi o ba fe je asegun bi o ba fe je eni ti n bori eni ti o ni iwa mimo ati iwa ododo ni igbese aye re ohun kan ni aigbodo ma se e ma sona ki esi ma gbadura bi wahala ba wa ninu ebi ti o si n fi alaafia ninu ebi ohun kan ni aigbodo ma se e ma sona ki esi ma gbadura bi o ba dabi eni we pe o je alaisan a ma n pe ni ku folaye loni adide lola atun wa ni ori ibosun aisan sibesibe bi o ba fe je ni ti ara re da sasa o ni ki a ma sona ki a si ma gbadura bi o ba jewe pe awon aye ni won na agba na fun ti owo ki duro lowo re ti o si nfe o nfe ni yi pada rere e ma sona ki e si ma gbadura bi o ba jewe pe o yagan o si nfe ki olorun ki o da o sile o nfe ki olorun ki o boju wo ki o si so di olomo o ni ki e ma sona ki e si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo idanwo tabi idewo pupo ni o wa ninu aye nitori pe aye okunkun ni aye ti a n gbe aye ti esu n joba ni aye ti a wa aye ti awon emewa ti awon omo esu ti won joba ni aye ti a wa aye ti irenije ti o po si ni aye ti a wa aye ti awon aloni lowogba ti won po si ni aye ti a wa aye ti o ni wahala pupo ati iponju ni aye ti a wa bi a ko ba fe bo sinu idanwo tabi sinu idewo ani lati je eni ti n gbadura o wi pe ni o ni ki a ma sona ki a si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo looto le emi n fe igbala sugbon o sa ilera fun ara looto le emi n fe isodi mimo ati iwa bi olorun sugbon se o mo o sa ilera fun ara looto le emi n fe agbara olorun agbara lati gbadura agbara lati bori esu agbara lati le koju ija si awon omo igun re looto le emi n fe sugbon o sa ilera fun ara looto le emi n fe iwosan emi n fe ki a se aseye ati aserege ni igbesi aye wa aseyege ni igbesi aye wa emi n fe nitooto sugbon o se ailera fun ara bi a ba si n fe ki olorun ki o boju wa ati ki awon iliri re ki o se si wa lara ohun ti a n so ni wepe ni lati ru ara wa soke wo bi Isaiah ti so fun wa Isaiah ori keje le ni a dota Isaiah ori keje le ni a dota lati ese ikini ji gbe agbara re wo iwo sioni o nso fun awa ti are wo si oni ki a jidede o nso fun awa ti awa labe agbara okunkun ti agbara okunkun rin omole oni ki a jidede o nso fun awa ti a ni lowo owo oni ki a jidede ji gbe agbara re wo iwo sioni gbe aso ogo re wo iwo Jerusalem ilu mimo nitori lati igba yi lo nitori lati igba yi lo aikola ohun alaimo alaikola ohun alaimo ki o wo inu re mo ohun ti a so ni wo pe bi abale jidide ko ninu orun wa bi abale ru ara wa soke bi abale ke pe oroko olowa wi pe lati isinsin lo lati igba yi lo awon nkan ti o ti je isoro ni igbesi aye wa a ko ni re won mo ni oroko Jesu awon nkan ti o ti rin wa mole a ko ni gboro won mo ni oroko Jesu awon nkan ti o ti nje gaba lori wa a ko ni gboro won mo ni oroko Jesu bi abale jidide iji ododo bi abale ke pe oroko olowa bi abale ru ara wa soke wo ese ikeji gbon ekurukuro le ara re gbon ekurukuro le ara re dide joko iwo Jerusalem tu ota kuro tu oja kuro li orun re iwo onde omobirin sioni a ohun ti a n so ni wo pe amo Israeli wonyi won dabi omiran ti o je wo pe won di obole won ko wa alailagbara nibi ti omiran yi ti o ti dobole be ni awon ti ko to awon ti ko lagbara to ni won gori re ni won de pelu oja tabi pelu okun o dabi eni wo pe a n segun won ṣugbọn Isaiah sọ fun wi pe ki won ki o jidide ki won ki o ru ara won soke ki won ki o ke pe oruko Olowa ki a ba le mu awon ohun ti o wa ni igbesi aye won ti o so won di edun arinle ki a le mu nkan won yi kuro o ni ki won gbon ekuru kuro le ara won ki won ki o si dide ki won ki o tu oja kuro le orun won awon onde omobirin sioni bi awa papa bi a ba se nkan won yi bi awa naa bi a ba le ke pe olorun bi a ba le tu awon oja wonyi kuro lara wa ti a si jiji ododo ti a jiride ti a so fun olorun wi pe a n fe di eni igbala a n fe di eni ti o ni isodima eni ti o ni agbara olorun ati eni ti aisan gbogbo ti o ti kuro ni igbesi aye re ti a ko je ki ohunkohun ki o di wa lowo ti a gbadura pelu itara ti a gbadura nipa didi ileri olorun mu ti a mi aye ati orun pelu agbara adura wa o daju wipe awon nkan ti o nse wa lose awon nkan ti o ti wa ni igbesi aye wa sugbon ti ko te wa lorun titi di sisi yi a mo okoro ni oruko Jesu bi a ba nfe nkan wonyi ninu igbesi aye wa ani lati je eni ti o ni ongbe ongbe fun nkan ti olorun wo orin Dafidi ori kejilelogoji lati ese ikini orin Dafidi ori kejilelogoji lati ese ikini bi agbonrin iti mami hele si ipa odo omi beeli okan mi hele si o olorun bi agbonrin ti ma sare ti mami hele ni wiwa ipado omi oni samu nso wipe beeli okan mi hele si o olorun e je wipe an lati yi oju wa pada kuro ninu gbogbo ti o wa ninu aye an lati yi oju wa pada kuro ni loju tabi lodo awon oluran lowo ti a nfe ninu aye sugbon ti ko le ran ni lowo ki a gbadura si olorun ki a ru ara wa soke ki a ke pe oruko olowa ki a di ileri olorun mu ki a gbadura kikan si olorun o ni ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba gbe okan re o duro lati gbadura bi o ba je elese o duro lati ko ese re sile ongbe olorun gbe okan mi ohun ti oni samu fi n so yi ni wipe o ni ijatile ninu aye nitori wipe ko si alafeyinti kan ti o wa ninu aye ti ki yo jani tile bi a ba gbẹkẹle eran ara o daju wipe a o ni ijatile sugbon ni orin samu n so wipe ongbe olorun gbe okan mi bi o ba fe ni igbala o ye ki ongbe olorun ki o ma gbe okan re tabi o ti ni igbala sugbon ori wipe iwa mimo isodotun ni isodi mimo ko joba ko fidi kale ni igbesi aye re ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba si n gbe okan re
1: o joko tabi o duro ni waju oluwa o si ba olorun so asoye titi yo fi gbo ti re titi o fi gbadura agba yori si isodi mimo tabi o ti ni isodi mimo ori pe oji alai lagbara ori pe nkan keke ke ni o ma daya fo ori wi pe o le gbadura pelu ase ori wi pe ati diliri olorun mu o je on ti o die ti fun o bi o ba fe agbara olorun ni igbese aye re o ye ki o ke pe olowa o ngbe olorun ngbe okan mi tabi ori pe o ti ni igbara o ti ni isodi mimo o si ti ni agbara emi olorun ni igbese aye re sugbon ati waasu ihere ni o soro fun ojojo bi o ba se nfe agbara ati waasu ihere o ye ki o ke pe olowa o ngbe olorun ngbe okan mi olo ti olorun alaye nigba wo le emi o wa ti emi o se yoju ni waju olorun wo Matthew ori karun ese ikefa ke ori ewe pe bi a ba fe ni wa mimo bi a ba fe ni isodi mimo o ye ki o ngbe yi ki o joba ki o wa ni okan wa Matthew ori karun ese ikefa alabokun fun ni awon ti ebi npa ati ti o ngbe ngbe si pa ododo nitori won o yo alabokun fun ni awon ti ebi npa ati ti o ngbe ngbe awon ti won mo we pe won fe isodi mimo won fe ododo olorun lati wa ninu iwa won lati wa ninu okan won lati wa ninu igbese aye won won fe aworan Jesu Christi lati wa ninu okan won won fe lati ni emi okan ati ohun gbogbo ti o wa gege bi iwa bi olorun ninu Jesu Christi won fe nkan won yi ni igbese aye won bi a ba nferu nkan be isodi mimo ki se ohun ti a ba pade loju ona isodi mimo ki se ohun ti a ba pade ni ibodo oko isodi mimo ki se ohun ti a ba pade ni bi oja isodi mimo je ohun ti a ba pade ni ile olorun nigba ti a ba ni ohun gbe nigba ti ebi ba pa wa si pa ododo ti ohun gbe ngbe wa si pa ododo nigba yi ni a o fi iwa mimo ati okan funfun nigba yi ni a o fi kan wa ni ese ikejo alabokun fun le awon ti awon oninu funfun nitori won o ri olorun bi a ba nfe awon ibukun wonyi ani lati ni ongbe ninu okan wa ani lati ru ara wa soke lati le di ileri olorun mu lati gbadura titi a o fi gbadura agbayori ninu johanu ori keje ese iketadinlogoji lojo ikehin ti se ojo ajo nla Jesu duro o si kigbe wipe bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu iye anipekun ki se fun awon onilowowo iye anipekun ki se fun awon ko gbona ko tutu iye anipekun ki se fun awon alaile igbadura iye anipekun ki se awon ti won ko le boluwa duro lati gbadura si olorun titi a o fi da won adura won o ni bi ongbe ba ngbe enikeni ongbe igbala ongbe iye anipekun ongbe wipe ki a dari ese re ji o ki o le ni alaafia pelu olorun ongbe wipe ki a koruko re ni iwe iye lorun ongbe wipe ki a so di omo olorun ki emi olorun ki o ma ba o jeri wipe o ti di omo olorun bi orugbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu tabi ongbe iwa mimo ongbe isodi mimo ongbe okan funfun ni ongbe o bi ongbe ba ngbe enikeni ki o to mi wa sugbon bi obe ba bi ongbe ba ngbe o ti o ko to olorun wa bi ongbe ba ngbe o ti o ba daniyan lokan re bi o ba nfe awon imose iliri olorun lokan re sugbon ti o ko to olorun wa ti o ko gbadura ti o ko so fun olorun wipe titi olorun yo fi fi nkan won yi fun o ko ni kuro ni waju olorun ki yo le sese fun o lati le ni awon ibukun olorun won ni igbese aye re sugbon bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu enikeni ti o ba gba mi gbo gege bi iwe mimo ti wi lati inu re ni odo mi iye yi o ti ma san jade wa sugbon o so yi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori ti a ko ti se Jesu logo sugbon nisisiyi a ti se Jesu logo o si so fun a wepe nisisiyi ti a ti se Jesu logo wepe bi orugbe ba ngbe enikeni o n fe igbala ni tabi o n fe iwosan tabi o n fe isodi mimo tabi on fe agbara emi mimo tabi on kon ti o je aini re on fe ki a mu awon aini wonyi kuro on ti ani lati se ni pe ki a ru ara wa soke ki a ke pe olorun ki a je ki iliri olorun ki o di mimu se ni igbese aye wa ranti wo pe ariwo siti ani ninu Isaiah si awon mo Israeli ni wi pe ko se eni tin ke pe oroko re ti on ru ara re soke lati di omo ni asale yi bi aba fe ni ibukun olorun o ye ki a le ru ara wa soke o ye ki a le ke pe olorun o ye ki a le so fun olorun wi pe a nfe awon ibukun olorun ileri olorun ki kona bi aba ke pe olorun o daju pe yo gbo bi elese ba wa ti o nfe igbala a o gbala bi eni ti o ti ni igbala ba ti o nfe so di mimo a o so di mimo bi eni ti o ti ni so di mimo ba wa si waju olorun ti o nfe agbara emi mimo ni igbesi aye re agbara ti yi ni pada agbara ti yi ede ni pada agbara ti yi iro inu wa pada agbara ti yi ailera pada si ilera ati ara dida sasa bi a ba nfe agbara emi olorun o daju wi pe bi a ba le ru ara wa soke bi a ba ke pe oruko olowa wi pe oju re yo mole si wa lara yo si fi awon ileri olorun ti o po yo fi won se yo mu won se ni igbese aye wa nitori be e je ki a dide ki a se so fun olorun wi pe a nfe imuse ileri re a nfe agbara re ni igbese aye wa bi o ba je elese sibe ke pe oruko olowa so fun olorun wi pe loni o ru ara re soke loni o nji dide ko ninu orun ti o tin sun o si nfe ki olorun ki o gba okan re la tabi iwo ti o ti ni igbala lati ojo pepe isodi mimo nko ru ara re soke ki o so fun olorun wi pe o nfe isodi mimo tabi iwo ti o ti ni isodi mimo bawo ni agbara mimo ni igbese aye re ru ara re soke ki o si jigiri ki o jiji ododo ki o so fun olorun wi pe o nfe agbara emi mimo ni igbese aye re ji gbe agbara re wo iwo sioni bo iru kukuro le ara re dide ki iwo ki o ba le mu ileri olorun se ni igbese aye re bi o ba je ni lowowo ji dide bi o ba je ko gbona ko tutu ji dide bi o ba je ni ti o si wa ninu ese sibe ji dide ki o ronu pe wada bi o ba je ni ti ko ni itara tele tele eni ti se subu sere igbagbo ji dide ki o ke pe oruko olowa bi o ba je eni ti foni ku fo laye tele tele ninu igbagbo ji dide ki o ke pe oruko olowa so fun olorun wi pe o nfe ori ofe re ni igbese aye re o nfe anu re ni igbese aye re o nfe igbala olorun ni igbese aye re o nfe so di mimo ni igbese aye re o nfe agbara emi olorun ni igbese aye re tabi iwosan o nfe iwosan ni igbese aye re tabi awon agbara okunkun ni o fi ara re se legbe so fun olorun wi pe o fe ki a tu o sile o fe ki a da oni ide o fe ki a gba o sile jidide ma se se ilowowo ma se je eni ko gbona ko tutu ke pe oruko olowa ke pe oruko olowa ke pe oruko olowa o daju wi pe yo gbo bo ba le ke pe ji gbe agbara re wo iwo sioni gbe asogo re wo iwo jerusalemu nitori lati igba yi lo alaikola ati aimo alaimo ki o wo inu re mo ke pe oruko olowa iwo nfe o ko si le ni nitori ale igbadura emi nfe o se ailera fun ara nitori ale igbadura o je alaini o je alaiwa bi olorun nitori ale igbadura o je eni ti esu njoba ni idile re nitori ale igbadura o je eni ti aisan ti o fi ile re se ti o fi ara re se ibogbe nitori ale igbadura o je awon ti a nsegun re ati eni ti ko ni isegun nitori ale igbadura jidide jidide jidide ru ara re soke ke pe oruko oluwa so fun oluwa wi pe o fe yi pada ni igbesi aye re ma ma fi igba gbogbo wo lai ni igbala ma ma fi igba gbogbo wo lai le igbadura ma ma fi igba gbogbo wo lai ni isodi mimo o fi igba gbogbo wo lai ni agbara emi olorun ni igbesi aye re jidide ki o ke pe oruko oluwa jidide ki o ke pe oruko oluwa jidide ki o ke pe oruko oluwa ki o so fun olorun wi pe loni loni o nfe igbala o nfe igbala ronu pada awon ese re ki o je wa awon ese re ki o kan won sile ki a ba le dariji o jẹwọ àwọn ẹṣẹrẹ kí o kàn wọn sílẹ kí a bá lè dáríjì ọ jẹwọ ẹṣẹrẹ kí o kàn wọn sílẹ kí a bá lè dáríjì ọ kí ìgbàlà kí o lè wọnú ọkàn rẹ bí o bá ti ní ìgbàlà kí pe ọlọrun fún ìsọdí mímọ bí o bá ti ní ìsọdí mímọ kí pe ọlọrun fún agbára ìfikún ní agbára ẹmí ọlọrun bí o bá ti ní ìfikún ní agbára ẹmí ọlọrun kí pe ọlọrun kí o bá lè fi ìgboyà jẹrí orúkọ rẹ nínú ọkọ èrò nínú abúlé nínú ìletò lé àyíká rẹ tàbí níbikíbi tí o ń gbé kí pe orúkọ olúwa jí kí orú ara rẹ sókè jí kí orú ara rẹ sókè sọ fún ọlọrun wípé ìrẹwẹsì yóò pòórá ní ìgbésí ayé rẹ àìlè gbàdúrà yóò kúrò ní ìgbésí ayé rẹ képe orúkọ olúwa képe orúkọ olúwa képe orúkọ olúwa èyí kìí ṣe àkókò fún orun sísùn képe orúkọ olúwa èyí kìí ṣe àkókò fún ìrẹwẹsì képe orúkọ olúwa jí dìde kí o képe orúkọ rẹ ru ara rẹ sókè kí ìlérí ọlọ́run kí o bá lè jẹ́ tirẹ kí ìdáǹdè kí o bá lè jẹ́ tirẹ kí ìwòsàn kí o bá lè jẹ́ tirẹ kí àlàáfíà ọlọ́run kí o bá lè jẹ́ tirẹ kí ìmúnidúró okun àtòkè wá kí o lè jẹ́ tirẹ kí oore ọ̀fẹ́ ọlọ́run kí o lè jẹ́ tirẹ jí dìde ru ara rẹ sókè kí o képe orúkọ olúwa sọ fún ọlọ́run bí ìlérí rẹ mú képe orúkọ olúwa ìwọ ń fẹ́ ṣùgbọ́n àti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà ó ń fẹ́ ìgbàlà láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà ó ń fẹ́ ìsọdí mímọ́ ìsọdọ̀tún láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà ó ń fẹ́ agbára ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé rẹ láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà ó ń fẹ́ ìwòsàn àti ìdáǹdè ní ìgbésí ayé rẹ láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà jí dìde kí o gbàdúrà jí dìde kí o képe orúkọ olúwa jí dìde kí o ru ara rẹ sókè kí o sọ fún ọlọ́run tí ó jẹ́ àìní rẹ nípa ti ẹ̀mí àìní rẹ nípa ti ara àìní rẹ nípa ti ẹbí jí dìde kí o sọ fún ọlọ́run kí o di ìlérí ọlọ́run mú kí o di ìlérí ọlọ́run mú kí a bá lè pa agbára ọ̀tá ní ìgbésí ayé rẹ kí a bá lè pa agbára ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ kí a bá lè dá ọ sílẹ̀ kí a dá ọ ní ìdè ní ìgbésí ayé rẹ jí dìde kí o képe orúkọ olúwa jí dìde kí o képe orúkọ olúwa jí dìde kí o ru ara rẹ sókè kí o di ìlérí ọlọ́run mú kí o di ìlérí ọlọ́run mú kí o rí ọ̀fẹ́ ìgbàlà ọlọ́run àánú ọlọ́run ìsọdí mímọ́ tòótọ́ àti agbára ẹ̀mí ọlọ́run kí o bá lè jẹ́ tirẹ ru ara rẹ sókè kí o képe orúkọ olúwa.

0: Ìwé Wòlíì Àìsáyà, orí ìkejìlélọ́gọ́ta, 62. Nítorí ti Sioni, èmi kì yóò dákẹ́, àti nítorí ti Jerusalemu, èmi kì yóò sinmi, títí òdodo rẹ̀ yóò fi jáde bí títàn ìmọ́lẹ̀, àti ìgbàlà rẹ̀ bí fìtílà tí ń jó, àti àwọn kèfèrí yóò rí òdodo rẹ̀, àti gbogbo ọba ayé yóò rí ògo rẹ̀, a ó sì fi orúkọ tuntun pè ọ́, èyí tí ẹnu Olúwa yóò dárúkọ. Ìwọ jẹ́ adé ògo pẹ̀lú lé ọwọ́ Olúwa, àti adé oyè ọba lé ọwọ́ Ọlọ́run rẹ. A kì yóò pè ọ́ ní ìkọ̀sílẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni a kì yóò pe ilẹ̀ rẹ ní àkóró mọ́, ṣùgbọ́n a ó pè ọ́ ní Efsiba, àti ilẹ̀ rẹ ní Beulah, nítorí inú Olúwa dùn sí ọ, a ó sì gbé ilẹ̀ rẹ ní ìyàwó, gẹ́gẹ́ bí ọ̀dọ́mọkùnrin ti gbé wúndíá ní ìyàwó, bẹ́ẹ̀ ni àwọn ọmọ rẹ ọkùnrin yóò gbé ọ ní ìyàwó, àti bí ọkọ ìyàwó ti yọ̀ sí ìyàwó, bẹ́ẹ̀ ni Ọlọ́run rẹ yóò yọ̀ sí ọ. Èmi ti fi àwọn alóore sórí odi rẹ, ìwọ Jerusalemu, tí kì yóò pa ẹnu wọn mọ́, lọ́sàn-án àti lóru títí láé. Ẹ̀yin tí ń ṣe ìrántí Olúwa, ẹ má ṣe dákẹ́, ẹ má ṣe fún ní ìsinmi títí yóò fi ìdí Jerusalemu múlẹ̀, tí yóò ṣe é ní ìyìn ilé ayé. Olúwa ti fi apá ọ̀tún rẹ̀ àti apá agbára rẹ̀ búra. Lóòótọ́, èmi kì yóò fi ọkà rẹ ṣe oúnjẹ fún àwọn ọ̀tá rẹ mọ́, bẹ́ẹ̀ ni àwọn ọmọ àjèjì kì yóò mu ọtí wáìnì rẹ, èyí tí ìwọ ti ṣiṣẹ́ fún. Ṣùgbọ́n àwọn tí ó ṣàájọ yóò jẹ́, wọn ó sì yin Olúwa, àti àwọn tí ń kó o jọ yóò mú nínú ààfin mímọ́ mi. Ẹ kọjá lọ, ẹ kọjá ní ẹnubodè, tún ọ̀nà àwọn ènìyàn ṣe, kọ́ bèbè òpópó, ṣá òkúta wọn nì kúrò, gbé ọ̀págunró fún àwọn ènìyàn. Kíyèsí, Olúwa ti kéde títí dé òpin ayé, ẹ wí fún ọmọbìnrin Sioni pé, wò ó, ìgbàlà rẹ dé, wò ó, èrè rẹ wà pẹ̀lú rẹ̀, àti ẹ̀san rẹ̀ níwájú rẹ̀. A ó sì máa pè wọ́n ní ènìyàn mímọ́, ẹni ìràpadà Olúwa, a ó sì máa pè ọ́ ní ìwárí ìlú àìkọ̀sílẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé Wòlíì Àìsáyà, orí ìkẹtàlélọ́gọ́ta, 63. Ta ni eléyìí tí ó ti Edomu wá, tí ohun tí aṣọ ààrẹ pọ́n láti Bosra wá, èyí tí ó lé ògo nínú aṣọ rẹ̀, tí ó yan nínú títóbi agbára rẹ̀, èmi ni ẹni tí ń sọ̀rọ̀ ní òdodo, tí ó ní ipá láti gbàlà. Nítorí kí ni aṣọ rẹ̀ fi pọ́n, tí aṣọ rẹ̀ wọn ni fi dàbí ẹni tí ń tẹ ohun èlò ìfúti wáìnì? Èmi nìkan ti tẹ ohun èlò ìfúti wáìnì àti nínú àwọn ènìyàn, ẹnìkan kò pẹ̀lú mi, nítorí èmi tẹ̀ wọ́n nínú ìbínú mi, mo sì tẹ̀ wọ́n mọ́lẹ̀ nínú ìrunú mi, ẹ̀jẹ̀ wọ́n sì ta sí aṣọ mi, mo sì ṣe gbogbo ẹ̀wù mi ní àbàwọ́n, nítorí ọjọ́ ẹ̀sán bẹ ní àyà mi, ọdún àwọn ẹni ìràpadà mi ti dé. Mo sì wò, kò sì sí olùrànlọ́wọ́, ẹnu sì yà mí pé kò sí olùgbéró. Nítorí náà, apá àti èmi tìkálà mi mú ìgbàlà wá sọ́dọ̀ mi, àti ìrunú mi òní ó gbé mi ró. Èmi sì tẹ àwọn ènìyàn mọ́lẹ̀ nínú ìbínú mi, mo sì mú wọn mu yó nínú ìrunú mi, mo sì mú ipá wọn sọ̀kalẹ̀ sí ilẹ̀. Èmi ó sọ ti ìṣeun ìfẹ́ Olúwa, ìyìn Olúwa gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa ti fi fún wa, àti ti orin ńlá sí ilé Ísírẹ́lì tí ó ti fi fún wọn gẹ́gẹ́ bí àánú rẹ̀, àti gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ìṣeun ìfẹ́ rẹ̀. Òun sì wí pé, lóòótọ́ ènìyàn mi ni wọ́n, àwọn ọmọ tí kì í ṣèké, òun sì di olùgbàlà wọn. Nínú gbogbo ìpọ́njú wọn, ojú àpọ́n, áńgẹ́lì iwájú rẹ̀ sì gbà wọ́n, nínú ìfẹ́ rẹ̀ àti sùúrù rẹ̀ ni ó rà wọ́n padà. Ó sì gbé wọn, ó sì rù wọ́n ní gbogbo ọjọ́ ìgbàanì. Ṣùgbọ́n wọ́n ṣọ̀tẹ̀, wọ́n sì bí ẹ̀mí mímọ́ rẹ̀ nínú, nítorí náà ni ó ṣe padà di ọ̀tá wọn. Ohun tìkálà rẹ̀ sì bá wọn jà, nígbà náà ni ó rántí ọjọ́ àtijọ́. Mósè, àwọn ènìyàn rẹ̀ wí pé, níbo ni ẹni tí ó mú wọn ti inú òkun jáde gbé wá, tí ohun tí olùṣọ́ àgùntàn wọ ẹran rẹ̀? Níbo ni ẹni tí ó fi ẹ̀mí mímọ́ rẹ̀ sínú rẹ̀ gbé wá, tí ó fi ọwọ́ ọ̀tún Mósè dà wọ́n, pẹ̀lú apá rẹ̀ tí ó lógo, tí ó pín omi méjì níwájú wọn, láti ṣorúkọ ayérayé fún ara rẹ̀, tí ó mú wọn la ẹbújá bí ẹṣin ní aginjù, kí wọn kí ó má baà pọ̀sẹ̀, gẹ́gẹ́ bí ẹran tí sọ̀kalẹ̀ lọ sí àfonífojì? Bẹ́ẹ̀ ni ẹ̀mí Olúwa mú un sinmi, bẹ́ẹ̀ ni ìwọ tọ́ àwọn ènìyàn rẹ láti ṣorúkọ tí ó lé ògo fún ara rẹ̀. Wo ilẹ̀ láti ọ̀run wá, kí o sì kíyèsí láti ibùgbé ìwà mímọ́ rẹ àti ògo rẹ wá. Níbo ni ìtara rẹ àti agbára rẹ, ọ̀pọ̀lọpọ̀ ìyanu rẹ àti àánú rẹ sọ́dọ̀ mi gbé wá? A dá wọn dúró bí láì ṣiyèméjì, ìwọ ni bàbá wa. Bí Ábráhámù tilẹ̀ ṣe aláìmọ̀ wá, tí Ísírẹ́lì kò sì jẹ́wọ́ wa, ìwọ Olúwa ni bàbá wa, olùràpadà wa láti ayérayé ní orúkọ rẹ. Olúwa, nítorí kí ni o ṣe mú wa ṣìnà kúrò ní ọ̀nà rẹ, tí o sì sọ ọkàn wa di lílé kúrò nínú ẹ̀rù rẹ? yí padà nítorí àwọn ìránṣẹ́ rẹ àwọn ẹ̀yà ilẹ̀ ìní rẹ àwọn ènìyàn mímọ́ rẹ ti ní ìgbà díẹ̀ àwọn ọ̀tá wa ti tẹ ibi mímọ́ rẹ mọ́lẹ̀ tirẹ ní àwa láti láéláé ìwọ kò jọba lórí wọn a kò pe orúkọ rẹ mọ́ wọn. Ìwé wòlíì Àìsáyà orí ìkẹrìnlélọ́gọ́ta 64 ìwọ ìbàjẹ́ fa àwọn ọ̀run ya kí ìwọ sì sọ̀kalẹ̀ kí àwọn òkè ńlá kí ó lè yọ́ níwájú rẹ gẹ́gẹ́ bí ìgbà tí iná ìlérù ti ń jò bí iná ti ń mú omi hó láti sọ orúkọ rẹ di mímọ̀ fún àwọn ọ̀tá rẹ kí àwọn orílẹ̀-èdè tó lè wárìrì níwájú rẹ nígbà tí ìwọ ṣe nǹkan wọn nì tí ó lẹ́rù tí àwa kò fi ojú sọ́nà fún ìwọ sọ̀kalẹ̀ wá àwọn òkè ńlá yọ́ níwájú rẹ nítorí láti ìpilẹ̀sẹ̀ ayé wá a kò tí ì gbọ́ bẹ́ẹ̀ ni etí kò tí ì gbọ́ bẹ́ẹ̀ ni ojú kò tí ì rí ọlọ́run kan lẹ́yìn rẹ tí ó ti pèsè fún ẹni tí ó dúró dé ìwọ pàdé ẹni tí ń yọ̀ tí ó ń ṣiṣẹ́ òdodo tí ó rántí rẹ ní ọ̀nà rẹ kíyèsí ìwọ bínú nítorí àwa ti dẹ́ṣẹ̀ a sì pẹ́ nínú wọn a ó a sì là gbogbo wa sì dàbí ohun àìmọ́ gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin gbogbo wa sì rẹ̀ bí ewé àìṣedédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́ kò sí ẹni tí ń pe orúkọ rẹ tí ó sì ń rú ara rẹ sókè láti dì ọ́ mú nítorí ìwọ ti pa ojú rẹ mọ́ kúrò lára wa ìwọ sì ti run wá nítorí àìṣedédé wa ṣùgbọ́n ní ìsinsìnyí olúwa ìwọ ni bàbá wa àwa ni a mọ̀ ìwọ sì ni ọmọ gbogbo wa sì ni iṣẹ́ ọwọ́ rẹ má ṣe bínú kọjá ààlà olúwa kí o má sì rántí àìṣedédé wa títí láé kíyèsí wo àwa bẹ̀ ọ́ ènìyàn rẹ ni gbogbo wa ṣe àwọn ìlú mímọ́ rẹ di aginjù sioni di aginjù jerusalemu di aporo ilé wa mímọ́ àti ológo níbi tí àwọn bàbá wa ti ń yìn ọ́ lè a fi iná kun gbogbo ohun ààyò wa sì ti run ìwọ á dá ara rẹ dúró nítorí nǹkan wọ̀nyí olúwa ìwọ á dákẹ́ kí o sì pọ́n wa lójú kọjá ààlà.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára jùlọ, a wá síwájú yín nísinsìnyí láti tẹ́tí sí ẹ láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀ àti wípé ohun gbogbo tí ó jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ní òye ọ̀rọ̀ Ọlọ́run àti láti jẹ́ kí ẹ kọ̀ọ̀kan wọ̀nyí sí ọkàn wa. Ẹ bá wa mú àwọn ìdíwọ́ wọ̀nyí kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé gbogbo ọkàn tí ń rìn kiri, gbogbo ọkàn tí kìí lè dúró, tí kìí lè farabalẹ̀ láti ní òye ọ̀rọ̀ yín, ẹ bá wọn wí. Ẹ mú wọn kúrò nínú wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa. Bí a ó ti máa ṣí ìwé mímọ́, ẹ là wá lójú, ẹ ṣe wa ní iyè, kí òye kí ó lè yé wa. Kí a lè mọ bí a ti gbàdúrà, kí a lè mọ bí a ti wá ojú Ọlọ́run, kí a sì lè ní àwọn ohun àmúyẹ láti lè wà ní ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ pẹ̀lú yín ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé òwe orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́ nítorí pé láti inú rẹ̀ ni orísun iyè ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́ ìkànnà níbi a bá sọ wípé pa ọkàn rẹ mọ́ nítorí pé láti inú rẹ̀ láti inú àyà tàbí láti inú ọkàn ni orísun iyè. Lónìí a ń sọ̀rọ̀ lórí iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Ìwé òwe orí kẹtàlélógún. Ìwé òwe orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ọmọ mi, fi àyà rẹ fún mi, kí o sì jẹ́ kí ojú rẹ kí ó ní inú dídùn sí ọ̀nà mi. Àwọn ẹsẹ̀ méjì tí mo kà fún ọ yìí, wọ́n sọ̀rọ̀ nípa àyà tàbí nípa ọkàn ènìyàn tàbí nípa inú ènìyàn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀ wípé ọkàn wa o se yebiye ni waju olorun won ko mo we pe awon nkan ti an ro lati inu awon ise wa gbogbo o n wa lati inu awon elomiran won ki ro we pe anilo ise iyanu ninu okan ninu aya eda won ma ro we pe bi aba ti toju iwa ode ara oro si so lenu tabi aso wewo tabi irin bi aba le se akowe awon ohun ti awon elomiran nse bi abasi ti fi awon igbe aye wa ti anri lojukoju bi abati fun won seto won ro we pe eyi ti to awon ni wasu papa opolopo won o sese oni wasu ni awon ijo eleya meya kakiri ni won ma nse asise yi ton ma ro we pe bi enikan ba ti ni iwa omoluabi wipe iru iwa be otito lai ni iyipada okan iyipada aya sugbon ohun ti olorun je ko ni mo fun ani wipe ohun ti o se pataki ni waju ohun ohun ni bi okan wa ti ri ohun ni bi aya wa ti ri ati wipe ati ni ise iyanu ti iyipada okan ti iyipada aya bi ki ba se be a o ri wipe gbogbo ohun ti a nse ko ni le je itewogba ni waju olowa ninu owe ti mo ka fun o tele tele ori kerin ese iketa lelogun ni o fi o nso we pe ju gbogbo ohun ipamo pa aya re mo pa okan re mo nitori pe lati inu re wa ni orisun iye e je we pe gbogbo ti a se ninu wa gbogbo ti a se ni igbese aye wa won wa lati inu okan eyi ni Jesu Kristi nso ninu Matthew ori kejila Matthew ori kejila lati ese ikerin le logbon eyin omo paramole eyin ti se eniyan boboru yo ti se le soro rere nitori ninu opolopo ohun inu li enu eso ninu opolopo ti o njade lati inu okan lati inu aya wa ni enu ni o nso iwa ti a nri lode o je ohun ti o njeyo lati inu e ti a ni lati inu okan nitori be ni o fi se pataki we pe ke a mo pe bi a ba fe sin olorun bi a ba fe se ohun itewogba ni waju olorun ani lati ni ikola aya ani lati ni ise iyanu le o kan aya wa ani lati ni iyipada ti olorun nikan le se ani lati ni o kan aya wa o meji ni o menuba ikoko meji ninu oro yi ikini ipo ti okan eniyan wa ipo ti okan eniyan wa ekeji iyipada okan omo eniyan iyipada okan omo eniyan lakoko ke awo ipo ti okan omo eniyan wa gba ti a so wipe omo eniyan eyi je okan ti ko ti datun bi okan ti a ko ti yipada okan ti ko ti ni ifowoto iyipada latoke wa iru ipo wo ni iru okan be wa je ke awo Genesis ori kefa ese ikarun Genesis ori kefa ese ikarun Olorun si ri pe iwa buburu eniyan de pupo le aye ati pe gbogbo iru okan re kiki ibi ni lojojumo leyin ti Adamu ati Eva ti subu ni ogba Edeni lati igba yi gan ni a ri wi pe okan eniyan o je okan buburu ni waju Olowa nitori gbogbo ise gbogbo iwa gbogbo oro ti o n jade lati inu okan yi o je ohun to buru jai o seese ke enikan ki o je elesin awon elomiran ma ro we pe elesin o ti to o ti yege niwaju olorun sugbon enikan le je elesin iwa ti iru eni be hu ki se nipa ti esin o je nitori iro okan buburu ibi ti o wa ninu re o seese ke enikeni ki o je eni ti o mo we sugbon iwe mimo tabi iwe kika eyi ko yi okan pada a o ri wi pe iwa buburu ni aarin awon omowe lo peleke si o sese ki a ri enikan to je wi pe o ti rin lo si oke okun o ti lo si ilu oba fun opolopo igba tabi o sese ki a ri eni to je wi pe o ti le ti mo otito ihirere die sugbon ti ko gbadura agbayori ki o ba le ni iyi pada okan a o ri wi pe iru eni be iwa iru eni be yo je ohun ti ko ba ife olorun mu ese karun yi eyi ni o fi so fun wa wi pe nitori olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye eredi iwa buburu ti o di pupo yi se nitori pe won o je olaju ni atabi nitori wi pe won o kawe tabi nitori pe won o ti rin jina si awon orile ede miran rara eredi iwa buburu yi ni wi pe iru okan won iru okan re kiki ibi ni lojojumo bi a ba so wi pe nkan kan o je ibi o je kiki ibi e je wi pe ko si alaafo ninu iru okan be lati se rere ko si alaafo fun iru okan be lati se rere die se buburu die sugbon o je kiki ibi ki si se ni igba kan o je lojojumo eni afi man so fun awon ipere fun awon omode o sese ki o je wi pe won fe se igbeyawo a man so fun wi pe ki won ki o gbadura daradara adura agbayori adura ti a o ni idahun lati odo olorun bi a ba fe se igbeyawo nitori opolopo ninu awon omo kekeke opolopo ninu awon omo ti o je wi pe won sese fe igbeyawo won fe loko won a ma wo bi enikan se je elesin to won a ma wo bi enikan se ja papa ninu ise esin olorun o sese bi a tin wa sinu ile esin ki a ri enikan o le je okunrin o le je obirin o sese ki o je ohun ni o ma koko tete de si ile esin bi a ba tin ko awon aga ijoko a ma ba wa ko bi a ba tin ko iwe orin a n ko nkan miran a ma ba wa ko ki eni ti o fe gbe yawo ki o ma ro we pe ah bi ohun ba le gbe iru eni bayi ni yawo eni ti o je elesin bayi eni ti o ja papa ninu isin olorun bayi wi pe ohun ani ayo popo lati odo olorun wa ko mo wi pe eni yi o sese keni keni ki o ja papa o sese keni keni ki o teramo isin olorun lai gba adura agba yori si igbala si yipada okan tabi elomiran bi won ba fe gbe yawo won ma wo iru aso ti awon elomiran wo wi pe okunrin yi ojojumo lo wa ni imototo ojojumo lo dabi eni o dabi eni pe eni yi o ri nkan je o si seku nitori be won a ma ro wi pe iru eni be ni awon fe ni loko tabi ki won ro wi pe o je olu eni to nsowo eni to rin kaakiri bo ba tin lo si ilu awon hausa to lo nko boya epa tabi epo lo nko wa si isale nihin be na lo nlo si ilu awon ibo boya isu lo fe lo ra ni boya nkan mi bo tin lo lo nde aso to si nwo bo se nawo iru moto to nlo awon elomi a ma ro we pe bi a ba ni iru eni bayi loko bi a ba le gbe iru eni bayi sile o dabi bi eni pe nkan yo de wa lorun ohun ti o ye won ni we pe iwa rere ko ti inu owo wa iwa rere ko ti inu ti gbajumo wa iwa rere ko ti inu esin wa iwa rere o ma ntinu iyi pada okan wa eni afi ma ntemo ni leti nihi wi pe bi a ba de inu ijo ohun ti a koko ni lati se ni wi pe ki a gbadura si olorun ki a ni iyi pada okan tabi bi a ba fe gbe yawo ohun ti a ni lati se ni wi pe ki a gbadura si olorun olorun nikan soso lo mo okan eniyan iwo funra re gege bi eniyan o ko le mo ki lo wa ninu okan enikeni ye ke wo samueli kini ori 16 ese ikeje samueli kini ori 16 ese ikeje sugbon oluwa wi fun samueli pe ma se wo oju re ma se wo irisi re ni o ti an so nihin tabi giga re nitori pe emi ko nitori ti oluwa ki wo bi eniyan ti wo eniyan ma wo oju eniyan ma wo irisi tabi giga tabi bi eniyan se woso tabi bi eniyan se lokiki to sugbon oluwa a ma wo okan okan yi gan la nso nipa re wipe awon ti ko mo olorun won ko ni iyi pada okan ati wipe iro inu won kiki bini lojojumo ninu iwe oniwaasu ori kesan ese iketa oniwaasu ori kesan ese iketa eyi ni ibi ninu ohun gbogbo ti an se labe orun pe ise kan na ni si gbogbo won ati pelu aya omo eniyan kun fun ibi isinwin be ninu won nigba ti won wa laye ati leyin eyi ni won a lo sodo awon oku o ye ki oyeye wa nihin ohun kan na ni oro olorun ni o tenumo fun wa wi pe aya omo eniyan kun fun ibi bi a ba so wi pe igo kun fun omi o je wi pe o ti kun to be ti a ko le fi omiran sinu igo yi bi a ba so wi pe abo o kun fun omi tabi o kun fun epo e je wi pe a ko le fi nkan miran sinu re o ni aya omo eniyan o kun fun ibi a fi se apejuwe gege bi abo tabi gege bi garawa wi pe ibi nikan soso ni o wa ninu garawa yi bakan na aya omo eniyan bakan na okan omo eniyan o kun fun ibi o wa so fun a wi pe isinwin iwa ibi ni o wa ninu won nigba ti won wa le aye oni leyin na won a ku won a lo si ipo oku ninu ese won nitori be ki o ye wa wi pe bi olorun ko ba ti yi okan wa pada o je wi pe ninu okan wa lohun ibi nikan ni o wa ninu re eni a fi man je ki o ye ni wi pe bi a ba pe eniyan wa sinu ijo ki se wi pe ki a so wi pe ah mo ti kuro ni ijo sele mo ti wa nwa si dipa eyi ni ko ti fun ni iye pada eyi ni je wi pe o kuro lati inu ijo kan o bo sinu ijo miran bi o ba ti de yin bi o ba fe je ni te ogba ni waju oluwa ki se wi pe o fi aso funfun nikan sile tabi o fi aiwo bata nikan sile o fi tabela ati turari sisun nikan o fi sile eyi ni se pataki sugbon ko to ani lati wa si waju oluwa ki a so fun olorun wi pe okan ibi ni agbe ni angbe kaakiri a si nfe ki olorun ki o se iyipada aya iyipada okan fun wa ki abale je eni itewogba ni waju re eyi ni o se pataki eyi ni ani lati bojuto tabi o se se ki o je wi pe ati je eni ti o nka bibeli tele tele a si ti je eni ti o mo bibeli ki se wi pe o kan ye ki a mo bibeli si akasori bi a ba ti de yin be ni ani lati ma gbadura fun iyipada okan iyipada aya nitori eyi ni olorun reti ki a ba le je eni itewogba ni waju re bi atile n wa si ilesi bi atile n ka bibeli bi atile je eni ti o jafafa ninu ise esin bi atile n lo si idapo oju ile bi atile n kaakiri lati se ijere okan bi ki ba se wi pe ati gbadura ti o dani loju ti emi olorun si n ba emi wa jeri wi pe ati di omo olorun wi pe ati ni iyipada okan bi ki ba se pe ati se be gbogbo ohun ti a n se yio je ofo ati ohun ti ko lere ni waju oluwa olorun ni lati yi okan wa pada nitori wi pe okan eniyan o je ohun ti o buru jaye ninu Marku ori keje lati ese ikokanlelogun Marku ori keje ese ikokanlelogun nitori lati inu eni lati okan lati inu okan eniyan ni iro buburu ti jade wa panshaga agbere ipaniyan ole oju kokoro iwa buburu itanje wobia oju buburu esoro odi igberaga iwere lati inu wa ni gbogbo nkan buburu won yi ti jade won se so eniyan di alaimo nitori be o ye ke amo we pe awon ti an se bi we pe anfun alagbe lo anfun awon alagbe lowo tabi an se awon nkan miran bi iwo omo luabi eyi ko yi ipo ti okan eda ti o wa eyi ko yi pada o ti ani lati se ni we pe ki a ke pe olorun o ti ani lati se ni we pe ki a je ki agbara olorun ore ofe latoke wa ki a je ki iwenu mo eje jesu christi ki o wonu okan wa ki o yi wa pada ki o mu ki ipo ti okan wa wa ki o wa si iyi pada ni igba miran ni a ma ro we pe bi eniyan ba ni iwa omo luabi ti iwa re ti o dabi eni pe o dara loju eniyan a ma ro we pe iru eni be o ti je eni igbala lai ni eri tabi iriri yi pada okan e je asise pupo o ye ki o ye wa we pe bi ki ba se wo pe olorun fun ara re ni o yi wa pada sibe sibe a o je eni ti ko mo eleri ni waju oluwa awon ero inu okan wa awon ipinu wa ati awon nkan ti a nlepa yo je ibi ni waju olorun eyi ni olorun fi so fun a wi pe okan mo eniyan o je okan ti o buru je aye ko se eni ti o le mo ninu jeremiah ori ketadilogun jeremiah ori ketadilogun ese ikesan okan eniyan kun fun etan ju on gbogbo lo o si buru je aye tani o le mo emi oluwa ni wa awari okan eniyan emi ni dan inu wo

ó ní ọkàn wọn le bí òkúta adamantì, ó sì jẹ́ ọkàn ìgbéraga, ó jẹ́ ọkàn ìwà búburú, ó jẹ́ ọkàn aláròṣe ohun búburú, ó jẹ́ ẹni tí ó jẹ́ wípé wọ́n jẹ́ alágídí, èyí jẹ́ wípé ó dàbí ẹni wípé tinú mi ni wọ́n ṣe, ó pọ̀ fún wọn. Ẹlòmíràn bí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá wéwèé nípa ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá ṣe àpèjúwe tí a kà á, tí a ṣe ìtumọ̀ rẹ̀, ṣùgbọ́n a sọ wípé lóòótọ́ ló yé òun, àti kọ́ lórin, àti wà á ní wàásù, àti gbà á ládùúrà, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò máa sọ wípé ohun tí òun yóò ṣe, òun ni òun yóò ṣe. Síbẹ̀síbẹ̀ ọkàn wọn kún fún òkùnkùn, ọkàn wọn kún fún agídí, ọkàn wọn kún fún ìtànjẹ, ó sì kún fún ojú kòkòrò. Èyí ni Ọlọ́run fi ń sọ fún wa wípé ó ṣeéṣe kí a máa wá sínú ìjọ, ó sì ṣeéṣe kí a máa lọ sínú ìjọ mìíràn, ó ṣeéṣe kí a wà ní ẹ̀sìn ti àwọn onígbàgbọ́ ti Bíbélì, tàbí kí a wà nínú àwọn ẹ̀sìn mìíràn. Ṣùgbọ́n bí a kò bá ní ìyípadà ọkàn, a kò ní lè gbé pẹ̀lú Olúwa, a kò ní lè ní ìrẹ́pọ̀ tàbí ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run, nítorí ọkàn wa ni Ọlọ́run máa ń wò. Ó sì mọ gbogbo ohun tí ó wà nínú ọkàn wa, ó mọ ipò tí ọkàn wa wà, ó mọ ète àti àbá tí ó ń wá láti inú ọkàn wa, ó mọ àwọn ìpinnu àti àwọn ìlànà tí ó ń wá láti inú ọkàn wa níwájú Olúwa. Ẹni tí a kò bá tí yí padà, ọkàn rẹ̀ ó dàbí ipò òkú, ọkàn rẹ̀ ó kún fún gẹ̀dẹ̀gẹ̀dẹ̀, ọkàn rẹ̀ ó dàbí orísun àwọn omi tí ó jẹ́ wípé ó ní oró nínú, ọkàn rẹ̀ ó dàbí ọ̀gbun àwọn egungun àwọn òkú, tàbí kí a sọ wípé ó dàbí ìyàngbẹ́ ilẹ̀, níbi tí àwọn èrò búburú tí ó ti ń jáde wá. Ṣe gáfrà fún mi láti lo èdè yìí kí ó lè yí ọ dáradára. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ilé ìdọ̀tí tí a máa ń yàgbẹ́ sí, irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ibi tí ó kún fún èérí púpọ̀, ó sì dàbí ibi orí ààtàn tí a máa ń dalẹ̀nù sí, irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ihò àwọn ẹranko búburú, àwọn èrò búburú, àwọn ìpinnu búburú. Ro àwọn nǹkan wọ̀nyí kí o gbé wọn yẹ̀wò dáradára, wípé ọkàn rẹ ó jẹ́ ipò òkú tí a ṣí sílẹ̀ níwájú Olúwa, ó jẹ́ orísun omi búburú tí pani, tàbí tí gbin nǹkan mìíràn májèlé sínú ọkàn ènìyàn tàbí sínú ara ènìyàn, ó jẹ́ ọ̀gbun fún àwọn egungun òkú, ó sì jẹ́ aṣálẹ̀ níbi tí àwọn èrò búburú tí wọ́n ti ń jẹ jáde wá, ó jẹ́ ilé ìdọ̀tí, ó jẹ́ orí ààtàn, ó sì jẹ́ ibi tí àwọn ìpinnu, àwọn ìlànà, àwọn èrò búburú tí wọ́n ti ń jáde. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, kí ó má jẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ̀, ṣùgbọ́n gbogbo rẹ̀ pátápátá ni ó ṣípayá níwájú Olúwa. Nínú Matthew orí kẹtàlélógún, Matthew orí kẹtàlélógún, níbẹ̀ ni Ọlọ́run ti ń sọ, tí ó ti ń ṣe àlàyé láti ẹnu Jésù Kristi ní kíkún nípa ìwà ènìyàn. Matthew orí kẹtàlélógún láti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Ìgbé ni fún yín, ẹ̀yin akọ̀wé àti farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin ń fọ òde aago àti àwopọ̀ kọ́ mọ́, ṣùgbọ́n inú wọn kún fún ìrẹ́jẹ àti wọ̀bìà. Níhìn ni a ti rí ìtànjẹ àwọn ẹlẹ́sìn, ìtànjẹ àwọn ẹlòmíràn tí wọ́n ń fi ìjọ dípà, tí wọ́n ń fi bojú. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó rìn bí ọmọ Ọlọ́run nígboro, ẹlòmíràn ó ṣeéṣe kí ó sọ̀rọ̀ bí ọmọ Ọlọ́run nígboro, ẹlòmíràn ó ṣeéṣe kí ó wọṣọ bí ọmọ Ọlọ́run nígboro. Ṣùgbọ́n Jésù Kristì ń sọ fún wa níhìn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ̀nyí wọ́n kún fún àgàbàgebè, nítorí wípé wọ́n ń fọ òde aago mọ́. Ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run, ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni tí ń rìn déédé, ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ dáradára. Ṣùgbọ́n ní inú wọn, nínú ọkàn wọn, wọ́n kún fún ìrẹ́jẹ, wọ́n kún fún wọ̀bìà. Wẹsẹ̀ 27. Ìgbé ni fún yín, ẹ̀yin akọ̀wé àti farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin dàbí ibojì funfun tí ó dára lé òde, ṣùgbọ́n nínú wọn kún fún egungun òkú àti fún ẹ̀gbin gbogbo.

yìí ó ní àní gbogbo yín ẹ máa tẹríba fún ara yín kí ẹ sì fi ìrẹ̀lẹ̀ wọ ara yín lé aṣọ nítorí ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó ń fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ láàrin ara wa ó yẹ kí a máa tẹríba fún ara wa ó yẹ kí a ní ìrẹ̀lẹ̀ láàrin ara wa kí a lè mọ̀ wípé àwa pàápàá a jẹ́ ènìyàn ọlọ́run nínú pétérù kìíní orí kẹta yẹ kí n kúnkún kàá fún ọ láti ẹsẹ̀ ìkíní nítorí ó ṣe pàtàkì púpọ̀ ẹsẹ̀ ìkẹrin la ń lọ ṣùgbọ́n jẹ́ kí n kà láti ẹsẹ̀ ìkíní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà kí a lè jèrè wọn lé àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn àwa tí a ti lọ́kọ tàbí tí a ti gbéyàwó ó yẹ kí èdè yìí kí ó yé wa wípé ìrẹ̀lẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ nínú ilé ìtẹríba ṣe pàtàkì púpọ̀ nínú ilé ó máa ń ṣeni láàánú ó sì máa ń bani lọ́kàn jẹ́ bí a bá rí aya tí ó sọ wípé òun ti di àtúnbí wípé òun tilẹ̀ jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ bí a bá rí bí ó ṣe ń sọ̀rọ̀ agan ọ̀rọ̀ líle sí ọkọ rẹ̀ ó máa ń jẹ́ ohun tó máa ń ṣeni láàánú wípé arábìnrin ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé kò mọ̀ wípé bíbélì ó kàn nípa fún wa láti tẹríba fún ọkọ wa ni ó ní bí ọkọ wa bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ó ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà ẹni tí kì í ṣe onígbàgbọ́ ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a ní ìtẹríba kí a bá lè jèrè àwọn ọkọ wọ̀nyí pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ tí a ní nígbà tí wọ́n bá ń wo ìwà rere yín tí òun ti ẹ̀rù ọ̀ṣọ́ ẹni tí kí ó má ṣe jẹ́ ọ̀ṣọ́ òde ti irun dídì àti ti wúrà lílò àti ti aṣọ wíwọ̀ ohun tí a ń sọ níhìn-ín ẹ̀yin obìnrin ẹ tẹ́tí sílẹ̀ ìgbà mìíràn ó ṣeéṣe kí o ṣe ọkọ rẹ etí ò bá fi kúnlẹ̀ ní ẹsẹ̀ méjèèjì etí ò bá fi ní ìtẹríba etí ò bá ọkọ dáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kí o ní ìwà ìrẹ̀lẹ̀ ohun tí ó ṣe ni wípé o mọ̀ wípé inú ọkọ ò dùn ṣùgbọ́n o mọ irú irun dídì tí ọkọ tí o máa ń fẹ́ etí ò bá fi sọ lẹ́nu wípé ọkọ dáríjì mi o lọ dirun tàbí o mọ irú aṣọ tí ọkọ fẹ́ràn o lọ wọrú aṣọ yìí o rò wípé irun dídì aṣọ wíwọ̀ àti èyí tó ṣe tó ti fi ṣe ọ̀ṣọ́ tí ọkọ ń fẹ́ o rò wípé èyí ni yóò múnú ọkọ dùn nítòótọ́ ni ọkọ fẹ́ kí o jẹ́ ẹni tí ó ní ìmọ́tótó ọkọ fẹ́ kí o jẹ́ ẹni tí ó rìn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìyàwó dáradára kí o wọ aṣọ tí yóò tẹ lọ́rùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń fẹ́ nǹkan mìíràn ó ń fẹ́ kí a ní ìrẹ̀lẹ̀ wípé yóò máa sọ nínú ọkàn rẹ̀ wípé o mọrun dì lóòótọ́ ṣùgbọ́n ìwà ò dáa nítòótọ́ ni o mọ aṣọ ọwọ̀ ṣùgbọ́n ìwà rẹ̀ ń kọ́ wọ ẹsẹ̀ kẹrin nísinsìnyí ṣùgbọ́n kí o jẹ́ ti ẹni tí o fara sinlé ọkàn nínú ọ̀ṣọ́ àìdibàjẹ́ ti ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí títù èyí tí í ṣe iyebíye níwájú ọlọ́run ó ń sọ fún wa wípé ohun kan wà tí ó ju irun dídì lọ ohun kan wà tí ó ju aṣọ wíwọ̀ lọ ohun kan wà tí ó ju ọ̀ṣọ́ nínú ayé lọ ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ẹ̀mí ìwà tútù èyí ni ó ṣe iyebíye níwájú olúwa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ni ọlọ́run béè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ó ń fẹ́ kí a gbé nǹkan wọ̀nyí wọ̀ ó ń fẹ́ kí a hu àwọn nǹkan wọ̀nyí ní ìwà tó ń wò ó ní ìkọ̀ọ̀kan láti Kólósè orí kẹta láti ẹsẹ̀ kejìlá sí ìkẹtàlá ẹgbẹ́ ọkàn ìyọnú wọ̀ ìṣeun ìrẹ̀lẹ̀ inú títù ìpamọ́ra ó yẹ kí a máa fara dà á fún ara wa kí a ní ìpamọ́ra ẹni tí ó bá ní ìpamọ́ra kì yóò máa ṣe wípé òun ò lè dúró nínú ilé òun ò lè dúró nínú ìjọ òun ò lè ṣe tibí òun ò lè ṣe tọ̀hún wọ́n ti ṣẹ̀mí púpọ̀ wọn ò lè dáríjì ó yẹ kí a ní ìpamọ́ra ìkẹfà ó ń sọ wípé ó yẹ kí a máa fara dà á fún ara wa ìkeje ó yẹ kí a máa dáríjì ara wa ohunkóhun tí ẹnikẹ́ni ìbá ṣe ṣé a mọ̀ wípé àwa náà a ti ṣe àwọn ẹlòmíràn rí wọ́n sì dáríjì wa a ti ṣe ọlọ́run ó sì dáríjì wa ó yẹ kí a máa dá

0: keji ara wa. Èyí ni ó mú wa lọ sí ìkórí kejì ìfẹ́ kìrìsìtẹ́nì. Wo ẹsẹ̀ kẹrìnlá àti borí gbogbo nǹkan wọ̀nyí. Ẹgbẹ́ ìfẹ́wọ̀ tí ṣe àmòrè ìwà pípé. Ẹgbẹ́ ìfẹ́wọ̀ tí ṣe àmòrè ìwà pípé. Ó yẹ kí a ní ìfẹ́. Ìfẹ́ yìí ó ṣe pàtàkì. Yẹ kí a wo Kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ kínní. Kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ kínní. Ṣùgbọ́n ní ti àwọn nǹkan tí a fi rúbọ sí òrìṣà, a mọ̀ pé gbogbo wa lè ó ní ìmọ̀. Ìmọ̀ a máa fẹ̀, ṣùgbọ́n ìfẹ́ ni gbeniró. Ó ń sọ fún wa wípé bí a bá ní ìfẹ́, ìfẹ́ yóò gbé wa ró. Ìbáàjẹ́ nínú ìjọ, ìbáàjẹ́ nínú ilé, ìbáàjẹ́ ní ibi iṣẹ́. Níbikíbi tí a bá wà, ìfẹ́ wa tí a ń fi hàn yóò máa gbé àwọn ẹlòmíràn ró. Bí wọ́n tilẹ̀ ṣubú, ìfẹ́ wa ni yóò gbé wọn dìde. Bí wọ́n tilẹ̀ dàbí ẹni pé wọ́n ní ìkọsẹ̀, ní ọ̀nà kan tàbí òmíràn, ìfẹ́ wa ni yóò lè gbé wọn dìde. Ìfẹ́ a máa gbé ni ró. Yẹ kí a wo orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní. Ẹ máa lépa ìfẹ́, kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí ṣe ti ẹ̀mí. Ṣùgbọ́n kí ẹ kúnkún máa sọ tẹ́lẹ̀. Ohun tí a fẹ́ fi hàn níhìn nísinsìnyí ni ti ìfẹ́. Ẹ máa lépa ìfẹ́. Èyí ni pé pẹ̀lú ìyàwó wa kí a máa lépa ìfẹ́, pẹ̀lú ọkọ wa kí a máa lépa ìfẹ́. Bí a bá fẹ́ ṣe ohun kan, bí a bá fẹ́ sọ̀rọ̀ kan, bí a bá fẹ́ bá ọkọ wa tàbí ìyàwó wa ṣe nǹkan kan, kí a bèèrè lọ́wọ́ wa pé ǹjẹ́ èyí mú ìfẹ́ lọ́wọ́. Bí kò bá sí ìfẹ́ nínú rẹ̀, bí ó bá jẹ́ pé ohun tí ó fa ìjà ni, ohun tí ó mú kí ìfẹ́ wa kí ó dínkù sí ara wa ni, kí a má ṣe ṣe, kí a rí wípé a ń lépa ìfẹ́. Ní orí ìkẹrìndínlógún ẹsẹ̀ kẹrìnlá, orí ìkẹrìndínlógún ẹsẹ̀ kẹrìnlá, ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín. Ohun gbogbo tí a fẹ́ ṣe kí ó wà ní ti ìfẹ́. Ṣé a ran ẹnìkan lọ́wọ́ ni? Kí a jẹ́ kí ó wà nípa ti ìfẹ́. Ìgbà mìíràn a máa ń ṣe bẹni pé a ran ènìyàn lọ́wọ́, ṣùgbọ́n àwọn ẹlòmíràn tán máa ń lọ sí ilé ẹnì kejì wọn. Mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o, mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o. Ṣùgbọ́n ìrànlọ́wọ́ tí wọ́n ń fún wa yìí, ìgbà mìíràn ìrànlọ́wọ́ olófòfo ni. Wọ́n fẹ́ wo àwọn nǹkan tí a ní nínú ilé, àwọn wàhálà tí a ní nínú ilé, àwọn nǹkan mìíràn tí ó dàbí ẹni pé ó jẹ́ wàhálà fún wa. Bí wọ́n ti wá ràn wá lọ́wọ́ bóyá wọ́n bá gbálẹ̀ ni, wọ́n bá fọṣọ, wọ́n bá ṣe ohunkóhun, bí wọ́n ti ń jáde ni wọ́n sọ pé ọ̀dọ̀ lágbájá ni mo ti ń bọ̀, ara ilé ẹ̀ o mọ̀ wípé lágbájá nǹkan tó ń là kọjá ǹsìn kò ṣeé fẹnu sọ. O mọ̀ iṣẹ́ máa ti bọ́ lọ́wọ́ ẹ sọ kí n gbọ́. Bẹ́ẹ̀ ni kí ló ṣe o mọ̀ lágbájá kò kún iṣẹ́ ò lè dúró lọ́wọ́ ẹ, kò sí bó ṣe lè ṣe. Ó ń gbàdúrà, ó ń ka bíbélì, ó ti ẹ̀ ń kọ́ni lẹ́kọ̀ọ́ bíbélì, ṣùgbọ́n lágbájá kò lè ṣàǹfààní. Lágbájá ẹ bá òní nǹkan o, mo ní kí wọ́n ràn yín lọ́wọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo bá yín gbálẹ̀, mo bá yín ṣe, ṣé mo tún lè wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀? Olófòfo ni irú ẹni yìí. Gbogbo nǹkan tá a bá ń ṣe kí ó wà nípa ti ìfẹ́. Bí a bá rí wípé ẹnikẹ́ni tí a lọ ràn lọ́wọ́, ẹnikẹ́ni bóyá ó jẹ́ adarí ìdàpọ̀ ojú ilé ni, ó jẹ́ arábìnrin nínú Olúwa, arákùnrin nínú Olúwa, a mọ wàhálà tí ó ní gẹ́gẹ́ bí a ti sọ wípé kì í ṣe wípé kí a jẹ́ agbẹnusọ fún èṣù, kí a bẹ̀rẹ̀ sí ní tan nǹkan tí àwọn ẹlòmíràn ń ṣe tàbí wàhálà wọn, kí a bẹ̀rẹ̀ sí ní tàn án kálẹ̀. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀rọ̀ tí kò bá mú ìfẹ́ lọ́wọ́ a kì í sọ. Wípé ẹ máa ṣe, ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ìfẹ́ kí ó wà nínú ọ̀rọ̀ wa, nínú ìṣe wa, àti nínú ohun gbogbo tí a ní ìdàpọ̀ pẹ̀lú àwọn arákùnrin arábìnrin wa. Nínú Tẹsalóníkà kínní, Tẹsalóníkà kejì, ṣe gáfà fún mi, Tẹsalóníkà kejì orí kínní ẹsẹ̀ kẹta. Iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìgbà gbogbo nítorí yín ará, àní gẹ́gẹ́ bí ó ti yẹ, nítorí pé ìgbàgbọ́ yín ń dàgbà gidigidi àti ìfẹ́ olúkúlùkù yín gbogbo sí ara yín ń di púpọ̀. Ó yẹ kí ìfẹ́ wa kí ó máa di púpọ̀ sí ara wa. Bí a ti fẹ́ràn ara wa lónìí kí ó ju bí a ti fẹ́ràn ara wa ní ọdún tí ó kọjá. Bí a ṣe lè ran ara wa lọ́wọ́ lónìí kí ó kọjá bí a ṣe ran ara wa lọ́wọ́ ní ọdún márùn-ún sẹ́yìn. Kí a rí wípé ìfẹ́ wa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ, ìfẹ́ wa ń dàgbà jù bẹ́ẹ̀ lọ, àti wípé ìfẹ́ wa yìí ó ń kan ènìyàn púpọ̀ nínú ìjọ jù bẹ́ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a máa ní ìfẹ́ sí ara wa. Bí a bá ń sọ nípa ìfẹ́ sí ara wa yìí, báwo ni a ṣe lè fi ìfẹ́ yìí, báwo ni a ṣe lè fi hàn? Jẹ́ kí a wo Pétérù lákọ̀ọ́kọ́, kí a tún lọ wo Kọ́rìntì kínní. Pétérù orí kẹrin, Pétérù kínní orí kẹrin ẹsẹ̀ ìkẹjọ. Ju gbogbo rẹ̀ lọ, ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín, nítorí ìfẹ́ ní ń bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ju gbogbo rẹ̀ lọ, ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín. Ìfẹ́ tí a ń sọ níhìn kì í ṣe ìfẹ́ kò fẹ́, nítorí bí o bá ń gbọ́ nípa ìfẹ́ tí ó gbóná, ó lè máa yà ọ́ lẹ́nu, kì í ṣe ìfẹ́ ti inú ayé. Ó ń sọ nípa ìfẹ́ tí ó gbóná nípa ti ẹ̀mí láàrin ara wa. Ó sì ń sọ wípé irú ìfẹ́ bẹ́ẹ̀ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe, a máa bò ó mọ́lẹ̀ láàrin ara wa. Ó ṣeéṣe bóyá ẹnìkan ṣe ọ̀rọ̀ sọ sí wa kí ó sọ pé arábìnrin dáríjì mi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ìfẹ́ tí a ní yóò bo àṣìṣe bẹ́ẹ̀, yóò bò ó mọ́lẹ̀. Ó ṣeéṣe bóyá ẹni tí ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní wa inú ìwé mímọ́ ni ó ṣe àṣìṣe, ó ṣe ọ̀rọ̀ sọ. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ kan wà nínú Máàkù, a sì mọ̀ wípé kò sí nínú Máàkù, wípé inú ìṣe àwọn apóstélì ni ọ̀rọ̀ náà wà. Èyí kì í ṣe ohun ẹ̀rín tàbí ohun àgálámàṣà tí a lọ máa sọ wípé wọ́n gbọ́ wọn sórí àga wàásù, wọn ò kúkú mọ̀ ọ̀rọ̀ sọ, wọn ò kúkú lè ṣe nǹkan yìí. Àlùfáà wa, olùṣọ́ àgùntàn wa, ìbá gba nǹkan wọ̀nyí lọ́wọ́ àwọn rabí wọ̀nyí, nítorí pé àṣìṣe wọn ti pọ̀ jù. Ó ní ìfẹ́ yóò bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe yóò bò ó mọ́lẹ̀. Tàbí ìwọ tí o jẹ́ aya nínú ilé, ó ṣeéṣe ọkọ bóyá ó yẹ kí ó fi 20 naira sílẹ̀, ó fi 18 naira sílẹ̀, kí ó sì dàbí ẹni pé ó ń sọ pé 18 naira tó fi sílẹ̀ kò tó nǹkan, kò ní lè ra nǹkan kan wá láti ọjà. Bí o bá sì ti rí ìyá rẹ, kí o máa sọ fún yín pé ìyá, nǹkan tí mo ń dojúkọ rárá. Ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀, a máa bò ó mọ́lẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ nínú ìjọ tẹ́tí sílẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan ni ó ṣẹ̀ wá nínú ìjọ, tàbí ará nínú olówa ni ó sọ nǹkan kan tí kò tẹ́ wa lọ́rùn. Rántí wípé ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, ṣùgbọ́n àwa tí a wà nínú ìjọ níhìn deeper life, tí ó jẹ́ wípé a ń yọ̀ ipò Ọlọ́run fún wa níhìn rere, Ọlọ́run ṣàánú fún wa, Ọlọ́run ṣe wá ní olóríire, wo bí ìjọ ṣe rí, wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwa tí bóyá a sì ṣẹ̀ wá nínú ìjọ yìí, ìjọ dáradára ni, ṣùgbọ́n ó ṣeéṣe kí a ṣe ara wa, kí o wá gbé ọ̀rọ̀ wa nínú ilé wa níhìn, kí o wá gbé lọ sí CMS, kí o wá sọ wípé nínú ìjọ tí mo wà, wọ́n ṣẹ̀ mí, báwo ló ṣe lè sọ bẹ́ẹ̀? Tàbí kí o tilẹ̀ gbé lọ sí àwọn tí wọn kì í ka Bíbélì, kí o sọ wípé lóòótọ́ ni mo ń lọ sí ṣọ́ọ̀ṣì, lóòótọ́ ni a sọ pé a ní ìgbàlà, lóòótọ́ la sọ pé a di àtúnbí, ṣùgbọ́n àwa pàápàá tí a pe ara wa ní ọmọ Ọlọ́run, tí a sọ pé a di àtúnbí, nǹkan tán ṣe fún mi, n ò lè gbàgbé títí láé. Ó ń sọ fún ẹni tí kò sí nínú ìjọba Ọlọ́run, ó ń sọ fún ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó wà nínú ẹ̀sìn mìíràn, ó tún ń sọ nípa èèyàn tí ó jẹ́ ará nínú Olúwa sí àwọn tí wọ́n wà ní òde. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀, a máa bò ó mọ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé ìfẹ́ ni Ọlọ́run fẹ́ kí a fi hàn sí ara wa. Jẹ́ kí a wo Kọ́rìntì kínní, Kọ́rìntì kínní orí 13 láti ẹsẹ̀ 4. Ó ń sọ fún wa nípa ìfẹ́. Ìfẹ́ a máa mú sùúrù, ìfẹ́ a máa mú sùúrù. Bóyá rò wípé ó yẹ kí o jẹ́ adarí, ṣùgbọ́n wọn ò tí ì sọ ọ́ di adarí, mú sùúrù. Bí o bá ní ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ ìjọ, ìfẹ́ a máa mú sùúrù. Bóyá o ti gbéyàwó ni, o se feran aya re sugbon mo o ti de iya nso fun awon obi awon ebi abi nso fun o we pe oju obirin sile ko le bimo o ife a ma musuru musuru igba ti re yo de olorun yo yi nkan pada je ki ife olorun ki o fun ni suru we pe bi o tin reti olorun yo se a ma seun ife ki se ilara ife ki soro igberaga ki fe ki huwa aito ki wa ohun ti ara re a ki mu binu be ni ki gbiro ohun buburu ki yo se asododo sugbon ma yo ninu otito o sese boya eni ti o je adari wa tele tele boya nkan kan sele o si mo ki lo sele oluso agotan sin ni arakunrin lo gbadura die o ki a to da opada si aye re nkan yi ti o sele ni ekun wa nihin ti ko ye ki o de ibomiran ni ati n gbo ni okere we pe ah eni ti o je alakoso wa tele tele ninu ekun wa won ti da duro won ti se amo nkan to se boyo dese agbere ni o boyo se ti boyo ji owo ijo ni o amo ki lo se ewo lokan en be ki lo mo to se eni ti o mo nkan kan nipa agbere eni ti o mo nkan kan nipa ole jija o n soro si o n soro we pe boyo jale boya se boyo se tohun nkan to si sele ki se nkan to se pataki to be oluso agotan kan fe ki o gbadura die ni nitori nkan bayi ife ki yo se asododo bi atile da enikan duro eyi ki se we pe yo mo ki inu re dun we pe o dara be we kon da lagbaja duro ko dara be o ye ki o ni edun okan fun o ye ki o gbadura fun ife ki yo se asododo a ma yo ninu otito a ma farada ohun gbogbo a ma gba ohun gbogbo a ma reti ohun gbogbo a ma fayaran ohun gbogbo nitori be ohun ti olorun so fun ani wo pe o ye ki a ni iwa kristeni ikeji o ye ki a ni ife kristeni iketa o ye ki a mo ipe kristeni ipe ti a fi pe wa o ye ki a mo o ye ki o ye wa kini ipe ti a fi pe wa wo kolose ori keta ese kedogun ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki esin ma dupe kan meji lo wa nihin ikini alaafia ikeji didupe ni apa kan ari alaafia ni apa keji ari idupe ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je eni ti o n tele omo alade alaafia ki a si je ki alaafia ki o wa ni igbese aye wa ki a je ki alaafia ki o wa ni oro enu wa ki a je ki alaafia ki o wa ni ise wa ati ibalo wa enikan si enikeji re ati we pe ki a ri daju we pe a n dupe ninu ohun gbogbo ohunkohun wahala ti a le ni abi nkan kan ti o le ma sele ki a ri we pe ni igba gbogbo a n dupe loni ni olorun ti je ki o ye wa we pe o ye ki a ni iwa kristeni ikeji ki a ni ife kristeni iketa ki a mo ipe alaafia ti a fi pe wa ki a si ma dupe ni igba gbogbo o ye ki a so fun olorun nisinsin wo pe iru iwa yi ni a fe ki o wa ni igbese aye wa bi a ba ti di atunbi we pe a n fe fi ore ofe ti a ti ni a n fe fi han a si n fe ki iwa yi ki o wa ni igbese aye wa ikaanu ni tabi iyonu isore irele iwa tutu ipamora ifarada ki a ma dariji ara wa ki a ni ife ara wa ki a je ki alaafia ki o wa ninu okan ki o wa ninu ebi ki o wa ninu ijo ki o wa ni igbimo wa ki a je ki ife ati alaafia ki o joba ni ki o si se akoso bi a ti n ba ara wa lo e je ki a dede duro e je ki a so fun olorun we pe a fe je ti olorun a si n fe ki iwa kristeni ife kristeni ipe kristeni ki o je ti wa ye ki a gbadura daradara le oni bi a ba ti ni igbala ki a je ki awon iwa kristeni wonyi ki o je o ni igbesi aye wa bi a o ba si ti ni igbala ki a so fun olorun we pe ki o gba kan wa la ki o saanu fun wa ki o dariji wa awon nkan ti o je bi ese ni igbesi aye wa ki olorun ki o yo won kuro ki o si fi iwa otun iwa ododo irin alaafia ati ife ki o fi ropo awon nkan ti olorun mu kuro ni igbese aye wa ye ki agbadura daradara ki a si gbadura pelu igbagbo o daju we pe olorun yo se. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore yín, fún àánú yín lórí wa. A dúpẹ́ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A dúpẹ́ wípé nígbà tí a ti rí ọ̀nà ìgbàlà yìí, tí a sì ti wọ inú rẹ̀, wípé lójoojúmọ́ lẹ ń tọ́ wa. Lójoojúmọ́ la ń gbàdúrà sí tẹ̀sìn gbàdúrà wa. Lójoojúmọ́ la ń ké pè yín tí ẹ̀sìn dá wa lóhùn. A dúpẹ́ ẹ gba pé àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ bí a ti wá síwájú yín lónìí, a ń béèrè wípé kí ọ̀rọ̀ tí a ó gbọ́ kí ó mú kí ayọ̀ ìgbàlà kí ó tún sọjí lọ́kàn wa lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù, kí ayọ̀ olúwa kí ó lè jẹ́ okun àti agbára wa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nehemiah orí kẹjọ, ìwé Nehemiah orí kẹjọ ẹsẹ ìkẹwàá. Nígbà náà ni ó wí fún wọn pé ẹ lọ ẹ jẹ ọ̀rá, kí ẹ sì mu ohun dídùn, kí ẹ sì fi apá kan ìpín ránṣẹ́ àwọn tí a kò pèsè fún, nítorí mímọ́ ni ọjọ́ yìí fún Olúwa. Ẹ má ṣe banújẹ́, nítorí ayọ̀ Olúwa òun li agbára yín. Níhìn-ín ni a rí tí Nehemiah ènìyàn Ọlọ́run tí ó ń bá àwọn ọmọ Ísírẹ́lì sọ̀rọ̀, gbà tí wọ́n wo àwọn tí ó yí wọn ká àti àwọn àjálù tí ó ti dé bá wọn láti ẹ̀yìn wá, àti bí Ọlọ́run ti ṣàánú fún wọn nísinsìnyí, gbà tí wọ́n wo àìjólóòótọ́ wọn, tí wọ́n sì fi díwọ̀n ìjólóòótọ́ ti Ọlọ́run, gbà tí wọ́n wo àìṣedédé ti wọn, tí wọ́n fi díwọ̀n oore ọ̀fẹ́ látòkè wá, wọ́n rí wípé ọkàn wọn bàjẹ́. Inú bíbàjẹ́ yìí ni Nehemiah rí tí ó wá sọ fún wọn wípé ó yẹ kí òní jẹ́ ọjọ́ ayọ̀, nítorí a ti mú ìbìnújẹ wọn àti ìfọ́jú ọkàn wọn, a sì ti mú àròdùn tí ó wà nínú ọkàn wọn àti mú kúrò, àti àwọn ohun ẹ̀gàn tí àwọn kèfèrí fi ń pẹ̀ gan wọn, wípé a ti mú nǹkan wọ̀nyí kúrò lórí wọn. Nítorí bẹ́ẹ̀ kò tún yẹ kí wọn kí ó máa banújẹ́, ó yẹ kí wọn kí ó máa yọ̀ níwájú Olúwa. Nehemiah wa ń sọ fún wọn ìdí tí ó yẹ kí àwa onígbàgbọ́ kí ó máa yọ̀, ó ní nítorí ayọ̀ Olúwa òun ni agbára yín. Lónìí à ń sọ̀rọ̀ lórí ayọ̀ Olúwa. Ayọ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì, ó sì jẹ́ ohun tí ó máa mú nǹkan púpọ̀ bá ẹni tí ó ní ayọ̀ tàbí ìdùnnú nínú Olúwa. A rí wípé nínú ìwé òwe ni a ti kà á, ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkejìlélógún. Ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkejìlélógún. inu didun mu imularada rere wa sugbon ibanuje okan mu egungun gbe o so fun wa wipe bi abani ayo ninu wa bi abani ayo oluwa tabi inu didun wipe o ma fun ni okun o ma fun ni agbara o ma nsise bi ogun iwosan ninu igbe aye enikokan wa o ma mu imularada wa ki se be nikan bi abani ayo tabi inu didun e tun ma ran awon ti o wa nitosi wa awon ti o yi wa ka o ma je ki imole la fun won o ma je ki igbagbo won ki o ru yo soke o ma je ki ibanuje ki o kuro la ni arowoto o si ma mu ki ilera o ma mu ki imularada o ma mu ki okan ti o ti rewesi ki o le fo soke pelu ayo o si ma mu ireti wa fun enikokan wa eni o fi ye ki a mo we pe o dara lati ni ayo ninu olorun o dara lati ni ayo oluwa ni igbese aye wa ayo ti a nso yi ki se ayo ti awon elese ma ni fun igba die ki se ayo ti awon eniyan buburu tabi awon agabagebe eniyan ti won ma ni fun igba die ayo ti a nso nipa re o je ayo ti awon omo olorun je ki awo ti bibeli so nipa ayo tabi inu didun ti awon alaigbagbo ninu Job ori ogun Job ori ogun lati ese ikarun pe orin ayo eniyan boboru igba kokoro ni ati pe ni iseju kan ni ayo agabagebe o sese ki ohun kan sele ni igbesi aye elese ni igbesi aye awon odaran ni igbesi aye awon ti ko lọlọrun awon ti ko ni fọlọrun se ni igbesi aye won ki ohun ti o sele yi boya won bimo boya won gbe yawo boya won rise boya ohun kan tabi omiran o dabi ipese ni igbesi aye won tabi o dabi igbega ni igbesi aye won o sese ki won ki o ni ayo fun igba kukuru tabi fun iseju kan o sese ki a ri eni ti o joko si di emu abi si di oti nigbati oti yi to ba wo agbari ti o si yi gbogbo ara pada ariwo pe eni yi agbagbe awon osi tabi awon isoro re e ko so wipe isoro si nibe sugbon oti mimu amupara yi adi loju afo loju adi lokan a si di leti to je wipe ko ni mo wipe isoro tabi aini tabi awon egun ti o wa ni iha re tele tele wipe won si wa nibe ni iru igba be o sese ki iru eniyan boboro be o sese ki agabagebe be o sese ki omo ti para be ki o ma ni ayo sugbon ayo igba die ni o ni orin ayo eniyan boboro fun igba kokoro ni ati pe ni iseju kan ni ayo alagabagebe nitori be ayo ti a nso nipa re o je ayo ti o poju owo o je ayo ti o dabi eni we pe a mo we po wa lati odo olorun yala arije tabi a orije ni yala arimu tabi a orimu yala anisoro abi ani wahala ni ayo yi a wa nibe sibe ayo yi ma bere nigba ti a ba mo Jesu Kristi gege bi oluwa ati olugbala wa nigba ti a ba ni idarije ese lati odo olorun wa nigba ti a ba ka awon aisedede wa ti a ka won kuro ti a mu won jina rere si wa gege bi ila orun ti jina si iwo orun ohun ti a ri ni we pe olorun ma fun wa ni ayo igbala re ye ki a wo orin dafidi ori kọkànléláàádọta orin dafidi ori kọkànléláàádọta ese ikejila mu ayo igbala re pada tomi wa ki o si fi emi ominira re gbe mi duro mu ayo igbala re pada tomi wa dafidi o je eni ti o mo olorun o je eni bi ti inu olorun o je eni ti o ti ni iyi pada okan je ki o yi o bi a ba so wi pe enikan je eni rere bi a ba so wi pe enikan je eni bi ti inu olorun dafidi fun ara re o mo wi pe ki se pe a bi ohun ni eniyan rere kò sí ẹni tí a bí gẹ́gẹ́ bí ènìyàn rere ẹnikẹ́ni tí a bí láti inú ádámù láti ibi ìran ádámù ó jẹ́ ènìyàn búburú o je elese David papa omo oni oye nipa eyi ko so fun awi pe ohun ti je enibi tinu olorun lati inu iya ohun wa ko so wi pe ohun ti je eniyan rere lati inu iya ohun wa ohun papa lo se agbenu so fun olorun lati je ki a mo wi pe olorun je eni ti o jare nigba ti o ba ndajo o so ni ese ikarun ni ori kan na o ni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi nitori ben nigba ti a mo pe olorun so fun samueli nipa dafidi ti o so wi pe emi ti ri enikan eniyan kan eni bi ti inu mi wi pe oni o se aropo fun Saulu eni ti o peyinda eni ti o pada lo sinu ese gba ti olorun pe dafidi ni eni bi ti inu re o je wi pe dafidi ti o ti mo pe ninu asede dide agbe bi ohun ati ninu ese ni iya ohun ni o loyin ohun o je eni ti o ti ba olorun laja eni ti o ti ba olorun dore o je enikan ti o ti mo wi pe ohun je elese o ti lo siwaju olorun o ti toro idariji o ti bebe wi pe ohun fe ore ofe ati gbala ati yi pada ati fun ni emi titun okan titun ati fun ni irin otun iwa otun ise otun ni igbesi aye re sugbon se ni laanu wi pe igba kan de ni igbesi aye dafidi ti o wo ohun ti ko ye ki o wo ti o se ohun ti o ye ki o se ki a so ni ona kokoro osubo sinu ese ese ti o buru julo ese ti o je wi pe a ko gbodo guro re fun eni ti a ti pe ni eniyan olorun eni o mu ki dafidi ki o kuro lori ite eni o je ki o wole ni woju olorun eni o je ki o be si ni gbadura wi pe olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro ko se bi eni wi pe ohun o se ohun ti ko dara ko se bi eni wo pe gba ti mo ti ni igbala tele tele eni ti o ba ti je omo olorun titi lai lai ni o ma je omo olorun ko so be o so wi pe nisinsiyi ohun ti di elese ohun ti di elebi ohun ti di eni ti atanu lati ni waju oluwa o wa nbebe wi pe ki olorun ki o fun ni idariji ninu ese ikeje o ni ki olorun ki o fi ewe hisopu fo ohun o so gege bi apere wi pe se iwo na mo bi o ba fe fo awo kan ti o dabi eni wi pe gari tabi eba tabi amala o ti gbe mo awo yi ki se be nikan awon nkan dududu miran o ti fe ba awo yi je a ma nja awon ewe kan bi awa ti a dagba lati abule ewe yi o je ewe ti a le fi fo awo mo a fi eru si a we nkan won ni awe mo eyi ni apere ti dafidi nlo ti o fi so wi pe fi ewe hisopu fo mi ki se wi pe olorun ma nlo ewe hisopu ewe lati fo inu okan mo ohun ti o n so gege bi apere wi pe gege bi awa eniyan bi ati ma nja ewe lati le fo awo lati le fo isasun wa ki o mo laulau pe be gege ki olorun ki o we ohun ni awe mo o si ni ki o fo ohun ju egbun owu lo ni ese ikejo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo nisisin ni ari we pe dafidi o n so we pe bi o ba le dariji mi bi o ba le fun mi ni ayo igbala bi o ba le mu oju re kuro ninu ese ati ase dede mi wi pe eyi yo fun mi ni ayo se o mo we pe bi a ba ni dariji tooto bi a ba ni igbala tooto eyi ma n fun ni ayo je ki n se apere kan fun o ki a wo ọdaran kan ti a mu lo si ile ejo bi ati mu lo si ile ejo ni a si iwe ofin ni a si niwaju re ni adajo wa ka oran ti eni yi da o si ka ofin orilede o wa so fun pe ewon lai lai ewon gbere ni o to si iru eniyan bayi eni ri wo pe isise kan soso lo wa laarin ohun ati ewon gbere ewon lai lai ewon arimabo o mo wi pe bi ko ba si anu wi pe a o so se won ti ohun ki o fi ri iyawo ohun tabi omo ohun tabi awon ara ile ohun mo wi pe bi ohun ba si de ewon yi ki se ewon faji ki se ewon gbefe wi pe ewon ijiya ti o po jojo ni iru eni be o se se ki a si wi pe anu de lati odo onidajo yi ki o so fun wi pe a da o sile ki se po sanwo ki se po sanwo abetele ki se pe o se ohunkohun ti a le fi dariji kini o ro wi pe yo wa ninu iru okan eni be
1: yóò ní ayọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni. Àwa tí a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, àwa tó jẹ́ wípé ọ̀daràn ni wá níwájú Ọlọ́run, àwọn áńgẹ́lì mọ̀ wá sí ẹlẹ́ṣẹ̀, Ọlọ́run mọ̀ wá sí ẹlẹ́ṣẹ̀, Jésù Kristi pàápàá ó mọ̀ wá sí ẹlẹ́ṣẹ̀. Kí ni kí a sọ nípa ti ẹ̀mí mímọ́ tí ó ti ń tọ́ka sí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti ń dá? Ẹ̀rí ọkàn wa pàápàá mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá, àti àwọn aládùúgbò wa, àwọn alábàágbé wa, wọ́n mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá, a sì mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá yìí yóò mú wa lọ sí ọ̀run àpáàdì. Ṣùgbọ́n kí ni a ti rí sí ìfẹ́ Ọlọ́run? Inú dídùn Ọlọ́run ni láti dáríjì wá, ó sì dáríjì wá. Ó ní kò sí ìjìyà mọ́, wípé kò sí ẹ̀bi mọ́ fún wa, nítorí wípé àgbà Jésù Kristi Olúwa gbọ́. Èyí ni ó mú kí ayọ̀ kí ó sọ láti inú ọkàn wa. Èyí ni olórin Dáfídì ń sọ wípé, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé gẹ́gẹ́ bí a ti ní ayọ̀ ìgbàlà, bí a bá ń tẹ̀síwájú tí a wà lọ́dọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ayọ̀ yìí yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ, ayọ̀ yìí yóò máa ga jù bẹ́ẹ̀ lọ, ayọ̀ yìí yóò máa jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ayọ̀ yìí yóò máa gùn jù bẹ́ẹ̀ lọ. Ní ìgbésí ayé wa, yóò máa dàbí àgbọn ìgbẹ́ omi láti inú kànga, tàbí àgbọn ìgbẹ́ omi láti inú odò tó ń ṣàn. Nítorí ìgbà tí ayọ̀ yìí ti bẹ̀rẹ̀, nígbà tí a ti ní ìgbàlà, báyìí ni ayọ̀ yìí yóò máa lọ síwájú àti síwájú àti síwájú. Bí a ti ń wà nínú Ọlọ́run, nínú Isaiah orí 29 ẹsẹ 29, ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò bí sí nínú Olúwa, àti inú àwọn tálákà nínú àwọn ènìyàn yóò sì dùn nínú ẹni mímọ́ Ísírẹ́lì. Ó ní ayọ̀ àwọn onírẹ̀lẹ̀. Ṣé a mọ̀ wípé ẹni tí ó bá ní ìgbàlà, òun ni a lè pè ní onírẹ̀lẹ̀? Nítorí wípé kò sí ẹni tí a bí nínú obìnrin, ẹni tí kò tí ìbá Jésù Kristi pàdé, ẹni tí kò tí tọ́ ìgbàlà Ọlọ́run wò, tí a lè pè ní onírẹ̀lẹ̀. Ó ṣeéṣe kí a rí ẹni jẹ́jẹ́ ní òde ara, ó ṣeéṣe kí a rí ẹnìkan tí ó dàbí ẹni wípé ó ní ìwà tútù bí a bá wò ó lójú, ṣùgbọ́n ó jẹ́ oníjà gidijàgan ènìyàn nínú. Ṣùgbọ́n ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ ni ẹni tí ó ti bá Jésù pàdé, ẹni tí ó ti rí oore ọ̀fẹ́ láti ọwọ́ Ọlọ́run, ẹni tí ó ti ní ìdáríjì ọkàn, ẹni tí ó ti ní ìyípadà àyà. Èyí ni ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ tòótọ́. Ó ní ayọ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ayọ̀ àwọn àjògún ìgbàlà, ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò máa bí sí nínú Olúwa. Èyí ni wípé bí a bá Olúwa pàdé, bí a bá ní ìgbàlà, bí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, bí a bá kọrúkọ wa ní ìwé ìyè Lọ́run, wípé ayọ̀ ìgbàlà yóò bẹ̀rẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí a ti ń rìn síwájú, bí a ti ń tọ Jésù Kristi lẹ́yìn, ni a rí wípé ayọ̀ wa yóò máa jù bẹ́ẹ̀ lọ, yóò máa bí sí, yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ. Ayọ̀ wa á jẹ́ ohun tí kò ní ní ìpẹ̀kun. Nínú Jeremiah ni a tún rí i, Jeremiah orí 15 ẹsẹ 16. Nígbà tí a rí ọ̀rọ̀ rẹ, èmi sì jẹ wọ́n, ọ̀rọ̀ rẹ sì jẹ́ inú dídùn mi, nítorí orúkọ rẹ lè a fi pè mí, ìwọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Níhìn-ín ni Jeremiah ń sọ fún wa wípé ọ̀rọ̀ Ọlọ́run ó dàbí oúnjẹ. Ó ní nígbà tí èmi rí ọ̀rọ̀ rẹ, èmi sì jẹ wọ́n. Nínú ọ̀rọ̀ Ọlọ́run ni a tún fi ọ̀rọ̀ Ọlọ́run wé, a fi ọ̀rọ̀ yìí a fi wé omi. Ó dàbí ẹni tí ó ní ara dídọ̀tí, tàbí ẹni tí ò ń gbẹ́ngbẹ́, tí ó wá sí etí ipa odò, tí a rí wípé ó mu nínú rẹ̀, ó wẹ̀ nínú rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run bákan náà, ó jẹ́ bí ohun tí ó ń fúnni lágbára, ohun tó ń fúnni lókun. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run pàápàá àfiwé ìmọ́lẹ̀ wípé bóyá ọkàn rẹ pòrúurò, bóyá o wà ní ìkóríta, o kò mọ ọ̀nà tí ó yẹ kí o yà sí. Bí o ti rí ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ló rí wípé ọ̀rọ̀ Ọlọ́run yóò tọ́ka sí ọ̀nà tí ó yẹ kí o gbà. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ọ̀rọ̀ Ọlọ́run ni a tún fi wé iná, iná ti máa ń jó àwọn ìtàkùn, àwọn gbòǹgbò, àwọn ewé, àwọn nǹkan tí kò ní lárí tó máa ń jó wọn run. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe ní ìgbésí ayé wa. Bóyá a ti ní àwọn nǹkan kan ní ìgbésí ayé wa, tí a rí wípé àwọn nǹkan wọ̀nyí kò ní fún wa ní ìtẹ̀síwájú dáradára. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run bí iná, bẹ́ẹ̀ ló ń jó wọn run. A tún fi ọ̀rọ̀ Ọlọ́run wé òòlù. Bóyá ó ṣeéṣe kí ó jẹ́ wípé apá kan ní ìgbésí ayé wa, apá kan nínú ìṣe wa, ni ó fi dàbí ẹni wípé à ń dágunlá sí ọ̀rọ̀ Ọlọ́run. o dabi wepe ani okun okota ni iru apa apa igbese aye wa be bi oro olorun bi o tin sise bi olu be ni o fu awon okota wonyi tutu oro olorun yi ni a tun so wepe o dabi ogun imuni larada wepe bi a ba fi oro olorun si igbese aye wa ati sinu okan wa bi a ba gbekele bi a ba simile bi a ba duro ti bi a ba fi sinu okan aye wa ti a ko je ki o nkohun ki o paala awa ati olorun awa ati oro olorun a o ri wipe oro yi yo ma sise bi ogun imuni laada nitori be eyi ni Jeremiah ni o fi so wipe nigbati ohun ri oro olorun ti ohun si je won ti ohun gbe won mi ti ohun fi sinu okan aya ohun wipe oro olorun yi o je inu didun fun ohun nitori wipe a npe ohun ni pelu oroko Oluwa Oluwa Olorun awon mo ogun awa na papa leyin igba ti a ba ti ri igbala ti a ti di atunbi ti a ti di eniyan Olorun mo so wipe ayo ti a ni ninu Oluwa yo ma tesi waju ati si waju nitori wipe oro Olorun yo ma wonu igbese aye wa ati ife Olorun ati idapo pelu Olorun yo ma mu ki ayo wa ki o ma gboro ju be lo ninu Johanu orike dogun ese kokanla Johanu orike dogun ese kokanla nkan wonyi ni mo ti so fun yin ina ni oro Olorun Jesu Kristi so wipe ohun ti so oro Olorun fun awon omo ehin nkan wonyi ni mo ti so fun yin ki ayo mi ki o le wa ninu yin ati ki ayo yin ki o le kun nitori be o ye ki a mo wipe ayo to to ayo ti o se peyinti ayo ti a le gbekele ayo ti a mo wipe o ti odo Olorun wa o ma nbere nigba ti a ba ni igbala okan wa nigba ti a ba ni idarije ese wa nigba ti a ba ba Jesu Kristi lu apade ti a ku ese wa lo ti a koroko wa si iwe iye Olorun ayo yi si ma ngboru ju be lo o ma nkun ju be lo o ma nfe ju be lo nigba ti a ba ba Olorun rin nigba ti a ba ba Olorun lo nigba ti a ba nto ona ti Olorun la sile fun wa lati to ati nigba ti a ba nka ti a ba ngbo oro Olorun ni igba gbogbo kini a le ri wepe o nfa ayo fun eni ti o je omo Olorun toto kini a ri wepe o nfa ayo idunnu fun omo Olorun toto je ki a wo orin Dafidi lekan si ki a ri wepe isise akoko bi a ba fe ni ayo Olorun ni igbese aye wa isise akoko ni wepe ki a ni idariji ki a si ni igbala okan wa orin Dafidi ori kokanlelaadota ese kejila mu ayo igbala re pada tomi wa ki o si fi emi ominira re gbe mi duro o nso fun a wipe nigba ti enikan bi o ba ba Jesu pade bi o ba ri idariji Olorun nigba ti enikan ba ri ore ofe lati odo Olorun nigba ti enikan ba ri wipe ohun ti bo Olorun dore eni to je ota Olorun tele tele wipe o ti ba Olorun laja nipa iku ati eje ati etutu Jesu Kristi lori igi agbelebo lakoko eyi ma nfa ayo wa sinu eni kokan wa ikeji nigba ti a ba ri wipe ki se awa nikan sugbon awon elomiran pelu boya awon eniyan wa boya awon ebi wa boya awon ti a mo boya awon ti a ngboro latokere wipe won fi aye won fun Jesu Kristi won ni igbala won di ore Olorun wipe a nko oruko won si iwe iye gba ti a ba ri wipe ijoba Olorun di gbigboro ti a ri wipe awon ti o n di eni igbala wipe won po ju be lo lojojumo eyi ma nfa ayo ati inu didun fun awon eniyan Olorun je ki a wo ise awon aposteli ori kedogun ise awon aposteli ori kedogun ese iketa nitori na nigba ti ijo si sin won de ona won la Fenike ohun Samaria koja won rohin iyipada awon keferi won si fi ayo nla fun gbogbo awon arakunrin ayo nla nitori won gboro iyipada okan igbala ti awon keferi ti awon elese awon ti ko lo Olorun tele tele gba ti won gbo wipe awon wonyi yipada sodo Olorun wipe awon wonyi gba Jesu Kristi gege bi Oluwa ati Olugbala won wipe a n koruko won ninu iwe iye Olorun a n we won ninu eje odo agutan eyi mu ki ayo ki o wa si aarin awon arakunrin ikini ni wipe iwo paapaa oni igbala Olorun kì í máa ń fa ayọ̀. Ìkejì ni wípé ó ń gbúrò àwọn ẹlòmíràn tí wọ́n fi ayé wọn fún Jésù Kristì. Ó ń gbúrò àwọn ẹlòmíràn tí wọ́n di ọmọ Ọlọ́run. Èyí máa ń fa ìgbàlà. Ó máa ń fa ayọ̀ ńláńlá wá sí ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́. Ìkẹta ni wípé ó ní ìdàpọ̀ ìrẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run. Nínú orin Dáfídì orí 16 ẹsẹ̀ 11, orin Dáfídì orí 16 ẹsẹ̀ 11, ìwọ ó sì fi ipa ọ̀nà yìí hàn mí, ní iwájú rẹ ni ẹ̀kún ayọ̀ wà. Ní iwájú rẹ ni ẹ̀kún ayọ̀ wà. Lé ọwọ́ ọ̀tún rẹ ni dídùn inú wà láéláé. Nígbà tí a bá ní ìdàpọ̀ àti ìrẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run, tí a wà ní iwájú Ọlọ́run ní ìgbà gbogbo, tí a rí wípé ó ń ṣẹ̀ṣọ́ lórí wa, àwa pàápàá à ń rìn níwájú rẹ̀ gẹ́gẹ́ bí ẹni yíyẹ, gẹ́gẹ́ bí ẹni mímọ́. À ń jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó máa wẹ̀ wá ní ìgbà gbogbo. Ó ní níwájú Ọlọ́run, ní ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run, ní ìrẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run, níbẹ̀ ni ayọ̀ ńlá níbẹ̀ ló wà. Ìkẹrin, nígbà tí a rí wípé àwọn ẹlòmíràn bí wọ́n ti bí a ti ń gbàdúrà, wọ́n ní ìtúsílẹ̀, wọ́n ní ìdáǹdè, wọ́n ní ìwòsàn. A rí wípé irú èyí náà ó máa ń fa ayọ̀ fún àwa ọmọ Ọlọ́run. Iṣẹ́ àwọn apóstólì orí kẹjọ láti ẹsẹ̀ 5. Fílípì sì sọ̀kalẹ̀ lọ sí ìlú Samaria, ó ń wà sọ Kristì fún wọn. Àwọn ìjọ ènìyàn sì fi ọkàn kan fiyè sí ohun tí Fílípì ń sọ. Nígbà tí wọ́n gbọ́, tí wọ́n sì rí iṣẹ́ àmì tí ó ń ṣe. Ẹsẹ̀ 7, nítorí ọ̀pọ̀ nínú àwọn tí ó ní ẹ̀mí àìmọ́ tí ń kígbe lóhùn rárá jáde wá, àti ọ̀pọ̀ àwọn tí ẹ̀gbà ń bájà, àti àwọn amọ́kùnrin a sì ṣe dídá ara wọn. Kí ni àbáyọrí sí nǹkan wọ̀nyí? Kí ni ó fà ní Samaria nígbà tí wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ ní ìgbàlà? Wọ́n gba Jésù gbọ́, à ń wọ̀ wọ́n sàn, a sì ń tú wọn sílẹ̀ kúrò nínú ìjìyà ìdánilóró àwọn ẹ̀mí èṣù. Ẹsẹ̀ 8, ayọ̀ pípọ̀ sì wà ní ìlú náà. Kì í ṣe báyìí nìkan. Nígbà tí a bá rí wípé iṣẹ́ Ọlọ́run ó ń fẹsẹ̀ múlẹ̀ láti ọwọ́ wa, iṣẹ́ Ọlọ́run ó ń fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú ìjọ wa, ó máa ń jẹ́ ayọ̀ àti inú dídùn àwọn ènìyàn Ọlọ́run. Nínú Ezra orí 3 ẹsẹ̀ 12, ṣùgbọ́n púpọ̀ nínú àwọn àlùfáà àti àwọn ọmọ Lefi pẹ̀lú àwọn olórí àwọn bàbá tí í ṣe alàgbà tí wọ́n ti rí ilé àtètèkọ́ ṣe, wọ́n fi ohùn rara sọkún nígbà tí a fi ìpìlẹ̀ eléyìí lélẹ̀ ní ojú wọn. Ṣùgbọ́n àwọn púpọ̀ sì hó ìhó ńlá fún ayọ̀. Tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn kò lè mọ ìyàtọ̀ ariwo ayọ̀ kúrò nínú ariwo ẹkún àwọn ènìyàn. Nítorí àwọn ènìyàn hó ìhó ńlá, a sì gbọ́ ariwo wọn lé òkèèrè réré. Àwọn wọ̀nyí wọ́n jẹ́ ẹni tí a ti kó lọ sí òkú ẹrú tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n bí wọ́n ti ń padà sílé, bẹ́ẹ̀ ni wọ́n kọ́ odi Jerusalemu tí ó ti wó lulẹ̀, tí ó ti fàya. Gbà tí a sì fi ìpìlẹ̀ ilé Ọlọ́run lélẹ̀, tí wọ́n rí wípé yóò jẹ́ àǹfààní fún ọ nísinsìnyí láti máa jọ́sìn, tí wọ́n rí wípé àwọn ti kúrò ní ilẹ̀ àjèjì, àwọn tún wá sí ilẹ̀ bàbá wọn, ibi tí a ṣe ìlérí fún Abrahamu, fún Isaki àti fún Jakobo, wípé àwọn ní òmìnira nísinsìnyí láti sin Ọlọ́run lẹ́mìí àti lótìítọ́. Àwọn àgbààgbà tí ó wà níbẹ̀, pé ayọ̀ tí wọ́n ní ó jẹ́ kí wọn kí ó bó sí ẹkún. Àwọn ọmọdé pàápàá wọ́n kó ìhó ńlá fún ayọ̀. Èyí ni a rí lárọ̀ọ́wọ́tò wa pẹ̀lú. Bí àwa náà bí a ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣé a mọ̀ wípé nínú kíláàsì àwọn elédè Yorùbá ni a máa ń wà? A rí wípé bí a bá ti ń wàásù ní Gẹ̀ẹ́sì, ìwọ̀nba tí agbẹnusọ àti ẹni tó ń ṣe ìtumọ̀ tí ó bá lè sọ fún wa, ìwọ̀nba yìí ló máa ta sí wa létí. Ṣùgbọ́n kí la rí? A rí wípé nínú àánú Ọlọ́run, nínú ìpèsè Ọlọ́run ni Ọlọ́run fún àwa elédè Yorùbá ni ó fún wa ní àǹfààní. Àǹfààní tí ó fún wa yìí, èyí ni ó mú adé ẹkùn kọ̀ọ̀kan. Èyí ni a fi rí pé akilari ni ìsìn Yorùbá ló ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀. ki la ri wahala ti a tin se tele tele ki a ma te ko leti lati lo si gbagada lati tabi lati wa si gbagada ona jijin re ni a ri pe amu nkan won yi kuro ni a ri pe awa paapa a le joko ni isin ti yoruba ka korin ni yoruba ka gbadura ni yoruba ka se bele wa ni yoruba ka ka bibeli ni yoruba ka gbo iwaasu ni yoruba atun ri ki se be nikan wi pe e cassette ti tun wa fun wa bi oloyinbo awon onigesi bi won tin lo ti won lo si ile itaja wa wi pe awon fe ra cassette be la wa paapa la tun yan fanda fanda la so wi pe olede yoruba ni mi o mo fe cassette yoruba se eni ti bi se eni tohun a ayo nla to de ba awa eni olorun nitori wi pe a ri pe ise olorun o n fese mule mo ki awa olede yoruba ku orire o da mi lohun mo ni mo ki e ku orire wi pe awa papa aje alayo nisisin yi awon nkan ti a ti padanu re tele tele ise olorun tin fese mule awa papa ati je eni ti o ni ayo olorun adura mi ni wi pe ayo ti a ni yi wi pe ohunkohun ko ni gba lowo wa mo ti so nipa nkan marun ti o fun awon omo olorun ni ayo ikini wi pe ani igbala ani idariji ese wa ikeji wi pe a n gbo iroyin wi pe awon elomiran won fi aye won fun Jesu a n gba okan won la won wa si ijoba olorun iketa wi pe ani idapo ani irepo pelu olorun wi pe ati ba olorun laja a si rin ni ona toro ti o lo si iye ni pekun pelu Jesu Christi oluwa ati olugbala wa ikerin wi pe awon eniyan won ni idande won ni iwosan won ni itusile emi esu ti o ti n da won loro tele tele aisan ti o tin je gaba lori won tele tele wi pe amu won laada an tun won sile ikarun wi pe oro olorun ise olorun wi pe o n fese mule laarin wa ikefa o ye ke amo wi pe ayo ma n wa si igbesi aye wa wi pe bi a ba ni idahun si adura se o mo awa ta ti gbadura titi ta ti yira nle ta ti sutura ri ta ti tan abela ta ti lo sori oke ta ti lo seti okun ta ti gba awe funfun ta ti gba awe biribi a ti gba gbogbo awe to wa laye teyan le gba sugbon sibe sibe ko si idahun adura gbata wa ba Jesu pade were lo se fun wa baba ti nkunle baba ti ran olorun leti awon ileri re be n olorun se fun wa boya wa si ipejopo ni bi a ti daruko Jesu be lo nwo wa san be lo nwo omo wa san bi alakala ba ti ewa bi nkan kan ba ti ewa baba ti ji ta ba ti ke pe oruko Jesu be ni alaafia olorun be ni iye olorun be ni agbara olorun be lo nwo igbesi aye wa eyi ma fun ni ayo nigba ti a ba ri wi pe nisisiyi lai logun nisisiyi lai wu ebo nisisiyi lai gbe ebo kaakiri si ikorita nisisiyi lai lo ba awon yemi wo awon woli yemi wo yetinu wo yeteyin wo lai tun lo ba enikan mama arugbo kan ko ma fowo te wa nu ko ma fowo sibi ti o ye ko fowo si lai se iru ohun ko nbe baba ti nkunle ta n gbadura ta n ke pe oruko Jesu loruko Jesu gbogbo awon emi esu gbogbo awon inira gbogbo awon ira won pora ni igbesi aye wa eyi to ayo loto je ki a wo Johanu Johanu ori ikerindinlogun ese ikerinlelogun Johanu ori ikerindinlogun ese ikerinlelogun ati ni ijo na eyin ki yo bi mi lere ohunkohun looto ni mo wi fun yin olukuluku ohunkohun ti eyin ba bere lowo baba le oruko mi ohun o fi fun yin ese ketalelogun ni mo ka yi wa lo si ese ikerinlelogun bayi titi di sisiyi eko bere eko ti bere ohunkohun le oruko mi e bere e o si ri igba ki ayo yin ki o le kun nigba ti a ba n gbadura ti a ri wi pe olorun da wa lohun eyi ma n fa ayo popo wa sinu igbesi aye wa ikeje nigba ti ise iyanu to ba n fa han ni igbesi aye wa awon meriri awon to je wi pe a ko gburo re nibi kibiri nigba ti a ba n gbadura ti olorun se awon nkan nla awon nkan bantabanta awon nkan to kamama niwaju awon alaigbagbo ti won se kayefi wi pe bawo ni iru ise iyanu bayi bawo lo se nse ninu aye ta wa yi pe awon eniyan won o gbara won jo won o gbara yile won o fosoke won o lo sori oke won o tan abela bi won ti n pe oruko Jesu adi ti n gboran oju nla oju afoju nla awon amokun won di alara sisa ara adida sasa ati opolopo awon ise iyanu miran eyi ma fa ayo ati inu didun fun awon eni olorun wo orin dafidi ori ikerin dini adoje orin dafidi o kan eji efa ori ikerin dini adoje lati ese ikeji si ese iketa nigba na lenu wa kun fun erin ati ahan wa ko orin nigba na ni won wi ninu awon keteri pe oluwa se ohun la fun won oluwa se ohun la fun wa nitori na awan yo oluwa se ohun la fun wa nitori na awan yo nigba ti a ba n gbo iroyin awon to n sele nigba ti a ba n gbo iroyin bi olorun tin dan wa dura nigba ti a ba n gbo iroyin awon nkan ti olorun se laarin wa yi ma n je ki ayo nigba ti awon keteri awon ti ko lo olorun nigba ti awon elese ti won ba n so wi pe ah mo ti gbọ nipa ile isin yen mo ti gbọ nipa bi olorun se dan adura laarin won mo ti gbọ nipa awon ise iyanu ti olorun se yi ma n je ki ayo ati inu didun ki o ma wa si igbesi aye wa sugbon je ki n bi o le rin ibeere kan se nigba ti a ba ri je nikan soso se nigba ti a sese ni igbala nikan soso se nigba ti a ba ti dahun adura wa nikan ni o ye ki omo olorun ki o ma yo rara ye ki a wo Filipi ori kerin Filipi ori kerin ese ikerin Filipi ori kerin ese ikerin e ma yo ninu oluwa ni igba gbogbo mo si tun wi e ma yo oni e ma yo ninu oluwa niwon igba ti a ti mo wepe a wa ninu oluwa niwon igba ti a ti mo wepe a ko si lodo esomo a ki se eru eso eru ese eru aye tabi eru eran ara mo ti a ti mo wepe a ti dariji wa ati da wa sile a n gbe inu jesu jesu n gbe inu wa a wa ninu ore ofe olorun igbala olorun o wa ninu wa a n yo ayo orun lati inu aye nisinsin yi ni gbo se a o lo si orun nibi ti ayo ki dekun o ni nigba ti a mo wipe a ti wa ninu oluwa o ni ki a ma yo ni igba gbogbo o ni ki a ma gbagbe o ni mo tun wi fun yin e ma yo nigba wo ni a ri wipe o ye ki omo olorun ki o ma yo nigba gbogbo ni o ye ki a ma yo bi a ri je o ye ki a yo bi o dabi eni pe o ku die fun wa o ye ki a yo bi a ti gbadura ti olorun ti dahun lese kese o ye ki a ma yo sugbon bi a tun gbadura ti olorun ti o fe dan igbagbo wa wo ti olorun ti o fe mo boya a feran ohun ju awon nkan ti a n bere lowo ohun lo tabi a n si ohun nitori awon nkan ti a n ri gba lowo ohun ti o dese duro die ti o fe mo kini iha ti a ko si ohun kini ife ti a ni si ohun kini a o se kini a o so bi ohun ko ba dahun lesekese iru igba bee ti a mo wepe olorun yire wa wo ni o olorun dan wa wo ni o olorun fe wo ohun ti igbekele wa ohun ti ayo wa to duro le lori iru igba bee ni o ye ki a ma yo bi o dabi eni wepe ko si ohun ti o ye ki a je a o ti ni won to abi a ni inu nibi ni tabi o dabi eni wepe a n so awon eniyan ninu nibi ni yi won so won sinu ewon tabi o dabi eni pe ibanuje wa abi a padanu awon nkankan nitori pe a mu iduro wa gege bi onigbagbo tabi a ni awon isoro ti o le ponran tabi o dabi eni wepe a wa ni iwaya ogun ìjà ogun nínú ayé yìí ó yẹ kí a máa yọ ní ìgbà gbogbo tẹ̀lé mi ká lọ sí bíbélì nínú Habakuku orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ taná tí èso kò sí nínú àjàrà iṣẹ́ igi ólífì yóò sì jẹ́ aṣẹ́dànù àwọn oko kì yóò sì mú oúnjẹ wá a ó ké agbo ẹran kúrò nínú agbo ọwọ́ ẹran kì yóò sì sí ibùsọ̀mọ́ kì yóò sì ní ibùsọ̀mọ́ ṣùgbọ́n nínú nǹkan wọ̀nyí ó ní síbẹ̀síbẹ̀ èmi ó máa yọ̀ nínú olúwa èmi ó máa yọ̀ nínú ọlọ́run ìgbàlà mi ó ń sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀dá wà bí ó tilẹ̀ jẹ́ wípé ìyàn ń jà bí ó tilẹ̀ jẹ́ wípé àwòrí jẹ tó bí ó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ ẹran ọ̀sìn wípé wọn ò lérè tó bọ́n ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ oko tàbí iṣẹ́ àwọn àgbẹ̀ wípé kò gbèrú kò lọ síwájú bí ó ti yẹ kí ó rí ó ní síbẹ̀síbẹ̀ ó ní èmi ó máa yọ̀ nínú olúwa emi o ma yo ninu olorun igbala mi kini ayo be ki lo ma nfa ni igbese aye wa wese kokandilogun oluwa olorun si ni agbara mi oun ni oun o si se ese mi bi ese agbonrin lori ibi giga ni mi ni yo mu mi rin o so fun a wi pe bi a ba yo ninu oluwa ni akoko wahala bi a ba yo ninu oluwa ni akoko inu ni bi ni bi a ba

ìdílé kan. Iṣẹ́ àwọn apọ́sẹ́lì orí karùn-ún ẹsẹ̀ ogójì àti ẹsẹ̀ ogójì lé kan. Wọ́n sì tẹ̀ sí tirẹ̀. Nígbà tí wọ́n sì pe àwọn apọ́sẹ́lì wọlé, wọ́n lù wọ́n. Wọ́n sì kìlọ̀ fún wọn pé kí wọ́n má ṣe sọ̀rọ̀ lé orúkọ Jésù mọ́. Wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ. Kí wá ni wọ́n ṣe nígbà tí wọ́n ti lù wọ́n? Nígbà tí wọ́n ti ṣẹ́ wọn níṣẹ́? Nígbà tí wọ́n ti fìtínì wọn báyìí, tí wọ́n sì ti kìlọ̀ fún wọn, tí wọ́n sọ fún wọn pé ìyà púpọ̀ ni yóò dé bá wọn bí wọ́n bá tẹ̀síwájú láti máa wá sí orúkọ Jésù. Wẹ́sẹ̀ 31. Nítorí náà, wọ́n sì lọ kúrò níwájú àjọ ìgbìmọ̀. Wọ́n yọ̀, wọn ò bànújẹ́ o. Wọ́n yọ̀, wọn ò sọkún o. Wọ́n yọ̀, wọn ò kérora wípé èwo ló dé bá wọn yìí. Kí ni tí wọ́n gba Jésù Kristì gbọ́? Ó ní wọ́n yọ̀ nítorí tí a kà wọ́n yẹ sí ìyà yìí jẹ nítorí orúkọ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí àwa pàápàá kí a máa yọ̀ nínú Olúwa. Bí a tilẹ̀ ní wàhálà díẹ̀, bí a tilẹ̀ ní inú níbí ni, ó yẹ kí a máa yọ̀ nínú Olúwa. Àwọn apọ́sẹ́lì tí a ń kà nípa wọn yìí, ìgbà kan wà, ìgbà kan dé ní ìgbésí ayé wọn, tí a rí wípé wọ́n tilẹ̀ sọ wọ́n sínú túbú. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ní ọ̀gànjọ́ òru, nínú túbú yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ̀. Jẹ́ kí a wo Iṣẹ́ àwọn apọ́sẹ́lì 4:16, 25. Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́, Paul òun Sila ń gbàdúrà, wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run. Àwọn ará túbú sì tẹ́tí sí wọn lójijì. Ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀. Tó bẹ́ẹ̀, tí ìpìlẹ̀ ilé túbú mìtìtì ọ̀gán, gbogbo ilẹ̀kùn sì ṣí, ìdè wọn sì tú sílẹ̀. Ó ṣe kí a rí ẹnikẹ́ni nínú wa kí ó máa sọ pé òun ti ka èyí rí, ó kà á rí, ṣe ó ń ṣe é. Nígbà tí o bá bọ́ sínú wàhálà, ṣe ó ń ṣe báyìí, ṣe ó ń gbàdúrà, ṣe ó ń kọrin, ṣe ó ń yọ̀ níwájú Olúwa. Èyí ni a rí wípé àwọn wọ̀nyí ṣe bí wọ́n ti ń yọ̀ níwájú Olúwa, tí wọ́n ń sọ fún Ọlọ́run wípé Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ rẹ. Ó jẹ́ olóòótọ́, ó jẹ́ ẹni gíga, ó jẹ́ ẹni tó ju ogbà àwọn ènìyàn lọ, ó jẹ́ ẹni tó wà láti ayérayé títí dé ayérayé. Bí wọ́n ti ń yin Olúwa lógo, bí wọ́n ti ń kọrin ìyìn sí Olúwa, bí wọ́n ti ń yọ̀ níwájú Olúwa nínú wàhálà wọn, nínú ilé túbú tí wọ́n wà, ni a rí wípé ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀. Lọ́gán ni a rí pé gbogbo èdè àwọn onítúbú yìí, àwọn tí ó wà nínú túbú, gbogbo èdè wọn já, a tú wọn sílẹ̀. Àwọn ilẹ̀kùn tí a ti tì pa tẹ́lẹ̀tẹ́lẹ̀, ni a rí pé wọ́n ṣí wọn sílẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run. Bí àwa pàápàá nínú bí ni, nínú wàhálà wa, nínú ìyàn, nínú àìríjẹ, bí a bá lè kọrin sí Ọlọ́run, bí a bá lè gbàdúrà níwájú Ọlọ́run, bí a bá lè máa dúpẹ́ fún àwọn nǹkan tí Ọlọ́run ti ṣe fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó rí wípé ìdè wa yóò já, àwọn wàhálà wa a ó mú wọn kúrò. Wò ó, bí a bá wà nínú ìbànújẹ́ pàápàá, ó yẹ kí a máa kọrin sí Ọlọ́run, ó yẹ kí a máa gbàdúrà sí Ọlọ́run, ó yẹ kí a máa yọ̀ níwájú Olúwa. Ní ìgbà gbogbo ni ó yẹ kí a máa yọ̀. Nínú Kọ́ríntì 2:6, bí ẹni tí ó kún fún ìbìnújẹ́, ṣùgbọ́n àwa ń yọ̀ nígbà gbogbo. Èyí ni ìtara àti ìlépa àwọn ọmọ Ọlọ́run. Èyí a rí ìwà bí Ọlọ́run tí àwọn ènìyàn wọ̀nyí ní. Ó ní bí ẹni tí ó kún fún ìbìnújẹ́, èyí jẹ́ pé kì í ṣe ìbànújẹ́ díẹ̀, ni Paul apostle ni ó ní. Ó dàbí ẹni pé àwọn nǹkan wọ̀nyí wọ́n wá sí ojú kan, látọ̀tún, látòsí, láti iwájú, láti ẹ̀yìn. Ó ní bí ẹni tí ó kún fún ìbìnújẹ́ ní. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àwa ń yọ̀ ní ìgbà gbogbo. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a máa yọ̀ níwájú Olúwa. Bí ó tilẹ̀ jẹ́ wípé a pàdánù àwọn nǹkan kan tí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, nítorí pé a mú ìdúró onígbàgbọ́ níbi iṣẹ́, nítorí pé a mú ìdúró onígbàgbọ́ nínú ẹbí wa, nítorí pé a kò gbọ̀jẹ̀gẹ́ fún àwọn ẹlẹ́tàn, fún àwọn tí ó wà nínú ayé, àwọn mọ̀lẹ́bí wa tí wọ́n fẹ́ kí a kọjú sí wọn, kí a sì kọ ẹ̀yìn sí Jésù Kristì, a kò gbọ̀jẹ̀gẹ́, a kò pẹ̀yìn dà. Nítorí bẹ́ẹ̀, ó ṣeé ṣe kí a pàdánù àwọn àǹfààní díẹ̀ díẹ̀ láti ọ̀dọ̀ wọn. Ṣùgbọ́n síbẹ̀, ó yẹ kí a máa yọ̀ nínú Olúwa. Nínú Hebrews 10:24, nítorí ẹ̀yin bá àwọn tí ó wà nínú ìdè kẹ́dùn, ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹrù yín. Nítorí ẹ̀yin mọ̀ nínú ara yín pé ẹni ọ̀rọ̀

fà títí tí ó sì dára ju bẹ́ẹ̀ lọ lé ọ̀run. Ẹni a rí tí àwọn onígbàgbọ́ ti ìṣáájú tí wọ́n ṣe wípé nígbà tí a kó wọn lẹ́rù, wípé nígbà tí a jẹ wọ́n níyà, wípé nígbà tí a rẹ wọn jẹ, wípé nígbà tí a gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ wọn, èyí tí wọn ìbá fi bọ́hùn, èyí tí wọn ìbá fi máa ráhùn, èyí tí wọn ìbá fi máa sọ wípé Ọlọ́run, kí ló dé kí wọ́n máa fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́, ṣùgbọ́n a rí wípé wọ́n ń yọ̀ níwájú Olúwa. Ní àkókò tí a tún ní àwọn wàhálà mìíràn, jẹ́ kí a wo Pétérù kìíní láti orí kẹrin láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá. Ó ní olùfẹ́, ẹ má ṣe ka ìdánwò iná tí ń bẹ láàrin yín, èyí tí ó dé sí yín láti dán yín wò bí ẹni pé ohun àjèjì lè ó dé bá yín. Ó ṣeéṣe kí ìdánwò tí ń jóni bí iná, ìdánwò tí ń da ọkàn rú gẹ́gẹ́ bí iná tí ń da gbogbo nǹkan rú, ìdánwò tí ó le púpọ̀. Ó ní olùfẹ́, ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ má ṣe ka ìdánwò iná, ìdánwò tí ó le láńpẹ́ bẹ́ẹ̀, ìdánwò tí ń jóni lára láńpẹ́ bẹ́ẹ̀, ìdánwò tí ó dàbí ẹni pé a kò ríro èyí rí láńpẹ́ bẹ́ẹ̀. Ó ní tí ń bẹ láàrin yín, èyí tí ó dé sí yín láti dán yín wò, láti dán ìgbàgbọ́ yín wò, láti dán ìfẹ́ yín sí Ọlọ́run wò, láti dán ìjólótọ́ yín wò, láti dán ìfara ẹni rúbọ ìjọwọ́ ayin lọ́wọ́ fún Ọlọ́run, láti dán wò, láti dán gbogbo àwọn ìlérí tá a ti ń ṣe fún Ọlọ́run, má jẹ̀mú tí a ti ń ba Ọlọ́run dá, láti dán wọn wò. Ó ní àwọn ìdán wọ̀nyí tí ó dé sáàrin wa, láti dán ìgbàgbọ́ wa wò, láti dán ìfẹ́ wa wò, láti dán ìjọwọ́ ẹni lọ́wọ́ tí a ní, láti dán wò. Ó ní bí ohun àjèjì tí ó dé bá yín, ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábápín ìyá Kristi, ẹ máa yọ̀ kí ẹ sì lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a máa yọ̀ ní ìgbà gbogbo. Ní ìparí, jẹ́ kí a wo ohun tó máa ń ṣẹlẹ̀ bí a bá ní ayọ̀ Ọlọ́run yìí ní ìgbésí ayé wa. Bí a bá fi ayọ̀ gba ohun gbogbo, inú ni bí ni dé ni, ìyàn ló dé tàbí àríjẹ tàbí àríṣẹ́ṣe tàbí inú túbú lè àtilẹ̀ fi wá sí nítorí ìgbàgbọ́ nínú Kristi, tàbí ìbànújẹ́ ni, tàbí ó pé a ní ìkólọ ẹrù àbí dúkìá ayé yìí, tàbí a ní àwọn ìdánwò bí iná tó ń jóni, tàbí a ní àwọn ogun tó ń jà yí wa ká. Kí ni ó yẹ kí a ṣe? Bí o ti rí nínú Bẹ́ẹ̀lì, ó yẹ kí a máa yọ̀. Bí a bá ń yọ̀ bẹ́ẹ̀, kí ni àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀? Jẹ́ kí a wò ó àpẹẹrẹ kan ní ìgbésí ayé ọba kan nínú Bíbélì, nínú Chronicle 2:20 láti ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe lẹ́yìn èyí tí àwọn ọmọ Moabu àti àwọn ọmọ Amoni àti nínú àwọn ọmọ Edomu pẹ̀lú wọn gbé ogun tọ Jehoshaphati wá. Ẹsẹ̀ ìkẹta, Jehoshaphati sì bẹ̀rù, ó sì fi ara rẹ̀ sí àti wá Olúwa, ó sì kéde ààwẹ̀ já gbogbo Juda wo. Ẹsẹ̀ ìkọkànlélógún, ó sì bá àwọn ènìyàn náà gbèrò, ó bi wọn pé kí ló yẹ ká ṣe, nítorí wàhálà ti délẹ̀, ogun ti dé, kí ló yẹ ká ṣe, kí ni àmọ̀ràn tí wọ́n fẹ́ fún òun gẹ́gẹ́ bí ọba, kí ni ìgbésẹ̀ tí ó yẹ kí a gbé kí ogun yìí kí ó lè parí. Nítorí àwọn ènìyàn wọ̀nyí, bí wọ́n bá jẹ́ kí ogun yìí kí ó máa tẹ̀síwájú, ó dájú wípé ohun tí ó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ogun ni pé wàhálà ìyàn àìríjẹ yóò dé. Inú níbí ni yóò sì dé bí àwọn wọ̀nyí bá ṣẹ́gun wọn, wọ́n máa fìtí wọn na wọn, wọ́n máa ṣe wọ́n ní wàhálà. Ó ṣeéṣe kí wọ́n kó àwọn mìíràn nínú àwọn jagunjagun wọn, kí wọ́n kó wọn lọ sí ilé àjèjì, kí wọ́n sọ wọ́n di ẹrú. Ìbànújẹ́ púpọ̀ ni ó sì máa ń tẹ̀lé irú nǹkan bẹ́ẹ̀, nítorí pé a ó ya ẹbí nípa, a ó mú bàbá kúrò, yóò kó ìyá àti àwọn ọmọ láì sí olùpèsè àti olùtọ́jú fún wọn. Ó ṣeéṣe kí a rí wípé a ó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá, ọ̀pọ̀lọpọ̀ ilé, ọ̀pọ̀lọpọ̀ ohun ìní wọn jẹ́ nítorí ogun yìí. Ó ṣeéṣe kí ó mú ìdánwò ńlá bá wọn. Ogun yìí ó jẹ́ ohun tí ó bà wọ́n lẹ́rù. Ṣùgbọ́n nígbà tí Jehoshaphati tí ó rí ogun ńláńlá tí ó dé bá wọn yìí, àwọn ọba kẹfẹ̀rí tí wọ́n parapọ̀ tí wọ́n ń fẹ́ láti ṣẹ́gun wọn, ó gbìmọ̀ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ wípé kí ni kí ó yẹ kí a ṣe, kí ni ìmọ̀ràn tí wọ́n fún un. Ẹsẹ̀ ìkọkànlélógún lẹ́ẹ̀kan sí i, ó sì bá àwọn ènìyàn náà gbèrò, ó sì yan àwọn akọrin sí Olúwa tí yóò máa yin ẹwà ìwà mímọ́ bí wọ́n ti ń jáde lọ níwájú ogun náà, àti láti máa wípé ẹ̀yin Olúwa, nítorí tí àánú rẹ̀ dúró láéláé, àwọn wọ̀nyí yọ̀ níwájú Olúwa.
won ko ti isegun osugbon won yo won ko ti ri ipari ogun isugbon won yo awon ota won sin le pa won osugbon won yo nje won se be nigba ti awon ota wa nitosi nigba ti o dabi eni wo pe wahala wa fun je won yo ninu oluwa wo ese ikeji le logun nigba ti won si bere si ni korin ti won si yin oluwa oluwa yan ogun ehin si awon omo amoni ati moabu ati awon ara oke seri ti o wa si juda o si kolu won bayi ni ari pe isegunde isegunle de fun awa na bi a ba yo ninu oluwa bi a ba n kigbe si oluwa bi a ba n ko ni iwaju oluwa o ye ki a dide duro o ye ki a so fun olorun wi pe awa n yo ni waju re o ye ki a ko ni waju oluwa o ye ki a re ni waju oluwa o ye ki a so fun olorun wi pe ati biti olorun nitori be ninu wahala ninu iyan ninu ikonju ninu nibini ninu ohunkohun ti o le de ba ninu aye yi wo pe a o ma yo ni waju oluwa gbe ohun re soke ki o yo ni waju oluwa awon won yi nigba ti won ri ogun nigba ti won ri wahala ki se pe won be pe olorun se ti bi fun mi olorun se ton fun mi nibi ti won tin yo nibi ti won tin korin nibi ti won tin yo ayo inu didun si oluwa nibe ni ari wo pe isegun je ti won nitori be kiko oluwa so fun oluwa ki o yo ni waju oluwa wi pe bi awon wahala won yi ti le wa sibe sibe emi o yo ni waju oluwa olorun igbala mi.

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Iwe woye Isaiah, ori ikerin din la adorin, 66. Bayi ni oluwa wi, pe orun ni ite mi, ayesi ni apoti itise mi, ni bo ni ile ti eko fun mi gbe wa, ati ni bo ni isimi mi gbe wa, ni tori gbogbo nkan won ni, mi owo mi sa ti se, gbogbo nkan won ni si ti wa, ni oluwa wi, sugbon eleyi ni emi owo, ani otoshi ati onirobinu je okan. Yo si nware ri si oro mi, eni ti o pa po malu, o dabi eni pe o pa eniyan, eni ti o fi odo aguntan rubo, o dabi eni pe o be aja lorun, eni ti o rubo ore, bi eni pe o fi eje elede rubo, eni ti o fi turari jona, bi eni ti o sure fun orisha, ni to oto, won ti yon na ara won, inu won si dun si ohun irira won, emi pelu yo yon itanje won, emi o si mu eyi ti won beru wasara won, ni tori nigba ti mo pe, ko si eni kan ti o daun, nigba ti mo soro won ko gbo dugbon won se buburu niwaju mi won si yan yi ti inu mi ko dun si egbo oro oluwa eyin ti o nwariri si oro re awon arakunrin yin ti won korira yin ti won ta yin nu nitori oruko mi wipe je ki a fi ogo fun oluwa dugbon ohun fi ara han fun ayo yin oju yo si ti awon na ohun ariwo lati inu ilu wa ohun lati inu temple wa ohun oluwa ti nsin esan fun awon ota re ki o to robi obima ki irora re ki o to de o bi omokunrin kan tani o ti gbo iru eyi ri tani o ti ri iru eyi ri ile le hu nkan jade ni ojo kan bi tabi a le bi orilede ni ojo kan na nitori bi sioni ti nro bi ge be ni o bi awon omo re emi o amu wa si iro bi ki ma si mu ki o bi ni oluwa wi emi o amu ni bi emi o amu ni bi ki si se inu ni olorun re wi e ba jerusalemu yo ki inu yin si dun pelu re gbogbo eyin ti o fe e ba ayo fun ayo gbogbo eyin ti n gbawe fun ki eyin ki o le mu omu ki a si fi omu itunu re teyin lorun ki eyin ki o ba le fun wara ki inu yin ba si le dun si opolopo ogo re nitori bayi ni oluwa wi kiyesi emi o na alaafia si ibi odo ati ogo awon keferi bi odo sisan nigba naa ni eyin o mu omu a o da yin si egbe re a o si ma gbe yin jo lori eekun re gege bi eni ti iya re n tu ninu bẹ́ẹ̀ ni èmi ó tù yín nínú a ó sì tù yín nínú ní Jerusalemu. Nígbà tí ẹ̀yin bá rí èyí ọkàn yín yóò yọ̀ egungun yín yóò sì tutù yọ̀yọ̀ bí ewébẹ̀ a ó sì mọ owó olúwa lára àwọn ìránṣẹ́ rẹ̀ àti ìbínú rẹ̀ sí àwọn ọ̀tá rẹ̀. Nítorí kíyèsí olúwa ń bọ̀ wá ti ohun ti iná àti àwọn kẹ̀kẹ́ rẹ̀ bí àjà láti fi ìrunú sẹ̀san ìbínú rẹ̀ àti ìbáwí rẹ̀ nípa ọwọ́ iná nítorí olúwa yóò fi iná àti ìdá rẹ̀ ṣe ìdájọ́ gbogbo ẹran ara. Àwọn òkú olúwa yóò sì pọ̀ àwọn tí ó ya ara wọn sí mímọ́ tí wọ́n sì sọ ara wọn di mímọ́ nínú àgbàlá wọn ni tí ọ̀kan tẹ̀lé èkejì ní àárín wọ́n jẹ ẹran ẹlẹ́dẹ̀ àti ohun ìríra àti epu àwọn ni ó parun pọ̀ ni olúwa wí nítorí èmi mọ iṣẹ́ àti èrò wọn ìgbà náà yóò dé láti ṣa gbogbo àwọn orílẹ̀-èdè àti àpanjọ wọn ó sì wá wọn ó sì rí ògo mi èmi ó sì fi àmì kan sí àárín wọn èmi ó sì rán àwọn tí ó sálà nínú wọn sí àwọn orílẹ̀-èdè sí tashishi wúlì àti lúdì àwọn tí ń fa ọrun sí túbálì òun jápánì sí àwọn erékùsù tí ó jìnà réré tí wọn kò tí ì gbọ́ òkìkí mi tí wọn kò sì tí ì rí ògo mi wọn ó sì ròyìn ògo mi láàrin àwọn kẹfẹ̀rí wọn ó sì mú gbogbo àwọn arákùnrin yín láti orílẹ̀-èdè gbogbo wá ẹbọ kan sí olúwa lórí ẹṣin àti nínú kẹ̀kẹ́ àti nínú páfà àti lórí ìbáka àti lórí ràkúnmí sí jerusalemu òkè ńlá mímọ́ mi ni olúwa wí gẹ́gẹ́ bí àwọn ọmọ Israẹli ti mú ọrẹ wá nínú ohun èlò mímọ́ sínú ilé olúwa nínú wọn pẹ̀lú ni èmi ó sì mú ṣe àlùfáà àti léèfì ni olúwa wí nítorí gẹ́gẹ́ bí àwọn ọ̀run tuntun àti ayé tuntun tí èmi ó ṣe yóò máa dúró níwájú mi bẹ́ẹ̀ ni irú ọmọ rẹ àti orúkọ rẹ yóò dúró ni olúwa wí yóò sì ṣe gbogbo ẹran ara yóò sì wá tẹríba níwájú mi láti oṣù tuntun dé oṣù tuntun àti láti ọjọ́ ìsinmi dé ọjọ́ ìsinmi ni olúwa wí wọn ó sì jáde lọ wọn sì wo òkú àwọn tí ó ti ṣọ̀tẹ̀ sí mi nítorí kòkòrò wọn kì yóò kú bẹ́ẹ̀ ni iná wọn kì yóò sì kú wọn sì jẹ́ ohun ìríra sí gbogbo ẹran ara. Èyí ni òpin ìwé Àìsáyà.
2: Ìwé wòlíì Jeremiah orí ìkíní. Ọ̀rọ̀ Jeremiah ọmọ Ilkaya, ọ̀kan nínú àwọn àlùfáà tí ó wà ní Anatoti ní ilẹ̀ Benjamini, ẹni tí ọ̀rọ̀ Olúwa tọ̀ wá ní ìgbà ọjọ́ Josiah ọmọ Amoni, ọba Juda. Ní ọdún kẹtàlá ìjọba rẹ̀ ó sì tọ̀ ọ́ wá pẹ̀lú ní ìgbà ọjọ́ Jehoakimu ọmọ Josiah ọba Juda. titi de opin odun kokanla Sedekiah omo Josiah oba Juda ani de igba ti a ko Jerusalem lo ni igbekun ni osu karun nigba na ni oro Oluwa to mi wa wi pe ki emi ki o to da oni inu emi ti mo ki wo ki o si to ti inu jade wa ni emi ti so di mimo emi si ya osoto lati je woli fun awon orilede emi si wi pe Oluwa Olorun sa wo emi ko mo oro iso nitori omode ni emi sugbon Oluwa wi fun mi pe ma wi pe omode ni emi sugbon iwo lo sodo enikeni ti emi o ran o si ati ohunkohun ti emi o pase fun o ni iwo so ma beru niwaju won nitori emi wa pelu re lati gba o le Oluwa wi Oluwa si nowo re o fi benu mi Oluwa si wi fun mi pe sawo emi fi oro mi si ole enu wo le oni yi ni mo fi o se olori awon orilede ati olori ijoba won ni lati fatu ati lati falule lati parun ati lati wolule lati ko ati lati gbin oro Oluwa si to mi wa wi pe Jeremiah kini wori emi si wi pe mo ri opa igi almodi Oluwa si wi fun mi pe iwori ran rere nitori ti emi o kiyesi oro mi lati mu ise oro Oluwa si to mi wa lekeji pe kini wori emi si wi pe mo ri ikoko ri ina oju re si ni lati ariwa wa nigba na ni Oluwa so fun mi pe ibi yo tu jade lati ariwa wa sori gbogbo awon tin gbe inu ile sawo
1: emi o pe gbogbo idile awon ijoba ariwa
2: ni Oluwa wi won si wa olukuluku won si te itere li enu bode Jerusalemu ati lori igi gbogbo dire yi kaakiri ati lori gbogbo ilu Juda emi o si soro idajo mi si won nitori gbogbo buburu won ti won ti ko mi sile ti won ti sun turari fun Olorun miran ti won si teriba fun ise owo won sugbon iwo di egbe re ni amure ki o si dide ki o si wi fun won gbogbo ohun ti emi o pa lase fun o ma foya niwaju won ki emi ki o ma ba mu odamu niwaju won sawo loni ni mo fi o se ilu odi ati ohun irin ati odide fun gbogbo ile fun awon oba Juda awon ijoye re awon alufa ati eniyan ile na sugbon won ba oja won ki o si le bori re nitori emi o wa pelu re ni Oluwa wi lati gba o
0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
3: Eje ki agbadura. Baba wa tin be le orun. Adupe lowo yin. Nitori wo pe atun pejo loni ni waju yin. E ti se wa ni eni ibukun. E ti fi opolopo ibukun da wa lola. Ore ofe yin. Anu yin agbara yin itanshan imole ihirere gbogbo nkan won yin ni o ti farahan ni igbese aye wa nitori anu yin lori wa ati nitori ife yin fun okan wa ti e ko fe ki a segbe e je ki a mo ona igbala e je ki a mo ona iye adupe baba e gba pe ati yin wa loruko Jesu adupe fun opolopo ibukun ti eti da wa le wa lori adupe fun awon opolopo o ti e se ni igbese aye wa ki atoni ipade ti ago ajo ati lati igba na ni ibuko yin ni o ti san lori wa e gba pe ati yin wa adupe we pe e je ki a mo ona igbala adupe we pe e se wa ni olori ire lati le gbadura agba yori si igbala adupe fun iyipada okan adupe fun idaniloju orun rere adupe wipe bi e ba fi aye yi sile ni gbo se wipe a o ri yin a o si wa pelu yin adupe fun awon o ti e tin je ki o ye wa ninu oro olorun e gba pe ati yin wa ni oruko Jesu adupe fun ipejopo wa loni adupe pe e ti ba wa bere adupe fun awon ti a n gbo gege bi eri gege bi awon ise iyanu ti en se adupe e gba ope ati yin wa loni a n bebe wi pe e o la wa loju e o ko wa yo si le ye wa dara dara bi o ti pa awon ibukun yi mo ni igbese aye wa adupe wi pe e ti gbo adura wa a n fe ifarahan yin ju be lo laarin wa ni oruko Jesu Kristi Oluwa wa adupe lowo Olorun fun awon eri ti a n gbo adupe fun awon ise iyanu ti iyipada okan Iṣẹ́ ìyanu ti ìdánilójú ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé wa. Iṣẹ́ ìyanu ìsọdi mímọ́. Iṣẹ́ ìyanu ìfi agbára ẹ̀mí mọ́kún ni. Iṣẹ́ ìyanu ìwòsàn àti ìdáǹdè àti ìtúnisílẹ̀ kúrò nínú túbú èṣù. Adúpẹ́ fún ìpèsè Ọlọ́run fún àwọn ẹ̀rí tí a ń gbọ́, àwọn ẹ̀rí tí ó ń tó wa létí láti ẹkùn kọ̀ọ̀kan àti láti ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ṣe ìpàgọ́ ní oṣù kejìlá ọdún tí ó kọjá. A ní ọkàn ọ̀pẹ́ àti ìyìn sí Ọlọ́run fún àwọn nǹkan tí ó ń ṣe àti àwọn nǹkan tí a gbàgbọ́ wípé yóò máa tẹ̀síwájú láti ṣe ní ìgbésí ayé wa. Lónìí, ohun tí ó dára fún wa láti gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run òun ni bí a ó ṣe pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ nínú ọkàn wa, nínú ayé wa, ní ìdílé wa àti nínú ìjọ. Ó yẹ kí a lè wo inú ìwé mímọ́, kí a lè rí ọ̀nà tí a ó fi pa ìbùkún Ọlọ́run mọ́. Èyí ni a fi ń bá wa sọ̀rọ̀ lónìí lórí àkòrí yìí, ẹni ìbùkún. Èyí jẹ́ ọkùnrin tàbí obìnrin, ọmọdé tàbí àgbà, lọkùnrin lóbìnrin. Bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run àti bí àwọn ìbùkún wọ̀nyí tí ó fi lè bá wa kálẹ́, èyí jẹ́ pé kí ó lè jẹ́ àjẹmọ́nú fún wa, kí ó lè jẹ́ ìbùkún tí a ní lónìí, tí ó sì wà títí pẹ̀lú wa títí a fi rí Jésù lójúkojú. Ohun tó ṣe ni láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ní ìbùkún Ọlọ́run. Ó ṣeéṣe bí a bá ní ìpàgọ́, yálà ní àsìkò Kérésìmesì tàbí ní àkókò ìgbà mìíràn tí a ní ìpàgọ́. Ṣùgbọ́n bí wọ́n ti ní àwọn ìbùkún wọ̀nyí, bẹ́ẹ̀ ni wọ́n sọ wọ́n nù nígbà tí àgọ́ bá parí. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ ẹ̀dùn wa, ohun tí ó sì kàn wá gbọ̀ngàn ni wípé ó yẹ kí a lè sọ fún ara wa nínú ìwé mímọ́ bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run, tí ìbùkún Ọlọ́run yìí yóò sì máa tẹ̀lé wa ní ọjọ́ wa gbogbo. Nínú Bíbélì ni a ti rí ọ̀pọ̀lọpọ̀ ìwúrí nípa bí ìbùkún Ọlọ́run ṣe pọ̀ ní ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì àti ní ìgbésí ayé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì àti ní ìgbésí ayé àwọn tí ó gba Ọlọ́run gbọ́, àwọn tí wọ́n gba Jésù Kristì gbọ́ tí a ti gba ọkàn wọn là nínú Májẹ̀mú titun. Gbogbo àwọn ìránṣẹ́ tí Ọlọ́run rán sí àwọn ènìyàn rẹ̀ bí wòlíì nínú Májẹ̀mú láéláé, bí àwọn apóstólì nínú Májẹ̀mú titun àti Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo pàápàá, gbogbo wọn ni wọ́n sọ fún wa bí a ṣe lè ní ìbùkún ní ìgbésí ayé wa àti bí a ṣe lè pa àwọn ìbùkún wọ̀nyí mọ́. Jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run nínú Deuteronomy orí 30 láti ẹsẹ̀ 21. Èmi pé ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé èmi fi iyè àti ikú, ìbùkún àti ègún síwájú rẹ. Nítorí náà, yan iyè kí ìwọ kí ó lè yè, ìwọ àti irú ọmọ rẹ. Kí a dúró níhìn-ín, kí a wo ohun tí Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísíráẹlì, kí a sì mọ̀ wípé Ọlọ́run wa ò yí padà. Bákan náà ni lánàá, lónìí àti títí láé. Ìfẹ́ inú rẹ̀ wípé kí àwọn ọmọ Ísíráẹlì kí ó ní ìbùkún, kí ìbùkún yìí kí ó wà pẹ̀lú wọn títí wọn ó fi fi ayé sílẹ̀, tí wọn ó fi wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìfẹ́ inú rẹ̀ yìí kan náà ó wà títí di òní fún àwọn ọmọ Ọlọ́run, fún àwọn tí ó ti bá a làjà nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì, nípa kíkọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nípa wíwá ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run, nípa níní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, nípa iṣẹ́ Jésù Kristì lórí igi àgbélébùú. Àwọn tí wọ́n ti bá Ọlọ́run làjà, tí wọ́n ti di ọmọ Ọlọ́run, tí wọ́n jẹ́ ẹni ìgbàlà, ó jẹ́ ìfẹ́ Ọlọ́run. Bákan náà lónìí wípé kí a ní iyè, kí a ní ìbùkún, ki a ni alaafia, ki alaafia yi ki o si wa pelu wa titi a o fi aye sile. Ninu ese kokandinlogun yi ni Olorun ti nso fun won, o si nso fun awa na we pe emi pe orun ati ile jeri ti yin li oni pe emi fi iye ati iku ibukun ati egun si waju re. Nitori na yan iye ki iwo ki o le ye iwo ati iru omo re. Se gbogbo wa ni amo gege bi eni to dagba die eni to toju bo eni to ti wa ni aye yi fun igba die wi pe bi a ba fe soro ti ari wi pe oro yi je otito a ma n pe awon eleri si oro yi a ma n so wi pe mo pe lagbaja ati temedu jeri oro yi awon oro ti a ba fe fidi re mule bi oro won yi bi o ba se nipon to bi o ba se je otito to bi o ba se se pataki to ni awon eni ti a pe jeri ni won ma n se pataki bakan na nihi ni olorun fe soro oro ti ko fe ki eni keni ki o ro wi pe ki se otito oro ti yo duro titi orun ati aye yo fi koja lo eyi ni olorun fi pe awon eleri ti o tobi awon eleri ti ko si fun igba die o so fun israeli oni egbo oni mo pe orun ati ile jeri ti yin li oni pe e je ki o ye wa wi pe ohun ti olorun so o se pataki to be ti o fi nfi orun ati ile jeri gege bi eleda eleda orun ohun aye o pe gbogbo orun ati gbogbo aye o fi won se eleri otito ti o fi idi re mule nihi je ki o ye oni gba na wi pe ohun ti olorun so fun wa nihi o je ohun ti o se pataki o so fun awon wonyi o si so fun wa wi pe ohun fi iye ati ibukun se waju wa o si so fun wa ohun ti o ye ki a yan o je ki o ye wa wi pe gba ti ohun da eniyan o da wa gege bi eni ti o le yan ohun ti o dara eni ti o le yan ona ti a fe rin ona ti a fe to awon elomiran ni aileko ihinrere ti won je ni aini oye ohun ti a pe ni ihinrere Jesu Christi tabi aileko oro Olorun ni kikun won a ma so wi pe Olorun ti se ayanmo awon ti o ni gbala tabi awon ti yo segbe awon miran ma so wi pe Olorun ti yan awon ti o je wi pe ori buruku ni yo wa titi lai ni igbese aye won won ma so wi pe Olorun ti yan ibi iku aisan aini o ti yan ma awon kan wi pe o sese kiru awon be ki won ki o gbadura ki won ki o gba awe ohun ko to wu ki won ki o ki won ki o se tabi ki won ki o le se wi pe ko si yi pada ayan mo ti o wa ni igbese aye won nihi ni Olorun ti ja iru awon be ni koro ni o ti da won lebi ni o ti pe won ni oporo ati eleko eke o ni ohun pe orun lati jeri wi pe ko si ayan mo ibi fenikeni wi pe ohun ti fun won ni iye ati alaafia ati iku o ni ohun pe gbogbo ile ki se ni orile ede Nigeria nikan o ni ohun pe gbogbo ile gbogbo agbaye ohun pe won jeri wi pe ohun ki yan ibi fun enikeni wi pe bi ibi aifan aini ba wa fun enikeni o je wi pe iru eni be ko mo ona itusile ko mo ona igbala ko mo ona bi a o ti yan iye ati ire oni nitori be ki aye so pe Olorun ni o fun wa ni ibi ni o yan ibi fun wa ni igbese aye wa oni nitori na eni ti o le dayan ni eni kokan wa yan iye ki iwo ki o le ye iwo ati iru omo re o tun wa tesiwaju ninu ese ogun oni ki iwo ki o le ma fe Oluwa Olorun re ati ki iwo ki o le ma gba ohun re gbo ati ki iwo ki o le ma fara mo nitori pe ohun ni iye re nihi ni a so fun wa nipa eni igbala nihi ni a so fun wa ona igbala o je ki o ye wa oni bi a ba fe ni alaafia oni owo wa lo wa bi a ba fe ni iye owo wa lo wa bi e ba fe ni igbe aye alaafia ati ojo gigun oni owo wa lo wa oni nitori be oni ki iwo ki o fe oluwa olorun re ati mo wi pe ko se se fun eda lati fe oluwa olorun bi ki ba se wi pe akoko mo ife olorun ni igbese aye wa nitori olorun fe araye to be ge ti o fi omo bibi re kan soso fun ni wi pe enikeni ti o ba gba gbo ki yo ko sugbon yiye ni yo ye wi pe iru eni be ki yo segbe nitori be bi o ba mo ife olorun o je mo nigba ti olorun ba nda wa lebi ese wa ife olorun ni nitori pe awon elomiran ni olorun fi sile fun yirira ti lati ma se ohun ti ko to kile ti o fun sile fun yirira nitori pe nigba ti o kilo nigba ti o nawo anu si won nigba ti o npe won si abe abo nigba ti o npe won si igbala won ko nani sugbon awa ni olorun se lori ire to ta wa lolobo awa ni olorun se lori ire ti o nso fun awi pe ona ese ko dara awa ni olorun se lori ire ti o je wi pe o da wa lebi ese wa bi olorun tin da wa lebi ese wa be ni okan wa ngbogbe be ni a sa to olorun lo be ni a so fun olorun wi pe a ko fe segbe ife olorun ni bi ki ba se pe ife olorun bawo la se mo bi ati gbadura bawo la se mo bi ati toro idariji bawo la se mo bi ati so fun olorun wi pe ki o sanu fun wa bawo ni a se gba ebo jesu christi lori igi agbelebo bawo la se gba gbo ife olorun ni bi ati ti gba gbo bi ati je ki ife olorun yi ki o fese mule ni igbese aye wa o wa nso fun a wi pe gba ti ohun ti koko fe wa gba ti ohun ti dari wa nitori ife re gba ti o ti gba okan wa la nitori ife re oni nisisin ki awa ki o fe oluwa olorun wa ikeji oni ki e le gba ohun re gbo awon elomiran oye oye won bi a ba nso nipa ki a gba ohun re gbo o ma ro we pe igbagbo nikan ni a nso nipa re lati oni lo je ki o ye o wi pe igbagbo ati igboran won je ibeji ti o jade lati nu iya kan na bi abati ri taye ni a o ma ri kende bi abati ri igbagbo ni a o ma ri igboran o ye ki o ye wa wi pe igba ti o nso wi pe ki iwo ki o le gba ohun olorun re gbo o nso fun a wi pe e ba gba olorun gbo an lati gboran si lenu bi a ba gba olorun gbo an lati rin gege bi ilana ti o fi sile fun wa nitori be je ki o ye olatori lo wi pe igbagbo ati igboran won ki fira won sile awon ti o ba ni aigbagbo awon ni a ma rin ko ma nse igboran si olorun awon ti o ba gboran si olorun awon won yi ni o gba olorun gbo won gba oro olorun gbo won gba ileri olorun gbo won gba idaje olorun gbo won gba gbogbo ti olorun so ninu iwe mimo won gba gbo awon inu ma gboran se olorun lenu o wa nso ni iketa wi pe ki iwo ki o le faramo wi pe ki a faramo olorun ki a joko ti olorun se eyi ni so yi o nitori wi pe mimo le olorun aimo ko le faramo olorun eni pipe le olorun aipe ko le faramo olorun eni ti o funfun gbo lai si okunkun ni olorun okunkun ko le faramo olorun nitori be bi a ba nso nipa wi pe ki iwo ki o faramo o nso fun a wi pe bi a ba fe faramo olorun ohun kan lo ma pin ni niya ohun kan lo ma ya ni nipa si olorun ohun ni ese a ko gbodo gba ese aimo alebu ni igbese aye wa bi okunkun bi o ti ba tin wo igbese aye enikeni iru eni be ko le faramo olorun nitori be o ye ki a lakaka o ye ki a gbadura o ye ki a se ohun gbogbo ti olorun be lowo wa ki a ri wo pe ise okunkun irubo ti a ko fese mule ninu oro olorun irubo ti o pa ebo jesu christi ti o pa ti sapa kan ti o tun wa irubo miran iru eni to ba nse be o nto ise okunkun leyin iru eni be ko le faramo olorun bi a ba si fe ki ibokun ki o wa ni igbese aye wa bi a ba fe yan iye ni toto ti a si fe yan ibokun ni toto o so pe ki a fe oluwa olorun wa ki a gba ohun re gbo ki a si gboran si ati pe ki a faramo oni nitori pe oni iye re ati gigun ojo re mo ro pe oye oni sisin yi pe bi a ba nfe emi gigun bi a ba nfe alaafia bi a ba nfe ibukun o ye ki a faramo olorun ki iwo ki o le ma gbe inu ile na ti oluwa ti bura fun awon baba re fun abrahamu ati fun isaki ati fun jacobu lati fun lati fi fun won ye ki a wo deuteronomy yi kan na lati ori keji din logbon deuteronomy lati ori keji din logbon ese ikini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re lati ma kiyesi ati se ase re gbogbo ti mo pa fun ole oni nje oluwa olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo gbogbo ibukun won yi yo se se sori re yo se ba o bi iwo ba feti si ohun oluwa olorun re ibukun ni fun ni ilu ibukun ni fun ole oko ye ki a duro nibe o nso fun wa wipe olorun je olubukun o si ma nfe lati bukun awon omo ti re o wa nso fun awe pe o wa lowo wa bi a o ba gboran bi a o ba feti si awon amuye awon ti olorun bere lowo wa wipe bi a ba se won pe o daju pe ibukun yo je ti wa awon elomiran won ki feti si oro olorun won ki farabale wo ni ese kini oni yo se se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran won ma nkanju popo bi aban wasu won ma nkanju bi aba lo si ikeko bibeli won ma nkanju bi o ba si je we pe awa ni aya ojo oni fun ise iyanu ati akoko isoji won ma nkanju won ma so wi pe nigba wo ni won o gbadura fun wa nigba wo ni won gbe gbo wole awon alaisan nigba oni won o so wi pe ki awon arun ati awon aisan ati awon adebo gbogbo to wa ni gbese aye wa wi pe ko pora ki se adura ni akoko bi aban gbadura sugbon ti a ko feti si oro olorun iru adura be ki je itewogba ni waju olorun ye ki a wo iwe owe mo se n pada bo ni iwe deuteronomy sugbon mo fe fi ohun kan han ni iwe owe ori keji din logbon ese ikesan iwe owe ori keji din logbon ese ikesan eni ti o mu eti re kuro lati gbo ofin ani adura re papa yo di irira ari opolopo ilesin ti won ma nro we pe adura nikan ni ona si ibukun o sese akobirin jo awa afe gbadura lai se atunse o sese e to je we pe o ngbe bibeli losan o ngbe ebo ninu okunkun loru awa afe gbadura o sese awon ti o je we pe won ma nfe fi samu ba ti elomiran je gege bi ero ti won ati gege bi ise ti won awon na wa won afe gbadura o sese awon ti o ti ronu po ada awon ti o ti ipo ese sile won fe gboro olorun won ma so wi pe awon sa nfe ibukun olorun nitori pe osu kini odun la wa yi nitori be bi a ba fe ki won ki o wa sinu ijo ki a sa ma gbadura fun won ki a ma gba awe fun won ki a ma je ki won ki o ri oluso agutan ki o le ma gbadura fun won ki gbogbo isoro igbesi aye won ki o le pora ni soro oni bi a ba fara bale lati gbo ohun oluwa olorun wa olorun ki se iranse wa ti o je wi pe ki a kan ma ran nise e lo mu iwosan wa fun mi nbe yen lo mu owo ati asiki lo mu wa fun mi bi to fi pamo si lo mu awon dukia aye yi so mo wi pe mo ni ebi to gboro ati awon omo to po enu to njeun lori tabili mi won po nitori be lo mu ipese wa fun mi olorun ki se iranse wa bi a ba nfe ibukun lati odo olorun ani lati koko feti sile ke a parabale lati gbo ohun olorun wa nitori be ni o fi so fun o si ye wa o ni eni ti o mu eti re kuro lati gbo ofin adura iru eni be papa yo di irira nisisin je ke a pada si Deuteronomy ori keji dinlogbon ese kini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran bi won ba nkorin egbe won ki kanju awon elomiran bi a ba duro lati gbadura iba ase ogbon iseju won ki kanju sugbon bi a ba ti si bibeli gba ti a ba tin wa so fun iseju marun fun bi ogun iseju won ma fa serale won ma dide won ma na won ma se bi eni pe ah nigba oni iwo si ma pari eleyi na de tin poju a oni ka bibeli tan lojo kan a ki lo de e bibeli sa Benny, eyi ni ni a fi le ri ibukun lati odo Olorun nitori pe o ti so fun wa ke a to wa si waju re oni bi a ba tin bo ni waju Olorun oni ke a setan ke a mura sile lati farabale gbo ofin Oluwa Olorun wa oni bi a ba se tin gbo ke a mura sile lati kiyesi ati lati ma se ase re gbogbo ti o pa fun wa le oni ki se die ninu awon ase re ki se popo ninu awon ase re gbogbo ti o pa fun wa awon elomiran ma wa sarin wa se gafara fun mi iredi ti mo fi so awon kan woyi ni wepe mo fe ki ibukun olorun ki o ma san ni igbese aye wa ninu odun yi mo fe ki ibukun olorun ki o po yanturu ni igbese aye wa ni odun yi mo si gba olorun gbo wepe bi a ba se ojuse ti wa yo ri be ni oruko jesu ibukun ti iwosan ni ibukun ti ipese ni ibukun lona gbogbo ninu ebi ibukun fun ara wa ibukun fun awon ore wa ibukun fun awon idile wa ibukun ni irin ajo ibukun ni ile ibukun lode ibukun ni bi ise wa ibukun ni bi oja wa ibukun lori awon omo wa mo gba olorun gbo wipe bi a ba se ojuse wa ibukun olorun yo wa fun wa lopolopo ninu odun yi loruko jesu sugbon ki o tori be ini a fi so wipe o ye ki a feti si ife olorun ki a feti si oro olorun o ni ki a ma se ase re gbogbo elomiran ti o ba di arin wa bi a ba so fun wipe ah arakunrin bi o ba so wipe o je eni igbala e se ti o fi je wipe o tun je akobirin jo ani ah ma ka o fi si mi lese ma ko mi lofin ohun ti mo mo ni pe alaanu lo olorun be ni alaanu lo olorun sugbon o je eni mimo alaanu lo olorun sugbon o ni ase o ni ofin o si ni oro ti o nfe ki atele bi o ba so fun elomiran wo pe arabirin ariwo pe e ti nwa fun igba die a si ri wo pe o dabi eni wo pe e njeri pe e ti di eni gba ani be ni ani mo dupe lowo olorun lati igba ti mo ti denu ijoye wo pe olorun ofin mi sile bi mo ti nkunle bayi be olorun se fun mi bi mo ti nbere be olorun da mi lohun ati wo pe awon nkan miran ti wa to se leri fun mi to ye pe mo gbagbo wo pe yo mu won se gba so pe ah adupe lowo olorun o e ma tesiwaju osugbon ewo le tun ko kora yi teti torun towo ti gbogbo e e fe fi oruka si ero si ese papa ewo le tun ko kora eyi cheni lorun eyi ti bilete eyi ti bi nimu ni gbogbo e ani ah mi o wa fun yin eti mo wa fun ni ibukun olorun be ni arabirin ibukun olorun wa sugbon ibukun olorun wa fun awon ti won pa gbogbo ase re mo bi a ba nfe ibukun olorun o ye ki a feti sile o ye ki a farabale ki a ma so fun olorun wo pe olorun mi o gbodo mi o fe je omo langidi omo adai gboran omo ti o nko eti ikun si oro ti baba re ma nso sugbon mo fe je eni ti o gboran si gbogbo ase olorun mo si gbagbo wi pe bi o ti le ni isoro pe bo ba so fun olorun wi pe ki o fun o lori ofe olorun yo fun o lori ofe awon kan to soro fun oloni awon kan to ro pe atunse yi soro iwo so bi onigbagbo ko soro pe ki a ma ko birin jo oko kan aya kan ko soro olorun a fun o lori ofe so mo wi pe ikan na ni wa eran ara to gbewo ni awa na gbewo awon isoro to ni ni awon onigbagbo miran na ni pelu sugbon olorun fun o lori ofe olorun to fun awon yoku lori ofe o daju pe bo ba so fun olorun bo ba be ranwo lodo olorun yo fun o lori ofe lati pa gbogbo ase re mo ori opolopo wa ni olorun ti yi pada awon ti o je wole wode tele tele awon ti o je wi pe bi won ori obirin lati se pala pala lati se iwa ife ku fe won o le simi awon ti o je wi pe bi won o mu oti opti amuyira tele tele won o le simi lojo kan awon ti o je wi pe bi won o jale bi won o jale onile lati bo ti won leyin bi won o yi iwe ni bi ise won o le simi awon ti o je wi pe owo osu won ki to won tele tele won ma ti oju ile de ile won ma de eni to ntoro awon obirin won ma to lowo okunrin won ma duro segbe titi e won ma wa moto won ma wa owo osugbon nigba ti ore ofe olorun wa si igbesi aye won yi pada ma de yi pada atorun wa to yi oro won pada to yi iwoso won pada to yi ise won pada olorun to fun iru awon be lori ofe o daju wi pe bi iwo papa ba farabale bi o ba so fun olorun wi pe o nfe yi pada o fe igbala to to yo gba okan re la yo yi opada yo mo atunse wa si igbesi aye re je ki a so fun olorun wi pe a o farabale a o gbo ofin olorun a o se ife olorun o si so fun wa o je mo olorun ni ero giga nipa wa bi mo ba ka awon ese olorun yi fun mo fe ki o fokan bale wi pe bo se ti ibukun ni ibukun wa lodo olorun bo se ti oje ibukun ni a olorun setan lati ro oje ibukun si igbesi aye wa kiki wi pe o fe je o fe ki a je ile ti omo eni ti ngboran wo ti o so fun wa ni ese ikini yi o ni nje oluwa olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wi pe oluwa olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wo kini hi awon elomiran ti oye oye won ma tanra won je won si ma fe lati tan wa je bi enikeni ba fe tan o je iwo ma se gba won ma so pe ah o lo dara po mo awon ni bibeli awon alatunbi awon to je pe en datunbi datunbi adura sha ni gbogbo gba bibeli ni gbogbo gba ah wa di alai ni ise abo lowo e gbogbo nkan aparun lowo e ma da won lohun olorun so fun a pe bi a ba je eni ti o gboran o ni emi o gbe oga ju gbogbo orile ede aye lo olorun ma je eni ti wi be ki o ma se be bi rara orun ati aye le koja lo kikini ninu oro olorun ninu ileri olorun ko ni koja lo laise iwo je eni ti gboran iwo je eni ti parabale iwo je eni ti feti si oro olorun o ni ohun o gbe oga ju gbogbo orile ede